jẹ́tọ́ àlejò lẹ́yìn ẹni tó mọ̀ rí, wọn kò jẹ́tọ́ lẹ́yìn. Kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa, nípa títọ́ àlejò lẹ́yìn. Ìwọ tí ó jẹ́ obìnrin, o dúró sí ibi ibùdókọ̀, o ń wá ọkọ̀, o rí àlejò tí o mọ̀ rí, o mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀, o mọ̀ àwọ̀ ọkọ̀ rẹ̀, o mọ̀ ibi tó ti ń bọ̀, o mọ̀ ibi tó ń lọ, o ń juwọ́ sílẹ̀. Onígbàgbọ́ kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó máa ń ṣe pálapàla pẹ̀lú wọn. Bí wọ́n ṣe máa ń mú àwọn ẹlòmíràn nìyẹn tó de wípé wọ́n á fẹ́ fi wọ́n ṣowó. Àwa tí a jẹ́ onígbàgbọ́ yẹ kí a sọ fún àwọn ọmọ wa wípé wọn kò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí a kò mọ̀ rí kì í ṣe bẹ́ẹ̀ nìkan nípa ti ẹ̀mí, a ò jẹ́ tẹ̀lé àlejò lẹ́yìn. Ẹni tí ń wàásù ẹ̀kọ́ àjèjì, a ò jẹ́ tẹ̀lé. Ẹni tí ń wàásù ohun tí kì í múni dọ́run, ohun tí kì í ṣe àṣepé nígbèsè ayé onígbàgbọ́, ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ti ìgbàlà, nípa ti ìsọ̀rímọ́, nípa ti agbára Ọlọ́run, nípa ti pé bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í tẹ̀lé àlejò lẹ́yìn. Nítorí bẹ́ẹ̀, ẹni tí ó bá jẹ onígbàgbọ́ ní tòótọ́ yóò máa tẹ̀lé Jésù Kristì lẹ́yìn. Kì í tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi, kì í tẹ̀lé àwọn ọlọ́rọ̀ lọ́kùnrin tàbí lóbìnrin. Ìkẹta, kì í tẹ̀lé àwọn àjèjì ènìyàn, àwọn àlejò lẹ́yìn. Kí ni ìbúté àwọn ọmọlẹ́yìn Kristi? Kí bí ọmọlẹ́yìn Kristi, bí a ti ń rin ìrìnàjò nísinsìnyí, tí a sì ń lọ, tí a sì ń bá Jésù rìn, tí a ń hùwà òdodo, tí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí ó máa wẹ̀ wá mọ́, tí a ń gbàdúrà sí nígbà gbogbo, tí a ń tẹ̀lé níbikíbi àti ní ìgbà gbogbo, níbo ni a ó gúnlẹ̀ ìbúté ìgbàgbọ́ wa? Níbo ni a ó gúnlẹ̀ rẹ̀ sí? Kí a wo ìbúté àwọn ọmọlẹ́yìn Kristi nínú Númérì orí kẹrìnlá, Númérì orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ṣùgbọ́n Kálẹ́bù ìránṣẹ́ mi, nítorí tí ó ní ọkàn mìíràn nínú rẹ̀, tí ó sì tẹ̀lé mi mọ́tí mọ́tí, òun ni èmi ó mú lọ sínú ilẹ̀ náà níbi tí ó ti rè. Irú ọmọ rẹ̀ ni yóò sì ní. Èyí sọ wípé ilẹ̀ ìlérí ó jẹ́ ti Kálẹ́bù nítorí wípé ó tẹ̀lé Ọlọ́run mọ́tí mọ́tí. Àwa pàápàá bí a bá tẹ̀lé Jésù Kristì, ó dájú wípé ilẹ̀ ìlérí yóò jẹ́ tiwa. Ó ti sọ fún wa wípé òun lọ pèsè àyè sílẹ̀ fún wa. Ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀, òyìn bá ti sọ fún wa. Ó ní nígbà tí òun bá ṣe tán, òun yóò padà wá láti mú wa lọ sí ọ̀dọ̀ òun ti kára òun. Ẹ jẹ́ kí a wo Númérì yìí kan náà, orí kejìlélọ́gbọ̀n. Númérì orí kejìlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkànlá. Ní tòótọ́, ọ̀kan nínú àwọn ọkùnrin wọ̀nyí tí ó gòkè láti Íjíbítì wá, láti ẹni ogún ọdún lọ àti ju bẹ́ẹ̀ lọ, kì yóò rí ilẹ̀ náà tí mo ti búra fún Ábráhámù, fún Ísáàkì àti fún Jákọ́bù, nítorí tí wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ṣé o rí nǹkan tí ó ṣe àwọn ènìyàn wọ̀nyí, ọ̀kẹ́ àìmọye àwọn ènìyàn tí ó jáde kúrò láti ilẹ̀ Íjíbítì? Wọn kò lè wọ ilẹ̀ ìlérí lórí ohun kan, nítorí wípé Ọlọ́run sọ wípé wọn kò tẹ̀lé mi lẹ́yìn pátápátá. Ó yẹ kí àwa tí a ń sin Ọlọ́run kí a mọ̀ wípé Jésù pàápàá ti sọ fún wa wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn tí ó bá tẹ̀lé Jésù Kristì títí wọn ó fi rí ilẹ̀ ìlérí náà, àwọn ni ó lè wọ inú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ gúnlẹ̀ sí èbúté rere, bí a bá fẹ́ fi ọ̀run ṣèrè jẹ, ó yẹ kí a mọ̀ wípé kí a máa tẹ̀lé Ọlọ́run nínú orí yìí kan náà, ẹsẹ̀ ìkejìlá. Bí kò ṣe Kálẹ́bù ọmọ Jefunne, ọmọ Kenisi àti Joshua ọmọ Nuni, nítorí àwọn lè ó tẹ̀lé Olúwa lẹ́yìn pátápátá. À ń pè wá wípé kí a tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé Jésù Kristì. Bí a bá ń sọ nípa kí a tẹ̀lé Jésù Kristì, kí a tẹ̀lé lọ sí ibi àgbélébùú, kí a rí wípé gbogbo ohun tí ó jẹ́ ti ara ní ìgbésí ayé wa àpamọ́run. Ìkejì, kí a tẹ̀lé lọ síbi tí ó jẹ́ pé a lè nínú níbí ni, a lè ní ìjìyà nítorí ìhìn rere, nítorí ìjọba ọ̀run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, kí a máa tẹ̀lé Ọlọ́run, kí a tẹ̀lé lọ síbi àdúrà. Nítorí wípé bí o bá mọ Jésù, ní òórọ̀, ní ọ̀sán, ní alẹ́, ì máa lọ sí ibi ìkọ̀kọ̀, ibi tí kò sí ẹni tí yóò dì í lọ́wọ́ láti gbàdúrà. Bí a bá jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a tẹ̀lé lọ sí ibi àdúrà tí a ó ti gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá, kí a tẹ̀lé lọ sí ibi tí a ó ti máa sin Ọlọ́run. Nítorí pé òun wá kì í ṣe láti ṣe ìfẹ́ inú rẹ̀, ṣùgbọ́n láti ṣe ìfẹ́ bàbá tí ó ran,

obìnrin wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Lúkù orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìdínlógún wá, ẹni tí ó tẹ̀tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí bó bá wà ńbẹ̀ láṣáálẹ̀ yìí àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé e ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé e. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé e? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí láti ń ka o, Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún méjìdínlógójì ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán, jẹ́ kí ó yé ọ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johannes sọ fún wa wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Máàkù orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá tí ó jẹ́ tirẹ̀. Nínú Máàkù orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsoògùn, àwọn tí a ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó pọ̀ síwájú. Nígbàtí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn, ǹjẹ́ ó tí gbúro ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè, àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ, kí ó mu kúrò láṣáálẹ̀ yìí? Ṣo ti gbúro ẹ̀? Mo ní ṣo ti gbúro ẹ̀? Ó ní nígbàtí ó gbúro Jésù, ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wípé nínú ọkàn rẹ̀, bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Mo ní ara rẹ̀ yóò dá. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà ní ìṣẹ́jú àyá, ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Òun sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú

ìkẹrìnlélọ́gbọ̀n, ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí, obìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ọkùnrin ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ọmọdé ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù nítorí àsọ wípé nígbà tí ó gbúro Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó gba ìròyìn tí ó gbọ́, ó gbà á gbọ́. Ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ, ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná, bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣáálẹ̀ yìí, mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ. Jésù, a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù. Ìkejì, ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀. Ó ní nígbà tí ó gbúro Jésù, ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu. Ó ní láṣáálẹ̀ yìí, lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà, nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kìí jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láìṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópin ná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùmọléegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣáálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fún ara rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu. Ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú. Èyí ni Jésù fi sọ fún wípé ọmọbìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Mo fẹ́ kí o dìde lórí ẹsẹ̀ rẹ, nítorí wípé Jésù sọ fún ọ nísinsìnyí, ọmọbìnrin, ọmọkùnrin, bàbá, ìyá, ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Kí o mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí o bá ti ń gbọ́ tí àwọn ènìyàn Ọlọ́run ṣe àmì, bẹ́ẹ̀ ni ìwòsàn tirẹ, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ tirẹ, bẹ́ẹ̀ ni ìdáǹde tirẹ, bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín tí ó mú ọ lárada, nítorí ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ lárada, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò. Ìbàjẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú,
tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin keto oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan lara yo ma te o lowo akoko to lati gba ise iyanu akoko to lati ri iwosan akoko to ki a tuwo sile akoko to fun afoju lati riran akoko to fun eni to yaro lati dide ki o rin akoko to fun awon to n sinwi lati gba itusile lati gba iwosan akoko to fun awon emi warapa ami awon emi isinwi lati gba gere ki won ki o sajade ni igbese aye re akoko to fun oyin ojo pipe lati wale akoko to fun iju ti o wa ninu ikun re lati pora akoko to fun ise iyanu lati te olowo akoko to lati ri ohun ti o ti sonu lati ri igba pada akoko to fun awon agan lati bimo ise iyanu ti de agbara olorun wa ni to si re bi o ti n kepe o n gbo lese kese loju kan na logan yo se ise iyanu ni igbese aye re ise iyanu ti de agbara olorun wa nihin lati tu o sile lati mo larada lati mo ke isoro inu aye re lati mu kuro so fun esu wo pe o to ge so fun aye wi pe o to ge so fun ohun ti o pon loju wi pe o to ge ojo idande ojo iwosan ojo itunisile ojo ise iyanu ti de fun olukuluku wa.

0: Ìwé wòlíì Èsíkíẹ́lì, orí ìkẹtàlá. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, sọtẹ́lẹ̀ sí àwọn wòlíì Ísírẹ́lì tí ń sọtẹ́lẹ̀ kí o sì wí fún àwọn tí ń ti ọkàn ara wọn sọtẹ́lẹ̀ pé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹgbẹ́ ni fún àwọn aṣiwèrè wòlíì tí wọ́n ń tẹ̀lé ẹ̀mí ara wọn tí wọn kò sì rí nǹkan. Ísírẹ́lì, àwọn wòlíì rẹ dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ ní ijù, ẹ̀yin kò tí gòkè lọ sí ibi tí ó ya. Bẹ́ẹ̀ ni ẹ kò sì tún odi mọ fún ilé Ísírẹ́lì láti dúró ní ojú ogun ní ọjọ́ Olúwa. Wọ́n ti rí asán àti àfọ̀ṣe èké pé Olúwa wí, bẹ́ẹ̀ ni Olúwa kò rán wọn. Wọ́n sì ti jẹ́ kí àwọn ẹlòmíràn ní ìrètí pé wọ́n fìdí ọ̀rọ̀ wọn múlẹ̀. Ẹ̀yin kò ti rí ìran asán, ẹ kò sì ti fọ àfọ̀ṣe èké tí ẹ̀yin wí pé Olúwa wí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni èmi kò sọ̀rọ̀. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí ẹ̀yin ti sọ̀rọ̀ asán, ẹ̀yin sì ti rí èké. Nítorí náà, kíyèsí, mo dojúkọ yín ni Olúwa wí, ọwọ́ mi yóò sì wà lórí àwọn wòlíì tí wọ́n rí asán, tí wọ́n sì ń fọ àfọ̀ṣe èké, wọn kì yóò sí nínú ìjọ àwọn ènìyàn mi. Bẹ́ẹ̀ ni a kì yóò kọ̀wé wọn sínú ìwé ilé Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni wọn kì yóò wọ ilẹ̀ Ísírẹ́lì. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí tí wọ́n ti tan àwọn ènìyàn mi wípé àlàáfíà, bẹ́ẹ̀ ni kò sí àlàáfíà. Ọ̀kan sì mọ ògiri sì kíyèsí, àwọn mìíràn sì ń fi amọ̀ tí a kò pò rẹ. Wí fún àwọn tí ń fi amọ̀ àìpò rẹ pé yóò ṣubú, òjò yóò rọ̀ púpọ̀, àti ẹ̀yìn ìyìn ńlá ó sì bọ́, ẹ̀fúùfù líle yóò sì yá. Kíyèsí, nígbà tí ògiri náà bá wó, a kì yóò a wí fún yín pé rírẹ́ tí ẹ̀yìn rẹ àdá. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ó tilẹ̀ fi ẹ̀fúùfù líle yá ní ìrunú mi, òjò yóò sì rọ̀ púpọ̀ ní ìbínú mi, àti yìnyín ńlá ní ìrunú mi láti run. Bẹ́ẹ̀ ni èmi ó wo ògiri tí ẹ̀yin fi amọ̀ ẹ̀pò rẹ lulẹ̀, èmi ó sì mú un wá ilẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ rẹ̀ yóò hàn, yóò sì ṣubú, a ó sì run yín lé àárín rẹ̀, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Báyìí ni èmi ó mú ìbínú mi ṣẹ lórí ògiri náà, àti lórí àwọn tí ó fi amọ̀ ẹ̀pò rẹ, èmi ó sì wí fún yín pé ògiri náà kò sí mọ́, àti àwọn tí ó ti rẹ. Èyí ni àwọn wòlíì Ísírẹ́lì tí wọ́n sọ tẹ́lẹ̀ ní ti Jerusalemu, tí wọ́n sì ríran àlàáfíà fún. Bẹ́ẹ̀ ni àlàáfíà kò sí ni Olúwa Ọlọ́run wí. Ìwọ ọmọ ènìyàn, dojúkọ àwọn ọmọbìnrin àwọn ènìyàn rẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí wọ́n ń sọ tẹ́lẹ̀ láti ọkàn ara wọn wá, kí o sì sọ tẹ́lẹ̀ sí wọn. Sì wípé báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹgbẹ́ ni fún àwọn obìnrin tí ń rán tìmtìm sí gbogbo ìgbọ̀nwọ́, tí wọ́n sì ń dágìlè sí orí olúkúlùkù ènìyàn láti ṣọdẹ ọkàn. Ẹ̀yin ó ṣọdẹ ọkàn àwọn ènìyàn mi bí, ẹ̀yin ó sì gba ọkàn tí ó tọ̀ yín wá làbí, ẹ̀yin ó sì bà mí jẹ́ láàrin àwọn ènìyàn mi. Nítorí ìkúnwọ́ ọkà bàbà àti nítorí òkèlè oúnjẹ, láti pa ọkàn tí kìbá kú, àti láti gba àwọn ọkàn tí kìbá wà láàyè là, nípa ṣíṣèké fún àwọn ènìyàn mi tí ń gbọ́ èké yín. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, mo dojúkọ àwọn tìmtìm yín tí ẹ̀yin fi ń ṣọdẹ ọkàn níbẹ̀ láti mú wọn fò, èmi ó sì ya wọn kúrò lé apá yín, èmi ó sì jẹ́ kí àwọn ọkàn náà lọ, àní àwọn ọkàn tí ẹ̀yin ń dọdẹ láti mú fò. Gèlè yín pẹ̀lú ni èmi ó ya, èmi ó sì gba àwọn ènìyàn mi lọ́wọ́ yín, wọn kì yóò sì sí lọ́wọ́ yín mọ́ láti máa dọdẹ wọn. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa, nítorí pé èké lé ẹ̀yin fi mú ọkàn àwọn olódodo káàánú, àwọn ẹni tí èmi kò mú káàánú. Ẹ̀yin sì mú ọwọ́ ènìyàn búburú le, kí ó má bàa padà kúrò lé ọ̀nà búburú rẹ̀ nípa ṣíṣe ìlérí ìyè fún. Nítorí náà, ẹ̀yin kì yóò rí asán mọ́, ẹ kì yóò sì máa fọ àfọ̀ṣẹ, nítorí tí èmi ó gba àwọn ènìyàn mi kúrò lé ọwọ́ yín, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Èsíkíẹ́lì, orí ìkẹrìnlá. Àwọn kan nínú àwọn àgbà Ísírẹ́lì sì wá sọ́dọ̀ mi, wọ́n sì jókòó níwájú mi. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, àwọn ọkùnrin wọ̀nyí ti gbé òrìṣà wọn sí ọkàn wọn, wọ́n sì fi ohun ìdìbòlù àìṣedéédé wọn síwájú wọn. Èmi wàá jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ mi rárá bí. Nítorí náà, sọ fún wọn kí o sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí. Olúkúlùkù ọkùnrin ilé Ísírẹ́lì tí ó gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀, tí ó sì fi ohun ìdìbòlù àìṣedéédé rẹ̀ síwájú rẹ̀, tí ó sì wá sọ́dọ̀ wòlíì, èmi Olúwa yóò da ẹni tí ó wá lóhùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ òrìṣà rẹ̀, kí èmi bá lè mú ilé Ísírẹ́lì lé ọkàn ara wọn, nítorí gbogbo wọn di àjèjì sí mi nípasẹ̀ òrìṣà wọn. Nítorí náà, wí fún ilé Ísírẹ́lì pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹ ronú pìwàdà kí ẹ sì yí padà kúrò lọ́dọ̀ òrìṣà yín, kí ẹ sì yí ojú yín kúrò nínú ohun èrí yín. Nítorí olúkúlùkù nínú ilé Ísírẹ́lì, tàbí nínú àlejò tí ó ṣe àtìpó ní Ísírẹ́lì, tí ó yẹ ara rẹ̀ kúrò lọ́dọ̀ mi, tí ó sì gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀, tí ó sì fi ohun ìdìbòlù àìṣedédé rẹ̀ síwájú rẹ̀, tí ó sì tọ wòlíì kan wá láti béèrè lọ́wọ́ rẹ̀ ní ti èmi. Èmi Olúwa yóò dá lóhùn tìkálà mi, èmi ó sì dojúkọ ọkùnrin náà, èmi ó sì fi ṣe àmì àti òwe, èmi ó sì ké kúrò láàrin àwọn ènìyàn mi, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Bí a bá sì tan wòlíì náà jẹ nígbà tí ó sọ nǹkan, èmi Olúwa ni mo ti tan wòlíì náà jẹ, èmi ó sì nawọ́ mi le, èmi ó sì rún kúrò láàrin Ísírẹ́lì ènìyàn mi. Àwọn ni yóò sì ru ìyà àìṣedédé wọn, ìyá wòlíì náà yóò rí gẹ́gẹ́ bí ìyá ẹni tí ó béèrè lọ́dọ̀ rẹ̀. Kí ilé Ísírẹ́lì má bàa ṣáko lọ kúrò lọ́dọ̀ mi mọ́, kí wọ́n má bàa fi gbogbo ìrékọjá wọn ba ara wọn jẹ́ mọ́, ṣùgbọ́n kí wọn kí ó lè jẹ́ ènìyàn mi, kí èmi sì lè jẹ́ Ọlọ́run wọn, ni Olúwa Ọlọ́run wí. Ọ̀rọ̀ Olúwa sì tún tọ̀ mí wá wípé, ọmọ ènìyàn, nígbà tí ilẹ̀ náà bá ṣẹ̀ sí mi nípa ìrékọjá búburú, nígbà náà ni èmi ó nawọ́ mi le, èmi ó sì ṣẹ́ ọ̀pá oúnjẹ inú rẹ̀, èmi ó sì rán èèyàn sí, èmi ó sì ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀. Bí àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí, Noah, Danieli àti Jóòbù tilẹ̀ wà nínú rẹ̀, kìkì ẹ̀mí ara wọn ni wọ́n fi òdodo wọn gbàlà, ni Olúwa Ọlọ́run wí. Bí mo bá jẹ́ kí ẹranko búburú kọjá láàrin ilẹ̀ náà, kí wọ́n sì bàá jẹ́, tó bẹ́ẹ̀ tí ó di ahoro, kí ẹnìkan kò lè làájá nítorí àwọn ẹranko náà. Bí àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí tilẹ̀ wà nínú rẹ̀, Olúwa Ọlọ́run wí pé bí mo ti wà, wọn kì yóò gba ọmọkùnrin tàbí ọmọbìnrin là, àwọn nìkan ni a ó gbàlà, ṣùgbọ́n ilẹ̀ náà yóò di ahoro. Tàbí bí mo mú idà wá sórí ilẹ̀ náà, tí mo sì wí pé idà la ilẹ̀ náà já, tó bẹ́ẹ̀ tí mo ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀. Bí àwọn ọkùnrin mẹ́ta yìí tilẹ̀ wà nínú rẹ̀, Olúwa Ọlọ́run wí pé bí mo ti wà, wọn kì yóò gba ọmọkùnrin tàbí ọmọbìnrin là, ṣùgbọ́n àwọn tìkára wọn nìkan ni a ó gbàlà. Tàbí bí mo rán àjàkálẹ̀ àrùn sí ilẹ̀ náà, tí mo sì da ìrunú mi le ní ẹ̀jẹ̀ láti ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀. Bí Noah, Danieli àti Jóòbù tilẹ̀ wà nínú rẹ̀, Olúwa Ọlọ́run wí pé bí mo ti wà, wọn kì yóò gba ọmọkùnrin tàbí ọmọbìnrin là, kìkì ọkàn ara wọn ni àwọn ó fi òdodo wọn gbàlà. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, mélòó ni nígbà tí mo bá rán àwọn ìdájọ́ kíkan mi mẹ́rẹ̀ẹ̀rin sórí Jerusalemu, idà àti ìyàn àti ẹranko búburú àti àjàkálẹ̀ àrùn láti ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀. Ṣùgbọ́n kíyè sí, inú rẹ̀ lè á kó àwọn tí a ó yọ sílẹ̀, tí a ó mú jáde wá, àti ọmọkùnrin àti ọmọbìnrin. Kíyè sí, wọn ó jáde tọ̀ yín wá, ẹ̀yin ó sì rí ọ̀nà wọn àti ìṣe wọn, a ó sì tù yín nínú ní ti ibi tí èmi ti mú wá sórí Jerusalemu, àti ní ti gbogbo ohun tí mo ti mú wá sórí rẹ̀. Wọn ó sì tù yín nínú nígbà tí ẹ̀yin bá rí ọ̀nà wọn àti ìṣe wọn, ẹ̀yin ó sì mọ̀ pé èmi kò ṣe gbogbo ohun tí mo ti ṣe nínú rẹ̀ lé àìnídìí, ni Olúwa Ọlọ́run wí.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wípé kí ẹ bá wa sọ̀rọ̀.
3: Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, a ń bẹ̀bẹ̀ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwa inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀, àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí, ni a ó fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run, ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsàn, tí kò tí gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sì lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ niwaju Oluwa. Biki ba se wipe iru eni be ronu pe wada o si gbagbo ninu Jesu Kristi ti o ku fun wa lori igi agbelebo iru eni be ko le di omo Olorun bi aban so wipe ke ronu pe wada e je wipe ke a wa si waju Oluwa ke a jo wo ara wa si ife Olorun ke a si fi ara wa lele lese agbelebo wipe ohun ko to ba wi fun wa lati sinsiyi lo ni a o ma se bati abati ni anfani yi wipe adi ore Olorun adi okan ninu awon omo Olorun awa sinu agbole igbagbo ati die bi Olorun lese kese de ori wipe ife lati gboran si oro Olorun wipe wa ninu wa ki se be nikan ohunkohun ti se ife Olorun ohunkohun ti a mo wipe Olorun gba laaye ni igbese aye wa a o jowo ara wa fun laikun ijowo ara eni yi ati sise ife Olorun eyi ni ami ti a fi nda omo Olorun mo sugbon ni idakeji ari wepe aigboran ati isote ni a fi nda awon elese ati awon ota Olorun ni a fi nda won mo a o so nipa ikoko meji ninu eko ti a nko loni yi ikini ejo ti Oluwa nba awon olote wi ejo ti Oluwa nba awon olote wi ekeji ipe si igboran ati ijowo ara eni je ki a wo iwe owe lati ori kini ese ikerin le logun nitori ti emi pe ti eyin si ko ti emi na owo mi ti enikan ko si ka si sugbon eyin ti sa gbogbo igbimo mi ti eyin ko si fe ibawi mi emi pelu o rerin idamu yin emi o se efe nigbati iberu yin ba de je ki a duro nihi o je ohun ti o koni lominu ati ohun to bani ninu je wipe nigbati Olorun pe awon mo Israeli won ko eti ikun si ipe Olorun e je wipe won o gbo won o gba won o fe lati se ife Olorun ni orile ede wa bi eni ti o ju ni lo bi o ba n pe ni o je iwa irele ati owo fun eni ti owo ye nigbati a ba da lohun gege bi awon Israeli ti mo bi oba ni Israeli bi o ba n pe enikeni oba ti o n pe o yi bi o ba ti ran awon onise re wepe oba fe ri o ohun gbogbo ti o n se bi o ti le wo ki nkan na ki o ti se pataki to ni o ni lati fi sile ki o je ipe oba sugbon oba orun Olorun orun ohun aye eleda ohun gbogbo o n pe awon omo Israeli sugbon o se ni laanu wipe won ko ipe Olorun won ko ohun Olorun se amo bi oba ba n pe wa tabi bi baba ninu ile tabi baba gbogbo agbole o n pe enikan ninu wa bi a ba se aigboran si ipe yi a o ri wipe ijiya yo de nitori be eyi ni Olorun fi n so fun ni wipe gba ti ohun ti pe won gege bi eleda won gba ti ohun ti pe won gege bi Olorun orun ohun aye gba ti ohun ti pe won gege bi olufe sugbon ti won ko ka ipe ohun si wipe nitori be ohun o rerin won nigba ti idamu ba de won o si se efe nigba ti iberu won ba de ninu ese ketadinlogbon nigba ti iberu yin ba de bi iji ati idamu yin bi afeyika iji nigba ti wahala ati arodun ba de si yin nigba na le eyin o kepe mi sugbon emi ki yo dahun won o saferi mi ni kutukutu sugbon won ki yo ri mi nihi ni ari wepe Olorun o n ba awon omo Israeli wi sugbon ki se fun awon omo Israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apẹ̀yìndà ni a ń pè ní aṣáko. Èrèdí tí a fi ń pe apẹ̀yìndà ní aṣáko ni wípé ó kúrò ní ilé, ó kúrò lábẹ́ ìtọ́jú Ọlọ́run, ó kúrò lábẹ́ ìfẹ́ Ọlọ́run, ó ṣáko lọ. Ó lọ láti máa gbé ilẹ̀ iyọ̀ níbi tí ẹnìkan kìí gbé. Ó lọ ń gbé aṣálẹ̀, ẹni tí ó jìnà sí Ọlọ́run, ẹni tí ó ti pẹ̀yìndà, ẹni tí ó jẹ́ ọmọ onínakúnà tí Ọlọ́run ń pè ṣùgbọ́n tí kò ká Ọlọ́run sí, òun ni a ń pè ní aṣáko tàbí apẹ̀yìndà. Èyí kan náà ni Ọlọ́run ń sọ fún ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ aṣáko, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ apẹ̀yìndà, wípé nígbà tí òun pè wọ́n sí abẹ́ àkóso, sí abẹ́ ọ̀rọ̀ òun, sí abẹ́ ìtọ́jú àti ìlànà òun, ṣùgbọ́n tí wọ́n ṣá àwọn nǹkan wọ̀nyí tì, wípé ìdájọ́ yóò bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà yìí dẹ́nì ni a ti rí wípé àìgbọràn àti ọ̀tẹ̀ ti wà nínú ẹnì kọ̀ọ̀kan tí a bí sínú ayé yìí. Bí o bá wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ti ń dàgbà, a máa ń rí ìwà ọ̀tẹ̀, ìwà àìgbọràn nínú wọn. Ó jẹ́ ìwà àbínibí wọ́n gbé wá sí ayé bẹ́ẹ̀ ni. Ẹnì kọ̀ọ̀kan nínú wa ni ó yẹ kí a béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìrànwọ́ kí irú ìwà àìgbọràn bẹ́ẹ̀ àti ọ̀tẹ̀ kí ó lè kúrò nínú ẹ̀dá wa, nínú ọkàn wa. Ọlọ́run tí ó jẹ́ olùfẹ́, tí ó sì jẹ́ ẹni tí ó dá wa, nínú ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa ni ó ti ń pète àwọn rere, àwọn ohun ayérayé tí ó yẹ kí a máa gbádùn wọn, ó ń pèsè wọn fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣáko ní ìgbà púpọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti jẹ́ aláìgbọràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, síbẹ̀ ó lọ́ra láti bínú, síbẹ̀ kò mú ìdájọ́ wá kankan. Ó ń wá wa, ó ń pè wá kí ó ba lè ṣe wá lóore, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń tẹ̀síwájú ní ìwà ìgbàgbọ́, ìwà àìgbọràn àti ìwà ọ̀tẹ̀ wọn. Gbogbo wa ni a ti ṣáko lọ ní ìgbà kan rí. Bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n ṣọ̀tẹ̀ sí Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ṣe wọ́n lóore, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dáàbò bò wọ́n, ó ti pèsè fún wọn, ó ti mú wọn wá sí ilẹ̀ tí ó kún fún ọ̀rá púpọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà lẹ́yìn Ọlọ́run. Bákan náà ni fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo ore tí a ti ń rí gbà lọ́wọ́ Ọlọ́run, gbogbo àánú tí ó ti ń fi hàn fún wa, kò jẹ́ kí àwọn wọ̀nyí kí ó tẹríba. Wọ́n rò wípé ohun tí àwọn ní àti ìgbé ayé tí àwọn ń gbé ó jẹ́ nínú agbára wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé wọ́n jìyà púpọ̀, a sì sọ ìlú wọn di ahoro nítorí àwọn ìwà ọ̀tẹ̀ àti àìgbọràn wọn. Bẹ́ẹ̀ náà ló rí fún ẹlẹ́ṣẹ̀ lónìí. Bí ẹnikẹ́ni nínú wa bí a bá tẹ̀síwájú nínú ìwà àìgbọràn àti ọ̀tẹ̀, ìjìyà ni yóò gbẹ̀yìn irú ìwà bẹ́ẹ̀. Yẹ kí a wo Jeremiah orí keje. Jeremiah orí keje láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Ṣùgbọ́n èyí ni mo pàṣẹ fún wọn wípé gba ohùn mi gbọ́, èmi ò sì jẹ́ Ọlọ́run yín, ẹ̀yin ò sì jẹ́ ènìyàn mi, kí ẹ sì rìn ní gbogbo ọ̀nà mi, ọ̀nà tí mo ti pàṣẹ fún yín kí ó lè dára fún yín. Ẹsẹ̀ ìkẹrìnlélógún, ṣùgbọ́n wọn kò gbọ́, bẹ́ẹ̀ ni wọn kò tẹ etí sílẹ̀, wọ́n sì rìn ní ìmọ̀ àti agídí ọkàn búburú wọn. Wọ́n sì kọ ẹ̀yìn wọn kì í ṣe ojú wọn sí mi. Níhìn-ín ni a rí tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì lẹ́jọ́. Ìpèlẹ́jọ́ yìí kan náà ni ó dé fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń ṣe àìgbọràn. Ọlọ́run sọ wípé òun ti pàṣẹ fún wọn, òun ti rán àwọn wòlíì sí wọn láti sọ̀rọ̀ fún wọn àti láti fún wọn ní ìlànà àti àṣẹ òun, ṣùgbọ́n wọn kò ẹ̀yìn sí òun, wọn kò kọjú wọn sí òun. Èyí jẹ́ wípé wọn kò gbọ́ràn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni a rán sí wọn, síbẹ̀síbẹ̀ wọ́n ṣe àìgbọràn. Wo ẹsẹ̀ 24, síbẹ̀ wọn kò gbọ́ tèmi, bẹ́ẹ̀ ni wọn kò tẹ́tí wọn sílẹ̀, ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le, wọ́n ṣe búburú ju àwọn bàbá wọn lọ. bi aban so nipa ti awon mo israeli ke ran ti we pe oro yi kan na ni ako fun awa na we pe bi awa paapa bi abaje alai gboran bi abaje olote ti a o gboran si oro olorun bi ji ati de ba awon mo israeli nitori aigboran won be na ni ejia yo de ba enikokan wa mo nbebe we pe ki olorun ki o se wa lele ti omo ki o je ki a je eni ti ngboran ki jiya tin deba alai gboran ati olote ki o ma ba je ipin wa ninu Isaiah ori karun dini adorin Isaiah ori karun dini adorin ese ikeji ni gbogbo ojo ni mo ti na owo mi si awon olote eniyan ti rin li ona ti ko dara nipa iro ara won eyi ni olorun tun so nipa ti awon mo israeli we pe ni gbogbo ojo ni ohun ti ran awon oluko ohun ran awon woli ohun ran awon ajihin rere ohun ran awon oniwaasu awon ti won so nipa oro olorun fun won sugbon won je alagidi ati olote eniyan nje bi a ba nso yi nipa ti awon mo israeli nje a o le so be nipa re nipa eni kokan wa se olorun o ti so fun wa nipa awon oniwaasu ti o fun wa wi pe ani lati ronupo ada ise wa bi olorun ba ti ranse si wa wi pe ohun bere ironupo ada lowo wa kini de ti a ri eni kokan ti ko ti ironupo ada bi olorun ba ti ranse si wa wi pe atunse je ohun ti o se pataki ani lati mu ona wa to ni waju oluwa wipe bi a ba ti ri eni ti a se tele tele gba ti a ba ti wa wole ni waju oluwa ti a so pe ki o dariji wa ni igba kan na ti a ti n gba ore ofe yi lati owo oluwa ni ani lati lo ba awon ti a ti se tele tele ki a bere idariji lowo won bi a ba ti so be fun wa e se ti a o fi se atunse igbesi aye wa bi olorun ba so fun wipe awa ti a n jale tele tele ki a ma se jale mo awa ti a n rede oru tele tele awa ti a n rin kunrin tele tele ki a ma se be mo kini se ti a o gboran awa ti olorun ti so fun ti o ti ranse si wipe isota olorun ni wipe a n ba aye dore wipe a tun lo n jebo pelu awon ti o wa ninu aye tabi wipe isoso aye iwoso aye ati kikun ete kikun oju ti awon aye ma n se o je iwa awon ti o lolorun bi Jezebeli ti a ri ninu bibeli bi olorun ba ti kilo fun wa bi o ba ti ranse si wa bi o ba ti so fun wa iru irin ti o ye ki onigbagbo rin e se ti a o fi se ohun ti olorun n fe e se ti a fi n se aigboran si olorun awa ti a ba n se be ti a n se aigboran ti a fi eti didi ti a ko eti didi si oro olorun o je wipe a dabi awon olote ile israeli o se se ki a ri awon omo israeli ki o ma so wipe ona ti awon woli won awon iranse ti olorun ran si won ona ti won fi gbe nkan won yi kale ni oye won daradara tabi wipe won o gbe kale pelu ife nitori a ma ri wipe esun yi kan na ni awon elomiran ni o ma fi sun awon oniwaasu wa loni won a so wipe awon oniwaasu wa nife ni wipe bi o je pe won ni ife ti won fi ife han fun awon awon ibase ife olorun sugbon olorun o ran jesu christi omo bibi re kan soso o ran si awon omo israeli nje o mo wipe ife pipe ni jesu ni o fi seun gbogbo ti o se ni o fi son gbogbo ti o so bi o tile je wipe eni ti o ni ife re koja ni jesu christi to n gbadura fun won to n se ise iyanu laarin won to n wo awon alaisan laarin won to n wo won san to si n so ife olorun to n so fun awon omo israeli bi o tile je wipe onife ni jesu christi ife ti jesu christi to fi han won yi ko mu ote ati aigboran kuro ninu okan won awon elomiran ti won fi esun kan wa wipe a o nife wipe eyi ni won o fi se ife olorun won so wipe awon adari ti a sese fi si ori ekun awon ni o so fun won daradara eyi ti oluso agutan so fun onko eyi ti emi olorun fun ara re ti o n so fun onko gba ti o n ka bibeli ti emi olorun to n so fun o to n juwe nkan fun o pe ki eyi kuro ni gbese aye re ki eyi kuro ni gbese aye re se emi olorun to n so fun o se ko ni ife to ni awa wi ni nkan wonyi je ki a wo iwe Matthew Ìrìnrìn ti Matthew, orí kẹtàlélógún, ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Jerusalemu, Jerusalemu, ìwọ tí ó pa àwọn wòlíì, tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọpa. Ìgbà mélòó lè èmi ń fẹ́ ràdọ̀bo àwọn ọmọ rẹ, bí àgbébọ̀ adìyẹ tí ràdọ̀bo àwọn ọmọ rẹ lábẹ́ apá rẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́, sàwó a fi ilé yín sílẹ̀ fún yín lé ahoro. Jésù Kristì ni ó sọ ọ̀rọ̀ yìí. Ṣé o rí wípé bí Jésù Kristì tilẹ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́, síbẹ̀ àwọn wọ̀nyí kò gba Jésù. Ó ní ó tọ àwọn tirẹ̀ wá, ṣùgbọ́n àwọn tirẹ̀ kò sì gbà, ṣùgbọ́n iye àwọn tí ó gbà, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí kan náà ni Ọlọ́run tún rán sí wa, wípé kí a má ṣe bí àwọn ọlọ̀tẹ̀ ara ilé Ísírẹ́lì bí wọ́n ti ṣe, wípé kí a gbọ́ràn sí Olúwa, kí a jọ̀wọ́ ìfẹ́ wa, èrò wa, ọ̀nà wa, kí a jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé ìfẹ́ tirẹ̀ ni a ó ṣe. Ṣùgbọ́n kí a tó lè ṣe ìfẹ́ Ọlọ́run, a ní láti ní ìyípadà ọkàn, nítorí kò sí ní agbára ẹ̀dá kan láti lè ṣe ìfẹ́ Ọlọ́run bí kì í bá ṣe wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìyípadà ọkàn, ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ni a ti ń kà á. Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkeje. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe é. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara kò lè wo Ọlọ́run. Èyí ń sọ nípa àwọn tí kò tíì ní ìgbàlà, wípé àwọn tí ó wà nínú ara, àwọn tí ó ń ṣe ìfẹ́ inú ara wọn, àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àbínibí, síbẹ̀ tí ẹ̀ṣẹ̀ àbínibí yìí tí ó sì ń so èso ní ìgbésí ayé wọn, èso ọ̀tẹ̀ àti èso àìgbọ́ràn, wọn kò lè wo Olúwa. Nítorí bẹ́ẹ̀ kí a tó lè di ẹni tí ó wo Olúwa, kí a tó lè di ẹni tí ń gbọ́ràn sí Olúwa, a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀. A ní láti tọrọ ìdáríjì kí a gba ìdáríjì láti ọ̀dọ̀ Olúwa. A ní láti ní ìgbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ ni a ó rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò máa pè wá sí ìjọ̀wọ́ ara ẹni àti ìgbọ́ràn. Èyí ló mú wa lọ sí ìkókó kejì, ìpè Ọlọ́run sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara ẹni. Èyí jẹ́ wípé bí o bá ti di ọmọ Ọlọ́run, Ọlọ́run pe ẹnì kọ̀ọ̀kan wa wípé ó yẹ kí a wá sínú ìgbọ́ràn, kí a sì jọ̀wọ́ ara wa fún Ọlọ́run láì jiyàn, láì máa sọ fún Ọlọ́run wípé a ò lè ṣe èyí tàbí a ò lè ṣe èyí nì. Ọlọ́run pè ọ́ sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara rẹ. Yẹ kí a wo Matthew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n. Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ò sì fi ìsinmi fún yín. Ìpè tí a kà jáde yìí ó pín sí ọ̀nà méjì. Lákọ̀ọ́kọ́, Jésù Kristì ń pe gbogbo ẹlẹ́ṣẹ̀ tí a di ẹrù wúwo lé lórí, gbogbo ẹlẹ́ṣẹ̀ tí ń ṣe àìsinmi, tí ń ṣe làálàá, tí ń ṣiṣẹ́, ṣùgbọ́n tí a sọ fún wípé iṣẹ́ ara wa, òdodo ara ẹni, wípé kò lè gbà wàhálà. Nítorí bẹ́ẹ̀ Jésù Kristì ó ń pe gbogbo ọkàn aṣáko, ó ń pe gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀, ó ń pe gbogbo àwọn tí ó ti kọ ẹ̀yìn sí ìhìn rere, àwọn tí wọ́n ti jẹ́ ọ̀tá Ọlọ́run. Ó ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé iṣẹ́ tí ẹ ń ṣe kò lè fún yín ní ìgbàlà, iṣẹ́ òdodo ara wa kò lè fún wa ní ìdáláre níwájú Olúwa, àti ẹ̀yìn tí a di ẹrù wúwo lé lórí. Nítorí ẹ̀ṣẹ̀ máa ń fa ìbànújẹ́, ó máa ń fa làálàá, ó máa ń fa ìjẹni níyà àti ìpọ́nilójú láti ọ̀dọ̀ èṣù. Ó ní àwa tí a di ẹrù wúwo lé lórí, ó ní kí a wá sọ́dọ̀ òun kí òun kí ó ba lè fún wa ní ìsinmi. Ẹ wá sọ́dọ̀ Jésù Kristì. Gbogbo àwọn tí kò tí ì mọ Jésù, gbogbo àwọn tí kò tí ì bá Jésù pàdé, àwọn tí kò tí ì gba Jésù Kristì gbọ́, lónìí ó ń pè ọ́. Bí o bá fẹ́ gbọ́ràn, ohun tó ní láti ṣe ni wípé kí o wá wólẹ̀ lẹ́sẹ̀ Jésù wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run, wípé o fẹ́ wà ní ẹni tí ó ní oore ọ̀fẹ́ pẹ̀lú Ọlọ́run, ó sì ní oore ọ̀fẹ́ láti ṣe ìgbọ́ràn sí ohun gbogbo tí ó ń sọ fún wa. Ṣùgbọ́n mo sọ wípé ó pín sí méjì. nihin bakan na olorun tun ba jesu n ba awon onigbagbo soro bi o ba wo ki a fi iye ki a fi yedenu ki a wo jesu christi ki a farabale daradara ki a wo jesu christi ki a wo wipe o wa ni aarin gbungbun ife olorun o dabi eni ti o wa ni ibi ti o jina rere bi o ti le je wipe awa paapa gege bi omo olorun ati wa sinu ijoba olorun sugbon a o si ninu ogangan ife olorun ohun gbogbo ti olorun fe ki a se ni pipe ni kikun gbogbo re ko ni ati nse sugbon jesu christi o je eni ti o se ife olorun ni pipe ati ni kikun o wa ni ogangan ife olorun nibi ti jesu christi wa yi lo wa tin pe ni kokan wa ti a je onigbagbo wi pe ki a wa si odo ohun ki a wa paapa ki a fi han wi pe a fe wa ni ogangan ife olorun ni ese ikokandinlogbon ni wa ti se afikun fun a wi pe e gba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan le mi eyin o si ri isin mi fun okan yin oni egba ajaga mi si orun yin awa ti o je wi pe adagba ni ileto tabi ni abule o ye ki a le mo ohun ti a npe ni ajaga bi aba ni eran osin ti a ko fe ki eran osin ki o ma jade kaakiri lati lo je ounje ninu oko elomiran ki won ma lu eran osin yipa mo wa lowo ohun ti won ma nse ni abule ni wi pe won o so ajaga mo eran yi lorun bi eran yi ba ti fe wo ogba elomiran ajaga ti o wa ninu lorun re koni je ki o le wole ohun ti jesu christi n so fun wa ni wi pe a ni ni ajaga yi ni orun wa ki a ma ba le lo sinu aye mo ki a ma ba le se ohun ti awon yoko ti won wa ninu aye ti won se o ni egba ajaga mi si orun yin bi a ba ti gba ajaga olorun ajaga jesu si orun wa a ko ni le lo sile ijo ti awon aye mo a ko ni le lo si ibi imoti won a ko ni le se ti ikobirin jo ati iborisa ati wi pe won tun lo eyan tun lo ngbegun onigbagbo ki yo le se iru nkan be ni tori wi pe a nko eko lodo re oni oninu tutu ati onirele okan li emi oninu tutu onirele okan bi a ba di omo olorun a ki le jamo eni to je sose tele tele bi a ba ti di omo olorun a ki le sose mo a ki le muti mo a ki le jale mo se awa na mo wi pe opolopo ninu wa tele tele ni o je pe bi a o ri ija a o da ija sile sugbon gba ti a ba ti di omo olorun ife olorun ni pe ki a je oninu tutu ati onirele bi enikan ba si ti se o se o mo tele tele bi ki a to di onigbagbo a ki fe dari je enikeni a o so wi pe titi a o fi ku ko se en ti o le pari ija laarin awa ati lagbaja oni sugbon ki a farabale ki a jowo ara wa fun ife olorun awa eni ti o je eleran ara o ma n fe lati gbeja ara re o ma n fe lati gbesan o ma n fe lati so pe lagbaja o so okolumi emi na lati so okuta si ipada o nigba ti a ti di omo olorun nisinsin a o le se bee mo eyi ni wo pe ki a fi oro wa ki a fi le olorun lowo ki a je ki o je wipe olorun ni yo gbeja wa ki o ma je wipe awa la tun ja lati gbeja ara wa eyi ni omo olorun ki se lo sile ejo eyi ni omo olorun ki se ko iyawo re sile eni omo olorun ki se so wi pe omo yi o je omo ipanle ninu ile nitori be mu lati fi han mu lati je ni yadada kin ti mota omo olorun ki se ru nkan be ife ni a fi n ba eniyan lo so mo wi pe olorun fe wa ife ti olorun ti fi han fun wa oni o ye ki a fi han fun awon elomiran o jacobo ori kerin jacobo ori kerin lati ese ikeje nitori na eteriba fun olorun eko oju ija si esu ohun o si sa kuro lodo yin nkan meji ni a so nihin ikini eteriba fun olorun ikeji eko oju ija si esu bi ki ba se wi pe a gbe isise kini ki yo sese lati gbe isise keji bi ki ba se wi pe ateriba fun olorun ki yo le sese fun wa lati ko oju ija si esu eni opolopo ni won o fini isegun ni igbese aye won won o le segun ese won o le segun arun won o le segun esu won o le koju ija si esu nitori wipe won o teriba fun olorun won sa oro olorun ti nigba ti olorun so fun wa wepe enikan ti o se o ni wepe ki o dariji bo ba teri ba fun olorun o so wepe olorun ni toto ni nkan yi dun mi sugbon nitori tire mo dariji eni yi se awa ti awa lati ile yoruba amo wepe bi ijaba wa laarin oko ati aya bi baba ti o dagbaju ninu agbole bi o ba pe oko yi ati iyawo re o ti won ma nso ni wepe bi won ba ro ejo sile oko arojo iyawo na arojo bi iyawo bi o ba fe soro nigba ti oko nsoro baba ya so pe pa inu re mo ni baba ti o dagba to hiwu lori bo ba ti le so pe pa inu re mo je ni iyawo lo ma dake awa ti a le bowo fun awon agbalagba be

a sọ̀rọ̀ bóboró, a ṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkọ ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí, ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí. Ọ̀kan nínú àwọn àmì ewu tí ó yí wa ká ni ìwà aláìlófin, ìwà àìwà bí Ọlọ́run tí ó wà lọ́wọ́ gbogbo ènìyàn tí ó ń gbé láyìíká wa. Gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́, ewu púpọ̀ ni ó dojúkọ wa, àti ìṣubú tàbí ìkọ̀sẹ̀ kò jìnà sí àwa tí a wà nínú ayé, nítorí àwọn àpẹẹrẹ tí à ń rí lójoojúmọ́. A ní láti máa ṣọ́ra, nítorí ìbáṣe ọmọdé tàbí àgbà, ọmọ iléèwé tàbí abilékọ, tàbí ẹni tí ó mọ̀ ọkọ mọ̀ ọ́kà, tàbí ẹni tí kò mọ̀ kankan, ohun tí a rí ni wípé ìwà àìlófin, ìwà jàgídíjàgan, ìwà ìfẹ́ ara ẹni tàbí ojúkòkòrò, òun ló kún ayé lóde òní. Nítorí èyí ni Pọ́ọ̀lù tí a tọpasẹ̀ rẹ̀ láti ẹ̀mí Ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí Tímótì, tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́, èyí jẹ́ ìgbà tí a wà yìí, wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀lọ́pọ̀. Ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó tàbí agbéraga, tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu, àwọn aláìmọ́, àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin Ọlọ́run. Bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ìdájọ́ Ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn, kì í ṣe ní ayé yìí nìkan, bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára, a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Ìkejì, ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀. Ìkẹta, ọ̀nà àbáyọ. Ìkíní, àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́, orí ìkẹtàdínlógún láti ẹsẹ̀ kínní, ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu, orúkọ ẹni tí jẹ́ Mika, ẹsẹ̀ karùn-ún. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Efodu àti Terafimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé, lé ọjọ́ wọn ni
ọba kan kò sí ní Israeli. Olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ ìkíní fún ọ kí ó lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà. Ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún lí òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lefi dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ foríbalẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún ọ wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n sọ fún wa ní ẹsẹ̀ kẹfà pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí, ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, orí kẹtàdínlógún, àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́, títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run, wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin, wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún.
o nso wepe titi di oni yi won se bi ise won atijo mo ro wepe a le so yi kan na fun opolopo to je wepe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o sese ki awon alufa awon ki o ma ba won soro wepe jesu ti ko fun wa lati ko ese wa lo wipe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wipe bi enikeni ba ninu Christ Jesus o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon wonyi ki a si le so nipa awon wipe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wipe alufa n se wahala lori won titi di oni bi o tile je wipe ni idapo ju ile a ma nko won ni oro olorun titi di oni bi o tile je pe won kan ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihirere to ma so wipe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro wipe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu wipe iru awon eniyan be bi o tile je pe won a fi osan wa si lesi won a fi ore lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won a gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abanideshe atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so wo pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o sese ki emi olorun ki o ma toka si igbesi aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni ohun lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba Jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pe won ma kepe olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se a mo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko Kérésìmesì ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma ngba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so we pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbesi aye ailofin aitele olorun timotimo ati patapata eje ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re
láàrin àwọn kẹfẹ̀rí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn yìí ni wípé ìwà tí ó wà láàrin ìlú bí a kò bá ṣọ́ra ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kọ́fẹ́, àgbèrè, panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ronúpìwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ò fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristi, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Pọ́ọ̀lù apóstólì ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Pọ́ọ̀lù ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a ń sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sáà ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà bíbélì dáradára, ó rí wípé láti Jẹ́nẹ́sìsì ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodo, ó rí níbẹ̀. Bí o bá ka Levitico tàbí Númeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah, tàbí o wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé Ìṣẹ́ àwọn apóstólì dé Rome àti dé Kọ́rìntì àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń ké wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jù lọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fi di wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kẹfẹ̀rí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀, kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronúpìwàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n wẹ́sẹ̀ ìkejì? Ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà
àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà ìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé, ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kénánì, ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn ìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà, ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan, nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run, ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfè rí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ, bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun. Ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run, ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ, wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀,
a n so fun awe pe won ki yi o lo lai jiya bi o ba wo awon iwe oniwasu iwe oniwasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise boboro nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi abawo awon elomiran ti won dese won ro we pe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o nwe ni ibi ti a ti le ri ni o nbere we pe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni we pe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wi pe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wi pe nitori wi pe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wi pe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise boboro nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan boboro eyi ni akosile oro Olorun ki yo dara fun eniyan boboro bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan boboro bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun o wi pe ki yo dara fun awon eniyan boboro bere lowo Pharaoh tabi Nebukadnesari tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wi pe ko si bi eniyan boboro ti le se lati fa ojo re gun o daju wi pe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wi pe awon ese ti a ka won yi won je ti majemo lailai ki o ma ro wi pe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti a ma n so wi pe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wi pe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboro gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se subu ni ijo kan eyi nkin wa nilo
wípé bí a tilẹ̀ wà ní àkókò orí ọ̀fẹ́, bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébò fún wa, ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ọ̀ṣẹ̀, bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú, ó dájú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀. Bákan náà, wo Hebrew orí kẹwàá, Hebrew orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n, ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Kí wá ni ọ̀nà àbáyọ? Bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀, bí o bá jẹ́ apẹ̀yìndà, bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin, ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn, ìsọkúsọ, ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́, tí ó sì mọ̀ wípé ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀, ṣé ọ̀nà àbáyọ wà? Ṣé ó ní ohun tí a lè sọ bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run? Wo Dánielì orí kẹrin, Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Dánielì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún, ṣègara fara fún mi. Dánielì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́? Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánielì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pìwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pìwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun, bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònúpọ̀wàdà ni wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run, kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run, kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kìí ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbèlówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò.
ki o si ko gba isododo aisedede sile patapata ki o le je wepe anu olorun ati idariji latodo re yo je tire o Jakobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko sewo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun o won si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile ri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile ri ni waju olorun o nso wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa ti re eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ki e si gba awe e je wepe ki a kaanu gba ti o nso pe ki a gba awe ohun ti o nso ni wepe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wepe ese ti a da o je ohun ti o buru iwaju olowa o ni ki a si sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe o si bi o sohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kaanu ere yin sile ni waju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi a ba je owo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ese wa sile ti a ri ara wa sile wo pe yoo gbe wa ga yoo dariji wa yoo mu wa wa si ijoba olorun yoo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisinsin yi ohun ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi o ro wepe agbere ati panṣaga ti o je iwa re o ro wepe olorun wa foju wepe olorun o ri o o ri o o mo igbesi aye re ohun ti o se n so fun o ni osan yi ni pe ki o le ronu pada ki o le so fun olorun wepe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kaanu fun awon ese ti o wa ni igbesi aye re dede duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wipe o ni tesiwaju ni igbesi aye ese ati igbesi aye ailofin aiwa bi olorun ti o wa ni igbesi aye re wipe o fe ko won sile o fe je ti olorun o fe je ti olorun
o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o nwa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo e se ki se on ti an fi rerin tabi on ti an fi sefe e se je on ti an lati ko sile ti an lati wo oju olorun ti an lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa bi olorun iwa ilofi ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu eje Jesu eni ti olorun fun ara re koju si lati se lore gbadura so fun olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi aba ma ara wa ni elese ani lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wi pe idariji yoo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje Jesu o se pataki wi pe ki o duro lori eje ati ipinu re si oluwa wi pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni yo ma wa lowo re nigba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba gbadura so fun olorun nitori ese re ni Jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese ani lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wi pe idariji yoo je ti re
o sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù tí a sì wẹ̀ ọmọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.

wọ́n sì kó wọn lọ. Pẹ̀lúpẹ̀lú, wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wí pé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀. Ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun. Èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wí pé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta. Wọ́n sì kọlu àwọn ìbákasí ẹ, wọ́n sì kó wọn lọ pẹ̀lúpẹ̀lú, wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ. Wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin sì kíyèsí ẹ̀fúùfù ńlá ńlá tí ìhà ijù fẹ́ wá ìkọlù igun mẹ́rẹ̀ẹ̀rin ilé. Ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo lè ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa? Ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ò sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ. Ìbùkún lé orúkọ Olúwa. Nínú gbogbo èyí, Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú, gbogbo àwọ̀ sánmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni wípé wàhálà wọn kò ṣeé dojúkọ, kò sì ṣeé kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀ mọ́, ní ibùsọ̀ mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò

tí ó ní síbẹ̀ síbẹ̀ èmi ó máa yọ̀ nínú olówa èmi ó máa yọ̀ nínú ọlọ́run ìgbàlà mi olówa ọlọ́run ni agbára mi òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi ó ń sọ wípé òun lè kọrin ìyìn sí ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà òun lè kọrin ìyìn sí ọlọ́run bí wàhálà tilẹ̀ wà òun lè kọrin ìyìn sí ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìn rere tí ó lọ sí ọ̀run kí a má bọ́hùn kí a má kùn kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú olówa bí àwọn wọ̀nyí bí wọ́n bá lè tẹ̀lé ọlọ́run nínú wàhálà wọn bí wọ́n bá lè tẹ̀lé ọlọ́run nínú ìpọ́njú wọn ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí kí a ní ìgboyà àti ìgbàgbọ́ kí a máa tẹ̀lé jésù pẹ̀lú ìgboyà ìgbọ́ràn àti ìgbàgbọ́ nínú gbogbo àyídáyidà ayé bí a bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé ó lè dè wá mú títí dé òpin yóò sì dè wá mú ní orúkọ jésù a wo ìkòrí mẹ́ta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí ìkíní ìpèníjà ti àkókò wa ìkejì ìdájọ́ lórí àìgbọ́ràn àti àìgbàgbọ́ ìkẹrin ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn kristi ìkíní ìpèníjà ti àkókò wa nínú Filipi orí kejì ni a ti ń wo ohun tí ọlọ́run sọ fún wa wípé àwa tí a ń gbé ní ìgbésí ayé ìsinsìnyí tí ó dàbí ẹni wípé ìgbẹ̀yìn ayé ti dé bá wa tí bí a ti mọ̀ wípé àwọn àmì tí ó yẹ kí ó máa farahàn nígbàtí bíbọ̀ olúwa wa yóò súnmọ́ tòsí bí a ti mọ̀ wípé àwọn àmì wọ̀nyí ń farahàn kí ni àwọn nǹkan tí ọlọ́run ń sọ fún wa kí ni àwọn ìpèníjà tí a ní tí ó yẹ kí a faramọ́ kí a sì fojú sí bí a ti ń la wàhálà tàbí ìpọ́njú tàbí inúnibíni kọjá Filipi orí kejì láti ẹsẹ̀ ìkẹtàlá nítorí pé ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀ ẹ máa ṣe ohun gbogbo lé àìsí ìkùnsínú àti ìjiyàn bí a tilẹ̀ ní wàhálà bí a tilẹ̀ ní ìṣòro bí ó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan dojúrú nínú ẹbí nínú ilé níbi iṣẹ́ ó yẹ kí a máa súnmọ́ ọlọ́run kí a máa sin ọlọ́run ní àìsí ìjiyàn tàbí ìkùnsínú ní ẹsẹ̀ kẹẹ̀dógún kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ ọlọ́run aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárekérekè orílẹ̀-èdè láàrin àwọn ẹni tí a ń rí yín bí ìmọ́lẹ̀ lé ayé ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo lé ọjọ́ kristi pé èmi kò sáré lásán bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán èyí ni paul apostoli tí ó jẹ́ olùkọ́ tí ó sì jẹ́ olùṣọ́ àgùntàn fún àwọn ènìyàn wọ̀nyí lè ó ń sọ fún wọn wípé ó yẹ bí wàhálà tilẹ̀ wà ó yẹ bí a tilẹ̀ ní ìpòrúurú ọkàn ó yẹ bí ó tilẹ̀ dàbí ẹni wípé gbogbo nǹkan tí ó yí wa ká lè ó ń dojúrú ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú kí a máa sin ọlọ́run láìsí ìkùnsínú kí a máa gbàdúrà láìsí ìkùnsínú kí a máa ka ọ̀rọ̀ ọlọ́run láìsí ìkùnsínú kí a máa tẹ̀lé jésù láìsí ìkùnsínú kí a máa ṣe iṣẹ́ rere gbogbo fún àwọn ọ̀rẹ́ wa fún àwọn ẹbí wa àwọn ojúṣe tí ó yẹ kí a ṣe yálà nínú ẹbí yálà nínú ìjọ yálà nínú ibiṣẹ́ wa kí a máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti láìsí ìjiyàn ó ń sọ fún wa ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé àwọn àmúyẹ tí ó yẹ ọmọ ọlọ́run àwọn àmúyẹ tí ó yẹ àwọn tí a sọ wípé wọ́n ní ìgbàlà àwọn àmúyẹ tí ó yẹ àwa èrò mímọ́ lójú ọ̀nà lọ sí ọ̀run rere wípé a ní láti jẹ́ aláìlẹ́gàn oníwà tútù gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run
aláìlábà wọn bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa àwọn ojúlùmọ̀ tàbí àwọn ẹgbẹ́ wa àwọn alábàgbé wa wọ́n ní ìwà wíwọ́ wọ́n sì jẹ́ alárekéreke ènìyàn ó ń sọ wípé kí àwa kí a máa tan ìmọ́lẹ̀ bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti rí ìmọ́lẹ̀ yìí rere kí a mọ̀ wípé bí ayé bá ṣókun ìmọ́lẹ̀ ní láti máa tàn nínú ìgbésí ayé àwa tí a mọ ọlọ́run àwa tí a ní ìgbàlà bí ayé bá kún fún ìrí bí ayé bá kún fún ìwà ìdọ̀tí ó yẹ kí àwa kí a jẹ́ mímọ́ sí olúwa nínú tímótì kejì epístólì paulu ìkejì sí tímótì láti ẹsẹ̀ kẹta orí kẹta ẹsẹ̀ ìkejìlá ní tòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò farada inúnibíni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kìí ṣe ẹni tí ń tàn wá jẹ a dúpẹ́ wípé kìí ṣe ẹni tí ó máa rí funfun tá a pè ní dúdú fún wa ó ti sọ fún wa ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inúnibíni ìpọ́njú tàbí wàhálà yóò wà èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò rí inúnibíni ó sì ṣe dandan fún wa láti farada àwọn inúnibíni wọ̀nyí ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun kí jésù kí ó tó dé èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú wọn ó sì máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ ọlọ́run kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa kí ló yẹ kí a ṣe ó sọ fún wa ní ẹsẹ̀ kẹrìnlá ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ ẹsẹ̀ kẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀ ìwà búburú yóò máa gbilẹ̀ ìtànjẹ yóò máa gbilẹ̀ ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀ ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ ọlọ́run ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀ ìwọ tí o ti faramọ́ jésù ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun ó ní kí ìwọ kí o dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́ bí ayé tilẹ̀ ń bàjẹ́ bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn ó ń sọ fún wa wípé kí a wà kí a dá dúró kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀ ẹni tí a sọ di mímọ́ ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí ọlọ́run ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere bí ẹni tí ń sáré ìje a kò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú ní àyíká wa gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa àwa tí a mọ̀ wípé a ń sáré ìje tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere wípé jésù kristi ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa ó yẹ kí àwa
ti a je arinrin ajo yi ki a tejumo Jesu ki a ma se je ki ohunkohun ki o ko wa lese li aye ode oni ni imo aye olajuwa a se mo wi pe imo eko science o gbele kan awon ero science aye ara bi asa won yi waka awon idije ori papa ati opolopo ohun amuludun layika wa awon nkan wonyi ni o ma nje ki awon elomiran so igbagbo nu awon nkan wonyi ni o ma nje ki awon elomiran boju weyin awon nkan yin lo ma nje ki awon elomiran ro wi pe ese ti a fin wa sinu ijo ti a nka bibeli ti a njeri lojojumo ti a so nipa ti emi a so nipa ti orun nitori pe awon nkan wonyi ti o yi won ka o pa won lokanda o fun oni irewesi okan kini ki a ti so nipa awon esi ke ti o ngbele kini ki a ti so nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fin gba wa niyanju we pe ki a ma je ki ohunkohun ki o si wa nipo kuro ninu ijoba olorun bi abaduro lori ileri olorun ti a sirin gege bi oro re ti o ti lana sile fun wa o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oroko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeninija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon nkan wonyi ko wa lese bi a ba je ki awon nkan wonyi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki haise si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bura fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon omo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wi pe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wi pe ki olorun ki o de wa mu wi pe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wi pe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o ti le je pe alaanu ni olorun sibe o ye ki a mo daju wi pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba n so nipa aigboran tabi a n so nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran n se eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wipe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa
ki atotes wa je kin fun ni nkan meje ti arika ninu bibeli we pe bi awon ami won yi bi o ba wa ni igbese aye wa o fi han wi pe ani aigbagbo bi a si ti ni aigbagbo won yi yo fa aigboran ati dayapo ni igbese aye wa bi awon nkan won yi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbese aye onigbagbo tabi apeyida ikini ifasehin wo heberu ori kewa heberu ori kewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba fasehin okan mi koni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi a igbagbo ba wole o ma nfa ifasehin tolorun si so fun a wi pe bi o ba fasehin bi a igbagbo ba farahan ni igbese aye wa nipa ifasehin o ni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile olorun tele tele awa ti a tin je olooto ninu isin olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Kristi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa si ile olorun sugbon ti a ti n fa seyin ti a n so wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin olorun o so fun a wi pe bi a ba n ri ifaseyin ni igbese aye wa eyi je aami aigbagbo o je aami wi pe a ti n ko olorun sile o si je aami wi pe idaje olorun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han wi pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi a ba tin gbekele eran ara bi a ba tin mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si olorun a o te si ona ti olorun bi a ba ni igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbese aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi amo Israeli won te si ona ara won olorun ti te itoju won olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samueli fun won gege bi onidajo
gege bi woli gege bi atoni sono gege bi eni ti o ngbo ti olorun ti o ngbo ti enu olorun ti o nso fun won gege bi eni ti o ndari won sugbon won so fun samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si nse akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele baye ile olorun wi o ti sun won lati ma tele baye ni bibeli so o ti sun won lati ma tele baye ni inu olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa samuel si gbadura si olowa ese ikeje olowa si we fun samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye we pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le oluwa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se nto ara won lai duro de oro olorun lai duro de bayi le oluwa wi ori wepe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko olorun sile o je wipe iru eni be o nfi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma nfi han wipe a ko gba oro olorun ni kikun o je wipe a ni aigbagbo ati aigboran ninu igbese aye wa ohun ti a n so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu heberu ori kerin ese ikeji oni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon na sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o n so ni we pe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba n so ti atunse a ma so we pe ileri olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba n so ti oro olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo olorun a ma n ri awon elomiran ti won ma n so wi pe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba n so nipa wi pe ki a mu ona wa to niwaju aya ki a mu ona wa to niwaju oko ki a mu ona wa to niwaju awon aladugbo wa awon elomiran ma n so wi pe awon ko gba eyi ni gbo o ni a ti waasu irere fun awon elomiran pelu bi a ti n waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihin rere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbese aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki gbogbo nkan ki o su wa patapata ki a so wipe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o n sele si wa eyi le a ri ninu numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan naa si sokun le oru naa gbogbo awon omo israeli si n kun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile egypt tabi awa ibakule aginju yi nitori
kini Olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di je ko ha san fun wa ki a pada lo si Egypt won si wi fun ara won pe eje ki a yan olori ki a se pada lo si Egypt idaya fo ti deba awon eniyan won yi awon ti o lo se ami ni ile iliri ni ile kenani ti won pada wa won so fun wi pe awon ri awon eniyan omiran ninu ile na wi pe awon mo israeli won yi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wi pe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon mo israeli gbo nkan won yi igbagbo fo lo ninu okan won idayafo aini reti aini igbagbo se wa joba ni igbese aye won eyi ni won fi so wi pe awon oni le tesiwaju mo ni won so wi pe awon fe yan olori fun ara won lati le pada si ile Egypt bi ero ba nwa si okan re ti o so wi pe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wi pe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerinle ni adofa orin dafidi ori kerinle ni adofa efa le ni ogorun orin dafidi ese iketala won ko pe igbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbesi aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya a nfe gbe yawo ni a nfe loko ni a nfe sise a nfe bimo a nfe ni awon nkan ti aye yi a se ti n gbadura o wa so wa a wa n so wi pe a fe boju weyin wi pe ati duro pe to ati duro fun osu melo tabi odun melo o si ti so wa ko sese fun wa lati tesiwaju mo awon wonyi ni a n fi esun kan wi pe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wi pe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wiwa iranlowo lodo awon ota olorun awon ti a ri wi pe won ko si ninu imole awon ti a ri wi pe won ko si ninu isin olorun tooto awon ti a ri wi pe won ti pa ilana igbani won ti paada a si n tan won lo lati wa iranlowo lodo won bi a ba se be o je wi pe awa paapaa a ti di alaigbagbo ninu awon oba keji awon oba keji ori kini lati ese ikeji Ahasaya si subu laarin ferese olona kan ni iyara oke re ti o wa ni Samaria o si saisan o si ran awon onse o si we fun won pe e lo e bere lowo Baal-Zebubu orisa Ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro Olorun wo oba yi ti o ye ki o mo ileri Olorun wo oba yi ti o ye ki o sato Olorun lo wo oba yi ti o ye ki o keto Elijah wo li Olorun sugbon ti ko se be ti o wa iranlowo lodo awon ajeji orisa ti o wa iranlowo lodo awon ajeji Olorun
tàbí àwọn ọ̀tá ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì wọ ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elijah ara Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oúnṣẹ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀ wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá, ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run, lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìnrere. Wo ẹsẹ̀ kẹrin ǹjẹ́? Nítorí náà báyìí Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Elijah sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n ń fi àìgbàgbọ́ àìlèmáradúró àìlèdúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n ń fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà, ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa, àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́ ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kìíní orí kẹwàá, Kọ́rìntì kìíní orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára kí ó má bàa ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mára dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù. Bí a bá tẹ̀lé Ọlọ́run tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú, ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà ẹsẹ̀ ìkẹta olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́
ti a fi le awon eniyan mimo lowo le kan soso oni ki a ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo le kan soso o se se ki esu fe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu ni bini nipa awon ajalu to nde ba wa nipa awon nkan ti a ba pade loju ona na sugbon so wi pe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o po wa ki a se ipinu wi pe bi o ti won ki o ri a ba Jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohun ko ki o mu wa pada seyin ninu Timothy kini ori kefa Timothy kini ori kefa lati ese kefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini suro o lo ma nfa ki a ma ni oju kokoro o lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin o lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun oni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruru iwa aini itelorun oni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti wi pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mo nkan wa si aye abi a mo nkan wa si aye oni beeni a ko le mu ohunkohun jade lo bi a ba si ni ounje ati aso iwon yi yo te wa lorun sugbon awon ti nfe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ifekufe pupo ti pani lara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe nitori ife owo ni gbogbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won si fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesun sile won fi bibele sile won fi jesu sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeji o nso wi pe iru awon eni be won se igbagbo won kuro won sako kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese ikokan la sugbon iwo eniyan olorun sa fun nkan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo di iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni Paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti o nti ni ipinu ti o si nfe ki awon ara Rome ni ipinu ti o si nfe ki awa na ni oni we pe ko si ohunkohun ti o ya wa kuro lodo Jesu ni Rome ori kejo lati ese ikarun din ni ogoji tani yo ya wa kuro ninu ife Kristi tani yo ya o kuro ninu ife Kristi se ohunkohun le ya o kuro ninu ife Kristi o wa nbe lowa wi pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewu tabi eda ranti wi pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wi pe yo ju agbara won lo sugbon olorun mu won la aja awon eniyan bi Danieli
àwọn mìíràn tí a ti kọ nípa wọn bí Paulu apostoli, àwọn tí a lò ní ọgọ, àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún, àwọn tí ó dàbí ẹni wípé ikú wá wọn káàkiri. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Paulu apostoli ti ń sọ wípé tani yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi, ẹ á ṣe ìpọ́njú tàbí wàhálà tàbí inú dibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí ìdà. Ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì, gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ lí a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, a ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí, nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí, nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí, nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí, nínú gbogbo àìráṣọwọ̀, àìrílégbé, àìríṣẹ́ṣe, ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ bí alẹ́ kan, ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. Àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí, wọn kò dúró pẹ́. Ó ṣeé ṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀, a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan wípé ó pẹ́ lọ títí. Ṣùgbọ́n ó dájú pé ìgbàlà Ọlọ́run yóò jẹ tiwa, ìmúláradá yóò jẹ tiwa. Bí a bá ní sòrò díẹ̀, bí a bá farada, bí a bá fàyàrán díẹ̀, ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa. Èyí ni Paulu fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa, nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn. Ohun tí Paulu ń sọ, ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí, ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé, ó kó gbogbo rẹ̀ papọ̀. Ó sọ nípa ti ìyàn, ó sọ nípa ti wàhálà, ó sọ nípa ti ìpọ́njú, ó sọ nípa ti inúnibíni, ó sọ nípa ti ìhòhò, ó sọ nípa ti idà, ó sọ nípa ti jàm̀bá tàbí ewu, ó sọ nípa ti ìdójútini tàbí ìpani, ó sọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó sọ nípa ti ayé, ó sọ nípa ti ikú, ó sọ nípa ti ìyè, ó sọ nípa ti àwọn áńgẹ́lì, ó sọ nípa àwọn alágbára, àwọn ìjòyè, ó sọ nípa àwọn ọba ayé yìí, ó sọ nípa àwọn tí ìsinsìnyí àti àwọn nǹkan tí ń bọ̀, ó sọ nípa òkè, ó sọ nípa ọ̀gbun, ó sọ nípa àwọn ti ẹ̀dá mìíràn tí ó ṣeéṣe wípé a kò tí ì fẹnubà. Ó wá sọ wípé ìdánilójú tí òun ní ni wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run. Mo gbàgbọ́ wípé ìdánilójú kan náà ni ìwọ náà ní, wípé kò sí nǹkan tí ó lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Ọlọ́run àti kúrò nínú Kristi Jésù Olúwa wa. Orin Dáfídì orí 67 ẹsẹ̀ 1, ọkàn mi ti múra, Ọlọ́run ọkàn mi ti múra, èmi ó máa kọrin ọkàn mi ti múra. Wàhálà ìbá àdé, ìpọ́njú ìbá wà, àwọn afẹ́fẹ́ ìjì ìbá máa fẹ́ yí mi ká, ọkàn mi ti ṣetán, mo ti ní ìpinnu wípé èmi kì yóò fi Ọlọ́run sílẹ̀. Ṣé ìpinnu kan náà ni ó wà lé ọkàn rẹ? Mo fẹ́ kí o dìde dúró, kí o sọ fún Ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le, bí ó tilẹ̀ jẹ́ wípé wàhálà wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni wípé àìríjẹ, àìrímọ, àìrílégbé, àìráṣọwọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò ní alábárò, onítọ́jú àbí aláfẹ̀yìntì, bí ó tilẹ̀ jẹ́ wípé ó dàbí ẹni pé nǹkan pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé síbẹ̀síbẹ̀ a ó máa sin Ọlọ́run. Ọkàn mi ti múra tán, ọkàn mi ti múra Ọlọ́run wípé èmi ó máa sìn ọ́, èmi ó máa bu ọlá fún ọ, èmi ó máa wá ojú rẹ ní ìgbà gbogbo, wípé a kò ní jẹ́ kí ohunkóhun kí ó yà wá ya Ọlọ́run, wípé a máa fi ìgbàgbọ́ àti ìgboyà tẹ̀lé Ọlọ́run, a ó sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo, wípé bí ẹkún tilẹ̀ ń pẹ́ di alẹ́ kan, ó dájú wípé ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Ṣe ìpinnu tí a kì yóò lè yí padà níwájú Olúwa wípé o sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí ẹnikẹ́ni kì yóò lè fọwọ́ kàn wípé o sin Ọlọ́run títí dé òpin ayé rẹ. Ṣe ìpinnu tí èṣù kì yóò lè dojú rẹ bolẹ̀ wípé o sin Ọlọ́run nínú wàhálà, nínú ìpọ́njú,
ninu inu onibini, ninu airije, ninu airimu, ninu wahala ti awon eniyan le da si Olorun wipe o tesiwaju lati ma sin Olorun se ipinu wipe pelu ore ofe re o ni di apeyinda se ipinu wipe o ma tele Olorun nkan le le wahala le wa ikanju le wa o le da bi eni wipe awon ti o ro pe ye ko feran re won ko sile won ko se boju ti o won ko se suja o sugbon so fun Olorun wipe awon nkan won yi ki o le fa o seyin ko odo Olorun o wa pelu Olorun o wa pelu Olorun o wa pelu Olorun ranti Joseph ni majemu lailai ranti Job ni majemu lailai ranti ipinu abakuku ni waju Olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti Shadrach Meshach ati Abednego ranti Danieli ranti Paul apostoli ranti awon omo ehin Jesu Christi ti a se nu ni bini si ranti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wi pe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun Olorun wi pe iponju ibade wahala iba wa onkon ti iba ma sele wi pe o fara re sumo Olorun o fara sumo Olorun o sinsin Olorun titi opin aye re wi pe o ko ni je ki onkon ki o fa seyin lodo Olorun ninu nkan wonyi awaju asegun lo ninu nkan wonyi awaju asegun lo se ipinu so fun Olorun wi pe onkon ki o fa kuro ki o se onipo ko ninu ijoba Olorun onkon ki o fa seyin ko lodo Olorun ranti wo pe awon ti o ba fori ti titi de opin awon le a o gbala.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé o kò ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Jẹ́nẹ́sìsì orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní ìyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Jẹ́nẹ́sìsì 19 tí mo pè fún ọmọ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12, àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ nínú ìlú mú wọn jáde kúrò níhìn yìí. Nítorí àwa ó run ibí yìí nítorí tí ìgbé wọn di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọ́n ń gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó. Ó wípé ẹ dìde, ẹ jáde kúrò níhìn yìí nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú u lé ọwọ́, àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú u jáde, wọ́n sì fi sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán lé ó wípé sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sá àsálà lọ sí orí òkè, kí ìwọ ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko won yi won je elese popo popo ni waju Oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wale ti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le ya pa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti ohun yo ti je oga ara re ti o si eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o si eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni

ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa, kí o tó na ìka sí Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára. Ó yẹ kí ìwọ pàápàá, nítorí àwọn Yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn, mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa, ó nawọ́ sí wa. Kí a tó máa bú Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá kí ó wo agbègbè rẹ àti ibùjókò rẹ, àwọn wo ni ọ̀rẹ́ kòríkò sùn fún ọ, àwọn wo ni alábàṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ, àwọn wo ni olùdámọ̀ràn fún ọ, àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí o gbẹ́kẹ̀lé? Ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí, àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́, tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn? Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó, sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ni ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ̀. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wà á ti kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè, ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn, bó o tí jẹ̀gbẹ́ lójú wa, ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé Bíbélì, tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ Bíbélì, ó dàbí alára mímọ́, ó dàbí ara ilé Ábráhámù, ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú, àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aísáyà, tí ó ń sọ ní orí 2:5, orí 2:5, ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọn a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà, bí àwa ti ń ka Bíbélì, ni wọ́n ń ka Bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńká tó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka Bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka Bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde, ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i.

0: nítorí kílẹ̀ àwa ṣe ń jẹ́ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀. Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ṣe afẹ́, ṣé wọn náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé, ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè, ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara, ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé, èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọn mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí i, ẹ̀yin ń gbà àwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà àwẹ̀ fún ìjà. Jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà àwẹ̀, tí wọ́n sọ pé tí n bá gbà àwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀. Màá yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran. Màá lé tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀, àfi kí n má ti wọ àwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà àwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú. Ẹ má ṣe gbà àwẹ̀ bí ọjọ́ yìí, kẹ́ lè gbọ́ ohun yín lé òkè. Àwẹ̀ irú èyí ni mo yàn bí àwẹ̀ ogójì ọjọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ìrẹ́jẹ, ìkà, ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn, tàbí kí a já ilé onílé kí a fi bo ti wá. Bí o bá já ilé onílé tó fi bo ti ẹ, òjò níye wọlé ẹ, òjò ìdájọ́ Ọlọ́run. Àwọn tó tún gbọ́n jù ọ lọ, tí ẹsẹ̀ wọn àti ọwọ́ wọn gùn ju tiẹ, wọ́n tún já ilé tiẹ, wọ́n tún já fi bo ti wọn. Àwọn tí wọ́n tún gbọ́n ju àwọn wọn nì lọ, wọ́n tún já ilé tí wọn. Ṣé èṣù ló kúnkún wà lẹ́yìn wọn? Wọ́n a máa já ilé onílé tí wọ́n bá ti fi bo tiẹ, bó ti ń bo tiẹ tán, kí ó tó tó ọjọ́ kejì ni wọ́n ń já tiẹ náà. Bí o ti ń bu ẹsẹ̀ ẹlòmíràn ni wọ́n ń bu tiẹ. Ó wá ń sọ fún wa wípé ṣé irú àwẹ̀ báyìí ni mo yàn? Àwẹ̀ etí òkun, àwẹ̀ ká yíra ńlẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ìyàwó méjì ò kúrò nílé. Àgbèrè àti panṣágà kò kúrò. Ìwà ti ara, iṣẹ́ ti ara ò kúrò. Síbẹ̀síbẹ̀, àwẹ̀ ń lọ. A lè mú àwẹ̀, ó lè jẹ́ méje, ó lè jẹ́ mọ́kànlélógún, kásá máa gbà á lọ. Bàbá sì ti ń ṣíwọ́ àdúrà láàrán sìgá, láǹfì kan ràn kan. Tọ́ sọ pé wòólì, èwo lẹ tún gbé jáde? Ó ní ní oṣù tó kọjá, mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun. Ṣùgbọ́n nsìn, ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀, nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí, wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ara Sodomu àti Gomara, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní àwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa? Àwọn wọ̀nyí ni Ọlọ́run ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekieli ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí. Rántí ohun tí a ń sọ wípé Lọ́ọ̀tì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. be lese se ma ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti ji a so pe well yo tun dara na sugbon o nboro fun ju be lo be na ni ori fun loti an so fun ani Ezekieli ori keta le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re soro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wepe wa emi be o sigbo oro ti o ti odo oluwa jade wa eyi so wipe awon na ma nfe lati lo se eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wipe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon won yi ni a npe ni agbo magba bi o ba so fun won wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lord o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si ma ngbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o se se ki o ma so fun Abraham nigba ti o fe kuro wi pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo ti nlo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je kin wa ibi ti emi paapa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti olorun o dari esi o lo si odo awon ara sodomu o wa so fun wa wi pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro olorun tan won ajade won ni nje bawo ni won na se ri oni wasun yen olohun iyo enu edun popo mo ti e nfe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se ko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dari jini ko ri eni to n fun ni ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekieli sugbon ti won o fe se eyi ni won so ni olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Loti sugbon nigba ti olorun fe pa sodomu ati gomara run pẹ̀lú iná ni ó sọ wípé òun ò lè ṣe ohun kankan láì sọ fún ọ̀rẹ́ òun ní Genesis 2:20 ni Ọlọ́run ti ń jẹ́ kí ó yé Abrahamu láti ẹsẹ̀ 17. Olúwa sì wípé èmi ó ha pa ohun tí èmi ó ṣe mọ́ fún Abrahamu nítorí pé Abrahamu yóò sàdì orílẹ̀-èdè ńlá àti alágbára àti gbogbo orílẹ̀-èdè ayé lẹ ó bùkún fún nípasẹ̀ rẹ̀ nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀ kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́ kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún Ọlọ́run gba ẹ̀rí Abrahamu jẹ́ wípé mo mọ Abrahamu wípé ìlànà Ọlọ́run ìlànà òtítọ́ ìlànà òdodo ọ̀nà ìgbàlà tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kò ní fi di àwọn ọmọ rẹ̀ létí àti àwọn ará ilé rẹ̀ ṣé Ọlọ́run lè gba ẹ̀rí rẹ̀ jẹ́ bètè Abrahamu ìwọ tí o wá sí ẹ̀kọ́ bíbélì láì sọ fún ìyàwó rẹ̀ pé kí ó tẹ̀lé ọ ìwọ tí o dágun láti o sọ pé àwọn ọmọ mi kìí gbà ni wọn bí mo ti ẹ̀ sọ fún wọn ní gbà ṣé Ọlọ́run lè gba ẹ̀rí tìrẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ wípé ìlànà òdodo ìlànà ìgbàlà tí Ọlọ́run fi lélẹ̀ tí ó sì fi hàn fún ọ pé ó sọ fún àwọn ọmọ rẹ àti fún àwọn ará ilé rẹ ǹjẹ́ àwọn àna rẹ ǹjẹ́ wọn mọ ọ̀nà ìgbàlà tí ó mọ̀ ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti Abrahamu àwọn ọ̀gá ibi iṣẹ́ rẹ ńkọ́ àti àwọn tí ó wà lábẹ́ rẹ ní ibi iṣẹ́ ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ gẹ́gẹ́ bíi Abrahamu bí a bá ń sọ wípé Abrahamu jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run èyí ni ó fi di ọ̀rẹ́ Ọlọ́run nítorí pé bí ó bá mọ ọ̀nà ìgbàlà yóò sọ fún àwọn ará ilé rẹ̀ wo ẹsẹ̀ 20 Olúwa sì wípé nítorí tí ìgbé Sodomu òun Gomara pọ̀ àti nítorí ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù jẹ́ kí n bí ọ léèrè ṣé ẹ̀ṣẹ̀ ìdílé tìrẹ ṣé kò papọ̀ jù ṣé wọn kì í jà lágbolé tiẹ wọn kì í bínú wọn kì í ṣe ogun sí ara wọn láti pa ara wọn ṣé wọn kì í jà lórí obìnrin lórí aya lórí dúkìá lórí owó tàbí lórí ilẹ̀ ṣé àwọn ẹbí tiẹ ṣé wọn ò kì í jà pẹ̀lú àwọn ẹbí mìíràn ṣé Ọlọ́run ò máa sọ lemọ́lemọ́ wípé nítorí igbe ẹ̀ṣẹ̀ àwọn ará ilé rẹ nítorí pé ó ń papọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́ kí ló ṣe nípa ẹ̀ ìlú rẹ ìletò rẹ tàbí abúlé tí o ti wá ṣé ìpànìyàn ṣé kò sí lọ́wọ́ wọn ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá ṣé kò wà ní ìlú rẹ ṣé ìjà àti asọ ṣé kò wà ní ìlú rẹ ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe ìlú rẹ ó ń di púpọ̀ ó sì ń papọ̀ jù yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà bí ó bá jẹ́ ohun gbé ní Mushi tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà ibikíbi tí ó wù kí ó wà ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí igbe àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ ní ibi tí ó ń gbé igbe wọn ń papọ̀ jù nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí ìdájọ́ yìí sì ti ń bọ̀ ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀ ó sì ń sọ wípé òun mọ̀ wípé o kì í ṣe ara wọn àbí ara wọn ni ọ́ ṣé àwọn tí ó ń jalè lé òru ṣé ìwọ ni ó ń ṣọ̀nà bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀ ìwọ ni ó ń ṣílẹ̀kùn tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀ ṣé ìwọ ni ó ń gbàdúrà nígbà tí àwọn olè bá jáde wípé kí Ọlọ́run kí ó ṣọ́ wọn kí ó má jẹ́ kí wọn kí ó pa wọ́n kí ó lè jẹ́ kí owó àti ẹrù kí ó wọlé. Olorun mo o. O si ma adresi ile re. Onje tabi aso tabi ile ti o ba fi iru owo bera iwo na mo nto ngbeyin re. O nso fun anihi we pe Olorun je ki o di mo fun Abraham we pe idajo nbo lori Sodomu on Gomora emi o so kale lo nisisin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju oju won pada kuro ni ibe won si lo si Sodomu sugbon Abraham duro sibe ni waju Oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti we pe Lot wa ni ilu Sodomu Abraham si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo harun iwo ki o ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi da bi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu Nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wi pe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon eyin won okunkun mo ti mo nse bi o ba je be ran ti wi pe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbo na ibinu olorun bi o ba tin bo gege elese ni yo se afi bi o ba ronuku ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to Oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu Sodomu nje emi o da gbogbo ibe si nitori won Abraham tesi waju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo ki inu ki o ma se bi Oluwa e kan soso yi le emi o si le emi o wi mo boya a o ri mewa nibe o nsi wi pe emi ki o run nitori mewa Oluwa si ba ti re lo loju kan na bi o ti ba Abraham soro tan Abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si Sodomu ni asale Lot si joko li enu bode Sodomu ki se pe o nka bibeli o ki se pe o sasaro lori oro Olorun ki se wi pe o nso fun awon elomiran lati gba Olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wi pe o joko ni ibo joko ni enubode bi Lot si ti ri won o dide lati pade won o si doju bole ki a ke kuro ni awon angeli wonyi ni won je ki o di mo fun wi pe idajo de wi pe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wi pe awon okunrin na se wi fun Lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo Lot be si ni se won be si ni wa oko ni Sodomu iwo na si mo wi pe bi awon omo re bi won ba ni aya tabi oko ni Sodomu ati Gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o se se papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o se se ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya sugbon so won so fun wi pe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obirin ati ohunkohun ti iwo ni ni ilu eyi so nipa awon omo odo re pelu awon to nsise pelu re awon osise re nko se won je ti olorun abi won je elese mu won jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run loti si jade eyi ni ohun ti o yo loti nitori pe lese kese ti awon angeli wonyi ti won so fun lese kese ni o gbagbo ibi ki bi ti olorun ba ti ri igbagbo o ma ye si bi o ti le je wi pe loti ti se buruku tele tele o si ti dapo pelu awon alai gbagbo pelu awon elese ti Sodomu o Gomora nigba ti a so fun wi pe idajo de o gbagbo lai si igbagbo ko seni ti o le ri Oluwa bi o ba je wi pe Lot se iye meji tabi alai gbagbo o si gun ejika wi pe orun ma wo ki n se oro enikan oro enikan ni bi inu ba ndun gbogbo awon eniyan eyi to ndun o eyi ni o je wahala ati re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile tire ti o jo ohun ni wahala ati re bi ebi ba npa gbogbo eniyan eyi ko so wipe egba to je gbogbo eniyan ni ebi npa wipe ebi ti o si npa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wipe wahala de ba elomiran tori be bi Lot ba so wipe orun wo ki se oro enikan a wo le lori a si ku sinu ese a la oju re ni orun apadi sugbon eyi ni Lot se bi a tin so fun wi pe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se je o ti so fun awon elomiran wi pe o gba Jesu gbo o si gbagbo wi pe o ti ku ese re lo wi pe o ti fi ese re sowo si idajo je kin ka fun nibi ti a ko be ninu majemo titun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori karun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun olorun wi pe o ti je elese o si ko gbogbo awon ese wonyi sile o si ran awon ese wonyi si iwaju ite idajo olorun ti a si da Jesu lejo nitori ti re to si ru ese re itumo eyi ni wi pe o ti fi ese re saaju a si ti da awon ese won ilejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re a si ti so wi pe nitori be a ki yo da olejo mo sugbon wo ese apakan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re ahan gbangba ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé jọ mo ti ṣẹ̀ sí ọ mo ti jẹ ẹlẹ́ṣẹ̀ yálà wípé mo ti jí ọ lẹ́rù tàbí mo ti bú ọ tàbí mo ti gba aya rẹ dáríjì mí gba aya rẹ padà tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà ẹ̀ṣẹ̀ rẹ ahàn gbangba bí ẹ̀ṣẹ̀ rẹ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí ọlọ́run tí ó ṣẹ̀ bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́ ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀ tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀ ṣùgbọ́n bí ó ṣe ti lọ́ọ̀tì ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ ni ó sì sọ fún ọlọ́run wípé mo ti jẹ̀bi ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀ àwọn àna rẹ̀ ó sọ wípé ẹ dìde ìdájọ́ ń bọ̀ wo ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èyí ni Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀ ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀ ṣé mo jọ ẹlẹ́tàn mo ń bi ọ́ ni bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ̀rọ̀ yìí rere fún ọ tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀ Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀ kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n sá lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín wọ́n jẹ́ mẹ́rin lọ́ọ̀tì aya rẹ àti àwọn ọmọ rẹ méjì èyí ni àwọn tí ọlọ́run rí ní gbogbo ìlú sódómù ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ́sìn wọn máa sọ fún wa pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo kò lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ní ayé Noah ẹni mélòó ni ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá ẹni mẹ́jọ ni ó sì ṣeéṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́ àwọn oníwàásù oníyàwó méjì àwọn oníwàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ ọlọ́run ni wà kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọ kalẹ̀ yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gòmọ́rà nínú ẹ̀ṣẹ̀ sódómù àti gòmọ́rà ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mọ́ sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú afiọ̀rọ̀kẹlẹ́banijẹ́ kúrò nínú asọ̀rọ̀ẹnilẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wípé sá àsálà fún ẹ̀mí rẹ sá àsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ anfani wa fun oloni lati so fun olorun wi pe tele tele o tin fi ese re pamo sugbon o ti ye o wi pe awon ese ti o n fi pamo ni won tele o won le mo won se fara mo timo timo sugbon bo ba je loni ni o n so fun olorun wi pe o n fe ki awon ese won ki o han gbangba ni waju ite idajo olorun loni ki olorun ki o si wo ese yi ki o wo mo jesu lara ki o je ki jesu ki o ru ese re lo patapata ki o ma ku ese kankan ni igbesi aye re o fe je agabagebe mo o fe je alafarase tabi eni ti o n fi enu sin olorun o n fe ki gbogbo ese ki o kuro ni igbesi aye re o ni anfani loni lati kepe oluwa lati so fun olorun wi pe o fe sa asala fun emi re ijigbesan bo bibeli so pe ina yo ma jo ni waju re nitori pe a o se awon iwe le orun a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe na nje nigba ti ojo idajo ba de ni bo ni o wa ni apa osi ni abi ni apa otun edide ki eje ki agbadura mo bi o ba fi ese re sowo saju si idajo ti o si ni ki jesu kristi ki o ru awon ese won yi lo a o dariji o a o sanu fun o jesu kristi yo fi eje re we ese re nu sugbon ran ti o bi o ba boju wo eyin bi o ba sa pada bi o ba di apeyin da ran ti aya loti ran ti ohun ti o sele si sa sala fun emi re sa sala fun emi re ma se boju wo eyin ma se pada sinu ese mo sa sala fun emi re bi o ba n da ese ni ikoko olorun ri o bi o kan wa ti o n gbe bibeli ti o n gbadura ti o n gba awe sugbon ti o wa ninu agbere ati panṣaga olorun ri o bi o ba di ese mu ti o ko ese sile bi o ba je ki jesu ki o gba okan re la olorun ri o idajo si n bo sa sala fun emi re ko gbogbo ese sile nitori igbesan bo ti o ri gbogbo awon elese ti o wa ni orile ede aye ma se boju wo eyin kuro ni Sodomu ati Gomora kuro ni egbe awon omuti ati egbe awon elegan sa sala fun emi re ese awon elomiran han gbangba a si ma lo saju si idajo sugbon ti awon elomiran àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́ a máa tẹ̀lé wọn ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ àbí o ti jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ sàásálà fún ẹ̀mí rẹ sàásálà fún ẹ̀mí rẹ nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ lórí gbogbo àwọn agbọ́mágbà sa sala fún ẹ̀mí rẹ òní ni ọjọ́ ìgbàlà bí o bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là yóò tún ìgbésí ayé rẹ ṣe nítorí a ti dá jésù lẹ́jọ́ fún ọ ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ bi o ba je fi awon ese won yi sile ti o si je ki Jesu ki o ko won lo won ko ni je tire mo sa sala fun emi re ki o le bo lojo idajo ki ye ni pekun ki o le je tire ni oruko Jesu Kristi Oluwa wa Baba wa adupe fun ikilo ife ti o fi han fun wa nitori pe o fi wa sinu okunkun bi awon ti o wa ninu aye adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wi pe idajo nbo awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wi pe won o ni lo aye raye ninu aye yi ko ye won wi pe igba yo dopin akoko kan nbo nigba ti a o gbe won kuro ninu ile ti won gbe nisisin yi ti a wale ti a o kan igi ti a o gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko ohun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkan kan baba adupe lowo re wi pe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wi pe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wi pe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti akowo lowo elomiran pe ojo kan bo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o n ki wa ni ilo wipe ki a fi awon ese won yi ki a fi won ranse si idajo nje abe o wipe gbogbo awon eniyan won yi ti won duro niwaju re ti won wo Jesu ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Kristi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wa la mo be o wi pe nitori anu re nitori etutu Jesu Kristi nitori eje Jesu Kristi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese won ni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá, àwọn tí kò ṣe fi sílẹ̀, àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa, bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, báwo mú o kúrò ní orúkọ Jésù. Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa, gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀, tí ó yọ̀ nínú ìbàjẹ́, lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́, tí wọ́n ń wo ojú rẹ fún ìdáláre, fún ìgbàlà àti fún ìdáríjì, ṣàánú fún wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ, fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ, kí o sì sọ wá di olódodo, kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá, kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. A dúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀, bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, o ti di àṣerége. À ń bẹ̀ ọ́ wípé kí a gara, kí o má ṣe dá wa, kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè, kà wá kó àwọn àyànfẹ́, kí a lè bá ọjọba, kí a lè máa bá ọ gbé. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá a ń bẹ̀ ọ́, ó mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kan. Bí a ti ń sọ fún ọ, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wálé àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tí wọ́n pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ. Dáàbò bò wá títí dé ilé wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín, láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́, kí a ba lè mọ bí a ti gbàdúrà, kí a ba lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun tí ẹ ń fẹ́ kí ó yé wa, ohun ti en fe ki a se asaro le lori e je ki o ye wa loruko Jesu bi e tin ba wa soro a nbebe we pe ki eyin fun ara yin olorun emi ki o ko nkan won yi si wa le o kan aya ti o fi je wi pe a o le se aseyori ni igbese aye igbagbo wa ati wi pe adura wa yo je tewogba ohun ti a si nbere gege bi oro yin e o se won fun wa e la wa loye e se wa loju e je ki a le di akoni ninu igbagbo alagbara ninu olorun adupe pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa loni adupe lowo olorun wi pe o tun fun ani anfani miran lati wa si waju re lati gbo oro re ki a ba le se ife olorun ki a ba le wa ni ibi ti o nfe ki a wa ni ti igbagbo ati ni irin ajo wa lati ihin yi lo si ilu orun rere loni mo fe soro lori ohun kan ti o se pataki ninu oro olorun mo soro lori isegun onigbagbo ti o ga julo isegun onigbagbo ti o ga julo bi o ba wo akori oro yi fini fini o ri wi pe a n soro nipa isegun ni ipele ipele e je wi pe a le ni isegun lona kan tabi lona miran sugbon loni a fe wo isegun nipa igbagbo e ti o ga julo nipa gbogbo isegun ti a le ni ninu Heberu ori kokanla ni a ti so fun wa popo nipa igbagbo Heberu ori kokanla a n so nipa igbagbo ki a to be si ni se alaye ni kikun won ka awon ese kan fun wa ki o ba le ye wa ohun ti a n so lati ese ikini nje igbagbo ni idani loju ohun ti a n reti ijeri ohun ti a ko ri nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo le a mo pe a ti da aye nipa oro olorun nitori ki se ohun ti o han le a fi da ohun ti a ri ese ikeje nipa igbagbo ni noa nigba ti olorun kilo ohun ti ko ti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ise ti ise nipa igbagbo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yi o gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ese kokanla nipa igbagbo ni Sara ti kara re pelu fini agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ese iketa dini ogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaac robo eni ti o si ti fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso robo ese ogun nipa igbagbo ni Isaac sure fun Jacobo ati Esau ni ti ohun ti nbo bi o ba ka lo siwaju o ri wi pe titi di opin iwe yi tabi titi di opin ori ti an ka yi ni o ti nso fun wa nipa igbagbo ki a wo ori ti o tele ori kejila ese ikini nitori na bi a ti fi awo sama ti o kun to bayi fun awon eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki a si ma sure ki a si ma fi suru sure eje ti a gbe ka iwaju wa ki a ma wo Jesu olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa yẹ kí a dúró níbẹ̀. Bí a bá ti ń bá ẹ̀kọ́ yìí lọ, ó mọ ìdí tí mo fi ka àwọn ẹsẹ̀ tí mo kà, tí mo sì kọjá sí orí kejìlá láti ka ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì fún ọ. Yẹ kí a kọ́kọ́ wo èyí wípé láìsí ìgbàgbọ́ kò sí ẹni tí ó lè wu Ọlọ́run. Èyí jẹ́ wípé ìgbàgbọ́ ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Wo ẹsẹ̀ ìkẹfà orí kọkànlá, kí a wo bí ìgbàgbọ́ ṣe ṣe pàtàkì tó. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Níhìn-ín ni a jẹ́ kí ó dá wa lójú bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́. Ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Bí o bá ronú dáradára sí àwa tí a wá sínú ìjọ, ìbá ṣe ìjọ níhìn-ín tàbí ìjọ Ọlọ́run níbòmíràn, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, wọ́n máa ń wá sí inú ìjọ pẹ̀lú èrò púpọ̀ nínú ọkàn wọn. Ẹlòmíràn nígbà tí wọ́n bá dé inú ìjọ, wọ́n á sọ fún wa wípé níbi tí àwọn ti ń bọ̀, àwọn ni ìyá ẹgbẹ́, tàbí àwọn ni balógun, tàbí àwọn ni bàbá ìsàlẹ̀, tàbí àwọn ni agbọ́pàá àlùfáà, tàbí àwọn ni wọ́n máa ń laago nínú ilé ìsìn, tàbí àwọn ni atẹ́dùrò, tàbí ó ṣeéṣe kí wọn kí ó sọ wípé àwọn ni bàbá àsàlẹ̀ tí ó jẹ́ wípé bí ìjọba fẹ́ ṣe ìpinnu láì rí àwọn kò lè ṣe ìpinnu. Nítorí bẹ́ẹ̀ àwọn ń fẹ́ láti kọjá sí dípà. Bí àwọn sì ti ń fẹ́ láti kọjá sí dípà níhìn-ín, kí ni ààyè tàbí ipò tí àwọn yóò wà bí àwọn bá kọjá wá sí ìhín? Ohun tí wọ́n ń rò ni wípé ipò tí a ní nínú ìjọ, òun ni ó ṣe pàtàkì, òun ni kò ṣeé má ní tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ní láti máa dù. Ṣùgbọ́n níhìn ni a ń sọ fún wa wípé ipòkípò tí a bá ní, bí a kò bá ní ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Wípé bí a tilẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ akíkanjú nínú ìjọ, bí a tilẹ̀ jẹ́ òpóǹtagí, tàbí a jẹ́ ẹnìkan tí wọ́n máa ń dúró dè bí wọ́n bá fẹ́ mú ìpinnu nínú ìjọ, bí a kò bá ní ìgbàgbọ́ a kò lè wo Ọlọ́run. Wò lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sínú ìjọ, ó ní ohun tí wọ́n fi máa ń ṣògo wípé ìgbàgbọ́ yẹ mí, nítorí láti ìgbà tí mo ti dé inú ìjọ iṣẹ́ ó ń gbèrú lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan owó ó ń kún owó lọ́wọ́ mi, kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mo ti dé inú ìjọ ilé kejì ni mo ń kọ́ nísinsìnyí. Ẹlòmíràn á sọ fún wa wípé nígbà tí òun ti dé inú ìjọ ni òun ti rí wípé àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wọ́n pọ̀ sí, òun ní àwọn oníbàárà tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí wọ́n máa ń ṣògo, tí wọ́n máa ń yọ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa bí a ti wá sí inú ìjọ, ohun tí ó ṣe pàtàkì níwájú Ọlọ́run, ohun tí Ọlọ́run ń wò ní ìgbésí ayé wa ni wípé kí a ní ìgbàgbọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́, àwọn ẹlòmíràn wọ́n máa ní ohun tí wọ́n ń pè ní ìgbàgbọ́, ṣùgbọ́n kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń sọ wípé àwọn gba ara wọn gbọ́, wípé bí àwọn bá dáwọ́lé nǹkan, bí àwọn ò bá rí ìyọrísí nǹkan náà, àwọn ò jẹ́ padà. Àwọn ní ìpinnu, àwọn ní ìgbàgbọ́ nínú agbára tiwọn, nínú ohun tí wọ́n lè ṣe. Wọ́n máa ń ṣògo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ara wọn, ìfọkàntán nínú ara wọn, wọ́n gbẹ́kẹ̀lé ara wọn. Èyí kì í ṣe ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Bí o bá wo ìhín, ó ń sọ, ó ní nítorí ẹni tí ó bá tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ. Ó ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Àwọn ẹlòmíràn ìgbàgbọ́ tí wọ́n ní ni wípé àwọn ní ìgbàgbọ́ nínú àlùfáà, wípé àwọn mọ̀ wípé àlùfáà wa pé kò ṣeé ṣe, ò sí níwájú ẹ̀. Àlùfáà wa ó jẹ́ ẹni tó lè gbàdúrà, wọ́n lè bọ́ṣọ lẹ́ẹ̀kan bẹ̀ sí níjà. Torí bẹ́ẹ̀ bí ẹnikẹ́ni bá sọ̀rọ̀
3: ti ko dara

pé ní ọ̀la ní agogo mẹ́sàn-án a ó lọ sí ìrìn àjò. Ṣùgbọ́n bí ẹni tí ń wọlé bóyá ó ṣeé ṣe gbà tí wọ́n fẹ́ jáde wọ́n fẹsẹ̀ òsì kọ wọ́n ní àmì nìyẹn. Mo sì gbàgbọ́ pé tí n bá ti fẹsẹ̀ òsì kọ bẹ́ẹ̀ yẹn ó parí nìyẹn. Nǹkan tí màá bá pàdé lójú ọ̀nà kì í ṣe nǹkan tí ó dára. A sì sọ fún ẹnì kejì wí pé mo gba ara mi gbọ́. Mo mọ̀ pé bó jẹ́ àlá ni mo lá ni, bó jẹ́ ẹsẹ̀ ni mo fi kan ni, bó jẹ́ nǹkan kan ni mo ń gbòòrò nínú ara mi ni. Mo mọ̀ wí pé mo mọ bí nǹkan ṣe máa ń rí. Kì í ṣe irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni a ń sọ nípa rẹ̀. A ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run. Wí pé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. Nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ láàyè. Wípé ó jẹ́ alágbára, wípé ó jẹ́ Ọlọ́run tí kìí ṣèké, ó jẹ́ Ọlọ́run tí wí bẹ́ẹ̀ tí ṣe bẹ́ẹ̀. Èyí ni ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀. Àti wípé òun ní olùṣẹ̀san fún àwọn tí ó bá fara balẹ̀ wá. Ṣé o kíyèsí níhìn-ín? Ó ń sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá Ọlọ́run. Wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú. Àwọn ẹlòmíràn wọn kì í mú sòrò, wọn kì í lè fara balẹ̀ wá Ọlọ́run. Wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn. Bí a bá sì ti ń parí ìsìn, àwọn ni ẹni tí ó kọ́kọ́ jáde. Wọn kì í fara balẹ̀ láti gbàdúrà, wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́, wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè ní sùúrù níwájú Ọlọ́run. Ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin Ọlọ́run. Kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ. Kí a sì rí wípé a gbàdúrà, a farabalẹ̀. Ẹlòmíràn nínú ilé kì í farabalẹ̀. Ó ṣeé ṣe kí ó máa ka Bíbélì. Bí ó ti ń gbọ́ ti ẹnìkan kanlẹ̀kùn, kò mọ̀ bóyá òun ni wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè, ó ti dìde. Kì í farabalẹ̀ lórí àdúrà. Ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná, ó fẹ́ tẹ̀bà. Tàbí ó gbọ́bẹ̀ léná, ó fẹ́ jẹun. Ó ní kò ń sáré gbàdúrà. Ibi tó ti ń gbàdúrà ó ń ronú bóyá ọbẹ̀ ń jó, bóyá omi ti hó, ó dìde. Irú ẹni bẹ́ẹ̀ kò fara balẹ̀ wá Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, àwọn ni ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ Ọlọ́run wá. Wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run ń bẹ. Wọ́n gbàgbọ́ wípé Ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ láti wá Ọlọ́run. Mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́, nítorí pé láì sí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wọ Ọlọ́run. Jẹ́ kí n tún sọ fún ọ, kí ni à ń pè ní ìgbàgbọ́? Wo ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí? Ìjẹ́rìí ohun tí a kò rí? Ẹsẹ̀ kan yìí tí apostoli ń sọ fún wa, òun ni apostoli ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí. Òun ni ó fi sọ nípa ti Noah. Nígbà tí Ọlọ́run kìlọ̀ fún Noah wípé ìkún omi yóò dé, Noah kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí. Noah kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀, ó bo igi mọ́lẹ̀, ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ó pa wọ́n run. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí, ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí. Ìjẹ́rìí ohun tí a kò rí. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí Ọlọ́run sọ yóò ṣe. Ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí, ó dájú wípé ìkún omi yóò dé. Apostoli tó ń ṣe àlàyé fún wa, ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti Abrahamu. Nígbà tí Ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní, ó gbọ́. Ó jáde lọ láì mọ ibi tí òun rè. Fiyèsí dáradára, ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí. Kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí. Kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí. Ṣùgbọ́n bí Ọlọ́run ti sọ fún un, ó gbàgbọ́, ó kó ẹrù rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí Ọlọ́run fẹ́ kí ó lọ. Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń

Thank you.

ṣe bóyá abójúfò nǹkan kan ni bóyá ẹnìkan ló fi ẹ̀sùn sùn wá nípa rẹ kí a sì sọ ọ̀rọ̀ sí ọ kí o bí ọ nínú ohun tí a ní láti ṣe ni wípé kí a dáríjì ìbàjẹ́ olùṣọ́ àgùntàn ni ó ṣẹ̀ wá ni àfẹ́rí olùṣọ́ àgùntàn àti ilẹ̀ ti súnmọ́ báyìí etí ìbákan gbàdúrà fún a kò ní gbàjú ìṣẹ́jú márùn-ún lọ ṣùgbọ́n lòun ò ráyè kí a dáríjì ara wa tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ ẹni tí a fi sí orí ẹkùn ni ó ṣeé ṣe kí ó ṣẹ̀ wá bóyá à ń fẹ́ ìtọ́jú bóyá nǹkan ẹ̀gún ló gún wa lẹ́sẹ̀ a sì rò pé abẹ́ wà lọ́wọ́ rẹ̀ láti yọ ẹ̀gún yìí kúrò ṣùgbọ́n kò tètè yọ ẹ̀gún yìí a sì ní ìrora púpọ̀ ó yẹ kí a dáríjì ó yẹ kí a ní ìyọnu sí ara wa ó sì ṣeé ṣe kí ó jẹ́ wípé adarí ẹkùn tàbí adarí ìdàpọ̀ ojúlé ó ṣeé ṣe kí ó jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìjọ la ṣẹ̀ wọ́n ó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí lórí wa ó yẹ kí àwọn náà kí ó lè ní ẹ̀mí tàbí ọkàn ìyọnu kí a gbé ọkàn ìyọnu wọ̀ sí ara wa ẹ jẹ́ kí a wo Isaiah orí kejìdínlọ́gọ́ta Isaiah orí kejìdínlọ́gọ́ta ẹsẹ̀ ìkeje kì í ha ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ibi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnu bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnu bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí a bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnu fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnu fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnu wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé ara àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí kẹrin ẹsẹ ìkejì lé ní ọgbọ̀n ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín èyí ni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnu ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú Kristi ti dáríjì yín ó tún sọ fún wa ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọnu sí ara wa bí a bá padà sí Kólósè orí kẹta ẹsẹ̀ ìkejìlá kí a ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn

0: Babayirayi, eni ti o fẹ wa, ti o mọ wa, ninu ose ati ẹsẹ ti a wa tẹlẹtẹlẹ, ṣugbọn ti o ṣe arinfu wa jọjọ, ti o si ran Jesu Kristi, ọmọ bibi rẹ gbọjọjọ, ki a ma ba ṣe gbe, ṣugbọn ki a le ni iye aini pẹlu, a dupẹ lọwọ rẹ. Wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́,
1: láti rí ohun tí à ń rí, ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Ìta wa lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wa gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé, gba pé àti ìwà ní orúkọ Jésù. A tún dé láṣáálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́. Wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì, ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á, tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lè orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì ń sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́.

afọ́jú ni Isaiah orí kejìléní ogójì 42 ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn ni Isaiah orí kejìléní ogójì ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ. Èmi Olúwa ni ó ti pè ọ́ nínú òdodo, èmi ó sì di ọwọ́ rẹ mú, èmi ó sì pa ọ́ mọ́, èmi ó sì fi ọ́ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí láti la ojú àwọn afọ́jú, láti la ojú àwọn afọ́jú, láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú. Èmi lé Olúwa, èyí lé orúkọ mi, ogó mi lé èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16 orí yìí kan náà, èmi ó sì mú àwọn afọ́jú bá ọ̀nà tí wọn kò mọ̀ wá, èmi ó tọ wọn nínú ipa tí wọn kò tí ì mọ̀, èmi ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ ní iwájú wọn àti ohun wíwọ́ di títọ́. Nǹkan wọ̀nyí lé èmi ó ṣe fún wọn, èmi kì yóò sì kọ̀ wọ́n sílẹ̀. Lí àwọn ẹsẹ̀ tí mo ti kà fún ọ nínú májẹ̀mú titun àti májẹ̀mú láéláé, nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè tí ó sì lágbára, tí kì í tanni jẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí kì í yẹ̀. Àwọn wọ̀nyí ni a ti rí ìlérí púpọ̀ wípé ẹ̀mí Ọlọ́run wà ní ara Jésù Kristì ní ìlọ́po tí ó ré kọjá ti Ábrahámu, tí ó ré kọjá ti Mósè, tí ó ré kọjá ti Joshua, tí ó ré kọjá ti Elijah, tí ó ré kọjá ti Elisha. Ẹ̀mí Ọlọ́run tí ó wà ní ara Jésù Kristì tí ó ré kọjá ti Dáfídì, tí ó ré kọjá ti wòlíì kankan tí a ti rí nínú ayé rí, tí ó ré kọjá ti ìránṣẹ́ Ọlọ́run tí ó wà yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun. Ẹ̀mí Olúwa tí ó sì wà lára Jésù yìí ló jẹ́ kí ó sọ fún wa wípé òun yóò fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n kí a tó mọ̀ wípé báwo ni a ṣe lè gba ìrànwọ́ ní ọwọ́ Jésù bí a bá fọ́jú kí ó lè la ojú wa, ó yẹ kí a mọ̀ àwọn wo ni Bíbélì ń pè ní afọ́jú, nítorí ó ṣeé ṣe nígbà tí o gbọ́ wípé a fẹ́ sọ̀rọ̀ lórí ìríran fún àwọn afọ́jú, ó ṣeé ṣe kí o dìde kí o gbé Bíbélì rẹ kí o máa lọ sí ilé wípé ìgbà tí wọ́n bá fẹ́ sọ èyí tó kàn mí màá padà wá, nítorí pé ojú mi ò fọ́, mi ò tiẹ̀ tí ìgbé gágà sí ojú rí, kò sí bó ṣe lè jìnà tó. Bí n bá wò ẹ́ lọ́ọ̀kan màá mọ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn. Àwọn èèyàn tiẹ̀ máa ń sọ wípé ó dàbí ẹni pé ojú mẹ́rin ni mo fi ń ṣe ojú méjì. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sọ̀rọ̀ lórí wípé ìríran fún àwọn afọ́jú, ó ṣeéṣe kí o sọ wípé èyí ni ọkàn mi, ó sì kàn ọ́. Mo bá gbọ́ wípé Jésù ń ṣe nǹkan kan, ó yẹ kí o yẹ ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran ní orí Isaiah tí mo ń kà fún ọ ní orí 42 láti ẹsẹ 18. Ó wípé gbọ́ ẹ̀yin adití,
esquece.

0: wo ẹ̀yin afọ́jú kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bí tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìn rere fún àwọn ẹgbẹ́ wọn tó kù ni Ọlọ́run wá ń ké sí wọn. Ó ní ẹgbọ́ ẹ̀yìn adití, wọ́n bá wò fẹ́fẹ̀ẹ́fẹ́, wọ́n sọ pé ta ni Ọlọ́run bá sọ̀rọ̀? Ó lẹ́yìn ni. Ó ní ẹrí ẹ̀yìn afọ́jú wọn ní ta ni Ọlọ́run pé ní afọ́jú? Ó ní ẹ̀yìn ìránṣẹ́ mi ni. Àwọn oníwàásù, àwọn tí wọ́n ń gbé Bíbélì, àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn, ó ní àwọn ni òun pè ní afọ́jú. Ó ní ta ni adití bí ikọ̀ tí mo rán? Ta ni afọ́jú bí ẹni pípé? Ẹni tó sọ wípé ọ̀nà mi mọ̀, ọkàn mi sì mọ gaara, mo tilẹ̀ pé pàápàá bí Ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú, àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ẹ̀sìn, mo jẹ́ kan. Ọlọ́run wá ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ẹ̀sìn, ìwọ tó mọ bí a ti ka sáàmù, ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o pé nínú orin kíkọ, ìwọ tí o pé nínú iṣẹ́ ajíhìn rere, ìwọ tí o pé nínú iṣẹ́ ẹ̀sìn. Ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí Jésù kí ó là lójú. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé mo ní láti jókòó, mo sì ní láti gbọ́, mo sì ní láti pe Jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́, mo sì ń fẹ́ kí Jésù kí ó là á. Wo ẹsẹ̀ 20 ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyè sí. Ó ń rí nǹkan púpọ̀, àwọn ìránṣẹ́ Olúwa ń rí nǹkan púpọ̀, ṣùgbọ́n wọn kò kíyè sí i. Nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú, ní ṣíṣe etí, ṣùgbọ́n òun kò gbọ́. Nínú ìwé wòlíì Ẹ́sáà yìí kan náà, ní orí 84:56, ló ń sọ fún wa ní ẹsẹ̀ 10, mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá Ọlọ́run jiyàn, àbí ó wà? Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn. Àwọn tí Ọlọ́run sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́, mi ò kì í ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn, èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn, èmi lẹ́ ń pè láfọ́jú. Èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè, ó ní ojúṣe tí mo ń ṣe. Gbọ́ o, àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn ní Isaiah orí 55, ẹsẹ̀ 9. Isaiah orí 55, ẹsẹ̀ 9, ègbé ni fún ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà. Àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀, amọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe, tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́. Ó ń sọ fún wa wípé ègbé, ègún, ìdájọ́ wà lórí ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà, ẹni tí ń jiyàn. eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to njiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe irina lodo jesu so wa so wa nbi rara o biru eni be ba wa ko pada lo le nitori wi pe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba to si ona wi pe afoju ni to ni rara to ni oriran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni isaiah ori kerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese kokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ke awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi Jesu wi fun won pe iba se pe eyin foju eyin ki ba ti le ese iba se pe e gba wi pe e foju e ba ti je wese yin kia kia ki a si gba okan yin la ese yin ba ti di pipare eyin ki ba ti le ese iba se pe eyin foju sugbon nisisin eyin pe awa riran nitori na ese yin wa sibe bi a ba njiyan bi a ba so wi pe a je ni ti o riran nigba ti a je afoju o so wi pe ibaje ati idajo ati ese wa yo wa sibe sugbon bi olorun tin pe afoju to nkire pe mo wa nbi o sanu fun mi lami loju je kin riran iru eni be lo ma ngba anu mo si gbagbo wi pe enikeni to wa nbi lasale yi bi o ba fi nkan kan bo ara e mole ti o ba fi ete sile ki o ma pala pala pa bi o ba wa wi a wa wi ati a wi jare bi o ba so wi pe o nje ariran nigba ti o je afoju bi o ba je gba ara re gege bi olorun ti gba bi o ba pe ara re ni oruko ti olorun pe ohun mo gba wi pe anu wa ni asale yi ore ofe si wa pelu wo isaiah ori ikerin din ni ogota lati dahun ibere ti a bere ni isaju wi pe ta ni afoju ese ikewa isaiah ori ikerin din ni ogota ese ikewa afoju le awon alore re o pe ni gbogbo won o di aja ni won ti ko le igbo won a ma sun won dubule won fe ma to gbe awon alore awon ni wasu la n pe be awon to lu ago ni owuro kutukutu wi pe e ronu piwada ijoba olorun ku si dede eji ninu orun yin ki e gbadura e ke pe oluwa jesu nbo awon won yin da npe ni alore awon ti won pe wa pe ki a wa sin olorun awon ti won jade waasu sugbon nigba ti olorun wo won dele dele ti o wo inu okan won ti o wo iwa won ti o wo irin ese won ti o wo iwoso won ti o wo isise won ti o wo igbeyawo won ti o wo ikobirin jo won ti o wo bi won se n bimo bi won se n tomo o wa ni afoju le awon alore re o si so wi pe o pe ni won nkan to si se wa laanu ni wi pe awa ti a nfe itosona o se wa laanu wi pe awon afoju ni a ntele Jesu si je ki o di mo fun wa wi pe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu koto won segbe igbala osi furu fun afoju ti afoju fi ona han wi fun mi eni to nse pe to nko e bon se ngbadura eni ti le oturo to nso fun o e bi le ti e se le toro eni to mu oti amuyira to si nso fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si nso fun o wi pe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si sina eni ti o nto sara ti o mo amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kaakiri lo lo ran lo nfi kan ran kan to so pe o nsogo eyi ni si wa olohun fe ko ebon se ngbadura olohun fe ko bi le ti e ba se toro olohun fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa nso wi pe afoju le awon alore re o mo so pe ohun to se wa laanu ni wi pe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo nba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wi pe igbagbo aye baye yi ona tu to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala tun bo lowo ese mo dupe wi pe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa sibi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko e bi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won somi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wi pe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi a dogba da po pelu awon alai gbagbo ki a ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to nyo wo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko burusha bo ba gba pe o ja fojo ni joko be abi o se se lati joko be iru awon eyan ti won ro pe won won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an kan won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o sugbon pe iwo ti olorun se lo lori re to je ko ni irele o je ko fe gba ti ijoba olorun mo dupe lowo olorun we pe gbedi gbedi to ma ngbe awon elese ti ki je ki won ki o fe gboro olorun ko je ko ba le o e to ma je kan saka kiri ti won oni mona ijoba olorun o je ki ori re ki o wale o je ki okan re ki o bale gba ti won so wi pe e si iwe oro olorun o be si ni so be si ni ka bi won tin ka ti o ngun o bi abere ti o nsa olada ti o nsa laake be ni o nso pe ah olorun ibi ti mo ku si ba mi yodani bo ti le nsoro bo ti le dabi eni wi pe nkan ti won so yi o dabe ni pe nje emi ti mo ti dagba nje ko ti peju o wa nso fun e pe mi o ni je ko peju fun mi gba to olorun ti mu mi wa ni o fe se mi lo lori re ni mo ki oko orire nitori pe o de ibi ti jesu ti ma nla ni loju bo ba ti de to ti fokan e bale to si fe gboro olorun o daju wi pe omo igbala oni segbe sugbon bo ba mo be bi awon oluko wa bi won ti e kereju yi ni mo se bi Josiah omo odun mejo ni ngba to njoba abi be ko mo se bi omo kekere ni David ni ngba ti o lo gba gbogbo awon omo Israeli kuro lowo Goliath ti o nfejumo ti o fe pa won mo se bi Jesu papa ti won wo ti won so pe se bi omo Maria ni eyi ni o ran ti pe omo ogbon odun ni nigba ti o duro ni waju awon eniyan ti o nko won ni eko oro olorun ti o si bedi fun won ti o npe awon agbalagba awon arugbo awon iyabirin awon baba ti o npe won wi pe ki won ki o wa ki won ki o soronu pada ese won yo ba je pe won mo ra won ni afoju ni won o ni gbo nkan to nso ṣugbọn adupe lọwọ ọlọrun wi pe ni asale yi o je ki a mo awon wo ni a npe ni awon afoju wo corinthi keji ori iketa ori ikerin corinthi keji ni maje mo titun ori ikerin ese iketa si ikerin ṣugbọn bi ihin rere wa ba farasin o farasin fun awon ti o nu eko ihin rere we pe ki a je wo se wa ki a ko sile ki a gba Jesu Christ gbo ki o le gba wala ki o le gba gbogbo ese patapata lowo wa bi iru eko be bi o ba farasin o farasin fun awon ti o nu eko wi pe bi a ba ti ni igbala tan wi pe atun lati wo oju Oluwa lati le ni isodi mimo ni ekun rere ki gbogbo ikoro abinibi ti o wa ninu wa ki Olorun ki o le fi owo agbara re ati iwenu meje Jesu ki o le fi fa tu kuro ki ife ife ti Olorun ki o le joba ninu okan wa ki a le fi Olorun pelu gbogbo okan pelu gbogbo aya pelu gbogbo iye wa ati pelu gbogbo agbara wa ihin rere ti isodi mimo yi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu awon ti o sonu bi o ba n gbo wi pe anfani ti o wa ninu ire ni pe nipa ina re le amu wa larada bi ore ofe ti iwosan pelu agbara olorun ore ofe ti a fi wo nisan pelu ina Jesu Christi bi o ba farasin fun enikeni o farasin fun awon ti o nu bi o ba n gbo wi pe emi olorun kan wa ti a n pe ni emi mimo ti o ma n dari eni ti o si n gbọ ọrọ Ọlọrun ninu ire wipe awọn ti a n ṣe amọna fun lati ọdọ emi Ọlọrun wa awọn ni ṣe ọmọ Ọlọrun bi ẹnikẹni ba fẹ gbe iyawo tabi o fẹ ṣiṣẹ tabi o fẹ rin irin ajo abi o fẹ da owo pọ pẹlu ẹnikan tabi ẹlomiran ti ko si mọ itọni Ọlọrun ti ko mọ bi emi Ọlọrun ṣe n ṣe amọna o n sọ fun a wipe ẹkọ ihin rere wipe emi Ọlọrun ma n ṣe amọna fun awọn ti rẹ bi o ba farasin o farasin fun awọn ti o nu ẹkọ ihin rere si ni wipe ọkunrin kan aya kan aya kan ọkọ kan nitori wipe ẹkọ yi n sọ fun wa pe awọn mejeeji yoo si di melo ara kan ṣe o sọ pe awọn mẹwẹẹwa yoo si di ara kan ṣe o sọ bẹẹ bi o ba jẹ wipe ẹkọ yi ẹkọ ihin rere wipe ọkunrin kan aya kan bo ba farasin o yẹ ki o mọ awọn to farasin fun gba ti Ọlọrun da Adamu obinrin melo lo da pẹlu e ṣe Ọlọrun o lagbara Ọlọrun o si ni iye ninu ko ni oye wipe ninu gbogbo agbaye ọkunrin kan soso to da eyi ti iba fi ọgọrun iyawo ta lọre mo ṣe bi Solomon ni o ni won to ẹgbẹrun mo si ro pe bi ẹnikẹni ba fẹ aya pupọ Adamu yẹ ko ni aya pupọ ṣugbọn nitori pe ilana ati eto Ọlọrun Ọlọrun fun Adamu ni efa kan soso mo si fẹ ki o ṣe afiyesi wipe nigbati ikun omi to fẹ pa aye rẹ patapata Ọlọrun ri ẹnikan ti o ri oju rere ni ọdọ rẹ ti o si ni ore ọfẹ ni oju rẹ èyí ni a ń pè ní Noah ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó mẹ́rin bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ koma si mo iyawo ki iyawo se ma so pe e ko je obe temi e mo mo pe ti ti ya le nikan lori isin e o dara kon ma sogun sira won gbogbo awon be omi ikun mi na ba lo patapata awon ti won ye ti won ni igbala ni akoko na ni awon to je wi pe okunrin kan aya kan bo ba si ranti aye ti loti nigba ti olorun fe fi ina pa sodomu ati gomora re won po nbe awon to fe won meta merin mewa tabi ogun tabi ogbon ko si kan to bo ninu idajo olorun abi won bo rara loti to fe aya kan sosho ati omo re meji ti o wa ni to se awon ni won yo kuro ninu e sugbon aya kan ta ti nwi ina papa o kuro ninu ina sodomu ati gomora sugbon ohun to gbagbe sinu aye won ojule o sese a o ko ye ti se ti ye ti le wa lokan e o ko le si sorun le si le wa ninu okan e ibi ti isura e ba wa ibe ni okan e ma wa bo ba ni won sita awon won ti Jesu Kristi ba de awon onfa to nfa awon elese sile ti ki ti oni je kan lo niyan gba to ni kan si suru lere oni kan se bute meta oni yawo kan si ibomi bi Jesu ti e fe de bo ti e npe o ni gbo ipe nitori pe igbe yawo pupo adio leti ara oniye afo loju o ni mona e ti o ti e je yawo kan soso ajo ti won da owo to da si bi kan ko jule oni gbogbo a parun gbogbo awon omo odo to ni awon ile ta ko awon dukia ta ni lo nso pe oko mi se bo ma se pari ni bi awon angeli ti so pe e sare e jade e ma se ilora idajo nbo ni loti papa anu olorun po afa seyin loti ti o jade lati lo wa su fun awon eniyan wi pe olorun fe fi idajo ina pa ilu yi re bo si se de tan ni o ya o e wa jade o ko me to ma mu bo se mu ele o jule o tun mu ti be o tun jule awon angede le won ni re pe e jade baba ye jade ina nbo o ni mo nbo ko me to ma mu nu e gba to ya ti o me to ma se ni awon angeli di lo mu pe o ya jade sa sala fun emi re ni iyawo kan na to fe o dupe pe loti o ni ale ni sodomu ati gomora iwo to so pe iyawo kan lo fe to lale nta gbangba adekun kedere abewo lojo ti Jesu ba de opolopo ani e sister nko sister o wa ni ijoba olorun ni ase igbeyawo odo agutan loke nigba ti Jesu Kristi ba de boda wa to ma wa su fun an ko to ma wa su ninu boss to si je wi pe gba ti won fe ko ile olorun wa o lo fi okuta igun le o lo fi lele boda o wa o la le nta eyin ni o mo se e te n fi ayin pe iyawo kan ni mo ni iyawo kan ni mo ni e joko be Jesu kun ko mo okan e o mo bi to rin ide o mo bi to nsa lo loru o gba to juyawo e le to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan safoju la awon eyan to n pamọ fun awon na okunkun rina sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria gba ta ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ku alufa miran nigba ti o ba ri awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa ina wa majo iya iparun ìṣẹ́niṣẹ́ títí ayérayé ìka àbámọ̀ a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a ní kí n mọ̀ kí n ṣe bí wọ́n ti wí kí n mọ̀ kí n ṣe àtúnṣe kí n mọ̀ kí n gbàdúrà kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde wọ́n bá ń lọ wọ́n bá ń lọ wọn ni ẹ má bojú wọ̀nyí o ẹ má bojú wọ̀nyí o iná ń jó o ẹ má ṣe panú o ìyàwó bá rò wípé gbogbo damask late gbogbo bàtà onílé gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀ ó parí nìyẹn gbogbo ètà fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn àbí eré ni àbí àwàdà ni àbí àti ẹ̀ńlá ni a sì jẹ́ òmùgọ̀ àájú kínní ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ má bojú wọ̀nyí tá a bá tiẹ̀ bojú wọ̀nyí nǹkan kí ló máa ṣẹlẹ̀ ó bá dán wò ó bá dán tán bó ti bojú wọ̀nyí ó bá di ọ̀wọ́n iyọ̀ ìwọ náà wò ó ara mi lọ́ọ̀tì ń lọ níwájú ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́ ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀nyí òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbéèlì ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀ ẹ̀sìn sáà kí àdẹ̀rí yín ẹ̀ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ ńlọ ẹ̀wọ́ àgbàláyé wà ẹ jẹ́ kó wà nínú ọkàn yín ọkọ mi ni ò jẹ́ kí n wà jókòó bẹ́ẹ̀ ọjọ́ kan ń bọ̀ tó ní mọ ọkọ tó ní mọ aya tíná bá ń jó tíya ń jẹ èèyàn tí wọ́n ń pa yín kéke tí wọ́n ń ṣiṣẹ́ oró tí wọ́n sọ pé omi o oró kò sẹ́ni tá a tú ẹnìkan lára torí pé ọjọ́ àánú á ti kọjá pátápátá òde wá gbàlà ẹkú wa láwa yọrí kó sì ní ìgbàlà kí wa ẹkọ yí padà ìyàwó mi kejì ni kò ní jù mí lẹ ó fẹ́ràn mi púpọ̀ ìfẹ́ ọ̀run àpáàdì ni bó ṣe bojú wọ̀nyìí nìyẹn o ni jésù bá wa rán wa létí kí jésù kó tó lọ wípé ẹ̀ràn ti aya lọ́ọ̀tì o ẹ̀ràn ti o mú ń bọ̀ o ní àkókò tí jésù bá ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí aya lọ́ọ̀tì àdúrà mi ni pé kò má ṣe pẹ̀lú wọn ó ní tí ìhìnrere tí a ń sọ nípa èyí ìhìnrere wípé ọkùnrin kan aya kan bí ó bá farasin ó farasin fún àwọn tí ó sọnù ẹsẹ̀ ìkẹrin nínú àwọn ẹni tí ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere kristi tí ó lógo ẹni tí ṣe àwòrán ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn mo ń gbàdúrà fún ọ pé kí o má ṣe pẹ̀lú wọn ìhìnrere tí ó lógo yìí ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń wẹni mọ́ tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń fi ìyà ẹni pẹ̀kun jíǹ kí oníkálukú tí ó bá gbàgbọ́ kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ó sọ fún wa wípé tí ìhìnrere ti à ń wàásù rẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí i àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n ó mọ̀ ó ní wọ́n ṣe ń kélé ọ lórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ tó kú bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí là ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí à nípa ẹkún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ wọn ní wá bẹ́ẹ̀ kó jáde má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn áńgẹ́lì ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀ mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọmọọ̀tí kó wá náà pàápàá àbí wọ́n fẹ́ kọ́ ọmọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọọ̀tí àlùfáà tó ń ṣépè yẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́ ọmọ jáde e to se ilu yawo en le ton to gba ni salubata awa kuro me awa lu wa be ko mo jade bo ba sure adura e o le gba sholon ki gbo te lese won si so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin soro igbala bo ba lo bo ba bimo ani wo be ko jade e joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won to tin joko na bere we pe pese nkan kan sile ni abi a mi je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da kebi laye atijo ta ba bimo won wa mu amuyira nle wa ati ile e na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo e pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han etin fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to n fe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilese pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si waasu ti o tun si won lona a so fun wa wi pe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji din ogbon Deuteronomy ori ikeji din ogbon ese ikokan din ni ogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si ri rere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo nbe olorun pe keyi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun wa wi pe afoju ni won o si n so wi pe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Christi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wi pe ohun ni ohun wo awon afoju ohun lo n wo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o n fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon wonyi li afoju sugbon a ni eleri Jesu Kristi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju A si n fe ka ma ku ori kewa yi lati mo bawo ni Jesu Christ se nse iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Christ mu wa wo lati ese ikerin din ni adota 46 Marku ori kewa ese ikerin din ni adota won si wa si Jericho bi o si tin jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o nsagbe ranti o gbogbo awon elese ni won ma nsagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo nsagbe awon elese ti imole ire o ti imole si loju won ma nsagbe nigba ti o gbo pe Jesu ti Nazareth ni o bere si ki gbele ohun rara wi pe Jesu iwo omo Davidi shanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun wi pe tara ya ba e dake oni ṣugbọn ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba ki gbeto Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to ki gbele ohun ra wi pe sanu fun mi iwo omo Davidi sanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si hirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni adota opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba dele nsin o sese ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko be yan se nse ore fun oko be yan se ntoju oko be yan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba mi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o painu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jo mo de ni le iwe ni bo ba tin kepe olorun wi pe afoju ni mi fi ona han mi la mi loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile iwe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo ti n di ago marun ti ago marun abo lo so fun oga bi ise pe mu lo se eko bibeli lo so wi pe aye ma gba e o ni bi ise mi lo ti n so pe o lo se eko bibeli awa ta wa ku senu ise ko awa elese mi o so be o emi elese mi fe lo gbo oro olohun be elese se nigbala ti o ba lo ko fo n so ohun aro la ma wa si bi ise osogbo o si gbe bibeli e o n bo gba to ba si de laaro a ni ko lo gba iwe lowo eni to n gbe lodo e pe tibi ba ma wo fun e gege bi ile ise eko bibeli yen o ni lo mo won so fun eni e pe ko dake adura gbigba ko dake lati ma wa iranwo lodo olorun eleda re awon o si le ran lowo bori e ba yi nibi to wa yen won fo ti e jade gba tan ba ti gbe e debi don titi ti iya e papa ma so pe bo ti e ku papa o san wahala ti poju bara e o da bo n yagbe sori ibusun e gba tan ba ti yi aso e pada le meji ti gbogbo irun ku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi na jo ma ba lo bojo nro emi pelu e ni airo o ki se ti ku o awon ore ti o fe ko ni gbala ni e awon to npon le loni bo ba ti ku pa bo ba ti ku ba e to ti pajude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran olowo won o si ni je ko kepe olorun to le ran olowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ti o pa enu re mo sugbon o n si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o n pe o o si bo ewu re sonu o dide o to Jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to so pe olorun saanu fun mi to so pe Jesu pe o fe gbo kan ela be ni gbogbo aso ero to npa tele tele aso ese aso rinde oru gbogbo e to ni tele tele o yan gbo e sonu ijewo ese niyan o n ko ese sile nitori pe oba awon oba ki laju ri ese gbogbo egbin gbogbo idoti to wa nigbesi aye e wa ko won sile bo ba n bo lodo jesu jesu si dahun o si we fun pe kini iwo fe ki emi ki o se fun o afoju na si we fun pe raboni olukoni ki emi ki o le riran jesu si we fun pe ma lo igbagbo re mu o larada loju kan na loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kaakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba jesu pade won na ba jesu pade won tun gbona le ti ile oti lo mo ba jesu pade irede oruko ju won le iyen o ba jesu pade o si won wa ni oni o si riran o si nto jesu leyin ile ona mo gbagbo wipe loni bi olorun tin la o loju emi to n fi ire han to n dari ese re jio to n wo ese re nu to si so wipe lo ki o ma riran eyin to ba riran bo tin ka bibeli a ma ye o ife bibeli a wa lokan e oro ihin rere eko to ye koro a ma dun mo bon so pe iyawo meji o da gege bi oro olorun eyi keji to ti fe si keji lo ti n bere amoran wipe kini ki n se ba ni ki n se so fun ko le lo bi olorun si ti n dariji obe lo n fi agbara fun o ma lo ma se dese mo igbesi aye ayipa bo ti n ja tele tele o ni le ja mo bo ti n buyan tele tele eebu ade ohun irira fun o bo ti n wo aso ti o bo ti ju tele tele to n fi oho re han gbogbo asiri ara e to n fi awon okunrin abi awon obinrin elegbe e bo ba ti n di eni igbala be lo n bo ihoho re gbogbo oso aye to kokora tele tele eti esu be o nise tele tele to n fi aworan esu han bo ti n ni igbala be ni gbogbo e lo n di irira si o awon eyan ton ba ri enjo keji won a so pe ti o si nkan o wa ni ko si nkan wa ni ki lode ton so be wa ni o yi pada ni ogo jesu e wa jesu niyan ani eita ko gbogbo eita nko se tin ko ati handcuff ten ko sowo se mo eita fi ndi awon elewon mo wa fe mu lo sinu black maria eita nko sowo ati okun ta nso meran lorun to nko sorun tele tele wa ni olorun ti ja okun kuro lorun mi eita nko sese nko patapata lo olorun ti ja kuro ara mi wa mo ara mi fuye gbogbo ẹrọ èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ ojú wíńdò àti èyí tá a so sọ́nù àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yan sọ́nù eje Jesu ti wo mo ti di mimo nisisin oju mi la daada e ti mo ro pe ko si nkan to buru nu e tere tere igba ti mo je afoju nsin mo mo pe nkan buru nu e igba la niyan o bokunrin bi Jesu ti nla loju be lo nju awon nkan to ti koja loju won sile lo ntele Jesu bo ba gbadura loni to so fọlọrun wo pe la mi loju dare ese mi ji mi bọlọrun ba ti dari ji o tele tele ko ma dupe lọ ọlọrun bo ba ti ni igbala iso di mimo lo tele wa ma ni olorun so kan mi di mimo gbogbo igbesi aye wa ko le olorun lo patapata pe ona ti eni mo fe rin ife eni mo fe se ise eni mo fe se bo ba tin so be ina lati orun wa eje Jesu a so kan re di mimo bo ba si tin so kan e di mo be lo n bere fun agbara mimo ti a fi agbara kun o lati se ise isin ti o tona bo ba ti ni igbala ko so fo olorun agba okan re la a si se oloju ti emi emi wi pe mi o ni lo eko yin rere o je ki o je ti wa ori kunkun ati agidi iyan jija ati ote lilodi si oro olorun o je ki eyi ni ki o je ti wa bi o se ti wa ni awa ni o fun ni okan ti o ro ti o nfe gbo ti o nfe gba ti o nfe gbagbo baba nitori iru anu yi nitori o da wa lola be gba pe ati yin wa ambe o gege bi o ti je ki o ye wa wi pe iya ise iparun ati idajo wa fun awon ti o ku ni ko ifoju won awon ti olorun aye yi fo loju awon ti ohun oso aye irin aye iwa aye ti o ra ni iye o n je ki o di mo fun a wi pe idajo n bo fun won nje a n be o wi pe gbogbo awon ti o ti gbo oro yi ti won sin ronuko ada tokan tokan ti won bebe fun ore ofe ati anu lati odo re ti won sin fe idariji ni ekun rere fi fun ni oruko Jesu sanu fun onikoloko wa nje gbogbo awon ti o ti yi pada awon àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì à ń bẹ̀ wí pé ìwà wọn ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tí wọ́n ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀ ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo níbi gbogbo jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ Jésù a mọ̀ pé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọn máa ń pani lọ́kàndà àwọn atanijẹ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọn bá ti ń sọrọ tí wọn fẹ pa wálé ọkàn dà jẹ kí ẹmí rẹ kí ó ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹlú rẹ láti wà pẹlú Jésù Kristì títí dé òpin má jẹ kí a yẹ ìpinnu yìí ní orúkọ Jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa níbi owó tá ń lọ a sì ń bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí a ti di ẹni ìgbàlà àwọn tí o ti gbàlà àwọn tí o ti dárí ẹ̀ṣẹ̀ wọn dì àwọn tí o ti sọ̀dí ẹ̀dá titun a ń bẹ̀ ọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí o ti ń ṣeṣẹ́ yìí ní ọkàn wa ni ká máa di ajín rere láti sọ ìtàn àgbélébùú fún àwọn ẹlòmíràn a dúpẹ́ pé o ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristì. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristì Jésù. adupe fun iya ni pekun adupe fun awon ileri yin ti o nki wa laya we pe a o laaja adupe we pe emi yin so fun wa we pe bo ti wo ko ri ojo ola yo dara adupe we pe e fi wa lokan bale adupe we pe e gbin igbagbo sinu okan wa igbagbo aye igbagbo isodomo igbagbo ti o je ki ani eri yi ninu okan wa wi pe ko sewu nitori wi pe Jesu Kristi Oluwa Oluso agutan wa omo alade alaafia balogun wa loju ogun wi pe o nje afun wa wi pe o wa nitosi wa ati wi pe nitori be bi ojo ti le nro bi ina ti le njo bi onkon ti le nsele amo wi pe ko sewu fun omo Olorun adupe wipe awa ni ese ni olorire awa ni ese ni alabokun fun lati je alabapin ninu ibukun atorun wa nitori wipe loni ni agbe asia wa soke wipe nihi le ran wa lowode adupe egba pe ati yin wa baba lati igba ti ati gbagbo lati igba yi ni e tin se ise arabara ni igbese aye wa baba e ku ise wi pe e pa wa mo wi pe e nto wa wi pe ani idakoro ninu okan wa wi pe Jesu Kristi je ti wa e gba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati sin Oluwa odun tuntun lati ka oro Olorun odun tuntun lati je alabapin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa a nbebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo re koja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo re koja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo re koja ti odun ti o koja a nbe yin wo pe ninu odun yi ni ojo ojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo si waju ati si waju loruko Jesu loni e ba wa soro loni e pa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun papa isin ti isoji ki a le ba Olorun da majemu ki a le gbadura si Olorun ki a le fi igbesi aye wa le Olorun lowo ninu odun titun yi ohun ti Olorun fe ba wa soro loni lori re ni Oluwa Oluso agutan wa Oluwa Oluso agutan wa eyi ni Oluwa ti se Oluso agutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Kristi o je olugbala ati Oluso agutan wa a n wo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibukun ipese ipamo idakoro ti Olorun fun awon omo ti re o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wipe ki eniyan mo orin Dafidi yi lai mo Oluso agutan ti a n soro nipa re ninu orin Dafidi na o si sese ewe we pe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese si.

nítorí pé ó lè kà á ní àkàsórí. Ó sọ fún àgbàlagbà yìí wípé àfi bí òun náà bá lè kà á bí òun bá kà á tán. Ẹni yìí tí ó jẹ́ ọmọ Ọlọ́run, tí ó ti pẹ́ nínú Jésù, tí ó ti ní ìrírí, tí ó ti la ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọjá nínú Jésù Kristi, ṣùgbọ́n tí ó ti rí wípé Jésù tó gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí Olùṣọ́ Àgùntàn, ó gbà wípé òun ó ka orin Dáfídì yìí pẹ̀lú lẹ́yìn ìgbà tí ẹni yìí tí ó bá kà á tán. Bí ẹni yìí ti dìde, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ orin Dáfídì yìí tí ó bẹ̀rẹ̀ sí ní kà á. Ó sì kà á dáradára, tí ó jẹ́ wípé nígbà tí ó kà á tán, gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún, wọ́n hóye nítorí wípé ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀. Nígbà tí ó kà á tán ni a wá pé ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó mọ Olùṣọ́ Àgùntàn, ẹni tí ó mọ Jésù, ẹni tí Jésù ti ń bá rìn lọ́jọ́ ọjọ́, ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú Ọlọ́run. Ẹni yìí ó dìde dúró láti ka orin Dáfídì yìí kan náà, ó jẹ́ mọ̀. Nígbà tí ó kà á tán, kò sí àtẹ́wọ́, omijé ló ń jáde. Lójú àwọn tí ó gbọ́ orin Dáfídì lẹ́nu ẹni yìí, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan nujú wọn jáde. Kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà, nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristi, bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Olùṣọ́ Àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omijé kúrò lé ojú wọn, bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí, bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀, nítorí wípé òun mọ orin Dáfídì láì mọ Olùgbàlà. Wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni pé ó mọ Olúwa, ó tún mọ ọ̀rọ̀ Olúwa. Ó mọ Olúwa, ó mọ àánú Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìtọ́ni Olúwa. Ó mọ Olúwa, ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristi. Ó mọ Olúwa, ó mọ ìbùkún àtọ̀runwá. Ó mọ Olúwa, ó mọ àlàáfíà tí ó wà nínú wípé àti di àtúnbí. Ìyàtọ̀ nìyí. Ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí 23, ṣùgbọ́n tí kò mọ Jésù Kristi, tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristi, ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn, kí ni gíga, ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí. Àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, wípé Ọlọ́run yóò ṣe wa lójú, Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn, wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà. Ó yẹ kí a mọ Olùgbàlà. Báwo ni a ṣe lè mọ Olùgbàlà? Kí a mọ̀ ọ́ ní Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́ Àgùntàn wa, kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí Olùṣọ́ Àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Báwo ni a ṣe lè mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olùgbàlà? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ ọ́ bí Olùṣọ́ Àgùntàn wa nínú Pétérù kìíní orí 2 láti ẹsẹ 24 dé 25. Ẹni tí ò ń ti ká ara rẹ̀, fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ́ wa lórí igi, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Nítorí ẹ̀yin ti ń ṣáko lọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ Olùṣọ́ Àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí Olùṣọ́ Àgùntàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní 25 wípé nítorí tẹ́lẹ̀ àti ṣáko lọ gẹ́gẹ́ bí

àgùntàn tí ó sọnù ṣùgbọ́n ó ní nísinsìnyí yìí nípa ìrònú pọ̀ọ̀dà nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀ nípa rírọ̀ mọ́ àgbélébo Jésù Kristì nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dání ìdè ẹni tí a dáríjì a ti di àgùntàn nínú agbó àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa níhìn ni ó yé wa bí a ṣe ń di ọmọ ọlọ́run bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo nítorí bẹ́ẹ̀ bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà ìrírí àtúnbí ó jẹ́ wípé a jẹ́ ti ọlọ́run kì í ṣe gbogbo ẹni tí ń lọ sí ilé-ìsìn ni à ń pè ní ọmọlẹ́yìn Jésù kì í ṣe gbogbo ẹni tí ń ka bíbélì ni ó mọ ẹni tí ó kọ bíbélì kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbó ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ̀ kìkì àwọn tí a ti dáríjì kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mo sọ lẹ́ẹ̀kan wípé ìkànnì kí á mọ olùgbàlà ìkejì ni kí á mọ ìtọ́ni ìtọ́jú ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa nítorí wípé àmọ̀ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa bí a bá wo orin Dáfídì yìí dáradára bí a bá sì kà á ní àkàyé a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí Ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó nínú orin Dáfídì yìí yẹ kí a wo òwe ìwé òwe orí kẹrin ẹsẹ̀ 20 àti ẹsẹ̀ 21 ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi báwo ni a ṣe máa mọ ọmọ dáradára ọmọ rere nínú ilé ọmọ tó kẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ nínú ilé nígbà mìíràn bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀ bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀ dúró títí bàbá fi sọ̀rọ̀ tán tó fi fetí sí ohun tó ń sọ wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán bákan náà ni àwa tí a pe Ọlọ́run ní bàbá wa àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ tiwa àwa tí a ti di àtúnbí àwa tí a ń wá sí ilé ìsìn kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run kí a má lè fetí sílẹ̀ àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀ àwọn ẹlòmíràn bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run àti fetí sílẹ̀ ó dẹ̀tì fún wọn wọn a máa bá ara wọn sọ̀rọ̀ àwọn ẹlòmíràn wọn a máa fọwọ́ tó ara wọn àwọn ẹlòmíràn wọn tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ọmọ mi bí a bá sọ wípé a jẹ́ ti Ọlọ́run ó ní kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run kí a dẹ̀tí wá sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ nínú ẹsẹ̀ 21 má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò lé ojú rẹ̀ pa wọ́n mọ́ lé àárín àyà rẹ̀ pa wọ́n mọ́ lé àárín àyà rẹ̀ àwa tí a mọ èdè bíbélì ó yé wa bí a bá sọ wípé kí a pa nǹkan mọ́ ní àárín àyà wa ó jẹ́ wípé kí a má fi ṣeré ó jẹ́ wípé kí a tọ́jú rẹ̀ kí a má jẹ́ kí ohunkóhun kí ó gba ọ̀rọ̀ yìí kúrò nínú ọkàn wa jẹ́ kí a lọ sí orin Dáfídì nísinsìnyí orin Dáfídì láti orí 23 ó ní Olúwa
li oluso agutan mi emi ki yo se alaini nihi dafidi fun ara re ti o nso nipa oluso agutan o npa apa ti je adaran tele tele o npa apa ti je oluso agutan tele tele nitori be o ti o nso o ni iriri nipa re o ti dafidi nso nihi o je o ti o ye o ti o ni iriri o ti o npa apa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo ri dafidi ori kejile logorin ori dafidi shigafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese kokan le la adorin o si yan dafidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi foyun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihi ni a so fun wa ise ti Dafidi se tele tele Dafidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon Dafidi mo ju be lo o mo we pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ki a mo oluwa a mo wi pe o ni idaniloju idariji ese o ni idaniloju wi pe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka ori Dafidi ori kejile logbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti Dafidi ti o ni ki se be nikan nigba ti o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin Dafidi ori kokanleladota o ri nigba ti o nbebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin samu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo olorun bi iwo paapa bi o ba ti ni Jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na yo le wipe oluwa li oluso agutan mi bi aba wo ohun ti Dafidi nso nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun Dafidi ki se iru eni be nihin le o wipe nitooto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o n fi ope fun olorun wipe ni akoko ti o n ko samu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapaa igbala ti o n jeri nipa re idande ti o n jeri nipa re idariji ese ti o n jeri nipa re iriri isodomo ti atunbi ti o n jeri nipa re se eyi ti o wa titi di isinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba owo inu odun titun o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti olorun wipe o ki se bi ewure o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eti iwo ibale wipe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro olorun ti o so wipe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun Jesu ni gbo se
awon fi aye won fun olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yi o se nigbati eran ko boburu nigbati ejo lai lai eni nigbati esu satani bi oba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je eru eni be ti o fi ojo igbala dola bi o ba je eru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wi pe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ke awo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wipe ati jeun o deti ati woso o doran aye ti o je wipe a ko ni ani to ati ani seku aye ti o je wipe awon ti won ti le je olowo papa won kigbe wipe nkan le sugbon awa ti a mo olorun awa ti ani oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wipe awa ki yo se alaini onkohun eyi ni eri ti a ri ninu bibeli wepe ni igba oda ni igba kugba wepe oluwa o ma n pese fun awon ti re aran ti itan omo israeli ni aginju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wepe bi won ti n pon won loju si be ni won dagba si be ni won tun po ju be lo be ni won lagbara ju be lo nitori wipe olorun lo koju si won lati se won lore nigbati won si wa ni agiju ari wipe ki se wipe owo ni won fin ra ounje nitori wipe mana latoke wa ni olorun fin bo won awon papa le so ni igba na wipe oluwa le oluso agutan won wipe won ko se alaini onkohun bi o ba da be ni wipe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la npese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoje ojo ko ya be ni ko gbo mo won lara awon won yi le korin awon won yi le pofayo wi pe oluwa le oluso agutan won wi pe nigba ti oluwa je oluso agutan won awon ko se lai ni onkohun awa papa loni a le so pelu idani loju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alaini ohun ti o dara ninu orin dafidi ori keta dilogoji orin dafidi ori keta dilogoji ese ike edogbon emi ti wa li ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kan na le o so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wi pe lati igba ti ohun ti wa le ewe titi ohun fi dagba nisisiyi wi pe ohun o ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe ounje enje ki o da wa loju wipe olorun ma n pese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi olorun ti n pese fun awon ti re mo si mo daju wipe ninu odun titun yi a o ri wipe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati aniseku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko jesu ninu orin dafidi ori 84
ẹsẹ̀ ìkọkànlá, orin Dáfídì orí kẹrin lé lọ́gọ́rin ẹsẹ̀ ìkọkànlá, nítorí Olúwa Ọlọ́run li oòrùn àti àsà. Olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo, kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé. Ohun tí a ní láti bójútó ni wípé kí a rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ó rí wípé ìbùkún ìpèsè àtọ̀run wa yóò jẹ́ tiwa. A ó rí wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wa, wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Nínú Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún ni Pọ́ọ̀lù apóstélì ni ó ti jẹ́ kí ó dá wa lójú ìpèsè tí Ọlọ́run ní fún àwọn tirẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Jẹ́ kí a wo àǹfààní kejì tí a ní nípa wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa. Kí a wò ó nínú orin Dáfídì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkejì. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ohun tí onísàmù sọ fún wa níhìn ni wípé ó mú àníyàn kúrò nínú ọkàn òun. Ọ̀pọ̀lọpọ̀ nítorí àkólẹ́dọ̀ ayé yìí àníyàn pọ̀ jù fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé àníyàn yìí ni ó ti di àìsàn sí wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru àti àwọn nǹkan mìíràn ni ó ti wà lára wọn nítorí wípé wọ́n ní àníyàn púpọ̀. Ṣùgbọ́n ó ń sọ fún wa níhìn wípé ó mú mi dùbúlẹ̀, ó fún mi ní ìsinmi ọkàn. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ìsinmi, nítorí èyí ni Jésù Kristì pè wá sí. Ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ṣiṣẹ́ wa ní olóríire, tí ó jẹ́ kí a bá Jésù pàdé, tí ó ti fún wa ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run ti jẹ́ tiwa, kò yẹ kó sí àníyàn nínú ọkàn wa. Yẹ kí a wo Matthew orí kẹfà. Matthew orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí lẹ a ó jẹ àti kí lẹ a ó mu àti aṣọ wo lẹ a ó fi bo lẹ a ó fi wọ̀ wá. Àìgbàgbọ́ ni ó máa mú kí àníyàn kí ó wà nínú ọkàn wa. Kí lẹ a ó jẹ, kí ni ẹbí yóò jẹ, báwo ni a ó ṣe tọ́jú aya, báwo ni a ó ṣe tọ́jú ọmọ, báwo ni a ó ṣe rán ọmọ lọ sí ilé ìwé, báwo ni a ó ṣe san owó ilé tí a ń gbé, irú aṣọ wo ni a ó wọ̀, bí aṣọ bá gbó mọ́ wa lára kí ni a ó fi pààrọ̀ rẹ̀, kí báwo ni a ó ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn nínú ayé tí a wà. Ó sọ fún wa wípé ìgbà tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, a ní Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà olùràpadà wa, èyí ṣe tí a fi ń ṣe àníyàn. Ó ní ṣùgbọ́n kí a máa tètè wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀, ó ní gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín. Nínú Matthew orí kọkànlá láti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Matthew orí kọkànlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn, ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, ó máa ń fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni ó máa ń jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìdojúkọ tàbí inúnibíni, bí ó tilẹ̀ dàbí ẹni wípé
àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀ síbẹ̀ ọkàn máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́ kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ, ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ, ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galilee, ìbáṣe ní Jerusalem, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúùgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe àníyàn ohunkóhun, ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun, iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run, àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èrò yín, yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí Olùràpadà Olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ ní ìwé pé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn. Ó ti Olùṣọ́ àgùntàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kìí ó ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́ àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́ àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ sí ibi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí Olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀. Kí ni à ń pè ní àkókò ìdákẹ́jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohun tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjókòó jẹ́ àkàbí Bélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀,
a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi oko wo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku ti je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti a mu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apawon ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin dafidi yi kan na ori ketalilogun ese keta o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Kristi oluwa oluso agutan oun lo ma ntu okan wa lara oro re ma ntu ni lara ibukun re ma ntu ni lara iwenumo eje re o ma ntu ni lara idani loju idariji o ma ntu ni lara ati iye ni pekun ti a ni o ma nje itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi oluwa ati olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona ododo nitori oriko re o ni ododo wa oni iwa mimo wa oloma fun ani ododo ati iwa mimo nipa ori ofe re ni api le gbe igbese aye asegun nitoto idanwo lati odo isu yo wa nitoto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun oni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati wo pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o so fun wa nipa idande kuro lowo eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wipe kini ojo ola yo ti ri eru wipe nibo ni kin gbe aye mi gba eru wipe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin afonifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a n pe ni ki a ma rin ni afonifoji ojiji ku se o mo wi pe Saulu o dode dapidi fun igba pipe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki Saulu ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je afonifoji ojiji ku fun dapidi o ni Jesu Kristi
ati Olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon Filistini ni David yo gbe ri ara re oni sugbon ni gbogbo igba yi Jesu Christi tabi Oluwa Oluso agutan we pe o to fun ohun awa papa o ye ki a mo we pe bi atile nla la ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won ti le hale o ye ki a mo we pe ko sewu nitori wo pe awa ki yo beru ibi kan bi Oluso agutan wa bi o ba wa ni tosi imole aye bi o ba wa ni tosi eru ki yo ba wa nitori okunkun bi a jin de ati ye bi o ba wa ni tosi wa a ki yo beru ojiji ku bi kiniwa ya Juda bi o ba wa ni tosi wa a ki yo beru bi kiniun lailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo Olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele Olorun o daju wi pe yo mu wa segun oni iwo wa pelu mi ifarahan Olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi abaje olooto bi abaje omo Olorun bi a ba wa ninu ododo Jesu Christi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili o je sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili onje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wi pe ota nbo eru a ma ba wa nitori wi pe a ko ni isimi a ko ni igbagbo ninu Jesu Christi ti o je Oluwa Oluso agutan wa sugbon David so fun wa wi pe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wi pe Oluwa te tabili o nje sile ni waju ohun ni waju awon ota ohun ibere ti o le ni ni okan re ni wi pe e se ti Olorun ko pa gbogbo awon ota wonyi re ki abale gbadun tabili ti Olorun te sile ni waju wa ohun ti o ye ki o yi on ni wi pe Olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran Olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wi pe nihin ni omi re ni omi yo de wi pe ko gbodo koja ebe Olorun ti de awon ota wa o ti de won mole bi a ti le ri won won ko le koja ala tabi aye ti Olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wi pe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni wi pe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o yabo fun won bi abaje omo Olorun eyi o se ohunkohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o se ohunkohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wi pe awon o mo wi pe boya awon fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin ki lo de won ma so wi pe awon laala ni awon ri obirin kan ti o nirungbon abi won ba si ti ri obirin ti o nirungbon o daju wi pe aje ni ru eni be iyen o se ohunkohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le wun ko gbe esomi ki o si ma bura muramo bi ohun ki o ma pade wa loju ala lojojumo iba ni rungbon iba ni ohunkohun lo le ni iyi o se ohunkohun awa ti a je ti Olorun a mo wi pe iwo te tabili o je sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire Olorun yo wa pelu wa loju awon ota wa a o ma ni ibukun atorun wa loju awon ota wa a o ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe Olorun yo ma dabo bo Olorun yo ma pese ni kokun fun o ye ki a wo ese ikefa ni toto ire ati anu
ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni ososẹ ni ososu ti ti odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa lai lai jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayiraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori wipe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wipe a fe more lati so fun olorun wipe adupe lati so fun olorun wipe awa lo se lo lorire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re ji o bi o ba je ti olorun ni tooto dide duro ki o so fun olorun wepe o dupe wepe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje jesu christi we dupe lowo olorun wepe oluwa le oluso agutan re ati wepe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anunko ati ibugbe ayiraye je ki adupe lowo olorun wipe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wipe ko si ohunkohun ti o mu igbala jesu christi kuro ninu okan re ki o pinu wipe ko si ohunkohun ti yo fa o kuro lodo olorun so fun olorun wipe o fe je tire titi lai gbadura bi aini tabi o ko ba ni igbesi aye re nipa ti emi ni oni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun yo fun olagbara so fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro so fun olorun yo pese ni kikun fun gbogbo aini re.

lọ́run nínú Galatia orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Kò lè sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. Àsọfún wa wípé ìbá jẹ́ Júù tàbí Eléni. Àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù. Èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀, kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀, kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira, kí a rò wípé lágbájá àwọn kúrúǹtì ni, ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi, nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá. Ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀. Bí a bá ti di ọmọ Ọlọ́run, ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin. Àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá, ó sì máa ń yà wá lẹ́nu. Bí ó bá ṣe é ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀, wọ́n máa sùn. Bí ó bá tọ́ wọn, a ní fèmí sílẹ̀, ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀? Nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀. Nínú ilé ìsìn tí a ti mọ Ọlọ́run, nínú ìjọ tí a ti gbé Bíbélì lárugẹ, tí a ti mọ̀ wípé Bíbélì ni ó ń ṣàkóso wa, àkóso ọ̀rọ̀ ẹnu wa, àkóso ìṣe wa, ohun gbogbo tí a ń ṣe, wípé Bíbélì ni ó ń tọpasẹ̀ wa, a kì í sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o. Ó ní yálà òtíbí wa ni, òbí òtítàn wa ni, ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú Olúwa. Èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa. Wo Kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá. Mo sì bẹ̀yìn ará, àwọn ará ló ń bá sọ̀rọ̀. Kò ṣeé ṣe fún àwọn tí ò mọ Olúwa, àwọn tí wọn kì í ṣe ní Olúwa, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan. Ó ní mo bẹ̀yìn ará lé orúkọ Olúwa, Olúwa wa Jésù Kristì, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. Fiyèsí dáradára, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nínú ìjọ wa níhìn ìjọ Jẹ́mọ̀, àti ó wà nínú ìjọ Yorùbá, àti ó wà nínú ìjọ ti àwọn elédè Gẹ̀ẹ́sì, ohun kan náà la máa ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti fiyèsí dáradára, ó rí wípé bí a bá fẹ́ kọ ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ajé, èyí tí a ń sọ ní èdè Gẹ̀ẹ́sì, èyí náà ohun kan náà la ń sọ ní èdè Yorùbá. Bí o bá wá ní ti ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu Ṣọ́mọ̀, ohun kan náà la máa ń sọ. Kì í ṣe wípé kí a fún àwọn ti elédè Gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan, kí a fún àwọn elédè Yorùbá ní ẹ̀kọ́ mìíràn, ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pin ara wa ní ẹlẹ́kùnjẹkùn, ó rí wípé láti ẹkùn kan sí òmíràn, ohun kan náà la ń kọ́ ni. Kì í ṣe wípé kí a máa kó àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀, kí a kọ́ wọn ní nǹkan kan, kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbìkan, kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn. Ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà. Ẹ̀kọ́ kan náà ni o, Bíbélì kan náà ni, ọ̀rọ̀ kan náà la ń sọ. Kì í ṣe wípé ìgbà tí èmi, ìgbà tí mo wá sí dípà, mi ò bá yẹn wá. Gbogbo wa ìkan náà la mú mẹ́nu, ìkan náà la ń sọ. Ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí ẹ lè má, kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà. Wo ọ̀rọ̀ kan náà, inú kan náà, ìmọ̀ kan náà, ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ni a jókòó tì. Èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa, láàrin ará nínú Olúwa, nítorí wípé a jẹ́ ọmọ Ọlọ́run. A kò jẹ́ kí ìyapa kí ó wà. Ṣùgbọ́n sọ fún mi, kí ló máa ń fa ìyapa láàrin àwọn ẹlòmíràn? Ó yẹ kí a fiyèsí àwọn nǹkan wọ̀nyí dáradára, kí a kọ́kọ́ wò ó bóyá a rí arábìnrin àbí arábìnrin, wọ́n jẹ́ méjì, wọn ò tíì lọ́kọ, wọ́n jẹ́ omidan, wọ́n jọ ń gbé nínú ilé kan náà. A rí wípé gbọ́nmi sí omi ò tó, ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà. Kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀? Tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀, ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà, èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà. Gbà tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀, a rí wípé àwọn iṣẹ́ kò lọ, kò jágara, kò lọ déédéé. A wá sọ wípé gbà tó a jọ jí arákùnrin kan náà, tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà la jọ ń ṣe, a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀, ká pa òwò wa papọ̀. Gbà tí

ẹni tí a ti jí dìde kúrò nínú òkú yẹ kí a wo Rómù orí kẹfà Rómù orí kẹfà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì ǹjẹ́ àwa ó ha ti wí kí àwa kí ó ha jókòó sínú ẹ̀ṣẹ̀ kí ó rí ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i kí a má rí àwa tí ó ti kú sí ẹ̀ṣẹ̀ ṣé nǹkan tí a ń kàn yí ọ àwa tí ó ti kú sí ẹ̀ṣẹ̀ àwa ó ha ṣe wà láàyè nínú rẹ̀ mọ́ ó ń sọ fún wa wípé a ti kú sí ẹ̀ṣẹ̀ nínú Rómù yìí kan náà orí kẹfà láti ẹsẹ̀ karùn-ún nítorí bí a bá ti so wá pọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀ a ó sì so wá pọ̀ pẹ̀lú nípa àfarawé àjínde rẹ̀ bí a bá ń sọ nípa àjínde a ó kọ́kọ́ máa sọ nípa ti ikú a ti kú pẹ̀lú Kristi a sì wá jí wá dìde pẹ̀lú Jésù Kristi lákọ̀ọ́kọ́ a kàn wá mọ́ àgbélébo pẹ̀lú rẹ̀ a kú pẹ̀lú rẹ̀ ní àkókò ìgbàlá wa a jí wa dìde pẹ̀lú Kristi láti ìgbà náà ìlú ìbílẹ̀ wa wà lé ọ̀run báyìí àwọn ohun tí a ń lépa yóò yàtọ̀ sí àwọn tí a ń lépa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a tó mọ Kristi yẹ kí a padà sí Kolose orí kẹta láti ẹsẹ̀ ìkíní ǹjẹ́ bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó lé ọwọ́ ọ̀tún ọlọ́run láti ìgbà tí a ti jí wa dìde pẹ̀lú Kristi ìlépa ọkàn wa ohun tí a ń ṣàfẹ́rí ohun tí a ń wá ó yẹ kí ó jẹ́ ohun tí ó wà lókè bí a bá ń sọ nípa wípé a ń wá ohun tí ó wà lókè ìkíní ọlọ́run ni ó gùn wà lórí ìtẹ́ lókè ó yẹ kí a máa wá ọlọ́run nígbà gbogbo wo Jóòbù orí karùn-ún ẹsẹ̀ kẹjọ sọ́dọ̀ ọlọ́run lí èmi lè máa ṣe àwárí lí ọwọ́ ọlọ́run lèmi lè máa fi ọ̀ràn mi lé èyí ń sọ nípa wíwá ọlọ́run ṣíṣe àfẹ́rí ọlọ́run nítorí wípé a ti jí wa dìde pẹ̀lú Kristi ìkejì a ń wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ní ìtumọ̀ wípé kí a máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lé òkè nínú Matthew orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọlọ́run ná àti òdodo rẹ̀ ẹ tètè máa wá ìjọba ọlọ́run ná àti òdodo rẹ̀ àwọn mìíràn wọn kì í farabalẹ̀ láti wá ìjọba ọlọ́run bí a bá ti dé inú ìjọ ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ọlọ́run ni pé kí a wá ọlọ́run kí a wá ojú ọlọ́run kí a kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a kúrò nínú ẹ̀ṣẹ̀ kí àlàáfíà ọlọ́run ìyè ọlọ́run ìgbàlà ọlọ́run kí ó ba lè jẹ́ tiwa lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà èyí ò sọ wípé mo sì ti ní ìgbàlà o nítorí bẹ́ẹ̀ torí pé mo ti ní ìgbàlà ó kù kí n máa wá owó kí n máa wá bí èmi ó ṣe kọ́lé kí n máa wá àwọn nǹkan tí ayé yìí ó ní kí a máa wá ìjọba ọlọ́run àti òdodo rẹ̀ bí a bá ti ní ìgbàlà ó yẹ kí a ṣe àwárí ìsọdimímọ́ kí a gbàdúrà títí ẹ̀jẹ̀ Jésù Kristi yóò fi sọ ọkàn wa di mímọ́ èyí ni pé a ń wá òdodo ọlọ́run ó ní ní ìgbà náà lẹ́yìn náà gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín kì í ṣe bẹ́ẹ̀ a ń wá ìlú wa lọ́run nínú Hebrew orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹrìnlá nítorí àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn àti nítòótọ́ ìbáṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn ìbá ti rí ààyè láti padà ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ èyí ni ti ọ̀run nítorí náà ojú wọn kò ti ọlọ́run pé kí a máa pe òun ní ọlọ́run wọn nítorí tí ó ń pèsè ìlú kan sílẹ̀ fún wọn

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe, kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀. Andrew Deo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe woli Ezekieli, ori iketalelogun, oro luwa tun tomi wa wipe ome eniyan, obirin meji wa, omo birin iya kan na, won si se panshaga ni Egipti, won se panshaga nigba ewe won, nibe ni ate omo won, nibe ni won si rin omo igba wundi a won, oruko won si ni Ahola, ti se egbon, ati Aholiba aburo re. Ti emi si ni won, won si bi omokunrin ati omobirin. Oruko won ni eyi, Samaria ni Ahola, Jerusalemu si li Aholiba. Ahola si se panshaga, nigba ti o je ti emi, o si fe awon olufe re li afeju, awon ara Asiria aladugbo re, ti a fi aso alarobo lara, awon balogun ati awon olori, gbogbo won je omokunrin ti o wu ni, awon eleshin ti n gun eshin. Bayi ni o se panshaga re pelu won. Pẹ̀lú gbogbo àwọn àṣàyàn ọkùnrin Asiria, àti pẹ̀lú gbogbo àwọn tí ó fẹ́ ní àfẹ́jù, ó fi gbogbo òrìṣà wọn ba ara rẹ̀ jẹ́, bẹ́ẹ̀ ni kò fi panṣágà rẹ̀ tí ó mú ti Egypt wá sílẹ̀, nítorí nígbà ìwé rẹ̀ ni wọ́n bá a sùn, wọ́n sì rin ọmú ìgbà wúndíà rẹ̀, wọ́n sì da panṣágà wọn sí i lára. Nítorí náà ni mo ti fi lé ọwọ́ àwọn olùfẹ́ rẹ̀, lé ọwọ́ àwọn ará Asiria, àwọn tí ó fẹ́ lé àfẹ́jù. Àwọn wọ̀nyí tú ìkòkò rẹ̀ sílẹ̀, wọ́n mú àwọn ọmọ rẹ̀ ọkùnrin àti àwọn ọmọ rẹ̀ obìnrin. Wọ́n sì fi idà pa á, ó sì di ẹni olókìkí láàrin àwọn obìnrin nítorí pé wọ́n ti mú ìdájọ́ ṣe sí i lára. Nígbà tí Aholiba àbúrò rí èyí, ó wá bàjẹ́ ju òun lọ ní ìwà ìfẹ́kúfẹ́ rẹ̀ àti ní panṣágà rẹ̀ ju ẹ̀gbọ́n rẹ̀ lọ ní panṣágà rẹ̀. Ó fẹ́ àwọn ará Asiria aládùúgbò rẹ̀ lé àfẹ́jù, àwọn balógun àti àwọn olórí tí a wọlé aṣọ dáradára, àwọn ẹlẹ́ṣin tí ó ń gun ẹṣin, gbogbo wọn jẹ́ ọmọkùnrin tí ó wu ni. Nígbà náà ni mo rí pé a bà á jẹ́ àwọn méjèèjì gba ọ̀nà kan, àti pé ó mú kí panṣágà rẹ̀ bí sí i nítorí ìgbà tí ó rí àwọn ọkùnrin tí a ṣe lé àwòrán sára ògiri, èrè àwọn ará Kádíà tí a fi òdòdó ṣe lé àwòrán tí a dì ní àmùrè ní ẹ̀gbẹ́ tí wọ́n ṣe àṣejù ní rírẹ láwà ní orí wọn. Gbogbo wọn jẹ́ ajagun kẹ̀kẹ́ tí a bá máa wò gẹ́gẹ́ bí ìṣe àwọn ará Babilóni ti Kádíà ilẹ̀ ìbí wọn. Bí ó sì ti fi ojú rẹ̀ rí wọn, ó fẹ́ wọn ní àfẹ́jù, ó sì rán oúnṣẹ́ sí wọn sí Kádíà. Àwọn ará Babilóni sì tọ̀ wá lórí àkété ìfẹ́, wọ́n sì fi panṣágà wọn bà á jẹ́, a sì bà á jẹ́ pẹ̀lú wọn, ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ wọn. Báyìí ni ó tú ìdí panṣágà rẹ̀ sílẹ̀, ó sì tú ìhòhò rẹ̀ sílẹ̀. Nígbà náà ni ọkàn mi ṣí kúrò lọ́dọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí ọkàn mi ti ṣí kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀. Síbẹ̀síbẹ̀, ó mú panṣágà rẹ̀ bí sí ní pípe ọjọ́ ìwé rẹ̀ sí ìrántí. Nínú èyí tí ó ti ṣe panṣágà ní ilẹ̀ Egypti, nítorí pé ó fẹ́ àwọn olùfẹ́ wọn ní àfẹ́jù, ẹran ara àwọn tí ó dàbí ẹran ara kẹ́tẹ́kẹ́tẹ́ àti irú àwọn ẹni tí ó dàbí irú ẹṣin. Báyìí ni ìwọ pé ìwà ìfẹ́kúfẹ́ ìgbà ìwé rẹ wá sí ìrántí ní ti rírin orí ọmú rẹ láti ọwọ́ àwọn ará Egypti fún ọmú ìgbà ìwé rẹ. Nítorí náà, ìwọ Aholiba, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó gbé àwọn olùfẹ́ rẹ dìde sí ọ lọ́dọ̀ àwọn tí ọkàn rẹ ti ṣí. Èmi ó sì mú wọn dojúkọ ọ́ ní ìhà gbogbo, àwọn ará Babilóni àti gbogbo àwọn ará Kádíà, pé Kódù àti Ṣúà àti Kóà àti gbogbo àwọn ará Asiria pẹ̀lú wọn. Gbogbo wọn jẹ́ ọmọkùnrin tí ó wu ni, balógun àti àwọn olórí, àwọn ọkùnrin tí ó lé òkìkí, gbogbo wọn ni ó ń gun ẹṣin. Wọn ó sì wá fi kẹ̀kẹ́ ogun, kẹ̀kẹ́ ẹrù àti kẹ̀kẹ́ kéékèèké dojúkọ ọ́ àti pẹ̀lú ìgbájọ ọ̀pọ̀ ènìyàn, àwọn tí yóò dojú àṣà àti apata àti akorokọ níhà gbogbo. Èmi ó sì gbé ìdájọ́ kalẹ̀ níwájú wọn, wọn ó sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ìdájọ́ wọn. Èmi ó sì dojú owó mi kọ ọ́, wọn ó sì fi ìrunú bá ọ lò, wọn ó fa imú rẹ àti etí rẹ àti àwọn tí ó kù nínú rẹ yóò ti ọwọ́ idà ṣubú. Wọn ó mú àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ obìnrin lọ àti àwọn tí ó kù nínú rẹ ni a ó fi iná run. Wọn ó sì bọ aṣọ rẹ, wọn ó sì mú ohun ọ̀ṣọ́ dáradára rẹ lọ. Báyìí ni èmi ó jẹ́ kí ìfẹ́kúfẹ́ rẹ mọ kúrò lọ́dọ̀ rẹ àti panṣágà rẹ tí ó mú ti ilẹ̀ Egypt wá, tó bẹ́ẹ̀ tí ìwọ kì yóò gbójú rẹ sókè sí wọn, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò sì rántí Egypt mọ́. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó fi ọ lé àwọn tí ìwọ kórìíra lọ́wọ́, lé ọwọ́ àwọn ẹni tí ọkàn rẹ ṣí, wọn ó sì bá ọ lo ìlò ìríra, wọn ó sì kó gbogbo iṣẹ́ rẹ lọ, wọn ó sì fi ọ sílẹ̀ ní ìhòhò àti ní goloto, àti ìhòhò panṣágà rẹ ni a ó tú sílẹ̀ ti ìfẹ́kúfẹ́ rẹ àti panṣágà rẹ. Èmi ó ṣe gbogbo nǹkan wọ̀nyí sí ọ, nítorí pé ìwọ ti bá àwọn kèfèrí ṣe àgbèrè lọ, àti pé ìwọ ti fi òrìṣà wọn ba ara rẹ jẹ́, ìwọ ti rìn lé ọ̀nà ẹ̀gbọ́n rẹ, nítorí náà ni èmi ó fi ago rẹ̀ lé ọ lọ́wọ́. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ìwọ ó mu nínú ago ẹ̀gbọ́n rẹ tí ó jìn tí ó sì tóbi, a ó fi ọ rẹ́rìn ẹlẹ́yà, a ó yọ ṣùtì sí ọ, ogba púpọ̀, a ó fi ọtí pa ọ, a ó sì fi ìkáàánú kún ọ pẹ̀lú ago ìyanu àti ìdahoro, pẹ̀lú ago Samaria ẹ̀gbọ́n rẹ. Ìwọ ó tilẹ̀ mú, ìwọ ó sì fi ẹnu fa ọtí jáde, ìwọ ó sì fọ àpáàdì náà, ìwọ ó sì fa ọmú ara rẹ tu, nítorí mo ti sọ ọ́, ni Olúwa Ọlọ́run wí. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí pé ìwọ ti gbàgbé mi, tí o sì ti sọ mí sí ẹ̀yìn rẹ, nítorí náà, ìwọ ru ìfẹ́kùfẹ́ rẹ pẹ̀lú àti panṣágà rẹ. Olúwa tún sọ fún mi pé, ọmọ ènìyàn, ìwọ wá dá Ahulà àti Ahulibà lẹ́jọ́, nítòótọ́, sọ ìríra wọn fún wọn, pé wọ́n ti ṣe panṣágà, ẹ̀jẹ̀ sì ń bẹ lọ́wọ́ wọn, àti nípasẹ̀ òrìṣà wọn ni wọ́n ti ṣe panṣágà, wọ́n sì ti jẹ́ kí àwọn ọmọ wọn tí wọ́n bí fún mi kọjá láàrin iná fún wọn láti ràn wọ́n. Èyí ni wọ́n sì ṣe sí mi, wọ́n ti ba ibi mímọ́ mi jẹ́ bí ọjọ́ kan náà, wọ́n sọ ọjọ́ ìsinmi mi di àìlọ́wọ̀, nítorí pé ìgbà tí wọ́n pa àwọn ọmọ wọn fún òrìṣà wọn, nígbà náà ni wọ́n wá ní ìjọ kan náà sí ibi mímọ́ mi láti sọ ọ́ di àìlọ́wọ̀, sì kíyèsí, báyìí ni wọ́n ṣe láàrin ilé mi, àti pẹ̀lú ti pé ẹ̀yin ránṣẹ́ pé àwọn ọkùnrin láti òkèrè wá sọ́dọ̀ àwọn tí a ránṣẹ́ pè, sì kíyèsí, wọ́n dé fún ẹni tí ìwọ wẹ ara rẹ, tí o sì létí rò, tí o sì fi ohun ọ̀ṣọ́ ṣe ara rẹ ní ọ̀ṣọ́, tí o sì jókòó lórí àkété dáradára, a sì tẹ tábìlì síwájú rẹ̀, lórí èyí tí ìwọ gbé tùràrí mi àti òróró mi lé, àti ohun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n parọ́rọ́ wà lọ́dọ̀ rẹ, àti pẹ̀lú ènìyàn lásán, lè mú àwọn sábíánì láti aginjù wá, tí wọ́n fi júfù sí apá wọn, àti adé dáradára sí orí wọn. Nígbà náà ni mo wí fún òun tí ó gbó ní panṣágà, wọ́n àbá ṣe panṣágà ní ìsinsìnyí, àti òun pẹ̀lú wọn. Síbẹ̀síbẹ̀, wọ́n wọlé tọ̀ ọ́, bí wọ́n ti wọlé tọ obìnrin tí ń ṣe panṣágà, bẹ́ẹ̀ ni wọ́n wọlé tọ Ahulà àti Ahulibà, àwọn onífẹ́kúfẹ́ obìnrin, àti àwọn ọkùnrin olódodo, wọ́n ṣe ìdájọ́ wọn, bí a ti ṣe ìdájọ́ àwọn àgbèrè obìnrin, àti bí a ti ṣe ìdájọ́ àwọn obìnrin tí ó ta ẹ̀jẹ̀ sílẹ̀, nítorí pé àgbèrè ni wọ́n, ẹ̀jẹ̀ sì wà lọ́wọ́ wọn. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi ó mú ẹgbẹ́ kan tọ̀ wọ́n wá, èmi ó sì fi wọ́n fún wọn láti kó wọn lọ, àti láti bà wọ́n jẹ́. Ẹgbẹ́ náà yóò sì sọ wọ́n ní òkúta, wọ́n sì fi idà pa wọ́n, wọ́n pa àwọn ọmọ wọn ọkùnrin àti àwọn ọmọ wọn obìnrin, wọ́n sì fi iná kun ilé wọn. Báyìí ni èmi ó jẹ́ kí ìwà ìfẹ́kùfẹ́ mọ láàrin ilẹ̀ náà, kí a bá lè kọ́ gbogbo obìnrin, kí wọ́n má bàa ṣe bí ìfẹ́kùfẹ́ yín, wọ́n sì san ẹ̀san ìwà ìfẹ́kùfẹ́ yín sí orí yín, ẹ̀yin ó sì ru ẹ̀ṣẹ̀ òrìṣà yín, ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa Ọlọ́run. Ìwé wòlíì Èsíkíẹ́lì, orí 24. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá lé ọdún kẹsàn-án, ní oṣù kẹwàá, ní ọjọ́ kẹwàá oṣù, wípé, ọmọ ènìyàn, ìwọ kọ orúkọ ọjọ́ náà, àní ọjọ́ kan náà yìí, ọba Bábílónì dojúkọ Jerúsálẹ́mù ní ọjọ́ kan náà yìí, sì pa òwe sí ọlọ̀tẹ̀ ilẹ̀ náà, sì wí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run wí, gbé ìkòkò ka iná, gbé e kàá, sì da omi sínú rẹ̀ pẹ̀lú, kó àjàn náà jọ sínú rẹ̀, olúkúlùkù àjàn tí ó tóbi, itan àti apá, fi egungun tí ó jọjú kún inú rẹ̀, mú nínú agbo ẹran tí ó jọjú, kó àwọn egungun sábẹ́ rẹ̀, sì jẹ́ kí ó hó dáadáa, sì jẹ́ kí wọ́n bọ egungun rẹ̀ nínú rẹ̀. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, ègbé ni fún ìlú ẹlẹ́jẹ̀ náà, fún ìkòkò tí ìfófó rẹ̀ wà nínú rẹ̀, tí ìfófó rẹ̀ kò dá lójú rẹ̀. Mú jáde lé àjàn ní àjàn, má ṣe dìbò nítorí rẹ̀, nítorí ẹ̀jẹ̀ rẹ̀ wà láàrin rẹ̀, ó gbé ẹka orí àpáta kan, kò tú dà sórí ilẹ̀ láti fi erùpẹ̀ bò ó, kí ó ba lè jẹ́ kí ìrunú kí ó dé láti gbẹ̀san, mo ti gbé ẹ̀jẹ̀ rẹ̀ ka orí àpáta kan, kí a má ba lè bò ó. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, ègbé ni fún ìlú ẹlẹ́jẹ̀ náà, èmi ó tilẹ̀ jẹ́ kí òkìtì iná náà tóbi, kó igi jọ sí, kó iná jọ, ju ẹran náà, fi tùràrí dùn ún, sì jẹ́ kí egungun náà jóná, sì gbé ka orí ẹ̀yìn iná náà lásán, kí idẹ rẹ̀ lè gbóná, kí ó lè pọ́n, àti kí èrí rẹ̀ lè di yíyọ́ nínú rẹ̀, kí ìfófó rẹ̀ lè run, òun ti fi èké dá ara rẹ̀ lágara, ìfófó ńlá rẹ̀ kò sì jáde kúrò lára rẹ̀, ìfófó rẹ̀ yóò wà nínú iná, nínú èrí rẹ̀ ni ìwà ìfẹ́kùfẹ́ wà, nítorí mo ti wẹ̀ ọ́, ìwọ kò sì mọ́, a kì yóò sì tún wẹ̀ ọ́ kúrò nínú èrí rẹ̀ mọ́, títí èmi ó fi jẹ́ kí ìrunú mi bà lé ọ lórí, èmi Olúwa yóò ti sọ ọ́, yóò sì ṣe, èmi ó sì ṣe, èmi kì yóò padà sẹ́yìn, bẹ́ẹ̀ ni èmi kì yóò dá sí, bẹ́ẹ̀ ni èmi kì yóò ronúpìwàdà, gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀, ati gege bi ise re ni won o da olejo ni oluwa olorun wi oro oluwa si to mi wa wi pe omo eniyan kiyesi mo mu ife oju re kuro lodo re nipa lilu kan sugbon iwo ko gbodo gbawe be ni iwo ko gbodo sokun be ni omije re ko gbodo san sile ma se sokun ma se gbawe fun oku we lawa ni sori re se bo bata re si ese re ma se bo eti re ma se je ounje eniyan be ni mo so fun awon eniyan le owuro ni asale obirin mi si ku mo si se ni owuro bi ati pa ni ase fun mi awon eniyan si so fun mi wi pe iwo ki yo aso fun wa ohun ti nkan won yi ja si fun wa ti iwo se bayi mo si da won lohun pe oro oluwa to mi wa wi pe so fun ile israeli pe bayi ni oluwa olorun wi kiyesi emi o so ibi mimo mi di aimo ti tayo agbara yin ife oju yin ikaanu okan yin ati omo yin okunrin ati omo yin obirin ti eyin ti fi sile yo ti pa ida subu eyin o si se bi emi ti se eyin ko ni bo ite yin be ni e ko ni je onje eniyan lawa ni yin yo si wa lori yin ati bata yin ni ese yin eyin ko ni gbawe be ni e ko ni sokun sugbon eyin o ma joro nitori aise dede yin e o si ma sofo enikan si enikeji bayi ni esikeli je ami fun yin gege bi gbogbo ohun ti o se ni o si se nigba ti eyi ba si de eyin o si mo pe emi ni oluwa olorun pelu pelu iwo mo eniyan ki o a se pe ni ijo na nigba ti mo ba gba agbara won ayo ogo won ife oju won ati eyi ti won gbe okan won le omo won okunrin ati omo won obirin kuro lodo won ti eni ti o ba sala nijo na yo to o wa lati je ki iwo ki o fi eti ara re gbo le ojo na denu re yo si si eni ti o sala iwo si soro iwo ki yo yadimo iwo si je ami fun won won si mo pe emi ni oluwa
0: DCLM Radio. The spiritual welfare is our concern.
2: Eje ki agbadura. Olorun alaanu, olore ofe, onife julo. Adupe lowo yin wipe atun wa loni lati wa gbo oro yin. A wa loni fun isoji. A wa loni fun idahun si adura. A wa loni fun imole ninu okunkun aye yi. Awa loni lati le je ki etan awon aini ti o wa ni igbesi aye wa adupe wipe ojojumo ni a nri yin ba adupe wipe e ki se po pada adupe wipe e ko yi pada adupe wipe lojojumo ni ileri yin lo ndotun lojojumo ni ijoloto yin lo ndotun lojojumo ni anu yin lori wa ore ofe yin lori wa lo ndotun lojojumo le mu ki ibokun atorun wa ki o wa si igbesi aye wa e gba pe wa loruko Jesu bi ati wa loni bi e tin ba wa soro an be yin we pe e o fun ani aye ati anfani lati se okan wa paya lati gbo oro yin an bebe we pe oro yi yo se wa lanfani an bebe we pe oro yi yo tan imole si okan wa an bebe we pe oro yi yo so wa di alagbara yo fun ani okun yo ko wa bi ati gbadura yo ko wa bi ati ri idahun si adura wa abebe wi pe bi e tin ba soro a ko ni je ki ohun kohun ki o di wa lowo wi pe a o peti si oro na a o duro lori oro na a o se ohun gbogbo ti e fe ki a se ati wi pe ibokun yin latoke wa ati wi pe ise iyanu latoke wa yo je ti eni kokan wa loruko Jesu adupe pe ti gbo ni loruko Jesu Christ oluwa wa Eje ke wo Matthew ori karun ese ikeje Matthew ori karun ese ikeje alabukun fun le awon alaanu nitori won ri anu gba alabukun fun li awon alaanu nitori won ri anu gba eje ki a wo Samuel keji Samuel keji ori keji le logun ese ikerin din logbon fun alaanu ni iwo fi ara re han fun bi alaanu ati fun eni iduro sinsin li olododo ni iwo o fi ara re han fun ni eni iduro sinsin li olododo loni oro olorun ti an fe yewo ni aanu fun awon alaanu aanu fun awon alaanu o ye ki o ye wa wi pe igbese aye wa o duro lori aanu olorun aanu olorun o je ohun ko se mani fun wa fun gbogbo eniyan ti o wa le aye lai si aanu lati odo olorun wa aye ti an gbe yi ko le mo riri ohun kankan lati odo olorun nitori lati gba ti adamu ti subu lati igba ti eniyan ti subu ni o ti je wi pe idajo ari ayeraye ni iba ma duro de wa lai si wi pe ani ohun kan ti a le gbekele tabi ani ireti kan lati odo olorun bi ki ba se wi pe olorun fi anu re han fun wa bi ki ba se wi pe olorun fun ara re nitori ori ofe re o mu ireti igbala wa fun enikokan wa je ki a duro na ki a ro ki a gbe yewo we pe bi ko ba si anu olorun ninu idile iru idile be ko le duro bi ki ba se pe agba olorun laye lati fun ani okan anu ati oju anu fun ara wa oko ati aya baba iya ati awon omo won ko le gbe lalafia lai si anu olorun ninu ile isin papa laarin adari ati omo ijo laarin okunrin si obirin bi ki ba se wi pe agba aanu olorun laaye ninu okan wa ati lati fi aanu olorun fun ara wa bi enikokan ko le sese wi pe ki agbadun onkohun ninu ijo nibi ise wa bi ki ba se wi pe an fi aanu bara wa lo ni ibi owo wa bi ki ba se wi pe an fi aanu bara wa lo ni ibi ile ti an gbe enikokan si enikeji re bi ki ba se wi pe an fi aanu bara wa lo a o le ni alaafia a o le gbe papo lai si alaafia o ye ki o ye wa we pe ko si ohun kan ninu wa ko si eni kankan ninu wa ti o le sanwo irapada re nitori pe lati igba ti eniyan ti sobo lati igba ti eniyan ti fi olorun sile ti a ti ya eniyan nipa si olorun ni o ti je wi pe a je igbese kan a je olorun ni igbese kan ti ko si eni keni tabi ohunkohun ti o le san nitori owo tabi iye irapada wa o se iyebiye to be ti a ko ri eni ti o le san igbese yi nitori be anu olorun nikan soso oni o mu igbala wa fun wa gba ti mo so nipa igbala mo so nipa igbala kuro ninu ese igbala kuro ninu idajo ayeraye igbala kuro ninu egun ayeraye ti o wa sori gbogbo eniyan nigba ti eniyan se sugbon anu olorun oni o sanwo irapada wa anu olorun oni o ran jesu christi omo bibi re nikan soso lati wa gba wa la kuro ninu ese wa nigba ti a je ota olorun teti sile daradara we pe elese je ota olorun a wa ninu okunkun tele tele a o mo ona iye ona igbala ona ijoba olorun a se je ota si olorun sugbon anu olorun oni o duro anu olorun o lo mu suru fun wa ti o duro ki a ba le ronu poada ati wi pe ki a ba le gba jesu christi omo bibi re kan soso ki a ba le gba gbo ohun ti a so ni wi pe lai si wi pe olorun fi anu han fun wa a ki ba ti ni anfani lati ni igbala bi ki ba se wi pe olorun fi anu han fun wa a ki ba ti mo iribiri ohun iyebiye ti jesu christi ti o se lori igi agbelebo a ki ba ti mo ona igbala a ki ba ti le ronu poada a ki ba ti le gba jesu christi omo olorun gbo ki a si ni igbala ninu mika orikeje ese ikeje dinlogun ati ese ikokandinlogun je ki a wo bi olorun se fi anu han fun wa ti o fi dari ese waju wa tani olorun bi iwo ti o n dari aise dedeji ti o n re iyoku ini re koja ko da ibinu re duro titi lae nitori ohun ni inu didun si aanu nitori aanu re ni Olorun fi oju ere han fun wa ti o fi mu aisedede wa kuro ti o fi dari gbogbo aisedede wa je wa ti ko je ki ibinu re ki o wa lori wa titi wese kokandinlogun yo yi pada yo ni eyonu si wa yo si te aisedede wa ba iwo o si so gbogbo ese won sinu ogbun okun ese je ohun ti o wuwo ohun ti o wo wa lorun tele tele o da bi okota olo ti a fi man lota tabi ohun ti o tobi ju be lo o da bi odo ti a fi man gunyan ti a so mo wa lorun tele tele nitori be ni o fi je wi pe elese ko le woke nitori eru wuwo ti a so mo olorun sugbon nitori anu olorun wo eni ti a so odo mo lorun tabi eni ti a so olo okuta nlanla ti a so mo lorun ti o teba ti ko le rin siwaju dara dara ti ko le se ohunkohun komo komo to je wi pe ibanu je dori agbakodo to je wi pe ekun asunrin ni lojojumo to je wi pe eru ese o nwo olorun eru ese npa to je wi pe eru ese o fe mu lo sisare lai tojo sugbon ti olorun ri wi pe ko si ohun dara dara kan ni igbesi aye re ko si ohun rere kan ti a le ka si lorun ti a le ka mo lowo ti a fi le fi anu han fun sugbon o je ni to je wi pe eru ese npa ko si le mu eru ese yi kuro nipa anu olorun ni kan soso je omo ni ti mo so nipa re iwo gan ni mo so nipa re iwo ni eni na to je elese tele tele iwo ni eni na to je odaran tele tele iwo ni eni na to je wi pe ibinu olorun iya ayeraye nduro de o iwo ni eni na to je wi pe aso olo yi olo ese okuta ese aso odo odo ese aso omo olorun iwo ni eni na to je wi pe iba ma si igbadun iba ma si ireti kankan iba ma si igbala lati aro de ale iba ma si ohun kan ti o le fun ni ireti lati aro de ale sugbon nitori anu olorun o wo ninu ise o wo ninu iya o wo ninu ese re o si so wi pe o nfe fi anu han fun o iba ma se anu olorun odo ti a so mo olorun aba ma le ja kuro odo yi tabi olo ti a so mo olorun o ni iba fa olo si orun arimabo lai tojo nkan ti a so mo olorun ese re yi iya ese yi iba je o ninu aye yi iba je o ninu aye ti nbo e o ba lo sonu apadi sugbon oni tani olorun bi iwo ti o n dari asedeji ti o n re iyoku ini re koja ko da ibinu re duro titi lai nitori o ni inu didun si anu o n so fun wa wipe anu olorun o n lo mu idariji wa anu olorun o n lo mu eru ese o n lo mu ku olorun wa anu olorun o n lo mu ibanuje eti ese wa fa o n lo mu kuro anu olorun o lo nu omije wa nu anu olorun o lo ko oruko wa si inu iwe iye lorun anu olorun o lo wo ese wa nu ti o funfun ti o je ki okan wa ki o funfun gbo bi egbon owo o ni o ti pada si wa o ti ni iyonu si wa o ti ti asedede wa ba o si ti so awon ese wa sinu ogun okun gba to ke nkan wonyi kuro gba to ja won kuro lorun wa ohun to se ni pe o so won sinu ogun okun o si mo wipe bi a ba so okuta tabi olo olo nlanla tabi odo ti o tobi ti o wo bi a ba so sinu okun ki lefo o ma n lo si isale okun ni bayi ni olorun se fun ese wa to je wipe o ti so ese wa sinu ogun okun ti a ko le ri won mo sugbon kini de to se be se tori wipe a gbadura popo ni se tori wipe a sokun popo ni se tori wipe a gba awe popo ni se tori pe a fi opolopo ini wa fun awon alagbe ni rara ko si ohun ti a le fi fun alagbe ti o le ra igbala fun wa ko si ekun ti a le sun ti o le ra igbala fun wa ko si adura ti a le gba ti o le ra igbala fun wa sugbon nitori anu olorun nikan soso oni o mu ki igbala ki o je ti wa olorun ko se nitori ore ofe re nitori anu re nitori ore ofe ti o ni si wa iyonu ti o ni si wa oni a fi die ni igbala oni a fi nke pe aba baba bi o ba ti to anu olorun yi wo mo ki oko rire bi o ba ti to anu olorun yi wo mo ri wi pe o ti mo jesu gege bi oluwa ati olugbala re sugbon ran ti pe ki se ohun ti a fowo ra Ìgbàlà kìí ṣe ohun tí a sọ wípé èmi ni mo jẹ́ ẹni tó tó, ẹni tó tọ́, ẹni tó yẹ. Nítorí bẹ́ẹ̀ ni a fi gba ọkàn mi là rárá, kò sí ìṣògo fún ẹnikẹ́ni. Nítorí Jésù Kristì, nítorí pé ó fẹ́ wa, ó kú fún wa, nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà

0: jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín, ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín, nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá ẹ ó sọ òkun adìyẹ mọ́lẹ̀, a mọ̀ pé nígbà tí a bá wá àìsàn yóò pòórá, a mọ̀ wípé nígbà tí a bá wá gbogbo òṣì gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa, a mọ̀ pé nígbà tí a bá wá ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti sí ipa ọ̀nà wa àti sínú ayé wa, a mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀ wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró, a mọ̀ wípé nígbà tí a bá wá a ó lè gbàdúrà ẹ ó sì lè gbọ́ àdúrà wa, a ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí wípé ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù, a sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa wípé bí a ó ti máa gbàdúrà ẹ ó gbọ́ àdúrà wa, ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa, àwọn ìkáàánú tàbí àwọn ohun tí ó ń dá wa lóró ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín, a dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ó yẹ kí a mọ̀ wípé a ti máa ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ohun tí ìgbàgbọ́ lè ṣe, èrè tí ó wà nínú ìgbàgbọ́, ipa tí ìgbàgbọ́ kó nínú àdúrà tí a máa ń gbà. Bí a bá wo Hebrew 11:1, ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí, bí a kò bá tí ì rí ohun kankan, bí ọwọ́ wa kò bá tí ì tẹ ohun tí a ń fẹ́, ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wípé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wa wípé Ọlọ́run kì yóò jẹ́ awakulẹ̀ àti wípé Ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí, a sì ní ìdánilójú yìí, a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà tuntun yóò dé nínú ọmọ rẹ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, o kò tí ì rí kí o fi ojú ara rí, ṣùgbọ́n o ní ìdánilójú. Ẹ̀mí Ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan Ọlọ́run yóò ṣe, wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí, ìyípadà rere ní ti iṣẹ́, ìyípadà rere ní ti ìgbéga yóò dé, ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú, a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń bèrè lójúkojú, ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa, ọkàn wa balẹ̀ wípé Ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí. Ẹ̀mí Ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé Ọlọ́run ti gbọ́ àdúrà wa, inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí, bí a kò tilẹ̀ tí ì rí, síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé Ọlọ́run ti ṣe é, èyí ni a ń pè ní ìgbàgbọ́. Ó sọ nínú 12 wípé nítorí nínú rẹ̀ lí àwọn alàgbà ní ẹ̀rí rere. Bí a bá ń sọ àwọn alàgbà, kìí ṣe àwọn tí wọ́n léwó lórí, a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. À ń sọ nípa àwọn alàgbà, àwọn bàbá wa nínú ìgbàgbọ́, gẹ́gẹ́ bí Ábráhámù tí ó jẹ́ wípé bí ìlérí tí Ọlọ́run ṣe fún, bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́, síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú Rómù orí kẹrin nínú láti 17. Gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀, níwájú ẹni tí ò ń gbàgbọ́ Ọlọ́run ti kára rẹ̀, tí ó sọ òkú di ààyè, tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Jẹ́ kí ó yẹ wípé ní àkókò yìí Ábráhámù kò tí ì bí ọmọ ìlérí, ṣùgbọ́n a ti ṣe ìlérí fún un, a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí, Ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí, ìdánilójú tí ó ní nínú ọkàn rẹ̀ yìí, èyí ni a ń pè ní ìgbàgbọ́. 12, nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí, ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́, kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbàtí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn ọdún, àti kíkú inú Sara kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́. Èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nígbàtí ó sàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí òun sì lè ṣe. Èyí ni à ń pè ní ìgbàgbọ́, wípé bí a kò tilẹ̀ tí ìfojú rí, ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí, ó sì ń jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè Ọlọ́run ti ṣe. Nígbà tí a bá gbàdúrà, tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí nínú inú dídùn, tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí, tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ohun tó ń béèrè Ọlọ́run ti ṣe, máa yin Ọlọ́run lógo nítorí wípé ohun tó ń béèrè Ọlọ́run ti fi ìfọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé o kò tí ì rí nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run lógo, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní bu ọlá fún Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní kí Ọlọ́run, nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa agbára ńlá Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ pé o kò tí ì fi ojú rí nǹkan wọ̀nyí, èyí ni à ń pè ní ìgbàgbọ́. Bí o bá wo Hebrew 11:6, ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò lè ṣeé ṣe láti wù ú, nítorí ẹni tí ó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ, àti pé ó ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kì í dúró lásán, ìgbàgbọ́ kì í wà lóun nìkan, wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wo Ọlọ́run, bí a bá ní ìgbàgbọ́ a ó máa tọ Ọlọ́run wá nígbà gbogbo, bí a bá ní ìgbàgbọ́ wípé a ó máa ké pe Ọlọ́run, a ó máa gbàdúrà, bí a bá ní ìgbàgbọ́ a ó máa fihàn nípa ohun tí a ń sọ lẹ́nu. Ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa tílẹ̀, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani, àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà Ọlọ́run, ìyì Ọlọ́run, ìbùkún Ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn. Ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára, àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá. Ohun tí a máa ń sọ ni ó máa ń fihàn èyí tí a ní, yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́. Bí a bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ yóò sọ òṣì àti ìṣe wa yóò sọ di ayọ̀, ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn, yóò mú wa sínú ìmọ́lẹ̀, ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa, yóò yí padà, ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì, yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere. Ní ẹ̀dà kejì, àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́, àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run, kúrò nínú ìyè Ọlọ́run àti kúrò nínú ìbùkún Ọlọ́run. Bí ènìyàn bá ní ìgbàgbọ́, ìgbàgbọ́ tí gbanilà, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ tí ń dàgbà sókè, àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú Ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá Ọlọ́run sọ̀rọ̀. Èyí ni a fi ń sọ ní àṣálẹ̀ yìí nípa ohùn ìgbàgbọ́, tàbí kí a kúkú wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde. Ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ. Kí a tó kú, ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀. Bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa, ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀. Bákan náà, bí o bá wo ìṣe àwọn apọ́sítélì 2:5, ìṣe àwọn apọ́sítélì 2:5, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹjúmọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, òun sì wí pé wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀, àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Nígbà náà ni wọ́n kígbe lé òun rárá, wọ́n sì di etí wọn, wọ́n sì fi ọkàn kan rọ́lù, wọ́n sì wọ sẹ́yìn òde ìlú, wọ́n sọ ọ́ lé òkúta, àwọn ẹlẹ́rì sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí a ń pè ní Saulu. Ṣùgbọ́n wọ́n sọ Stefanu lé òkúta, ó sì ké pé Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi. Bí o bá wo ibi tí a kà yí dáradára, ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stefanu ni ó fi sọ̀rọ̀. Ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́. Wò wípé ó kún fún ẹ̀mí mímọ́. Nígbà tí a fẹ́yàn Stefanu, ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́, ó kún fún ọgbọ́n Ọlọ́run, ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ń ṣe inú ni bí ni sí i. Níhìn-ín ni a ń sọ́lé òkúta, ó ní wò ó, mo rí Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Rí wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí, ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Báwo ni Stefanu ṣe mọ̀ wípé kì í ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí onídàájọ́? Kì í ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stefanu ti sọ ohun kan tí kò dùn mọ́ Ọlọ́run nínú, ohun kan tí ó fa inúnibíni tàbí sísọ lókuta tí wọ́n sọ lókuta. Báwo ni ó ṣe mọ̀ wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí alágbàwí, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ pe òun lọ sílé, gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ kí òun káàbọ̀ sí ìjọba Ọlọ́run? Ohun tí ó fi mọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti Ọlọ́run, àti wípé Jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́, wípé ní ojú ikú, ẹni tí ó bá ní ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ ń kú lọ, yóò máa wípé mo ń lọ sílé. Yóò máa wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún mi. Yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Àti wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín, wípé nígbà tí mo bá sì ṣetán, èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run, mo ń lọ sí ibi rere. Ẹni tí ó bá ní ìgbàgbọ́, bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí, yóò máa wípé mo fẹ́ wọlé, nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè. Èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé, ohùn wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́. Ní ojú ikú, ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì. Gẹ́rẹ́ tí ó bá ti ní inúnibíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́. Ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ, jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ. Láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́, wo Ezekieli orí 37, Ezekieli orí 37 ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísíráélì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísíráélì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn, òun fẹ́ ṣe ìkójọpọ̀. on fe fun ni iye on fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o ti le je wipe olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan won yi sibe sibe ni won so wipe ko si ireti fun won ni won so wipe ko dabi eni pe awon le ni igbala ni won so wipe ko dabi eni wipe egungun ti o ti gbe wipe o tun le ni iye e je oro aigbagbo lenu awon ti o je wipe bi olorun ti le ni ohun ti o dara ti o so nipa won ohun ti o dara ti o npete ti o npero nipa won sibe sibe aigbagbo a ma di won loju aigbagbo a ma se inu won aigbagbo ki je ki won ki o le mo ohun iye biye ohun rere ti olorun pese nipa won je ki o yi o wipe olorun je alaanu olorun je eni ti o ni ife olorun ronu nipa re ohun ti o so nipa re ninu jeremiah ori kokandinlogbon jeremiah ori kokandinlogbon ki a si iwe ki a si bibeli wa kiakia jeremiah ori kokandinlogbon lati ese kokanla nitori emi mo ero ti moro siyin li oluwa wi

àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n kò ní ìgbàgbọ́ èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣan ògo ọlọ́run yóò farahàn èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé ọlọ́run ronú nípa mi mo mọ̀ wípé ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi wọn máa wípé ọlọ́run kì í gbàdúrà mi mi ò mọ kí ni mo ṣe bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìyá bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀ mi ò kún kún mọ kí ni mo ṣe mo ti gbàdúrà mo ti gba àwẹ̀ mo ti wá sí dípà kò síbi tán lọ tí mi ò bá wọn lọ ìpàgọ́ mo débẹ̀ bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ́tún wọ mo débẹ̀ bí wọ́n sọ pé gbàgádà ní gbogbo akátún kọrí sí mo ti débẹ̀ bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní ayọ̀bọ́ ni kátún lọ kò síbi tán nìkan lọ tí mi ò lọ ṣùgbọ́n wo bí mo ti rí bí gbogbo ibi tí mo ti dé àdúrà tí mo ti gbà ààwẹ̀ tí mo ti gbà bíbélì tí mo ti kà bí wọ́n sọ pé ìpàdé ojúlé wàá bá mi bẹ̀ bí wọ́n sọ pé nínú ẹkùn ni wàá bá mi bẹ̀ kò sí nǹkan tí mi ò tí ì ṣetán ṣùgbọ́n bí nǹkan ti iná ló ṣì ṣe rí ọmọ ò sí àlàáfíà ò sí gbogbo ara ló kún fún àìsàn bí wọ́n tiẹ̀ ní ká wá sí ilé ìwòsàn síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san mo fẹ́ rí olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbìyànjú àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà títí bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì wọn ò jẹ́ ká tèmi mi ò mọ kí ni mo ṣe o bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ní ìgbàlà bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi síbẹ̀síbẹ̀ wọ́n kò mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere èrò àlàáfíà nípa wọn àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́ kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹdè mi olùràpadà mi mo mọ̀ pé ó ń bẹ̀ mo mọ̀ wípé ọlọ́run yóò gbọ́ tèmi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé olúwa ni olùṣọ́ àgùntàn mi èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kàn le ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé ọlọ́run ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere nípa wa wòmí níhìn-ín mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run fẹ́ràn rẹ mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run ń ro èrò àlàáfíà nípa rẹ mo fẹ́ kí o mọ̀ wípé jésù pàápàá ní ọwọ́ ọ̀tún ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ ṣe o gbàgbọ́ bẹ́ẹ̀ bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀ èé ṣe tí a fi ń sunkún àsundẹ́kun bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ èé ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé ọlọ́run ṣe èrò nípa tiwa èé ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí ó yẹ kí a lè nírètí nínú ọlọ́run ó yẹ kí a lè mọ̀ wípé ọlọ́run ti gbàdúrà ọlọ́run aláàánú ọlọ́run olóore ọ̀fẹ́ ọlọ́run tí í ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn ọlọ́run tí kì í ṣe ké òun ni a tọ̀ wá yóò sì gbọ́ àdúrà wa mo ní yóò sì gbọ́ àdúrà wa bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ ó yẹ kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ látẹnu wa jẹ́ kí n tún fi àpẹẹrẹ mìíràn hàn ọ́ ẹni tí ó ní àìgbàgbọ́ nínú ọkàn rẹ̀ ó sì fi àìgbàgbọ́ rẹ̀ hàn nípa ọ̀rọ̀ tí ó sọ jáde láti ẹnu rẹ̀ mo fẹ́ kí o wò ó láti inú ìwé Samueli kínní orí kẹta Samueli kínní orí kẹta wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún Samueli dùbúlẹ̀ títí di òwúrọ̀ ó sì ṣí ilẹ̀kùn ilé olúwa Samueli sì bẹ̀rù láti ro ìfihàn náà fún Eli nígbà náà ni Eli pe Samueli ó sì wí pé Samueli ọmọ mi òun sì dáhùn wí pé èmi nìyí ó sì wí pé kí ni ohun náà tí Olúwa sọ fún ọ èmi bẹ̀ ọ́ má ṣe pa á mọ́ fún mi kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí ọ

0: ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o. Samuel si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si wo pe Oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je anything ka bibeli ti o ti ka itan ti mo ka fun oye ti o ti ka tele tele o ri wi pe Olorun so fun Samueli wi pe inu mi ko dun si Eli nitori wi pe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati wi pe o dabi eni wi pe Eli bo ola fun awon omo re ju ati bo ola fun Olorun ko si je ki won ki o dekun ati ma se buburu tabi lati siwo ninu ise Olorun nigba ti o ri we pe won ko rin ni ona eto sugbon nigba ti Olorun so nkan won yi fun Samueli to se so we pe ohun o mu idajo ba ile Eli Samueli so fun Eli nigba ti Eli beere lowo re e ti Eli ba fi se bi awon ara Ninepe nigba ti Jonah lo si Ninepe we pe ni ogoji ojo Olorun yo pa ilu yirun sugbon ti won ni oro igbagbo wi pe e je ki a ronu pada ki a fi ise ki ise ti o wa lo wa ki a fi won sile ki Olorun ki o ba le fi oju rere wo wa e ti Eli iba se be Eli so wi pe o dara Olorun ni se Oluwa ni se ohun kon to ba da loju re mo ti nsin lati ojo yi bi o ba je pe tori asise tabi tori alebo ti o ti ri ninu ebi ni o fe fi da mi lejo daada na ni nitori wi pe Olorun ni ohun to ba fe se ko se eni ti o le yi lokan pada eyi ni a pe ni oro aigbagbo so fun mi bi oba Ninepe bi o ba se be nigba ti Jonah ti o so pe ni ogoji ojo a o pa Ninepe run a o bi wo a wo olule ki oba Ninepe ki o so pe Oluwa ni ohun ti o ba dara loju re je ki o se aba pa Ninepe run ni akoko na sugbon Olorun siju anuwo won nitori pe won ronu po ada won ni oro igbagbo lenu sugbon wo okunrin yi ti o ni igbagbo elomiran boya olaala ti Olorun kilo fun loju ala wo pe o se dada o gbadura to o rin bi o se ye ni waju mi nitori be sora ki ibinu Olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah Olorun dariji mi o Olorun sanu fun mi o Olorun maka ese si mi Olorun o Olorun sanu fun mi o ma ni itara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o kun to ba fe kin se ma je ki idajo Olorun ma je ki o sibulu mi o e ti ba fi se be dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbiyanju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi Olorun ba si so wi pe gbogbo eti mo se ina ko ti to wi pe idajo tabi aisan tabi nkan mi lo nbo Oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai murasile lai rotele o si subu nipa ikiyesara a se da duro kuro ninu ise Olorun wepe ah arakunrin tabi arabirin e to se yi o da nitori be lo gbadura wa oje Olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe ki wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deep life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe ki wa won fe ki temi da won fe ki lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo eko ro Olorun osugbon asise die ti mo ni won ni ki ma lo won Olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo Olorun Olorun boya Olorun o ti e fe ki lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni e ti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura eti ba lo gbadura a ma bohun a ma so pe Olorun o le gbadura won mo eyin ni Eli nse ti o wi pe Oluwa ni je ki o se eyi ti o dara le oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju pe bi o ti re dabi eni pe on sunkun loni o re rin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe on ko bimo fun jacobo rakeli se ilara arabirin re o si wi fun jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori on ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re jacob we pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ile isin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so pe bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bere sile gbogbo ti mo tin gbadura ti mo wa si church lemo lemo ti mo wa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma kun fi church na sile ma fi bere sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ke a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi e ti a ba fi ni oro igbagbo lenu a n so fun olorun pe bi n ba bimo okunkun dabi eni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi aba ni igbagbo a o ri pe igbagbo yo ma korin didun ni ogonjo oru se oran ti sila o paul bi won tin korin be ni a ri pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wa ala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe igbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o seje ke ma fojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni oruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni wi pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o ti le je wi pe awon igana jericho won duro sibe igbagbo a ma yi odi jericho ka lekini bi odi jericho ba wo a tun yi ka lekeji bi odi jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo ko ni sori tinu ni ojo kerin a tun yi odi jericho ka ni ojo karun a tun yi odi jericho ka ni ojo kefa yo tun yi odi jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o tile ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o dabi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi jericho ka ni ojo keje mo n so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo n so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le dabi eni wi pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yo ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wipe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wipe golaati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo soro láti ẹnu dávidi wò pé òun ó ṣẹ́gun ìgbàgbọ́ ní máa sọ láti ẹnu wa wípé bó ti wùn kó rí a ó ṣẹ́gun mo mọ̀ wípé láṣálẹ̀ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ jésù ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànle ọ̀rọ̀ ìrètí ọ̀rọ̀ ìdákọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn bí a tilẹ̀ ní àjálù bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bà wá wípé a kì yóò kú yíyè ni a ó yè wo orin dávidi ìkejìdínlọ́gọ́fà òókan-òókan-ẹ̀jọ orin dávidi òókan-òókan-ẹ̀jọ bí a bá wo orin dávidi yìí ní orí ìkejìdínlọ́gọ́fà tí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo ọwọ́ ọ̀tún olúwa lé agbéga ọwọ́ ọ̀tún olúwa ń ṣe agbára ọwọ́ ọ̀tún olúwa lé agbéga ọwọ́ ọ̀tún olúwa ń ṣe agbára èmi kì yóò kù bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ olúwa bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa bí a tilẹ̀ ní àìsàn ó ṣeé ṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ pé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara ó ti wọ inú ẹ̀jẹ̀ ó ti wọ inú egungun ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà mo jẹ́ ti ọlọ́run ara mi ti kú ni tààyè ni ó jẹ́ ti ọlọ́run nítorí mo ti ẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi nítorí pé iṣẹ́ ọlọ́run ṣì wà àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ olúwa èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú ilé ìwòsàn bí a tilẹ̀ ń dẹ̀rùbá láàrin ẹbí bí a tilẹ̀ ń dẹ̀rùbá nínú àlá bí a tilẹ̀ ń dẹ̀rùbá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá yóò máa wí pé rárá kò sí ikú nítorí pé èmi kì yóò kú bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ olúwa wo ọkùnrin kan ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jíjìn kọjá wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbo ogun ọ̀run àpáàdì ni wọ́n dó tì í wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́ ará àti àwọn ojúlùmọ̀ wọ́n kọ́ ọ sílẹ̀ wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọ́n run lọ́jọ́ kan ṣoṣo àgọ́ ara rẹ̀ pàápàá ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọmọ ó pàdánù ọmọ ó pàdánù dúkìá ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run bí o bá wo Jóòbù orí kọkàndínlógún láti ẹsẹ̀ kínní nígbà náà ni Jóòbù dáhùn ó sì wípé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́ tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tí ó ń bà á nínú jẹ́ ní ẹsẹ̀ ìkeje kíyèsí èmi ń kígbe pé ọwọ́ ńlá ọwọ́ alágbára ṣùgbọ́n a kò gbọ́ ti èmi mo kígbe sókè bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́ ẹsẹ̀ ìkẹsàn-án ó sì bọ́ ògo mi ó sì ṣí adé kúrò lé orí mi ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó débá ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀ ní ẹsẹ̀ ìkọkànlá ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá àwọn àjọbí mi fà sẹ́yìn àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi ká mi sí àjèjì. Èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn. Mo pe ìránṣẹ́ mi, òun kò dá mi lóhun. Mo fi ẹnu mi bẹ̀ẹ́, èmi sì ṣú aya mi. Àti òórùn mi sì ṣú àwọn ọmọ inú ìyá mi. Àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sín. Mo dìde, wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi. Ẹsẹ̀ ìkọkàndínlógún gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórira mi. Àwọn olùfẹ́ mi sì kẹ̀yìndà sí mi. Wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí, ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi. Ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀, àwọn ará ilé kọ̀ mí sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi. Mo pàdánù dúkìá, mo pàdánù nǹkan púpọ̀. Àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi, wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́. Ṣé kò ní ìrètí mọ́? Ṣé kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mọ́? Ṣé kò gbàgbọ́ wípé nǹkan yóò yí padà? Wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ 25 àti èmi. Èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀, ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ ọmọ ti kú, ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè. Nítòótọ́ àwọn ọ̀rẹ́, àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀, ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ lé ààyè. Àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀ àti lẹ́yìn ìgbà tí a wọ ara mi, tí a ti ké kúrò bí irú èyí àti láì ní ẹran ara mi lé èmi ò rí Ọlọ́run. Ẹni tí èmi ò rí fún ara mi, tí ojú mi ó sì wò, kì í ṣe ti ẹlòmíràn. Ọkàn mi sì dákú nínú mi. Bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ, ó ń sọ wípé òun ní ìrètí nínú Ọlọ́run. O mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ, wípé nítòótọ́ ni òun ti ní àwọn ìṣòro, nítòótọ́ ni òun ti ní àwọn ìdààmú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùdáǹdè mi ń bẹ. Ṣé ìwọ mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ? Ṣé o mọ̀ wípé Jésù ti kú fún ọ? Ṣé o mọ̀ wípé àwọn ìlérí Ọlọ́run jẹ́ tirẹ? Ṣé o ní ìgbàgbọ́ ààyè nínú Ọlọ́run ni? Èéṣe tó fi lè gbàdúrà? Èéṣe tí o lè kígbe pé Ọlọ́run? Èéṣe tí o fi ń bọ́hùn? Èéṣe tí o fi ń ráhùn? Èéṣe tí o fi ń sọ̀rètí nù? Èéṣe tí o fi ń sọ̀rọ̀ bí ẹni wípé Ọlọ́run wa kò sí láàyè mọ́? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè sọ̀rọ̀ sí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè mú ìlérí Ọlọ́run kí ó sì dúró ṣinṣin lórí ìlérí Ọlọ́run? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè ṣe bíi ti Ṣédrákì, Mèṣákì àti Àbẹ́nígò nínú iná? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè dúró ṣinṣin gẹ́gẹ́ bíi ti Dánielì? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa ké pe Olúwa? Ṣé ìgbàgbọ́ rẹ kò lè máa sọ nípa ìyè nígbà tí àwọn tí ó wà ní àrọ́wọ́tọ̀ rẹ tí wọ́n sọ nípa ikú? Ṣé ìwọ náà ò lè dìde kí o sọ wípé èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ? Bí o bá mọ̀ wípé Jésù ṣì wà láàyè, bí o bá mọ̀ wípé Ọlọ́run wa wà láàyè, bí o bá mọ̀ wípé ìlérí Ọlọ́run kì í tà sí, bí o bá mọ̀ wípé Ọlọ́run jẹ́ tiwa, ó yẹ kí o dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ dìde nísinsìnyí, kí o gbàdúrà, kí o sọ wípé èmi mọ̀ wípé olùgbàlà mi ń bẹ, olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé olùṣọ́ àgùntàn mi ń bẹ, àti pé ìlérí rẹ̀ kì í yẹ. Èmi mọ̀ wípé gbogbo ìlérí tí ó ti ṣe fún mi wípé wọn ó jẹ́ tèmi. Ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run. Bí o bá tí ní ìgbàlà, má ṣe sọ̀rètí nù, képe Olúwa. Bí o bá jẹ́ afàsẹ́yìn tí ayọ̀ ìgbàlà kò sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti wọlé, má ṣe sọ̀rètí nù, képe Olúwa. Bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀rímọ̀pọ̀ ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ìsọdi mímọ̀ kò tí ì jẹ́ tirẹ, má ṣe sọ̀rètí nù, dìde kí o képe Olúwa. Bí o bá ti wá agbára ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run, bí o kò bá tí ì ní, ó yẹ kí o ní ìrètí nínú Ọlọ́run. Má ṣe sọ̀rètí nù, dìde kí o képe Olúwa. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù, ó yẹ kí o dìde kí o képe Olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ, èmi mọ̀ wípé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ, ó wà láàyè síbẹ̀. Èmi mọ̀ wípé àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run. Èmi mọ̀ wípé ojú rere Ọlọ́run ó ń bẹ síbẹ̀. Èmi mọ̀ wípé ìrètí wà nínú Ọlọ́run àti àwọn ìlérí rẹ̀ kì í yẹ̀ wípé èmi ò gbàdúrà, èmi ò képe Olúwa. Mo sì mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ èdè kí o képe Olúwa. Bá Ọlọ́run sọ̀rọ̀. ye ki olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu olorun pepe olowa o daju wo pe yo dahun adura re yo gba okan re la yo wo osan yo da osile yo si kesi fun o ni kikun ninu oro ojo re.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Olorun, Baba wa ti Baba Jesu Kristi Oluwa wa. Adupe lowo re fun anfani ti o fun wa. Lati ye oro re wo. Oro ti mu ni ye. Oro ti o man le iku pada leyin eni. Oro ti o si nse awotan gbogbo arun patapata ati oro ti o nje ki a ni igbala ti o si nje ka ba ewo Olorun elada wa laja adupe fun anfani yi a nbe o we pe ki anfani yi ki o ma se bo lowo wa. Bi a si se ye oro re wo ni asale yi je ki ibukun ti o wa ninu kiko gbigbo ati gbigba oro re je ki o ba le wa.
3: Amen.
2: Ki o si wa lori awon omo wa.
3: Amen.
2: Ati lori awon ara ile wa.
3: Amen.
2: Ki oro yi ki o si se to ki o si se ipase wa de odo re ni ikehin.
3: Amen.
2: Ni oruko Jesu Kristi Oluwa wa. A o soro le ona si ibukun Olorun ti o fe wa ti o si nfe ire wa o ti se eto pupo fun igbesi aye wa ti o je wipe bi a ba farabalẹ ti a se teti lele ti a gbo ohun ti eni ti o fe wa ti o si nse aniyan lori wa ti a ba wo eto ti o ni fun igbesi aye eni kankan wa o daju wipe ibukun ti a nreti eyi ti a ti n fi okan da aniyan nipa re o daju wipe yo je ti wa sugbon opolopo nitori wipe ifoju ti o wa ninu eni kokan ati eda kokan ni a ma ro wipe olorun se bi eni pe a je oni igbese a si ma nsa fun olorun bi olorun ba kan enu ilekun wa ti o so pe o n bere wa a ma ro we pe o ti mu kumo dani o si ti mu iwe idajo wa dani a ma nsa fun olorun a si ma nso fun awon ti o wa nitosi pataki awon ti o n wa su oro olorun fun wa tabi awon ti won pe wa wi pe ki a ka lo lati gbo oro olorun pe ki won so fun olorun we pe a o si nile nitori pe a ro pe a ti je igbese to po a o si mo bi a o se san igbese na bi a ba si foju kan olorun ati ro we pe idajo ni olorun fe gbe ko wa loju nitori be a ma nsa fun olorun a si ma nkaakiri a n fe ibukun sugbon o se ni laanu we pe opolopo ti won se be esu ota emi wa lo fo won loju o si fo won loju si ire ati anu ati ibukun ti olorun ni fun won ṣùgbọ́n àwa tí a ti sọ ara wa di ìsáǹsá kúrò lọ́dọ̀ ọlọ́run tí a ń sá káàkiri tí a sì ń wá ìbùkún mo fi lọ fún ọ lónìí wípé bí o bá ń fẹ́ ìbùkún tòótọ́ ọwọ́ ọlọ́run ni ire rẹ àti àlàáfíà rẹ ni ó wà ìbùkún tí a sì ń fẹ́ ọwọ́ ọlọ́run ni a fi pamọ́ sí bí ò bá dìgbà tí a bá ọlọ́run dọ́rẹ̀ẹ́ tí a sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìbùkún wádà ó dájú wípé kò sí bí a ti lè sáré tó tàbí tí a ti lè gbìyànjú tó ìbùkún á jìnà sí wa ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ tí a fẹ́ gbọ́ràn ni a ó sọ nínú ọ̀rọ̀ ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà mo jẹ́ sọ fún ọ pé ìbùkún tí ó ń retí kò jìnà sí ọ ó wà ní etí ọ̀dọ̀ rẹ o jẹ́ mọ̀ pé ní ìgbà mìíràn bí a bá lọ sí ilé ìfowópamọ́sí gbogbo owó tí o nílò ni ó wà nítòsí ọ̀dọ̀ rẹ ibi tí a fi owó yìí pamọ́ sí kò jìnà sí ọ tó bí ilé rẹ bí ó ṣe jìnà sí ọ tó ṣùgbọ́n bí ò bá jẹ́ wípé o mọ bí a ti rí ẹni tí ó ń kọ ìwé tàbí ẹni tí ó máa fún ní ìwé sọ̀wédowó bí ò bá jẹ́ pé o mọ irú ọ̀nà tí ó yẹ kí o gbà á dàbí ẹni wípé owó tí o nílò tí ó sì wà fún ọ tí a sì ti pèsè rẹ̀ sílẹ̀ fún ọ á dàbí ẹni pé ó jìnà sí ọ púpọ̀ bẹ́ẹ̀ náà ni ìbùkún ọlọ́run ó wà nítòsí rẹ bí a bá là ọ lójú ṣùgbọ́n ó jìnà sí ọ bí a bá dì ọ lójú tí a kò sì jẹ́ kí o mọ ọ̀nà sí ìbùkún tí ó yẹ ọ tí ọlọ́run sì pèsè rẹ̀ sílẹ̀ fún ọ ó bá mi lọ sí inú ìwé mímọ́ ní orin dáfídì orí kínní ó ń sọ fún wa wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn èyí ni kọ́kọ́rọ́ tí ó ṣí ilẹ̀kùn tí ó sì ń pè ọ́ wípé wà wọlé ṣùgbọ́n ó dájú pé kí o tó wọ ilé ìbùkún ọlọ́run adènà wà ní ẹnu ọ̀nà ohun kan ṣoṣo tí ó sì ń wò kìí ṣe wípé bóyá o jẹ́ ọmọdé tàbí àgbà àwọn ilé àpèjẹ wà tí a máa ń fúnni ní ìwé bí o bá ti ń fẹ́ wọlé a ó wo ibi tí o ti ń bọ̀ orúkọ rẹ tàbí bóyá a fún ọ ní ìwé ìpè láti ní àǹfààní láti jẹ nínú ohun tí a pèsè sílẹ̀ àwọn mìíràn wà tí ó jẹ́ pé bí o bá ti ń fẹ́ wọlé a ó wo irú òkìkí tàbí oyè tí o ní ní àdúgbò rẹ kí a tó lè gbà ọ́ láti wọlé tàbí ó ṣeéṣe ní ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ bí a bá ní àṣepapọ̀ kan ni a ti ń wo àwọn tí a fi ìwé pè wọ́n a sì wo orúkọ rẹ àti ìletò tàbí ibùgbé tí o ti wá bóyá o lẹ́tọ̀ sí àti wọlé àwọn ẹgbẹ́ mìíràn wà tí ó jẹ́ pé àwọn obìnrin ni a gbà láàyè láti wọ irú ibi ayẹyẹ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà ni bí a bá fẹ́ wọ ilé ìbùkún ọlọ́run ni a ti fi adènà sí ẹnu ọ̀nà kí ni adènà yìí sì ń fẹ́ wò kò fẹ́ wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma nfun ni ti a fi ma da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi osi tabi o ti e ma nse ojuse ti re ni inu ile isin eyi ko ni adena ti o ma gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o nfe wo o nfe wo boya on ti abi obi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi aba bi omo awon eri ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti asin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun beni adena lati orun wa beni o wo boya abinibi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na si mo wipe omi ki we ogbon ki we esin kesin ti a le wa ki we abinibi ti a gbe wa lati inu iya wa sinu aye beni bi o ba di igba ti a we awon kan wonyi kuro ona si ibukun ko ni si sile ini a fi ma ri ti awon ti o ti pe ninu aye tan ma fi so fun a wipe aye buru wipe egun ati osi pe o po ninu aye eyi ni eri won wipe won ko ti mo ona si ibukun sugbon ni asale yi ni mo nje ki o to ole ti wipe ona si ibukun wa bi abala oloju ti a si se ti re ti o si nfe gbo ti o nfe gba nitori woli ni ni olorun ran lati so fun a wipe bi a ba gbo ti a ba si gboran a o je ire ile na o ni sugbon bi a ba ko o ni ida ati idajo olorun li a o fi run wa sugbon bi o ba teti sile si ohun ti mo ni lati ba o so ti o si mu awon kan wonyi lo si ile lati mo loni wipe ona si ibukun wa o n so fun wa ohun ti a dena yi ti o n fe ri le owo wa ibukun li fun okunrin naa ti ko rin ni imo imo ni a n pe ni imoran awon eniyan buburu ati ti ko duro li ona awon elese awon ti a n pe li elese o dabi eni ki a pe okunrin bi a ba so pe okunrin ede yi ni o ko gbogbo awon okunrin o koja olopa wa ninu awon okunrin awon alairise won wa ninu awon okunrin awon okawe won wa ninu awon okunrin agbe wa ninu awon okunrin nitori be bi a ba nso wipe elese yi ni o ko gbogbo opolopo awon eniyan papo omo ti wa ninu won apaniyan o wa ninu awon ti a n pe ni elese awon iwa temi o ti buruju koju ki n puro le kokan bi n ba fe bo sinu wahala o wa ninu awon elese awon aniyawo nile ki a tun ni ikan sita o wa ninu awon elese tabi akobirin jo meta meri ko ti buruju fun won ninu ti yawo won wa ninu awon elese o wa nso fun wa wi pe bi o ba di igba ti aju ese sile ise ko ni ju wa sile bi o ba di wi pe aju ese sile ni iru iru ati eya ese o so fun wa pe ilekun ibukun olorun ko ni si a le gbadura a le gbawe a le sokun a le so wi pe ati gbo ipe olorun wi pe ekan lekun a o si si ilekun fun yin e wa kiri e o si ri e bere a o si fi fun yin mo se bi gbogbo wa na ni ati gbadura ati bere ati wa kiri a si tin kolekun kini se ti ilekun ibukun olorun ko si sile eridi re ni wepe sibe sibe a ma rin ninu imo eniyan buburu a si ma nduro li ona awon elese eyi ni ko je ki ilekun ibukun olorun ki o si sile fun wa o si so wepe eni ti ko joko ni ibo joko awon elegan awon wo ni a pe ni elegan awon ti o gbe ni igbaye noa o le je ki a mo apere awon ti a pe ni elegan kini iwa awon ti o gbe ni igbesi aye noa awon ti noa ti o wa asu si ti o nso fun wi pe idajo nbo iku omi nbo ah ti won so pe rara koni ri be nitori pe alaanu ni olorun pe bi ati le ndese ti a si nse tinu wa ti a si nse agidi ati agboran si oro olorun sibe sibe lojo kan ibukun yo de orire ti wa yo de awon won ni a pe ni elegan binu ati nkoko ni o so fun wi pe e mura sile idajo nbo won ni rara ko si idajo nitori pe alaanu ni olorun bi o ba je pe idajo wa asati ndese ti pe idajo o se de awon won yi ni a pe ni elegan olorun wa nkilo fun o wi pe ma joko ni tosi won ibugbe awon omuti ni ibugbe elegan nitori pe bi oti bi o ba ti de opolo won ti won ti mu se o mo pe gbogbo onje inu ikun lo nlo sugbon oti oto bi aba mu oti ko duro ninu ikun o ma nlo si ori o ma yi ohun pada o ma yi oju pada o ma yi iwa papa o ma yi pada ibo joko awon omuti ni ibo joko awon elegan ni iwe owe ni onje ki o di mimo fun wa awon elegan ori keta le ni ogun ewe owe ori keta le ni ogun ese ikokan din ni ogbon tali oli osi tani oni ibanuje tali oni ija tali oni aso tali oni ogbe lai nidi tali oni iponju awon ti o duro pe nibi oti waini awon ti lo idan oti waini adaluwo iwo ma se wo oti waini pe o pon nigba ti o ba fi awo re han ninu ago ti an gbe mi ti o ndun ni ikehin ohun abunisan bi ejo ase bunije bi paramole oju re yo wo awon ajeji obirin aya re yo soro ayida yida ni toto iwo da bi eni ti o dubule la le aarin okun tabi eni ti o dubule loke opo oko iwo si wi pe won lu mi ko dun mi won lu mi emi ko si mo nigba wo le emi o ji orun iku niyan o nigba wo le emi o ji emi o tun ma wa kiri bi abadi omoti amandi elegant bi atile ri eni ti o nkilo fun wa oti bi o ba ti woni loju ti o si ti ko wo agbari o ma nso ni di alaigboran ni iwe orin David ori kini ti anka le on tin je ki o ni mo fun wa wi pe a de na ti o wa le enu ona ni ile ibukun olorun ohun ti o fe wo ni wi pe iwo ko ri ni imo tabi imoran awon eniyan buburu iwo ko si joko ni ona awon elese ati iwo ko joko iwo ko duro ni ona awon elese iwo ko duro ni ibojoko awon elegan sugbon didun inu re wa le ofin oluwa ofin oluwa ni a pe ni ase olorun olorun ni ma se olorun si ni ohun ti o pa lase lati se eni ti o je eni ibukun eni ti o fe ni kokoro ilekun ibukun olorun oni o ma mo ma se olorun oni o ma so wi pe ah mi o je rin ni ona bayi nitori pe olorun ko fe bi o ba ti ni ohun ti o se tele tele aronu ko ada gege bi awon oluko wa ti so fun wa ni asale yi o so fun wa wi pe didun inu re wa le ofin oluwa ati ninu ofin re ke akungun so wi pe ati ninu oro re le o se asaro le osan ati le oru ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibukun to nfe ri ibukun ni idi ise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan wonyi eni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi oku lo ku fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro li osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibukun ohun ti o so fun wa o so wi pe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibukun ati lati wo enu ona ibukun olorun o so wi pe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wi pe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru o le ma roki ninu okan re ki o si ma je oleri wi pe abajo ti ibukun jina si mi nitori wi pe emi o mo pe o buru lati ma rin le ona awon elese ko wa sinu okan mi wi pe o je ohun ti o ma mu egun olorun bani lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a emo kan be abati de lati ibise ke agbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ke agbe ijoko sita ka ma jo se efe tele tele nko mo wi pe o buru emi ro wi pe a ma nsin olorun ni ojo isimi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a si esu die a jo fu esu die a lulu fu esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo pe o buru sugbon o nso fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wi pe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wi pe o to ge loni a fe yi pada si oluwa a si nfe rin ni ona ebukun re mo gba eri olorun je wi pe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o o se se ki a ti ma wa omo ke si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wi pe bi a se se wahala to ku si ibokun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si nbebe lodo olorun wi pe olorun yo se enikokan wa ni eni ti o gboran o so fun ani ese keta wi pe yo si dabi igi ti a gbin mo fe ki o fiye si gidi gidi o o so wi pe yo si dabi igi ti a gbin o le fe bi mi lere wi pe kini a ti le mo ti igi ti a ko gbin si igi ti a ko gbin ko ni oluwa ko ni olutoju eyekeye lo le de ori re eso ori re ko se pataki eso ori re a ma re danu bi eni ti o si je agbe bi o ba debe agegi ni lule a se wo sinu ina sugbon o le lo si oko ti awon ijoba ti won gbin igi si ori re oluso a wa lori oko na awon ti o ma bu ile du si oko ki ohun ogbin ki o le se daradara won fun won ni owo won si fun won ni ise wi pe ki won ma toju awon igi ti a gbin awon so ti o si ma mu ikore oko wa ile won tun fi won sibe bi eso ba ti hu lori igi won yi ki won ki o le mu ikore re ki won ki o le mu wa ile opolopo awon eniyan lori ile aye aladugbo re tabi o ti le sese ki won je ara ile re ni won je igi ti a ko gbin jesu si so fun o we pe gbogbo igi ni bi ki bi ti olorun baba wa ti ko gbin ojo kan bo a o fa tu awon igi won yi won ko le se rere ni aye raye awon ni a woju si inu ina orun apadi sugbon so fun o wi pe bi o ba je eni ibukun bi o ba rin ni ona ibukun olorun ti o je wi pe oro olorun ni isaro re ati imo okan re oro olorun ni o fi nji oro olorun ni o fi njeun oro olorun ni o fi sise oro olorun ni o ntele ni igba gbogbo o so wi pe iwo kan na yi ni yo dabi igi ti a gbin se ti pa odo tin so eso re ara eso igbeyawo ni omo bibi ara eso osise ni ere lati inu ise ara eso igbesi aye eni kokan ni ki inu re ki odun ki ayo re ki okun ara eso ti an reti ni wipe ki a ma ri ohun ti o pa wa lekun sugbon so fun a wipe ki awon eso won yi ki won ki o to le de ni igbesi aye re wipe o dabi igi ti a gbin se o mo wipe a o le gbin igi bi a ba mu lowo ko sese ki a ma pe owo kan ti a gbin nje olorun ti fowo kan o ko le gbin o bi o ba fowo kan o bi o ba mu o kuro nibi ti o wa tele tele bi o ba mu o kuro ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o ti nda tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronu po ada nigba ti o wi pe olorun o se mi laanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronu po ada bo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wi pe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won tin kunle ti won bi be ni aye ati esu ati iku be le o ngba le owo won ewe won re ni lai ti pe ojo an gba ibukun won an gba lowo won ohun ti o je ayo won o nlo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won eyi ti a n pe ni pe ewe igi n re niyen sugbon so fun a wipe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wipe a de na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni a de na yin ye owo wipe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o nda pada wipe ki se fun iru ti re sugbon bi o ba ronu po ada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wipe ki eje Jesu Christi ti a ta sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo bee awon eru jibiti ti o ti ko be ni o n da won pada awon eru ole ti o wa ni ile re be ni o n da won pada obinrin olobinrin iyawo oniyawo ti won tori e n sa si o o si gbadun obinrin na obinrin yo ko ye ja ninu ile bo bimo o se se ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obinrin yi obinrin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obinrin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ile oloju orun sugbon bi o ba tin ko awon won yi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si so wi pe o fe wole ni ah bo tin so pe o fe wole ni emi olorun ni o wo le o so wi pe je kin wo inu okan re je kin wo inu ero re je kin sin odele je kin wo inu eru re bi emi olorun ti rin wi pe gbogbo ese patapata le o ti ko sile wi pe o si ti gba Jesu Christi gbo ki o fi eje re ki o

0: Yóòbù orí ìkọkànlá, ó ń sọ fún wa ọ̀nà láti ṣí ilẹ̀kùn níbi tí ìbùkún wa, níbi tí ó wà. Yóòbù orí kọkànlá láti ẹsẹ̀ ìkẹtàlá, bí ìwọ bá tún ọkàn rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí o bá ti nawọ́ sí ọ̀dọ̀ babaláwo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wà káwọ́kò láti ọ̀dọ̀ àwọn babaláwo, tàbí àwọn oníṣègùn, tàbí àwọn ẹlẹ́bọ, tàbí àwọn ẹlẹ́sìn kẹsìn, tàbí àwọn alálùpàyídà. Ó ní nísinsìnyí kí o yí padà, kí o kọjú sí Olúwa, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, ọ̀nà tí ó ti burú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀nà olè tí o ti ń rìn, ọ̀nà ìfẹ́kúfẹ́ tí o ti ń rìn, bí ìwọ bá tún ọ̀nà rẹ ṣe, tí ìwọ sì nawọ́ rẹ sọ́dọ̀ rẹ̀, bí àìṣedédé kan bá ń bẹ lọ́wọ́ rẹ, mú kúrò sí ọ̀nà jíjìn réré. Má ṣe jẹ́ kí ìwàkiwà kí ó wà nínú àgọ́ rẹ, nígbà náà ni ìwọ gbé ojú rẹ sókè láìní àbàwọ́n, àní ìwọ dúró ṣinṣin. Ìwọ kì yóò fi bẹ̀rù, nítorí pé ìwọ ó gbàgbé òṣì rẹ. Ṣé bí ohun tí a ń fẹ́ nìyẹn? Àbí a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀? Ṣé ó wà? Ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa. Ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣe ó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajádí àpò, tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣe wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọn, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀dà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀dà, kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa, kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́, kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀, ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyà rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀, ìwọ ó wà láì léwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láì léwu nìyẹn. Òṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí o sì ṣí, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ó wà lé àìléwu, nítorí pé ìrètí wà, ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ, kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso, rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀, pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé ìgbà báyìí ni ó yẹ kí o kú. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́ ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀, bó o bá wá gẹ́gẹ́ bí aláìní, ẹni tí ò jẹ́ nǹkan, ẹni tí ò tó nǹkan, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń bẹ̀bẹ̀, bí o bá wá gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọrọ ohun kan lé ọwọ́ Ọlọ́run, ó sọ wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Ó jẹ́ mọ̀ wípé àwọn ẹlòmíràn wọn mọ ohun tí wọ́n ń pè ní àdúrà. Bí a bá ń gbàdúrà, ó ṣeéṣe kí wọ́n rí ẹni tí ó ń sọkún kíkorò nítorí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ti balẹ̀ jẹ́ dé. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ bí ẹ̀mí Ọlọ́run bí ó ṣe ń ran àwọn wọ̀nyí tí wọ́n ń gbàdúrà lọ́wọ́ láti gbàdúrà pẹ̀lú ìrònú pòwàdà, tí wọ́n ń kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọ́n máa gbàdúrà sókè, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run jẹ́ kí n rí ìbùkún rẹ̀, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ mọ́, dáríjì mi wá gbẹ ọkàn mi là, fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn mi. Ó ṣeéṣe àwọn èèyàn tí wọn ò mọ bí a ti gbàdúrà, wọn á la ojú wọn pé àṣejù leléyìí, a lè sọ jẹ́jẹ́jẹ́ ni, a lè sọ jẹ́jẹ́ lọ́jà, gbà tó fẹ́ ra nǹkan o lè sọ jẹ́jẹ́jẹ́ ni, gbà tó lọ sí ilé báǹkì, ilé ìfowópamọ́sí, mo fẹ́ gbowó tí àwọn èèyàn tí wọ́n rọ́ síwájú ẹ, tí wọ́n fẹ́ gbowó ṣáájú ẹ, torí wípé àwọn tó ń kó síwájú wọ́n á máa tilẹ̀kùn wọn mi bí láàrin nǹkankan gba, o kí gbé, o sọ̀rọ̀, o ní kí wọ́n má gbàgbé ẹ. Gbà tí o rí àwọn èèyàn tí wọ́n ń pinṣẹ́, o kí gbé sọ̀rọ̀, o ní mo wà ń bí ẹjọ́ o, mi ò tí ì ríṣe o, o sọ bẹ́ẹ̀, o lọ sí fátìrì, o bẹ̀bẹ̀, wọ́n wá síwájú Ọlọ́run, o wá dákẹ́, o wá sọ pé bó bá fẹ́ bùkún mi, a rí mi ń bínà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wà, Ọlọ́run mọ èyí tó wá ṣe, bóyá wá wòran ni Ọlọ́run wò mọ, èyí tó bá sọ lẹ́nu ẹ ni Ọlọ́run máa fi mọ̀ bóyá wá wòran ni àbí o wá rí nǹkan kan gbà. Gbà tí àwọn yòókù tí wọn ò jẹ́ èrò wòran, tí wọn kì í ṣe pọ́n wá wòran, gbà tó bá ń gbàdúrà tí wọ́n kígbe Ọlọ́run ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mi, dáríjì mi, mo mú kọ́kọ́rọ́ ìrònú pọ̀ dáadáa ni mo fẹ́ ṣílẹ̀kùn ìbùkún rẹ, gbà tó máa ń sọ bẹ́ẹ̀, bó o bá dákẹ́ o wá wòran ni. Ṣùgbọ́n bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá wá ojú mi, tí wọ́n bá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, ní ìgbà náà lèmi ò gbọ́ láti ọ̀run wá, èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Àlàáfíà súnmọ́ tòsí rẹ, àánú súnmọ́ tòsí rẹ. ìdáríjì súnmọ́ tòsí rẹ, ìlera àti ìwòsàn nípa ẹ̀jẹ̀ Jésù, nípa agbára Ọlọ́run, ó súnmọ́ tòsí rẹ. Gbogbo ìbùkún pátápátá láti ọ̀run, torí pé nísinsìnyí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, Ọlọ́run ṣetán láti ṣí fèrèsé ọ̀run láti da ìbùkún lé wa lórí. Ó kù sọ́wọ́ rẹ bí èṣù tí ó fẹ́ àlàáfíà rẹ, tí ó fẹ́ kí o ní àǹfààní, tí ó fẹ́ kí o ní ojúrere, bó bá tún sìn ọ́ dé ibi àdúrà. Ó jẹ́ lé padà. Ó jẹ́ ní kúrò lẹ́yìn mi, Sàtánì, mo fẹ́ gbàdúrà. Mo fẹ́ ké pe Ọlọ́run. Bí èṣù bá pa ẹnu ẹ mọ́, ó jẹ́ ya ẹnu ẹ. Bí èṣù bá ní kó má jẹ owó ẹ̀ṣẹ̀, bá sọ pé alára mímọ́ ni ọ́, ó jẹ́ sọ pé rárá o, mo fẹ́ lo kọ́kọ́rọ̀ ìrònú bòwàdà láti wọ ojú Ọlọ́run. Ó kù sọ́wọ́ ẹ o. Bó o bá rí nǹkan gbà, ọwọ́ ẹ ló wà. Ònú pìwàdà ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere. Èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀. Ìrònú pìwàdà, bí ẹ̀ṣẹ́ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ, Ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀. Képe Olúwa, képe Olúwa pé kí ó dáríjì ọ́. Má ṣe àwáwí o, ọ̀rẹ́ mi, má ṣe àwáwí o. Sọ fún Ọlọ́run, dáríjì mi, yí ọkàn mi padà, sọ mí di rere. Fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí. Ilẹ̀kùn ìbùkún Ọlọ́run pẹ̀lú ìrònú pìwàdà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Kọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì omo olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo fe ki o na owo re si oke eyi ni ofin so wi pe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Christi ki o wo inu okan mi mo laiku ese kan soso mo fe ki igbese aye mi ki o di otun Ishise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a oni nkan kan lati se mo gbagbo wi pe eje Jesu Christi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Christi oluwa wa
1: amen
0: baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu
1: amen
0: je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti je won ti won ti ko sile a bebe pe gege bi leri re dariji won ni oruko Jesu
1: amen
0: iwo le eni ti o wi ti o se be iwo ni se ileri ti o ki ye ileri re wi pe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wi pe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wi pe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun eje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji
1: amen
0: shanu
1: amen
0: ko awon ese won lo patapata adupa wi po ti gbo adupa ko ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abi o wi pe keni keni ninu wa ke ma tu se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wi pe ati gba ni asale ni oruko Jesu nisisiya nbebe wi pe eni keni ti o ti ni wahala ninu ile ti ko le isun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu tin le ti aisan fi ti o fi ara re se ibugbe abe wi pe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo eni keni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma npa ina ofa eni bi ni a fi sami si onikaluku won lara abe o wi pe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de sisin yi ewe won o re omo nku mo won lowo won sin padanu owo won abe o wi pe awon adanu won yi ba wa da won duro ni oruko Jesu adupa ipo ti se adupa ipo ti gbo ti wa adupa pe lati asale yi lo ire ati anure ni o ma tele wa ibukun re si je ti wa lati asale yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba okan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje Jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe po ti gbo ti wa adupe po ti dawon adura wa ni oruko Jesu Kristi Oluwa wa.

jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìnrere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run. Bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè fi han àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè fi han àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn olùkọ́ lè fi han àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn ènìyàn kan tí a kà sí pàtàkì nínú ìjọ lè fi han àwọn ènìyàn, ìjọ bẹ́ẹ̀ kí ó lè dúró, ìjọ bẹ́ẹ̀ kí ó lè fún àwọn ènìyàn wọ̀nyí ní ohun tí ó ṣe kókó láti lè darí wọn sí ọ̀dọ̀ Ọlọ́run, láti lè ní ìgbàlà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ohun tí a kọ́ nínú ìtàn Kristẹni ni wípé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti fi òǹtẹ̀tẹ̀ ọ̀rọ̀ yìí wípé Jésù Kristi nìkan ni ó máa sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà àti olùfúnni ní ìyè. Àpẹẹrẹ yìí ni ó yẹ kí àwa pẹ̀lú kí ó tẹ̀lé. Yẹ kí a wo Hebrew orí kejì ẹsẹ̀ kẹta. Hebrew orí kejì ẹsẹ̀ kẹta. Àwa ó ti ṣe làá. Bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́, ó ní àwa ó ti ṣe làá, àwa ó ti ṣe bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àwa ó ti ṣe bọ́ nínú ìjìyà ayérayé bí a kò bá náà ní ìgbàlà ńlá bí irú èyí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó jẹ́ ohun tí a ń sọ ní ìgbà gbogbo fún àwọn tí ó ń wá sí inú ìjọ wípé wọ́n ní láti gbàdúrà títí wọn ó fi rí wípé a ti gba ọkàn wọn là, a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, a ti yí ìgbésí ayé wọn padà sí rere nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi nìkan ṣoṣo. Nínú Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kejì, kí ẹ̀yin kí ó lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú, àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn apóstélì yín, wípé ẹ̀kọ́ yìí tí àwọn apóstélì fi lélẹ̀ tí wọ́n jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni olùgbàlà, òun ẹni tí ń sọni di mímọ́, òun ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúni, òun ni ìrètí wa ní àkókò ikú, òun sì ni ìdákọ̀ró wa, òun ni alágbàwé wa níwájú Ọlọ́run. Ó ní kí a máa rántí àwọn ẹ̀kọ́ yìí nítorí pé èyí ni yóò jẹ́ ìdákọ̀ró wa ní àkókò ikú. Ìkọ́ni tí ó yè kooro nípa Kristi ni ó ń fúnni ní ìgbàgbọ́ láti lè dojúkọ ikú nígbà tí ikú bá dé. Èyí ni yóò jẹ́ kí a máa rin ìrìn àjò wa nígbà tí ìrìn àjò bá ń lọ sópin gẹ́gẹ́ bí ẹni tí ń rí ohun tí a kò rí tí í ṣe ti ayérayé. Ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bí onílàjà láàrin àwa àti Ọlọ́run, gẹ́gẹ́ bí arọ́pò wa tí ó gba ẹ̀yà wa jẹ tí ó sì kú fún wa, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣìpẹ̀ fún wa, àti gẹ́gẹ́ bí olùràpadà wa, ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa tí ó sì jí dìde fún ìdáláre wa. Ẹ̀kọ́ yìí ni ó lè fún wa ní ìgboyà láti dojúkọ ikú nígbà tí àkókò yìí bá tó. Èyí ni ó jẹ́ kí a sọ wípé ikú oró rẹ dà, ìsà òkú ìṣẹ́gun rẹ dà. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, nígbà náà ni o lè ní ìdákọ̀ró ní ẹ̀sìn Kristẹni tí ó sì ń sìn yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kì í ṣe èyí nìkan, a ń pè wá níjà wípé a ní láti pa ẹ̀sìn Kristẹni yìí, a ní láti pa mọ́ ní tòótọ́ títí a ó fi rí Olúwa. Yẹ kí a wo Epístélì ti Júdà sí ènìyàn gbogbo. Epístélì ti Júdà sí ènìyàn gbogbo ẹsẹ̀ kẹta. Olùfẹ́, nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ṣe ti gbogbo ènìyàn, kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí ni ìpèníjà tí Bíbélì ń fún wa wípé kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a

0: fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Kí a má jẹ́ kí àwọn tí wọ́n ń wàásù ìwàásù èké tàbí ẹ̀kọ́ èké kí wọ́n kí ó fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá wa káàkiri. Kristi àti àwọn apọ́stẹ́lì rẹ̀ wọ́n ti sọ tẹ́lẹ̀ ṣáájú wípé ní ìgbà ìkẹyìn àwọn ẹlẹ́kọ́ èké yóò pọ̀, àwọn wòlíì èké yóò pọ̀, àwọn kristi èké pàápàá wọn yóò pọ̀ jọjọ, wípé yóò sì rọrùn fún àwọn ènìyàn láti ṣípò padà àti láti kúrò nínú ẹ̀kọ́ tí ó yè kooro àti láti lọ sí ibi ẹ̀tàn. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí àwọn ẹ̀gàn aládùúgbò rẹ, má ṣe jẹ́ kí ẹlẹ́yà tí àwọn ará ayé tí wọ́n ń fi ọ́ ṣe, nítorí wípé o jẹ́ ẹni tí ń sin Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi, tàbí ìyọṣòtí sí tí àwọn aláriwísí àwọn apẹ̀yìndà tí wọ́n yọṣòtí sí ọ. Má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ padà, má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó mú ọ gbọ̀jẹ̀gẹ́, tàbí kí ó mọ kúrò lórí ìpìlẹ̀ tí a ti fi lélẹ̀ fún ọ, èyí tí ṣe Jésù Kristi. Jẹ́ kí ó yé ọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí o ti gbọ́ nípa Jésù, nípa wípé a ní láti ní ìgbàlà, wípé o jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dúró nínú ọkàn rẹ, o sì sinmi lé wọn, o sì dúró tì wọ́n, o sì ń ṣe àìsinmi láti rí wípé o jẹ́ ẹni tí a ti gba ọkàn rẹ̀ là nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Hebrew orí kẹrin ẹsẹ ìkíní. Nítorí náà, ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó kùnà rẹ̀. Bí a bá kúrò lórí ìpìlẹ̀, bí a bá kúrò nínú ẹ̀kọ́ bíbélì, bí a bá kúrò lórí ẹ̀kọ́ tí ó sọ fún wa nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúnni, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùṣọ́ àgùntàn wa, olùṣọ́ àgùntàn rere, àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere. Bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run, a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù, kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa, tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ, tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe. O ní láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà. Bí o kò bá tí ní ìsọdi mímọ́, ó yẹ kí o sọ fún Ọlọ́run bí o bá ní ìdánilójú pé o ti ní ìgbàlà, wípé o fẹ́ ní ìsọdi mímọ́ tí a fi fọ ọkàn rẹ mọ́, tí o sì funfun láúláú bí òjò dídì. Bí o bá sì mọ̀ wípé o ti ní agbára, o ti ní ìsọdi mímọ́, ó yẹ kí o gbàdúrà kí a lè fún ọ ní agbára ẹ̀mí mímọ́, kí o rí wípé ẹ̀kọ́ ìhìn rere tí a ti fi lé ọ lọ́wọ́ o dì í mú títí a ó fi rí Jésù Olúwa àti Olùgbàlà wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún fà wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. lati ko eko ti o le mu wa gbe igbesi aye wa gege bi oro yin adupe fun anfani yi e gba pe ati yin wa loruko Jesu bi ati wa loni anbe yin wo pe ki e ton imole si oro yin ki itumo oro yin ki o le ye wa ki emi olorun ki o le je ki nkan wonyi ki o ye wa to be ge ti o fi ma se awon ti o to ni waju yin e la wa loye ke se ko wa ni eko ihirere bi ati wa loni adupe wo pe ti gbo loruko Jesu Christ Oluwa wa loni ante si waju ninu eko wa ninu epistle ti Paul apostle si awon ara Kolose ni ose ti o koja ati bere eko yi ni ori keta atika ati ti ko eko lori ese ikini si ese ikerin loni anwo ese ikarun si ese ikeje je ki nka si oleti bi iwo na bi o tin foju ba lo ninu bibeli re Kolose ori keta lati ese ikarun de ese ikeje nitori na e ma pa eya ara yin ti nbe le aye run agbere iwa eri ife kufe ife buburu ati oju kokoro ti se iborisha nitori ohun ti ibinu olorun fi nbo wa sori awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi ese ikarun si ese ikeje ti atijoka yi ni a fe ki eko wa ki o duro le lori loni bi ati so ni ese ikarun oni nitori na e ma pa eya ara yin ti nbe le aye run eyi ni a fi pe akori eko yi ni iku eda ati joni eda ati joni iku eda ati joni ki awon ese wonyi ki o le ye wa e je ki a tun ran ara wa leti ohun ti a ti ko ninu ese ikini si ese ikerin oni nje bi ati ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti nbe loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun nihin ni Paul apostle nipa imisi emi olorun ni o ti ran wa leti oni nje bi ati ji yin dide pelu Kristi mo so ni ose ti o koja wi pe bi a ba wo ede ti a lo ni Greek ni ti a fi ko bibeli ni ibere pepe o nso wi pe nigba ti a mo wi pe ati ji yin dide pelu Kristi e je wi pe ati darapo pelu Kristi ati faramo Kristi ninu ijiya re ninu ikanmo agbelebo re ati ninu iku re ati pelu ninu ajinde re oni nigba ti a ti ni iriri ohun ti o sele si Jesu Kristi nigba ti a ti to ebun orun wo nigba ti a ti fun wa ni iriri igbala nipa wipe ati gba okan wa la ati dariji wa ati di eda otun eni ti a so wipe ajidide pelu Kristi o je eda otun bibeli wipe bi enikeni ba ninu Kristi o di eda titun ati jidide pelu Kristi oni nitori na ki a ma saferi awon nkan ti nbe loke nibi ti Kristi gbe wa le owo otun olorun o wa so ni ese ikeje wipe ki e ma ronu awon nkan ti nbe loke mo so ni ose ti o koja wipe gba ti oni ki a ma saferi ki a ma lepa ki a ma fe awon nkan ti nbe loke bawo la se le saferi bawo la se le lepa awon nkan ti nbe loke e je wipe ki a ma ronu lori awon nkan ti nbe loke baba wa ti nbe le orun o je eni ti nbe loke Jesu Kristi ololufe okan wa olugbala wa ki a ma ronu nipa Jesu Kristi ti nbe loke nigba gbogbo emi olorun ti olorun fi kun awon omo ehin Jesu Kristi ti a ti gbala ti a ti so di mimo o ni ki a ma se aferi ki a si ma ronu awon nkan wonyi ti nbe loke ki se be nikan ile wa ti nbe loke àwọn èrè tí a ti pèsè fún àwọn aṣẹ́gun tí ń bẹ lókè. Ó ní kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Kí a máa ronú wípé Jésù tó dé. Kí a máa ronú wípé Jésù Kristi ń padà bọ̀. Kí a máa ronú wípé a ó pa wá láradà. Kí a máa ronú wípé a ó gbà wá sókè pẹ̀lú àwọn àyànfẹ́. Kí a máa ronú ilé ògo. Kí a máa ronú àwọn èrè tí Ọlọ́run pèsè sílẹ̀ fún wa. Kí a máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe nǹkan tí ń bẹ lé ayé. Ó wá sọ wípé nítorí ẹ̀yin ti kú, èyí jẹ́ wípé a ti kú sí ẹ̀ṣẹ̀, a ti kú pẹ̀lú Jésù Kristi, a ti faramọ́ Jésù nínú ikú àti nínú àjínde rẹ̀. Ó wá sọ wípé a fi iye wa pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Èyí jẹ́ wípé a súnmọ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé a ti fi wa pamọ́, a ti fi iye wa pamọ́ nínú Kristi, pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Ó wá sọ wípé nígbà tí Kristi ẹni tí ń ṣe iye wa yóò farahàn, nígbà náà lé ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn ẹsẹ̀ mẹ́rin wọ̀nyí tí a ti kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, wọ́n ń sọ nípa ẹsẹ̀ ìkíní, àwọn nǹkan tí ń bẹ lókè. Ẹsẹ̀ ìkejì, nǹkan tí ń bẹ lókè. Ẹsẹ̀ ìkẹta, Kristi nínú Ọlọ́run, èyí nìna lókè lọ́run. Ẹsẹ̀ ìkẹrin, èyí tí ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Àwọn nǹkan wọ̀nyí ni ó jẹ́ kí ó yé wa wípé bí a ti dúró, bí ènìyàn bá dúró, kí a ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara. Bí a bá dúró, a ó kọ̀rí sí òkè, ẹsẹ̀ wa yóò wà nílẹ̀. Ó wá ń sọ wípé bí a ti kọ̀rí sí òkè, kí ojú wa kí ó wà lókè, kí ọkàn wa kí ó wà lókè, kí ìlépa wa kí ó jẹ mọ́ àwọn nǹkan tó wà lókè, àti wípé àtẹ́lẹsẹ̀ wa nìkan tí a fi ń tẹ̀lẹ̀. Bí a bá wo iye tí àtẹ́lẹsẹ̀ wa kó nínú gbogbo ara wa, a ó rí wípé àtẹ́lẹsẹ̀ wa ó jẹ́ kékeré nínú gbogbo ara wa. Ó ní bí a ti ń fi àtẹ́lẹsẹ̀ tẹ̀lẹ̀, kí a jẹ́ kí ó jẹ́ pé ìwọ̀nba àtẹ́lẹsẹ̀ yìí lé a fi ń tẹ̀lẹ̀. Kí a fi ọwọ́ dẹngbẹrẹ, kí a fi mú nǹkan tí ó wà nínú ayé, kí ó jẹ́ wípé bí a bá ti fún ìpè, bí olórí angẹ́lì bá ti fún ìpè tí Jésù Kristi ti farahàn, wípé kò sí ohunkóhun tí ó lè mú wa wà nínú ayé yìí láì jẹ alábàápín nínú ìpaláradà àwọn ènìyàn mímọ́. Ó wá sọ fún wa wípé bí a bá fẹ́ nípìn nínú àwọn nǹkan wọ̀nyí, bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó farahàn pẹ̀lú Kristi nínú ògo, nígbà tí Kristi yóò farahàn, ó ní a ní ṣe nǹkan kan, a ní ojúṣe kan láti ṣe. Ó ní a ní pa ẹ̀yà ara wa run, èyí tí ń bẹ lé ayé. Láti ẹsẹ̀ ìkarùn-ún, mo rò pé ó yẹ kó yé wa ju bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ó ń sọ fún wa wípé ìró wa, ìfẹ́ wa, ìlépa wa, ohun tá ń ṣàfẹ́rí, ó yẹ kó jẹ́ nǹkan tó wà lókè. Ó ní bí a ó bá ṣe èyí tí a ó sì mú inú Ọlọ́run dùn, ó ní a ní láti ṣe nǹkan kan sí àwọn ẹ̀yà ara wa tí ń bẹ lé ayé. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín run tí ń bẹ lé ayé. Kí a ṣe àpèjúwe kí ọ̀rọ̀ yìí kí ó lè yé wa dáradára. Bí a bá ti mọ àgbẹ̀, tí a sì mọ iṣẹ́ tí àgbẹ̀ ń ṣe, tí òye iṣẹ́ àgbẹ̀ tí ó sì yé wa dáradára, a ó rí wípé bí àgbẹ̀ kí ó tó gbin nǹkan, bí ó bá ti dé oko, a kọ́kọ́ pa gbogbo àwọn koríko tí ó wà nínú igbó tí ó wà lórí ilẹ̀, yóò pa wọ́n run. Kí ló dé? Ó ń ṣe bẹ́ẹ̀ kí ó ba lè gbin àwọn èso dáradára, kí ó ba lè jẹ́ wípé àwọn nǹkan tó fẹ́ gbìn kò ní sí àwọn nǹkan tó ti hù lórí ilẹ̀ yìí tẹ́lẹ̀ tí yóò lè dì lọ́wọ́. A rí wípé bí ọkùnrin yìí tí ó jẹ́ àgbẹ̀, bí ó bá ti gé gbogbo koríko tí ó ti fà wọ́n tutí gbòǹgbò tí gbòǹgbò, a kó wọn sí apá kan, a jó wọn níná. Ìgbà tó bá ti jó wọn níná, a wá ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe lórí ilẹ̀ yìí, a sì bẹ̀rẹ̀ sí ní gbin bóyá ọkà, bóyá ẹ̀wà, bóyá ìrẹsì, bóyá gbàgúdá, bóyá iṣu. Ohunkóhun tó bá fẹ́ gbìn gẹ́gẹ́ bí èso èyí tí a lè jẹ sẹ́nu, yóò gbìn wọ́n sílẹ̀. Ǹjẹ́ bí a bá ti gbin nǹkan yìí, ṣé àgbẹ̀ a wá káwọ́ gbera? Kò ní dé oko mọ́. A sọ wípé òun ti gbin àwọn ewébẹ̀, òun ti gbin àwọn irúgbìn, nítorí bẹ́ẹ̀ kò síṣẹ́ mọ́. Bí a bá mọ iṣẹ́ àgbẹ̀ dáradára, a ó rí wípé lójoojúmọ́ ni àgbẹ̀ yóò máa padà dé oko yìí. Bí àgbẹ̀ ti ń lọ káàkiri, a tó bá rí àwọn èpò, a tó máa fà wọ́n tu. bi o ba ri awon nkan miran to fe jeyo tori wipe o le di idagbasoke oka tabi irugbin re lowo a ma fa won tu kilo nse o npa awon nkan won yi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ijanko aso kama nodi ka so wipe ani enikan ti o ni ki ife ku fe nko ati opolopo nkan miran bi oju kokoro bi borisha awon nkan wonyi lo hu jade ojo ti aba Jesu pade ojo yi ni a se bi agbe ti nse ni abersi nimu ada oro olorun ida oro olorun ni an ke gbogbo nkan won yi kuro ni an ronupo ada ni an fa awon jo se apa kan ni an bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan won yi bi a tin ronupo ada ti a tin gba awon nkan won yi ti gbogbo be ni an so fun olorun wi pe ki Jesu Christi omo olorun ki o wa si inu aye wa be ni an gbin oro olorun gege bi agbe tin gbin oka be ni an gbin sinu o kan aya wa nje nigbati a wa ti di atunbi nigbati a ti mo Jesu se eyi wa je we pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won eni Paul apostle bi nso fun a we pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbese aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti n be le aye e ma pa won run eyi ni a fi fe wo nkan meje pataki ninu eko ti a n ko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan won yi nitori na e ma pa eya ara yin ti n be le aye run eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a n so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa n so fun wa nigba naa we pe ki a ma pa eya ara ti n be le aye run je ki n koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori wipe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki a gbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wipe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun ani hin o n fi ara gba to so wipe ara o n fi we gbongbo ese o n fi we itakun ese ni igbese aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba Jesu Kristi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si n so ni awon nkan ti o n jeyo awon ita awon eka igi to n jeyo lati gbongbo ese eyi ni o n pe ni eya ara yin ti n bele aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ifekufe ife buburu oju kokoro ti se iborisa je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kiakia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye ohun kan naa ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku ki se iku ti ara lo nso o nso nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku we pe sugbon bi e ba npa awon ise ti ara bi e ba npa awon agbere bi e ba npa awon iwa iri ife kufe ife boburu oju kokoro bi e ba npa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wi pe yiye ni a o ye ye ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se won yi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso ishote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo nwi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbele aye ti o si so fun a wi pe ke a ma pa won run ye ke a tun pada si kolose ti a ti nba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbele aye run nitori na bi awon agba bi won ba nsoro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wi pe nitori na e je wi pe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigbati Paul apostle to so wipe nitori na nitori kini oni nitori wipe ati jiyin dide pelu Christi lori ninu ese kini nitori wipe o je ilepa okan wa nisisiyi lati ma safari awon nkan ti nbe loke ese ikeji oni nitori eti fe lati ma ronu awon nkan ti nbe loke nitori wipe e ko ni inu didun si awon nkan ti nbe ninu aye mo oni nitori eyin ti ku ati nitori ati fi yeyin pamọ pelu Christi ninu Olorun nitori wipe en reti ipada bo Jesu Christi lekeji esin reti wipe bi o ba farahan eyin papa yo farahan pelu re ninu ogo oni nitori na bi abani awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin ti nbe le aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun a wi pe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandan gbon fun wa wi pe ani lati parun ani lati mu kuro ni igbese aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wi pe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o je mo won ki fe daruko agbere bi won ba ri enikeni to n waasu to n daruko agbere wọn ni ewo ni oníwàásù tó ń darúkọ ẹ̀ṣẹ̀ gbajúmọ̀ ní agbèrè àwọn wọ̀nyí ò sì ká sí ẹ̀ṣẹ̀ wọ́n rò wípé ìwà gbajúmọ̀ wípé kò sí ẹni tí ó lè ní ọ̀làjú nítòótọ́ tí kò ní nípa nínú agbèrè èyí ni ọlọ́run sọ fún wa wípé kí a má dá wọn lóhùn kí a má gbọ́ ti àwọn aláhesọ tí ó wà níta tí wọ́n rò wípé bí ènìyàn bá ti ń dàgbà wọ́n máa sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dàgbà tó tójú bọ́ tí kò ní ní ẹ̀ṣẹ̀ agbèrè ní ìgbésí ayé rẹ̀ nítorí àwọn kà sí ìwà ọ̀làjú nítorí bẹ́ẹ̀ ibòmíràn wà tó jẹ́ wípé wọn kì í dárúkọ agbèrè. Èyí ni nínú àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò dúró lórí kíkún ẹ̀kọ́ ìhìnrere. Ṣùgbọ́n ó ṣe wá láàánú láti tún sọ wípé àwọn mìíràn wà tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jẹ́ oníhìnrere. Wọ́n máa ń sọ nípa ìgbàlà, wọ́n máa ń sọ nípa ìrírí wípé kí a wẹ ẹ̀ṣẹ́ wa nù, ṣùgbọ́n àwọn wọ̀nyí pàápàá wọn kì í fẹ́ dárúkọ agbèrè. Wọ́n sì máa ń sọ fún wa wípé oníwàásù láti ṣọ́ra. Wọ́n máa ń sọ wípé oníwàásù tó bá ń dárúkọ agbèrè nígbà gbogbo tí ò bá ṣọ́ra, nǹkan tó ń dárúkọ tó ń laago mọ́ lójoojúmọ́ ni èṣù pàápàá ó lè fi nǹkan bẹ́ẹ̀ kọ́lẹ́sẹ̀ kó fi gbé ṣubú. Nítorí bẹ́ẹ̀ àwọn máa ń sọ wípé àwọn kì í fẹ́ dárúkọ agbèrè nítorí nǹkan ẹlẹgẹ́ ni àwọn ká agbèrè sí. Ṣùgbọ́n kí a fetí wá sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a gbójú kúrò nínú àgálámàṣà àwọn ẹlẹ̀sìn, kí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó kàn dandangbọ̀n fún wa wípé a ní láti pa ẹ̀yà ara wa tí ń bẹ̀lẹ̀ ayé run. Ìkíní, ó dárúkọ agbèrè. Jẹ́ kí a wo Bíbélì, kí a wo bí Bíbélì pàápàá bí ó ṣe mẹ́nu kan àwọn nǹkan wọ̀nyí. Nínú Máàkù orí keje láti ẹsẹ̀ 21, nítorí láti inú ọkàn ènìyàn ni èrò búburú ti jáde wá. Panṣágà, agbèrè, ìpànìyàn, dúró níbẹ̀. Ohun tí Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kọ́kọ́ dárúkọ níhìn-ín nígbà tí ó sọ wípé èrò ń jáde wá láti inú, ohun tí ó kọ́kọ́ dárúkọ tí ó jẹ́ àbáyọrí sí èrò búburú tó ń jáde yìí, òun ni panṣágà àti agbèrè. Nítorí bẹ́ẹ̀, bí Olúwa olùgbàlà wa, bí ẹni tí ó jẹ́ jagunjagun aṣẹ́gun fún wa, bí ẹni tí ó jẹ́ àpẹẹrẹ wa pípé, bí ó bá dárúkọ agbèrè tí ó sì ń ki àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nílọ̀ wípé wọn kò gbọdọ̀ lọ́wọ́ sí ohun tí ń jẹ́ panṣágà àti agbèrè, báwo ni ó ṣe jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀, báwo ni a ó ṣe fẹnu mẹ́nu tí a kò ní dárúkọ ohun tí Jésù Kristì fúnra ara rẹ̀ tí ó dárúkọ tí ó sì kìlọ̀ fún àwọn ènìyàn. Yàwó Rómù orí kìíní ẹsẹ̀ 21, wọ́n kún fún àìṣòdodo gbogbo, agbèrè, ìkà, ojú kòkòrò, àrán kan, wọ́n kún fún ìlara, ìpànìyàn, ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́. Ohun tí a kọ́kọ́ dárúkọ níhìn-ín kí a tún fiyè sí dáradára, ó jẹ́ agbèrè. À ń sọ wípé kí a ṣọ́ra, kí ni dé tí Bíbélì tí ó ń dárúkọ agbèrè nígbà gbogbo tí ó sì ń kìlọ̀ fún àwọn tí wọ́n fẹ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ́? Èrèdí tí a fi ń dárúkọ rẹ̀ ní ìgbà gbogbo ni wípé ó jẹ́ ohun tí ó wọ́pọ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń fojú sílẹ̀, bí o bá jẹ́ ẹni tó mọ nǹkan tó ń lọ nígboro, ó rí wípé ìwà àgbèrè ó jẹ́ ohun tó wọ́pọ̀. A tilẹ̀ máa ń rí láàrin àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, a ń rí ìwà àgbèrè láàrin wọn. Bí a bá wo àwọn tí wọ́n tún ti dàgbà tán lọ́jọ́ lórí díẹ̀, ṣùgbọ́n tí wọn ò tí ì tó bí ọmọ 20 ọdún, tí wọ́n sì ń lọ sílé ìwé, ẹ̀ṣẹ̀ àgbèrè ó jẹ́ ohun tó balẹ̀ jẹ́, ó jẹ́ ohun tó wà lọ́wọ́ àwọn ọmọ kéékèèké wọ̀nyí. Bí a ti ń rí lọ́wọ́ olùkọ́ wọn, bẹ́ẹ̀ la ń rí lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́, bí a ti ń rí láàrin àwọn ọmọ kéékèèké, bẹ́ẹ̀ la ń rí láàrin àwọn tó dàgbà jù wọ́n lọ, bí a ti ń rí lọ́dọ̀ àwọn ẹni tó kàwé, bẹ́ẹ̀ la ń rí lọ́dọ̀ àwọn kúrúntù tí kò gbọ́ kankan, bí a ti ń rí láàrin ìlú, bẹ́ẹ̀ la ń rí lábúlé. Nítorí èyí ni Ọlọ́run fi ń tẹnu mọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ohun tó wọ́pọ̀, wípé ohun tó lè ṣeni lọ́ṣẹ́ ni, ohun tí ó lè kó ìjàngbọ̀n bá ènìyàn ni, àti ohun tó lè mú ìdájọ́ Ọlọ́run tí ó lè mú wá sórí ènìyàn ni. Èyí ni Bíbélì ni ó fi ń tẹnu mọ́. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé kì í ṣe lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké wọ̀nyí nìkan ní ẹ̀ṣẹ̀ burúkú yìí ló ti jinlẹ̀ sí. A tún rí lọ́wọ́ àwọn tí ó tilẹ̀ ti ṣe ìgbéyàwó, àwọn a máa ṣe panṣágà, wọn a fi ọkọ tiwọn sílé, wọn a tún máa káàkiri. emi o awon miran won fi iyawo won sile won tun ma wa awon elomiran won ma wa won kaakiri won ni ali nita owo ti won gba won je ko dele sugbon awon ali to wa nita oni won na gbogbo owo won fun oni ki asora o bi awon ese won ti o tin gbile kan ki a ma je ki awon ese won ki o wa si igbesi aye wa ninu corinth kini ori kefa Korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaisu to ki yo jogun ijoba olorun oni abi eyin ko mo we pe orun je ibi mimo ijoba olorun je ibi mimo olorun paapa je ibi mimo awon angeli re je mimo bibeli paapa je bibeli mimo awon ajogun igbala won lati je mimo oni abi eyin ko mo we pe awon alaisu to ki yo jogun ijoba olorun oni ki a ma se tan yi je opolopo ni a ti fi eko eke ni a ti fi tan won je opolopo ni awon woli eke ni won ti tan je o se ni laanu we pe bi a ba n daruko woli bi a ti ri awon woli ti igba isinsin yi ti won ma n ko ile isin won si eba okun si eti okun awon ni a ri we pe ese agbere o joba ni igbese aye won o joba ninu ago won oni ki a ma se tan yi je ki a ma se ro we pe tori pe woli lo ba o da ese agbere abi panshaga ki o ti ro we pe ko si nkan kan we pe idajo olorun ko ni de o ya wa lenu o si se laanu lati so we pe nigba miran owo bishop lati nri ese agbere o se ni laanu owo awon elesin lati nri ese agbere iru awon be won ma so we pe ah ko se en to mo pe bi olorun ba nsami ese tani o le duro we pe nitori be olorun lati sanu fun won ni nitori pe ko seni to le wa laye yi ko ma da ese agbere oni ma je ki enikeni ki o tan o je ki a ma se tan yi je ki se awon agbere tabi awon aborisa tabi awon panshaga tabi awon alailera tabi awon tin fi okunrin ba ara won je tabi awon ole tabi awon olotu kokoro tabi awon omoti tabi awon elegan tabi awon aloni lowo gba ni yo jogun ijoba olorun oni ko da wa loju wi pe awon agbere awon panshaga awon tin fi okunrin ba ara won je awon tin fi obirin ba ara won je wi pe awon wonyi ki yo le jogun ijoba olorun ye ki a wo heberu ori ketala ese ikerin ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan ki akete se je alaile ri ki igbeyawo ki o li ola laarin gbogbo eniyan bi a ba nso we pe ki igbeyawo ki o ni ola elomiran itumo ti won ni we pe bi awon ba fe gbeyawo ki ile isin wa ki o se ifilo ki a si so fun tekuteye awon to wa nilu awon to wa loko gbogbo eniyan patagba we pe ki won ki o pese lati wa se ajoyo pelu eni tin se igbeyawo ki a je ki ilu ati ijo ati oti ati opolopo nkan ki o wa nibe e kon ni bibeli nso ara mi oni ki igbeyawo ki o le ola ki o ni owo laarin gbogbo eniyan ki a mo we pe igbeyawo o je ohun ti olorun fun ara re ti o pele oni ki a si je ki akete je alaile ri duro nibe nje o je mo opolopo igbeyawo ti won se ni awon ile isin kaakiri awon okunrin ati awon obirin won yi won ti ma ara won tele tele o se se paapa ki a fe sona ki o ti loyun o je wi pe iru igbeyawo be ko lola o je wi pe akete won je ile ri awon elomiran ti won ti loyun to ti je wi pe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wi pe ki a tun a ma se iru isopo be ki a ma se ninu ile isin e je ohun ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run o ni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a parun bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni wepe a ma jo won nina bi a ba pa awon eya ara won yi bi a ba pa won run agbere bi a ba parun o je wipe ati jewo re ati ko sile ati ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wipe bawo la se le pa nkan won yin run ohun ti a le se ni wipe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje jesu christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ke ari wipe aje eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wipe ati bo ninu ese won yi sugbon ki se be ni kan ohun ti a tun ni lati se ni wipe bi a ba ri ohun kan ti o nfa wa sinu ese agbere je ki n se apejuwe o seese ki o je omobirin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobirin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o sese papa ki o je wipe iyawo je osise ninu ijo o lo pelu awon osise be ni eni ti obirin ti a fi se omo odo obirin ta ni ko ma ba o lo soja obirin ta ni ko ma ba iyawo shoshobo obirin ti a ni ko ma ba wa lota ko ma ba wa wanje obirin ti a gba we pe ki o ma ba wa gbalẹ ni obirin yi la ma se bi iyawo si oko omo odo a tun ma se oju regberegbe bi eni wi pe oun ni iyawo inu ile a di eni to je wi pe a tun ma fa okan okunrin yi papa ti o mo ihin rere okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re a tun ma wole pelu obirin ti o je wipe omo odo ni ninu ile oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye bi a ba fe parun ohun kini tani lati koko se ni wipe ki a so fun omo odo yi omobirin yi pe ko keru e wipe ko ma lo sile awon obi e o sese ki iyawo ma mo ki lo nsele ki iyawo ma so wipe ah ta lo ma ba mi shoshobo bi a ba le omobirin yi lo ta lo ma ba mi gbonje bi a ba le omobirin lo wa so fun wipe ijo bi a ba fe de ijoba olorun bi a ba fe fi ijoba olorun sereje bi a ba fe ki obo le ki wa ni ojo idajo bi a ba fe ki nkan ki o ya wa lenu je ki obirin je ko omobirin ki o lo ki n ba le ni anfani lati mo olorun ti mo nsin nitori be lati pa awon eya ara wa ti n be ninu aye run ohun ta ni lati se niyi tabi o se se nibi ise ki obirin kan ki o je pe bi a ba ti ni akoko die ni bi ise a wa joko sori table wa bi a ba fe jeun a so pe e ra oje fun mi ni o e sanu fun mi ni o e se bayi ni o wa so mo ti ni yawo ani ko se nkan kan bo ni yawo nko o le je yawo keji bo ti e je kerin ohun oko o le je keta o le je kerin bi o ba fe ka jo gbe ninu ile emi pelu iyawo emi pelu iyale o le gba ile fun mi nita iwo lo ma ja nkan yi ko lorun e lo ma sa fun esu nitori esu lo joko ti e esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o nitori be mi o fe agbere tabi panshaga o si sese awon elomiran won lo ma wo filmu nigboro won ma lo sile cinema ile cinema ti won lo yi tabi ero amohunmaworan ti a n pe ni television ti won wo onu je ki irokuro ki o ma wa sokan won nkan to ni lati se lati fi ja nkan won yi kuro ni wipe ti o ba fe pa eya ara ti n be le aye run ki o gboju kuro ninu awon nkan won yi ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re elomiran o sese ki o so wipe ibi ti ohun ti ni wahala ju ni wipe bi o ba wa ni inu oko ero tabi bi o ba n lo ni igboro bi o ba ri awon omobirin kan ti o je wipe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wipe kini eniyan le se nigba ti a so wipe ki a pa awon eya ara wa ti n be le aye ki a pa won run kini a le se niru igba bee oro olorun o je ki o ye wa ninu jobu ori kokan le logbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo undia eni ti o ba fe fi ijoba olorun sireje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti a gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwakiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbese aye ohun oni oni lati ba oju re da majemu eni olorun fi se wa ni olori ire we pe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti ori wi pe nkan wonyi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mu osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe Job lo so wi pe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo won dia je ki bi oni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se mo we pe Job o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi on ba ri awon won dia bi on ba tejumo won wi pe bi on ba tejumo won o se se ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbese aye ohun ele o fi so wi pe on da majemu pelu oju ohun wi pe ki ohun ki o ma se tejumo won dia awon won dia ti ani ni akoko ni igba ti wo yi awon obirin ti ani ni akoko ti wo yi ti won ki wo sokanle awon ti o je wipe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki a wo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sereje iwo ni oni lati da majemu pelu oju re wipe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro ni tosi re tabi won wa nibi kibi ti won si fe je okun fa tabi won fe je idewo idanwo fun o iwo ni on lati ba oju re ati okan re da majemu wi pe oni lo sinu ese je ki a pada si Kolose ori keta ese karun nitori na e ma pa awon iyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti ati ya awon obirin to wa ni ho ti aya won si awon miran won ma tan ara won je won agbe iru iwe be won agbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabirin won asare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a nwo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo n gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun won lo wo nkan wonyi ti okan wa ti o n kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o n so fun awe pe ki a mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin wipe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je wipe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri wipe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o n diri wonyi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wipe bayi iwo ti o so pe o je omo olorun bi o ba n joko si iru ibi be o mo wipe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o ti n gerun ni awon ti won n gerun won ma so sokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o seese nidi ayo nidi emu nidi oti ni di ludo ni won ma tin so awon nkan won ti ko dara fun eti onigbagbo lati gbo e ni a fi so fun awe pe ki a pa nkan won yirun ki a mu won kuro ni igbesi aye wa ki a ma ti le debe oni ife ku fe ife ku fe gba ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke so pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife ku fe niyan iwo ti o je wipe eni ti o ngbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo nye pata ewo nigba ti iyawo e sun o ri wipe nkan mi ti nwa sinu okan e iyen na npe ni fe ku fe ati ife buburu e to ma je ki eniyan ki o jade o agumokan lalu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade la agumokan la ki se wipe oni ise oru to fe lo se nbo lo nlo e nbo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki asora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan ba nfa si on ti ko ye ki o fa si eyi ni a npe ni oju kokoro bi nkan wonyi ba ri be a nkilo fun awe pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan be wese ikefa nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigba ti eyin wa ninu nkan wonyi o so fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o nbele aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o nbo wa sori awon mo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o nbo sori awon elese ki a wo romu ori kini romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse beni we pe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wi pe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si n kilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun ti nfi ina ati sulfuru jo iyi ni ku keji o nso fun awi pe iya ayeraye iya ailopin o nbe fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wi pe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbesi aye wa a fe ki eje jesu kristi ki o we wa mo a fe ki awon nkan won ki o kuro ni igbesi aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihinrere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun olagbara lati le pa awon eya ara ti nbe ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko fe run lati pa ewa buburu mu lati pa oju kokoro lati pa run dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ore ofe ti o fi jolo oto se eko ihinrere bi a ba ti dari ese re ji o o ye ki o bere ore ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala nibi ti awon eniyan wa yala nibi ti awon eniyan ko si yala nibi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun olorun wi pe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara tin bele aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di o lowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki o nkon ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gbadura titi o fi gbadura agbayori titi o fi ni ore ofe lati odo olorun titi o fi ni agbara lati odo olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyin run ni igbese aye re olorun yo fun lore ofe ki o ba le je oniwa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti a fi pa awon eniyan mimo larada so fun olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro olorun mu so fun olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun olorun wi pe o fe je ti olorun lati isinsin lo titi Jesu yo fi de

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbogbo ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín yóò fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀ yín lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dédé Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà, ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Kálfárì kó ipa pàtàkì nínú

table rẹ̀ lẹ́yìn ìsọdi mímọ́, lẹ́yìn tí a bá ti sọ wá di mímọ́, láti pa ìrírí ìsọdi mímọ́ yìí, láti pa á mọ́, ó yẹ, ó sì nílò wípé kí a gbé àgbélébo wa, kí a máa tọ̀ ọ́ lẹ́yìn, lẹ́yìn ìgbà tí a bá ti rí ìrírí tí ó ṣe pàtàkì yìí, tí a bá ti rí ìgbà. Ìkíní, Kristi, tí a kàn mọ́ àgbélébo ló ń sọ ní di mímọ́ nínú Efeso orí karùn-ún láti ẹsẹ ìkarùndínlọ́gbọ̀n. Efeso orí karùn-ún ẹsẹ ìkarùndínlọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín. Ó ní ẹ̀yin ọkọ lápapọ̀, ẹ fẹ́ràn àwọn aya yín lápapọ̀. Gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún, bí a bá ń sọ wípé ìjọ, ó yẹ kó yé àwa akẹ́kọ̀ọ́ bíbélì, kì í ṣe àdàlù ènìyàn, irú wa ògìrì wa ni a ń pè ní ìjọ nínú Májẹ̀mú titun. Ìjọ jẹ́ àwọn tí a pè jáde kúrò nínú ayé, kúrò nínú òkùnkùn ayé, kúrò nínú ẹ̀ṣẹ̀ ayé, kúrò nínú èérí àti ìdọ̀tí àti ẹ̀gbin tí ó wà nínú ayé. Àwọn wọ̀nyí tí a pè jáde láti ronúpọ̀ àdá, tí wọ́n ti wólẹ̀ lẹ́sẹ̀ àgbélébò, tí wọ́n ti ju àwọn ẹ̀ṣẹ̀ èérí ẹ̀gbin ayé tí ó wà lọ́wọ́ wọn, tí wọ́n ti jù ú sílẹ̀, tí wọ́n ti béèrè ìdáríjì, tí a ti wẹ̀ wọ́n mọ́, tí a ti wẹ ẹ̀ṣẹ̀ wọn nù kúrò, tí wọ́n ní ẹ̀rí Ọlọ́run nínú ọkàn wọn wípé wọ́n di ti Ọlọ́run, wọ́n di ẹni ìgbàlà. Àwọn wọ̀nyí ni a ń pè ní ìjọ Ọlọ́run, àwọn ọmọlẹ́yìn Jésù Kristi, àwọn tí wọ́n jẹ́wọ́ wípé a pè wọ́n kúrò nínú ayé láti bọ́ sí, láti wá sí ìjọba Ọlọ́run. Ó wá ń sọ fún wa wípé nítorí tiwọn ni Jésù Kristi ló fi ara rẹ̀ rúbọ. Ó ní gẹ́gẹ́ bí Jésù ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un, nítorí kíni, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, kí Kristi kí ó lè sọ ọ́ di mímọ́. Àwọn tí wọ́n ti jáde nínú ayé, àwọn tí a ti gba ọkàn wọn là, àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ẹ̀mí wọn jẹ́rìí wípé wọ́n di ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n ń gbé ìgbé ayé ọ̀tún, ó ní ìrírí kan tún wà tí wọ́n ní láti ní. Ó ní kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí ó ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Níhìn ni a ti ń sọ fún wa wípé Jésù fún ara rẹ̀ ló ń sọ ní di mímọ́. Ṣé o mọ̀ wípé ẹyẹ méjì kì í jàṣà, ẹnìkan ṣoṣo tí ó ní àmúyẹ bí ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀rẹ́ láàrin ìran ọmọ ènìyàn, kò sí bí Jésù ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tó kú láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá rántí ìtàn Ádámù àkọ́kọ́ ló mú wa ṣubú sínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ní àtètèkọ́ṣe. A sọ fún wa wípé bí a ti ṣubú sínú kànga ẹ̀gbin ẹ̀ṣẹ̀ yìí ni a mú gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ yóò dundun. Ẹ̀gbin ẹ̀ṣẹ̀ nínú, èérí ẹ̀ṣẹ̀ lóde. Bí a ti ń ṣe àlàyé nǹkan wọ̀nyí jẹ́ kí ó yọ wípé ẹ̀ṣẹ̀ pín sí ipa méjì. Àlàyé tàbí àpẹẹrẹ ẹ̀ṣẹ̀ tí a ń dá ní ìkọ̀ọ̀kan ni a fi ṣe àpèjúwe èérí ẹ̀ṣẹ̀ lóde ara, àpèjúwe ti ẹ̀ṣẹ̀ ti inú, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ àbínibí. Ó ní ẹ̀gbin ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ ní inú. Ọpẹ́lọpẹ́ Jésù tó wá láti yọ wá kúrò nínú ẹrẹ̀ ẹ̀ṣẹ̀, láti fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá nù nínú àti lóde. Nípa ìgbàlà ni Jésù ń wẹ ẹrẹ̀, èérí, ìdọ̀tí ẹ̀ṣẹ̀ kúrò lóde ara. Èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́, èyí ni ìrírí kíní. Pẹ̀lú ìrírí ìgbàlà yìí ni gbogbo ẹ̀ṣẹ̀ tí a lè fojú rí nínú ayé wa, gẹ́gẹ́ bí àgbèrè tàbí panṣágà tàbí ìbọ̀rìṣà, gẹ́gẹ́ bí olè jíjà tàbí
kashise gege bi ipaniyan tabi oro buburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro jomo ki aran ti we pe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gede gede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o sheku lodo ikun nipa isodi mimo ni Jesu tin we ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti an so nipa re yi ko si on ti o le we koro bi ko se eje Jesu ti ko le ri eyi ni afin we wa mo ninu ati lode mo si gbagbo we pe loni bi o ba gba olorun laye yo se nkan won yi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati eniti nso ni

0: èyí tí kò ti jú láti pè wọ́n ní arákùnrin. Ó yẹ kí ọ̀rọ̀ yìí yé wa. Lákọ̀ọ́kọ́ ń sọ wípé ẹnìkan wà tí ń sọ ní di mímọ́. Nítorí ẹni tí ń sọ ní di mímọ́, kí lorúkọ ẹni tí ń sọ wá di mímọ́? Jésù. Ó wá tún sọ nípa àwọn tí à ń sọ di mímọ́. Àwọn wo là ń sọ di mímọ́? Ṣé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò tí ì bá Jésù pàdé là ń sọ di mímọ́? Rárá. Nítorí ẹsẹ̀ yìí ń sọ fún wa wípé láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn ti wá. Àti Jésù ti ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run ni wọ́n ti wá. Èyí jẹ́ kí ó yé wa nígbà náà wípé ìsọdi mímọ́ wà fún àwọn ọmọ Ọlọ́run. Jésù, òun jẹ́ ọmọ Ọlọ́run, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tí à ń sọdi mímọ́, wọ́n wá láti ọ̀dọ̀ ẹnìkan náà, ọ̀dọ̀ bàbá wa tí ń bẹ lé ọ̀run. Ó sọ fún wa wípé nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́, àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn. Èyí sì fún wọn ní ìṣọ̀kan. Nítorí bí ọmọ bíbí Ọlọ́run Jésù, bí ó bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ti ní ìgbàlà náà, bí àwọn náà bá wá láti ọ̀dọ̀ Ọlọ́run, láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo, èyí jẹ́ wípé ìfẹ́ kan náà, ìpinnu kan náà, ìlépa kan náà ni ó wà nínú ọkàn wọn. Ó ní nítorí èyí ni kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin. Àwọn tí à ń sọ di mímọ́, àwọn tí wọ́n ní irú iṣẹ́ ìyípadà ọkàn báyìí, Ọlọ́run ò tijú láti pè wọ́n ní ọmọ òun. Bí a bá wo Hebrew yìí kan náà, orí kẹwàá, Hebrew orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá, ìkẹrìnlá àti ìkẹrìndínlógún. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́, nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní nípa ẹbọ, èyí ni àkókò tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ó ní nípa ẹbọ yìí ni a ti sọ wá di mímọ́. Ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé. Ó ní láìsí ìsọdi mímọ́ a ò tí ì pé. Ìgbàlà nìkan kò sọ wá di pípé. Ó ní lẹ́yìn ìgbà tí a bá ní ìsọdi mímọ́, Ọlọ́run yóò wọ̀ wá nínú ọkàn, nínú ẹ̀mí, nínú èrò, nínú ara, nínú ìpòǹgbẹ, nínú ohun gbogbo tí ó wà nínú wa. Yóò sì pè wá bí ẹni tó pé. Nítorí wípé ìsọdi mímọ́ ló ń sọ ni di pípé. Wo ẹsẹ̀ ìkẹrìndínlógún, èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá ní lẹ́yìn ọjọ́ wọn ni, lè Olúwa wí. Èmi ó fi òfin mi sí wọn lé ọkàn, inú wọn pẹ̀lú lè èmi ó sì kọ wọn sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó pẹ́ tí a ti fi ilé ìwé sílẹ̀, ṣùgbọ́n a ó rántí nígbà tí a wà ní ilé ìwé. Bí olùkọ́ bá fẹ́ kọ ẹ̀kọ́ tuntun, bí ó bá fẹ́ kọ sí ara pátákó ẹgbẹ́ ògiri, ó ní láti kọ́kọ́ pa èyí tó wà lórí pátákó yìí kó parẹ́. Bí ó bá parẹ́ tí ó di wípé pátákó mọ́, lẹ́yìn ìgbà náà ni ó ní láti kọ ohun tó fẹ́ kọ. Nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sọ wípé èyí ni májẹ̀mú tí èmi ó bá wọn dá lẹ́yìn ọjọ́ náà, lẹ́yìn ọjọ́ wọn ni. Lẹ́yìn tí a bá ti ní ìgbàlà, mo sọ fún wa wípé ẹrẹ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ó kù nínú. Kí a fi ọkàn wa wé pátákó tó wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí Ọlọ́run fún ara rẹ̀, tó sọ wípé òun fẹ́ kọ òfin àti májẹ̀mú òun, òun fẹ́ kọ sórí pátákó ọkàn wa. Kí ó tó ṣe bẹ́ẹ̀, ó ní láti lo ẹ̀jẹ̀ Jésù láti pa èérí, ìdọ̀tí, ẹ̀gbin tó wà lára pátákó ọkàn wa, kó parẹ́, kó nù ú kúrò. Lẹ́yìn ìgbà náà yóò sì kọ òfin rẹ̀ sí wa lé ọkàn, yóò sì kọ àwọn májẹ̀mú ìlànà rẹ̀, yóò kọ wọn sí wa lé ọkàn. Nínú Hebrew orí kẹtàlá, Hebrew orí kẹtàlá láti ẹsẹ̀ ìkejìlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú, kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn bodè. Ó yẹ kó yé wa wípé àwọn tí wọ́n ń kẹ́gàn, tí wọ́n ń sọ wípé kò sí ìwà mímọ́, kò sí ìsọdi mímọ́, won kegan olorun funra re o je wi pe won foju tembelo iya ti jesu christi je oni nitori na pelu ni jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan la ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yi pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agbayanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yi pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Christi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe iso di mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti a pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun iso di mimo wa a je wi pe iriri iso di mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon la re ko je san iye nla la be fun ohun kan ti ko ni lari ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan ye pere miran ropo re ohun ti a so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun isodi mimo wa o je wi pe iriri isodi mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati sora wa di mimo ni ti yo se je itewogba ni waju olorun lai nilo irubo kristi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye o wi pe Jesu Kristi nikan ko se elomiran Jesu Kristi nikan ki se ikora eni ni ijanu Jesu Kristi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin wi pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igba gbogbo la nko wi pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba timbo lekeji bi ya tin wo iso di mimo yi oro ti a npe ni iso di mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje jesu eje omo re o ti se ise ase pe ise iwenomo iso ise iso di mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu luke ori kini ese ikarun din logorin luke ori kini ese ikarun din ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo eyi ti an so yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o n fe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju Olorun o si so fun wa wipe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan papa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti ani lodo Olorun bi o ba so wa di mimo nigba iso di mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wipe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri iso di mimo ikini nigba iso di mimo yi ni Olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wipe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si we pe kiye si eyi ti kan eti re amu aise dede re kuro a si fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon omo Israeli lati fi ese won han won o n papa ti ni igbala ṣugbọn nigba ti o ri ogo ati ewa ewa mimo Olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju Olorun leyin igba yi ni angeli yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan ete re amu aise dede re kuro asi we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni iso di mimo Olorun yo mu ese abinibi yo mu kuro ikeji Olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin din logoji ese ikerin din logbon Ezekieli ori ikerin din ni ogoji ese ikerin din logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun a wi pe iyato ti yo wa laarin igbala ati isodi mimo yo fe to be yo to bi to be yo ni la ri to be la ti o je wi pe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi anikeni ba so wi pe ohun o mo iyato laarin igba ti ohun ni isodi mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri isodi mimo nitori wi pe o so fun wa wi pe ni akoko isodi mimo owo mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin owo si fi okan ti eran owo fi ropo re iketa Olorun yo ko aya okan wa ni ila bi a ba nso nipa isodi mimo a nso nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awa ti ati bi omo okunrin a ri wipe ni koko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran won yi kiake kuro eyi ni a npe ni ikola ohun ti Olorun so fun ani wipe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati inu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon kan wonyi ese abinibi ti a gbe wa lati inu iya wa o ni nigba ti a ba ni igbala ese ta fowoda ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa funra wa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati inu iya wa ese abinibi o ni ani lati wa lekeji ki a ke tabi ki a yo awon nkan wonyi kuro eyi lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa Olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa Olorun re And so far we pay leyin igba ti a ba ti ni igba la ti a di omo olorun o nkan tun ku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o le ye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki a wo ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemo ti emi o ba le Israeli da leyin ojo won ni Oluwa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje o mo we pe ohun to se o da o ni o le ka bibeli mi o mo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo iba je pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye dara dara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma ki sara ki eni keni ki o ma se kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba ku soke e je wi pe ati pare tele tele ati faatu tele tele ni akoko isodi mimo nigba ti olorun so wa di mimo o ti mu gbogbo ikoro yi o ti faatu o wa so fun wa wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai si eyi ti a ko le ri olorun o ni ki a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ki a ma tun di apada seyin ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo asiti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati abani isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo o ni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese iketa ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese iketa oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi a ba tin so nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menukan awon ti ko ni igbala ye kin be lati ese iketa nisisiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun ye ki a wo ti awon ti ko ni igbala alabuku ni awon agberaga nitori wepe won o padanu ijoba orun
1: ese kerin alabuko fun ni awon tin kaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alabuko ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese karun alabuko fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabukun fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alaboko le awon alai nani eyi o kan mi mi o ni kan fi igbala se tabi so di mimo alaboko li awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alabokun fun li awon alaanu nitori won o ri anu gba sugbon alaboko le awon alai laanu nitori won ki yo ri anu gba alabokun fun ni awon oninu fofun nitori won o ri olorun sugbon alaboko ni awon oninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wipe nkan kan wa ninu okan re to je wipe ojojumo loju re ma nfaro ojojumo lo je wipe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so okan re di mimo o ni aboko patagba lo je fu o nitori wipe o ki yo le ri olorun nitori wipe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wipe loni o gbo o gba o gbadura a o si so okan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wipe

gbàdúrà kò lówà kó wẹ̀ ọ́ ní àwẹ̀ mọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé a ti tẹ jésù kristo lẹ̀ fún wa bíbélì pé tí mo bá rí ẹ̀jẹ̀ náà èmi ó rí kọjá ẹ̀jẹ̀ ta ta sílẹ̀ òun láti wẹ̀ wá ní àwẹ̀ mọ́ ká sì funfun ju snow lọ jésù kristo pé ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá bí o ti kò rí èmi kì yóò tánù tọ̀ wá ní àṣálẹ́ òní ronú padà kó o gba àwọn ẹ̀ṣẹ̀ tó mọ̀ jẹ́wọ́ wọn fún olúwa kó o sì kọ̀ wọ́n sílẹ̀ má ṣe padà lọ sílé pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ti tó láti fọ̀ ẹ̀ mọ́ láti sọ ẹ̀dọ̀ tó kó o jẹ́ mímọ́ aláìpẹ́ kó o funfun ju snow lọ àti láti mú ọyẹ fún ọ̀run torí bíbélì wí pé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ó rí olúwa àti pé ẹ̀jẹ̀ jésù ta ta sílẹ̀ láti mú ká jẹ́ mímọ́ láti mú ká jẹ́ funfun nínú matthew orí 26 ní ẹsẹ 28 bíbélì wí pé èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmùkúrò ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ jésù àti ta sílẹ̀ fún ìwà àti èmi gẹ́gẹ́ bó ti ń tolúwa wá ní àṣálẹ́ òní pẹ̀lú ọkàn ronú kúàdà tó ń bèèrè pé kó dáríjì ọ́ ó sọ pé ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá bó ti kò rí èmi kì yóò tánù kò ní ta ọ́nù yóò tẹ̀wọ́ gbà ọ́ yóò dáríjì ọ́ yóò fún ọ ní orí ọ̀fẹ́ kó o mọ́ lọ kó o mọ́ dẹ̀ṣẹ̀ mọ́ wà gbèbí sí ayé aṣẹ́gun ojoojúmọ́ àti ìmúrasílẹ̀ fún ìbọn olúwa tolúwa wá ní àṣálẹ́ arákùnrin mi tolúwa wá lónìí arábìnrin mi ronú padà tòótọ́ yí padà kóònù àwọn ẹ̀ṣẹ̀ rẹ a lè gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu a lè gbé fún a gbọ́dọ̀ yẹra fún gbogbo àwọn àìgbọràn sí ọlọ́run àìgbọràn yìí a lè dènà rẹ a lè mú kúrò a lè yẹra fún o lè dènà àìgbọràn sí ọlọ́run o lè gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu o lè mọ gbọ́rọ̀ sí lẹ́nu nígbà gbogbo o lè mọ gbọ́rọ̀ sí ní gbogbo ìgbà ní gbogbo àkókò ní gbogbo ọjọ́ ohun tọ́lọ́run fẹ́ ká ṣe nìyí ìgbọràn sàn ju ẹbọ lọ o lè gbọ́rọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu gẹ́gẹ́ bá a ti gbọ́ ní àṣálẹ́ òní olúwa fẹ́ kí ìwà àti èmi ká gbọ́ràn sí olúwa ìgbọràn yóò mú ìbùkún ọlọ́run wá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu a ó sì bùkún fún ọbọ̀ tí ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu wà gbèbè sí ayé aṣẹ́gun ọ̀rọ̀ ọlọ́run yóò gbénú rẹ lọ́pọ̀lọpọ̀ bó ti ń gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ọlọ́run pè wá lónìí pé a ò gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ ṣe àgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu ìbùkún ọlọ́run yóò sì máa bá wa gbé ronú padà báyìí yí padà kúrò nú gbogbo ìwà búburú yí padà kúrò nú ọ̀nà ìṣù fi ara rẹ fún olúwa pátápátá jẹ́ kó tẹ́wọ́ gbà ọ́ torí ó wí pé ẹnikẹ́ni yálọ ọkùnrin tàbí obìnrin ọ̀dọ́ àti àgbà ẹnikẹ́ni tó bá tọ̀ wọ èmi kì yóò tánù kò ní tánù yóò tẹ́wọ́ gbà ọ́ yóò dáríjì ọ́ yóò wẹ̀ ọ́ mọ́ yóò fọ́ ọ́ mọ́ yóò jẹ́ kó o jẹ́ funfun yóò jẹ́ kó o jẹ́ mímọ́ ronú padà nísinsìnyí ronú padà kóònú àwọn ẹ̀ṣẹ̀ rẹ tẹ́wọ́ gba kristi lónìí má ṣe dúró de ọ̀la rántí ìjìyà náà ń bọ̀ fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tó kọ̀ láti ronú padà gbogbo ẹni tó bá ń gbénú nu ìgbésí ayé àìgbọràn tí ò ronú padà kóònú ẹ̀ṣẹ̀ wọn ìdájọ́ ọlọ́run yóò wà sórí wọn lọ́kùnrin àti lóbìnrin ọjọ́ ìdájọ́ ń bọ̀ ọjọ́ ìṣirò ń bọ̀ ọjọ́ ìdájọ́ ń bọ̀ tí ọjọ́ olúwa ń bọ̀ ṣùgbọ́n lónìí ó jẹ́ ọjọ́ ìgbàlà òní ọlọ́run fẹ́ ṣàánú fún ọ ẹ̀jẹ̀ jésù kristi yóò wẹ ọmọ kó nú ẹ̀ṣẹ̀ rẹ yóò sì sọ ẹ́dì funfun yóò jẹ́ kó jẹ́ mímọ́ yóò jẹ́ kó jẹ́ funfun yóò jẹ́ kó jẹ́ funfun yóò jẹ́ kó jẹ́ pé yóò jẹ́ kó jẹ́ olódodo yí padà kó nú ẹ̀ṣẹ̀ rẹ lónìí ronú kú àdà múra tán láti gbọ́n sí ọlọ́run lẹ́nu gbogbo ìgbà múra pé ò ní ṣàgbọ́n sí ọlọ́run lẹ́nu ìgbọ́n wà máa gbọ́n sí ọlọ́run lẹ́nu gbogbo ìgbà mọ́ gbàgbé àwọn tó ṣe àgbọ́n sí ọlọ́run wọn ó gba ìjìyà àwọn tó gbọ́ràn sí olúwa lẹ́nu àwọn nìkan àwọn tó ṣèfẹ́ ọlọ́run nìkan àwọn ni yóò gba ìbùkún ọlọ́run rántí ọjọ́ ìbẹ̀wò ń bọ̀ o bó ti ṣẹlẹ̀ sí àwọn ará íjíbítì tí wọ́n kọ̀ láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ìdájọ́ dé bá wọn wọ́n ṣègbé torí pé wọn ò fẹ́ láti wá mọ olúwa fáráò àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ wọ́n ṣègbé sílẹ̀ òkú pa gbogbo àwọn tó bá kọ̀ láti gbọ́ olúwa láti tẹ́wọ́ gbọ́ olúwa láti wọn fara fún olúwa wọn ó gba ìdájọ́ ọlọ́run lópin.

gbogbo owó sì ni jẹ́ ọ̀kan nu wọn torí pé ìwọ ń fi ayé rẹ fún kérésì o ti ń wá sí ẹ̀kọ́ bẹ́ẹ̀lì kò tó láti wá ó dára pé kò wá èèyàn bó ti ń gbọ́rọ̀ ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ ìkómọ gbé inú rẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà fi ọ̀rọ̀ náà sí ìṣe bó ti ń gbọ́rọ̀ ọlọ́run nínú ayé rẹ fi ọ̀rọ̀ náà sí ìṣe ìbùkún ọlọ́run yóò máa bá ọ gbé láṣàlẹ̀ ò ti gbọ́rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó ti gbọ́rọ̀ ọlọ́run jẹ́ kí a kọ́ sínú tábìlì ọkàn rẹ kó o sì fi ọ̀rọ̀ náà sí ìṣe kó o sì ṣe kó o jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ìbùkún ọlọ́run yóò sì máa bá ọ gbé olúwa ń dúró dè ọ́ jésù wípé ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá èmi kì yóò tánù bí o ti òkè orí tó o bá tọ̀ wá lónìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kò ní tọ́nu yóò tẹ̀wọ́ gbà ọ́ yóò dáríjì ọ́ yóò fọ ẹ̀ṣẹ̀ rẹ nù yóò gbà ọ́ láa yóò fọ ní ìyà ní pẹ̀kùn nítorí pé o tọ̀ wá yóò fọ ní ìyè ayérayé mò ń bí ọ́ lónìí mò ń rán ọ́ lónìí bó o ti gbọ́rọ̀ ọlọ́run mọ́ fẹsẹ̀ falẹ̀ fífò ní dọ́là ó léwu jẹ́ kí òní kó jẹ́ ọjọ́ ọ̀gbàlà rẹ tó o bá ti fàyè rẹ fún olúwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run gbàdúrà fún orí ọ̀fẹ́ sí láti gbọ́ràn sí olúwa fún orí ọ̀fẹ́ sí láti ṣe ìfẹ́ rẹ nínú gbogbo ayé rẹ fún orí ọ̀fẹ́ sí láti sin olúwa láti wàásù rere láti jẹ́ kó di ìmọ̀ fún gbogbo ènìyàn níbi gbogbo tá a bá ti bá ara wa wàásù ọ̀rọ̀ ọlọ́run ní àkókò tí ó wà àti àkókò tí kò wọ̀ má ṣe panu rẹ mọ́ sọ fún àwọn tó wà ní àyíká rẹ jẹ́ kí wọn ó mọ̀ jésù ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí jẹ́ kí wọn ó mọ̀ jésù olùgbàlà ó ní olùràpadà ó ń padà bọ̀ fún àwọn èèyàn rẹ̀ jésù wípé èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí yóò fún ọ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ yóò fún èmi náà gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi náà ṣùgbọ́n lónìí olúwa ń pè ọ́ má ṣe dúró de ọ̀la ọ̀la lè pẹ́ jù ronú padà kóònù àwọn ẹ̀ṣẹ̀ rẹ o ti ń gbénú ẹ̀ṣẹ̀ látẹ̀yìnwá o ti gbọ́rọ̀ ọlọ́run lálẹ́ yìí má ṣe dúró má ṣe tẹ̀síwájú nú ẹ̀ṣẹ̀ ronú pò wàdá fi ara rẹ fún olúwa tẹ́wọ́ gba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ẹ̀jẹ̀ rẹ̀ yóò wù ọ́ ní àwẹ̀ mọ́ yóò fọ ọ mọ́ yóò mọ̀ kó o jẹ funfun yóò mọ̀ kó o jẹ mímọ́ yóò sì mọ̀ kó o yẹ fún ọ̀run jésù wípé ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá bó ti òkú rí èmi kì yóò tánù tó bá tọlú abábá báyìí kò ní tánù má ṣe dúró de ọ̀la o mọ ìgbà tí kristi yóò dé bẹ́ẹ̀ ni o mọ ìgbà tí ìpè yóò dùn ronú kó àdánù sísìnyí yọ̀ǹda ayé rẹ pátápátá fún olúwa olúwa yóò sì ṣàánú fún ọ yóò sì tẹ̀wọ́ gbà ọ adáríjì ọ àfọ̀ mọ̀ yóò wù ọ ní àwẹ̀ mọ́ yóò mú kó fún ojú sínú lọ yóò fún ọ ní orí ọ̀fẹ́ láti mọ́ ọ lọ kó má ṣe dẹ́ṣẹ̀ mọ́ wà gbébèsè ayé aṣẹ́gun a ó gbàdúrà papọ̀ ẹ jẹ́ ká gbàdúrà papọ̀ báyìí bàbá dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àṣálẹ́ òní a dúpẹ́ fún ìfihàn ọ̀rọ̀ yín a dúpẹ́ fún ọ̀rọ̀ tẹ fi bàbá sọ̀rọ̀ nítorí ìfẹ́ yín fún wa a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn tó tọ̀ ń wá pẹ̀lú ọkàn ronú padà báyìí àwọn tó ń bèrè pé kẹ́ ẹ dáríjì àwọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá tọ̀ ń wá ẹ ò ní tánù olúwa gbàdúrà pé ẹ ó dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ẹ ó wẹ̀ wọ́n ní àwẹ̀ mọ́ a sì ń gbàdúrà fún gbogbo onígbàgbọ́ kí ọ̀rọ̀ yìí yóò máa gbénú ọkàn wa ó rọrùn láti jẹ́ olùṣe ọ̀rọ̀ yín ẹ tu ilé wa lórí ní orúkọ ńlá jésù kristi a dúpẹ́ fún bàbá wa ní olúwa tẹ́ ẹ ti lò à ń gbàdúrà pé orí ọ̀fẹ́ sí okun sí agbára sí ìfàmìlóyàn sí ìfihàn sí ẹ ó fi fún wọn sí lórúkọ jésù a dúpẹ́ bá torí pé ẹ ti dáhùn àdúrà wa ní orúkọ jésù ní agbára ní agbá àdúrà.

Wọ́n sì sọ fún Pétérù àti àwọn àpọ́sẹ́lì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wé fún wọn pé, ẹ ronú pé ọ̀dà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn lí ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wí pé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a bàtísì wọn lí ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pọ̀wàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn bí àkókò bá wà fún wa a ó gbàdúrà a ó ronú pọ̀wàdà a ó wa ojú ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe yálà sí ọlọ́run yálà sí ara wa yálà sí àwọn aládùúgbò wa tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ àwọn tí ó jẹ́ ènìyàn ọlọ́run bíi tiwa ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni bí ẹni tí ó mọ ọlọ́run a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀ a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara wípé nígbà tí mo bá gòkè àgbà àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí olúwa kí a sì sọ fún ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́ a ó gbọ́ràn sí i lẹ́nu tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní àlàáfíà ọlọ́run ní ọkàn rẹ̀ a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè lọ́run èyí kò mọ nípa wípé àti ní ìgbàlà nísinsìnyí nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa ni yóò mú kúrò ni yóò fà á tu pátápátá tí àìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti ọlọ́run tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá nígbà tí a bá ní ìsọdi mímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́. Àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là wọn máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ìtara láti wá ojú ọlọ́run láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé e. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá bàtísí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn. Àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristì ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nudé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé.

0: gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kíní. Jọ́hánù orí kíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni, arákùnrin, òun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni, ọmọ Jona, Kefa li a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jọ́hánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀jú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tutù tàbí kí ìwọ kúkú gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ ti Jesu papa fi lele fun awon ko gbona ko tutu awon akaogbera awon ti o wa lai rise fun Olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti an gboro Olorun lakoko ti ina emi njo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko be ni o ye fun olukuluko wa lati fi itara tabi igbona han o nso fun a wi pe bi a ba wa gege bi oni lowowo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o nso wi pe ohun ko wa gege bi omo yo po wa jade kuro li enu re e je pe yo ya awa ati ohun a ki yo je ti re mo sugbon so fun a wi pe e wo ese ikokan dini ogun gbogbo awon ti emi ba fe ni mo nba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o nso fun a wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o nse ilowowo o nso fun a wi pe oun ba wa wi o nsi n fe ki a jigiri si awon ojuse ti o n be ilowowo o n fe ki a ni itara ati igbona okan o si nso fun a wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejela Romu ori kejela ese ikokanla ni ti ise sise bi a ba n so nipa ise sise apostoli n sise fun olorun evangelist n sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni ti n koni ninu ijo won se ise fun olorun awon ti won si n ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se ise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihinrere jade awon ti won pin iwe ipolongo ihinrere eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihinrere fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun a ri awon akorin a ri awon adena a ri awo ni wasu a ri eni to n ko wa nisinsin gege bi oro olorun a ri awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin olowa mo n gbadura wi pe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa ti a o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni ti a o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wo pe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yio gba ogbon kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípò ọ̀dà a sì ti gba ọkàn rẹ là o ti gbọ́ nípa ti àtúnṣe ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdí mímọ́ ṣe o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀ o ati se ohun ti olorun bere lowo re o ti ba nipa ati jere okan lati lo lati lede ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Christ olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun bere lowo re o ti gbo nipa ise sin wa nipa adura gbigba we pe ki a ma gbadura le asimi le asare o ani igbona okan lati gbadura titi olorun yo fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma sise ole eni igbona okan e ma si olowa
1: e abari eni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro olorun a le fi han nipa gbegbe owo wa soke
2: mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon mo israeli won kun ge ba se ka ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati a ba ni awon wahala kan ti a si nbere a ti gbadura nipa e a si tun tenumo ibere ya nbere lowo olorun pe olorun o de ri gbogbo awon kini yi mo de n so fun oluwa saanu fun mi nje se se la kun si olorun ni eleyi ni tori ko ye mi darada nbe yen sa
1: a so fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura laisi ma ti laisa re bi a ba wo ihinre ti loko ori keje din ni ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni gbagbogbo ki a ma se se sare we pe onidajo kan wa ni ilu kan ti ko beru olorun ti ko se se oju saju eniyan opo kan si wa ni ilu na o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru olorun ti emi ko si se oju saju eniyan sugbon nitori ti opo yi yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba dami lagara olowa se we pe egbo bi alaisoto onidajo yi ti wi olorun ki yo ha si gbesan awon ayan fe re ti n fi osan aturu ki gbe pe ti o si mu soro fun won awon ese olorun ti a ka yi o je ki o ye wa daradara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ohun gbe okan ninu okan wa a si mo ileri olorun gege bi omo olorun a si lo siwaju olowa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun ini wa bi a ba so lekini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo lekeji tabi leketa titi olowa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe a n kun eyi ki si se we pe a n sare sugbon o ye ki o fi esi ohun ti mo so we pe bi a ba gbadura be ni igba gbogbo laikun pelu okan idupe eyi ni je we pe ki se we pe a n kun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese kerin e ma yo ninu olowa ni igba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa nbe nitosi e ma se aniyan ohun ko hun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun eyin so fun awe pe nitoto ni a le ni isoro nitoto ni o le dabi eni we pe ati je ati mu ati sise ati gbobo kata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o nso wi pe ni ipo kipo ti a ba wa e ma yo ninu Oluwa ni gba gbogbo nitori adari ese wa jewa nitori akoroko wa ninu iwe iye lorun nitori wi pe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to nduro de wa nitori alaafia olorun ti o wa le okan wa nitori igbala ti olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Oluwa ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala olorun idariji olorun ti a ni ti won le ma rowe pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo olorun ki a ma yo ninu Oluwa ni gba gbogbo bi a ba lo siwaju Oluwa lati gbadura a n bere nkan lowo olorun se won ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé ajẹ́ ti Oluwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín o so fun ale kini o tun wa so wipe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni yin ni iwon tun won si wipe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun ko ti olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Oluwa n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo papa o fi okan wa se ile ati se ibugbe sugbon n so fun a wi pe bi a ti ni olorun loke orun bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kìí yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ oúnjẹ la fẹ jẹ ní odindi 40 ọdún ni ọlọrun fi bọ àwọn ọmọ ísírẹlì láìná kọbọ tàbí náírà láti àpò wọn tó jẹ wípé lójoojúmọ láràárọ ni wọn lọ ń kó mánà bí ó jẹ ti àtiráṣọwọ mélòómélòó ni kí a sọ nípa èyí tí ọlọrun ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni ọlọ́run lè ṣe bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti nbo owo olorun lo wa oni nitori be ni won ti a ti mo wi pe ko si on to soro fun olorun lati se ati pe o ti toju wa gege bi ati wa loni on lo pa mo de bi ti a wa oni e ma se aniyan ohun ko sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa oni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi olorun we pe ki o sanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran oni ki a ranti we pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni o ma fi ibere wa han fun olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini a n pe ni we pe eyan kun kikun ni we pe nigba ti a ba n so fun olorun we pe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura ki lo de wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gbo awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun niyen ni nitori pe gbogbo ti a n so yi ko si idupe ko si imore wo awon omo israeli ti a n so nipa re bi ki ba se wipe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wipe mo ti ri awon eniyan mi ti o n jiya o dabi eni wipe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o dojuko won nitori be so fun farao wipe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru egypt ko si idupe won o fi igba kankan so fun olorun wipe o se nitooto ni o dabi eni wipe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won bere si ni kegbe a le so wipe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wipe oba ti fi wa sile ni egypt aba ti ku danu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wipe awon wonyi o madura agba bi abajoko titi won abaje ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wipe olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wipe na opa re omi tun pada o bo gbogbo awon omo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wipe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wipe ounje o tete de awon agbalagba to je wipe gba ti won wa ni oko eru farao ko ba won mo we pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon ni sisin yi ebi die se amo awa ti a je onigbagbo ni sisin yi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule ani ran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere onje bi ke se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adahun se pelu adiye lowo pelu eran ala kigbe bangba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe a nkun nitori bi a ri awon mo israeli won yi ni asiko ti won nkun yi won gbagbe we pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi a ba wo ori ikokanlelogun ti a ka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbọ pe israeli gba ona amiyo nigba naa le o ba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun olowa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo nitoto nje emi o rin ilu won patapata olowa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo olowa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o n bo ti ko ni bu osan ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rarara o ye kan ki o be si n dupe lowo olorun ope da pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won sirin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere ohunkohun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se to n fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itani ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun we pe ki lo ti e se na toju orire mana to suwa ta mo boyo dun abi odun ki lo se ki lo se ta won orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si bere si ni pa won ton wo won madura gba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe oge de dudu ko se boshan omo boruko se lopa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a tin gbadura tabi bi a tin so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon to je edun okan fun wa on ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun ṣùgbọ́n kí a tó sọ fún ọlọ́run kí a tó bá ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí a ní nípa àwọn wàhálà tí a ní ó ṣeéṣe lórí àwọn ọmọ ó ṣeéṣe ní ìgbésí ayé tiwa ó ṣeéṣe kó jẹ́ wípé bóyá kò sí ọkọ tó lè tọ́jú wa tí a sì wà lọ́wọ́ ọlọ́run òun ni bàbá fún wa òun ni ọkọ fún wa òun ni olùpèsè fún wa òun ni aláàánú fún wa ṣùgbọ́n kí a tó béèrè wípé ṣe báyìí kí a kọ́kọ́ máa dúpẹ́ wípé a wà láàyè àmọ́ kristi aka bíbélì ò yé wa a ní ìrètí ọrun ó fún wa ní ìdáríjì ó fún wa ní ìgbàlà ohun tó ṣeyebíye ju ohun tá a lè rí nínú ayé lọ nítorí bẹ́ẹ̀ bí a kò bá dúpẹ́ bẹ́ẹ̀ gbogbo àdúrà wa a já sí pé à ń kùn níwájú ọlọ́run arábìnrin ṣé ó yé yín
2: ó yé mi sà ẹ ṣe pa
1: ẹ ṣe
2: púpọ̀ ìwárìn lọ́wọ́
1: ẹ ṣe o ẹ jẹ́ kí a lè dúró láti gbàdúrà ṣé o ní ọkàn ọpẹ sí ọlọrun ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ ní ìwà ìgbésí ayé rẹ

tàbí ète ọlọ́run, ìfẹ́ ọlọ́run. A ó sì máa wo ìkejì agbára ọlọ́run láti lè mú ète tàbí ìfẹ́ inú rẹ̀ lórí wa yìí láti lè mú ṣe. Àti ìkẹta ipa tí àwa kó kí alábàápín tí ọlọ́run fẹ́ kí a jẹ́ yìí kí ó ba lè jẹ́ tiwa. Jẹ́ kí a wo ìfẹ́ ọlọ́run, ète ọlọ́run, ohun tí ọlọ́run fẹ́. Ohun tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa kí a ba lè jẹ́ alábàápín ìwà àti àwòrán Ọlọ́run. Nínú Pétérù kejì tí a ti kà, mo tún fẹ́ wò ó lẹ́ẹ̀kan sí i. Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, yẹ kí a dúró níbẹ̀ náà. Ó ní pẹ̀lú agbára Ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè, èyí ni tí ṣe ti iyè ẹni pẹ̀kun, àti tí ṣe ìwà bí Ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kun. Bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú Jésù, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀, ìrìn rẹ̀ tí kò yí padà, èyí kì í ṣe wípé Ọlọ́run ò tí ṣe ohun tí ó yẹ kí ó ṣe. Ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe. A sọ fún wa wípé ó ti fún wa lé ohun gbogbo. Nígbà tí ó ti rán Jésù Kristi láti kú lórí igi àgbélébùú, nígbà náà ló ti fún wa ní ohun gbogbo tí ó yẹ kí ó fún wa. Kí a ba lè jẹ́ alábàápín nínú iyè ayérayé, iyè tí kò ní pẹ̀kun, àti kí a ba lè jẹ́ alábàápín ìwà bí Ọlọ́run. Ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Nípa ìmọ̀ ẹni tí ó pè wá, èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa Jésù. Èyí ni ó fi dàbí ẹni wípé wọ́n wà nínú òkùnkùn, wọn ò mọ̀ bí a ti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọn ò mọ̀ gẹ́gẹ́ bí a ṣe lè di ọmọ Ọlọ́run. Wọn ò mọ̀ bí a ṣe lè ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́. Ó ní nígbà tí a bá ní ìmọ̀, ìmọ̀ ti ẹni tí ó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé wá sínú ìjọba Ọlọ́run. Gbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀. Nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé, tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run. Nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹ̀kun àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́, tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè. Ìyè ẹni pẹ̀kun yóò sì jẹ́ tiwa, ìwà bí Ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ jẹ́ oní ìmọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ǹjẹ́ o ní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tirẹ, nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú Jésù Kristi lórí igi àgbélébùú nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ tí ti ọ̀dọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi, èyí ni a fi lè ní ìdáríjì, èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èyí ni a fi lè di òmìnira, lè a fi lè di àtúnbí? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní láti mọ́ ni, ó ní láti mọ́ funfun ju snow lọ? Ìmọ̀ yìí, òun ni ó máa ń fún wa ní ìyè ẹni pẹ̀kun. Nígbà tí a bá gbàdúrà, tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rọ̀ mọ́ Ọlọ́run, tí a sọ fún wípé kí ó jẹ́ kí ohun tí Jésù Kristi wá ṣe lórí igi àgbélébùú kí ó lè jẹ́ èrè fún ẹnì kọ̀ọ̀kan wa. Wẹ́sẹ̀ kẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn nǹkan wọ̀nyí ni ó fi fún wa wípé kí a ba lè jẹ́ alẹ́.

0: bá pín nínú ìwà ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀, ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́. O mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́, kò lè dé ọ̀run. O mọ nǹkan tí ìwé mímọ́ wí ni, ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láì sí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Kí ni ìtumọ̀ èyí? Èyí já sí wípé láì sí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní gbogbo owó ayé yìí, bí ò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní ìwòsàn kí ó sì wà fún ọjọ́ pípẹ́, fún ọdún púpọ̀, láì ṣàìsàn, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè bọ́ kúrò lábẹ́ lọ́wọ́ agbára òkùnkùn, agbára èṣù, kí ó sì máa ṣògo nípa wípé èṣù lè borí òun, àti pé àlákàrà kò sí mọ́, bí kò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè sọ wípé òun jẹ́ afàdúrà jagun, ẹni tí ó jẹ́ pé nípa àdúrà ni òun fi ṣẹ́gun oṣó, òun ṣẹ́gun àjẹ́. Bí o ṣẹ́gun àjẹ́ àti oṣó, bí o bá ní ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹlòmíràn máa sọ fún wa wípé bí o bá gbàdúrà, wọn a máa lé ẹ̀mí èṣù jáde, wọn a máa gbọ́wọ́dé àwọn aláìsàn, ara wọn a máa dá. Bí o bá ní gbogbo nǹkan wọ̀nyí, láì sí ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ẹni a fi ń sọ wípé ìlérí tí ó fún wa, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn ìlérí tí ó tóbi púpọ̀, kì í ṣe láti ní ìwòsàn nìkan, kì í ṣe láti ní owó nìkan, ṣùgbọ́n láti ní ohun tí ó ga ju owó, ohun tí ó ga ju ìwòsàn, ohun tí ó ga ju àwọn nǹkan ayé wọ̀nyí lọ, láti jẹ́ alábàápín ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, ohun tí ó ṣe wá láàánú ni wípé ìbàjẹ́ tí a rí nínú ayé, a tún máa rí nínú ìjọ. Ìbàjẹ́ ìkóbìnrin jọ tí ó wà nínú ayé, ǹjẹ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí? Ìbàjẹ́ wípé kí a máa gba owó ẹ̀yìn tí ó wà lọ́wọ́ àwọn ẹni ayé, àwọn tí ò mọ Ọlọ́run, ǹjẹ́ a kì í rí lọ́wọ́ àwọn tí ó ń wá sí ilé ìsìn? Ìbàjẹ́ ilé ìsìn ni máa ń kọ́. Ìbàjẹ́ kí ọmọ kékeré tí a, ọmọdé tí a rán lọ sí ilé ìwé, ọmọ ọdún mẹ́rìnlá, ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún, kí ó máa gbóyún wá láti ìta, kí ó gbé wá sínú ilé, ìbàjẹ́ tí a rí nínú ayé, ǹjẹ́ a ò rí nínú ìjọ? Ìbàjẹ́ pé kí a máa ṣẹ́yún tí ó pọ̀ nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ìjọ? Ìbàjẹ́ wípé kí a máa purọ́, ìbàjẹ́ olè jíjà, ìbàjẹ́ fàyàwọ́, ìbàjẹ́ àwọn nǹkan ayé wọ̀nyí, ìbàjẹ́ ìṣọ̀ṣọ́ ayé, ìbàjẹ́ wípé kí a máa rin ìrìnkúrìn, kí a máa jẹ ẹ̀jẹ̀kújẹ, kí a máa mu ìmukúmu tí ó wà lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé, ǹjẹ́ kò sí lọ́wọ́ àwọn tí wọ́n wá sínú ìjọ? Ọ̀pọ̀lọpọ̀ ìjọ lénìí ni a ti bàjẹ́, ẹ̀ṣẹ́ ti bà wọ́n jẹ́, ìkóbìnrin jọ ńkọ́ ti bà wọ́n jẹ́. Kí a máa yan àlè ní ìta, kí a máa ṣe paṣágà, kí a máa ṣe àwọn nǹkan wọ̀nyí tí kò dára, ǹjẹ́ bí a ti ń rí nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ? Kí a fi ìjọ àwọn ìjọ mìíràn sílẹ̀ láàrin ìwà ńkọ́. Àwa tí a wà nínú ìjọ, níbi tí a ti ń wà sí ìwà mímọ́, níbi tí a ti ń jẹ́ kí ó yé wa wípé a ní láti jẹ́ mímọ́, ǹjẹ́ irú àwọn ìbàjẹ́ wọ̀nyí, ǹjẹ́ a ti bọ́ lọ́wọ́ wọn? Ǹjẹ́ ìwọ ti bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé? Èyí ni a ń sọ fún wa. Ó ní nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ìṣísẹ́ àkọ́kọ́ fún wa ni wípé a ní láti di àtúnbí, a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a ba lè di ti Ọlọ́run, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbàjẹ́, kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́, kí a lè sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí àwọn nǹkan ìjẹkújẹ tí àwọn ayé ń jẹ, ìmukúmu tí àwọn ayé mu, ìrìnkúrìn tí wọ́n rìn, ìbọ̀rìṣà tí wọ́n ń lọ sínú rẹ̀, owó ẹ̀yìn, owó rìbá tí wọ́n ń gbà, àti àwọn nǹkan mìíràn tí wọ́n ń ṣe tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀, kí ó má bàa sí ní àárín wa, kí a bọ́ kúrò, kí a yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ẹnì kọ̀ọ̀kan wa ni ó yẹ kí a wo díngí ọ̀rọ̀ Ọlọ́run, kí a rí wípé àjẹ́ ti Ọlọ́run. Ǹjẹ́ ìgbà tí Ọlọ́run dá ènìyàn, báwo ni ó ṣe dá a? Kì í ṣe nínú àwòrán Ọlọ́run, nínú ìwà mímọ́ Ọlọ́run ni ó dá ènìyàn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àkọ́kọ́. Jẹ́ kí a wo Genesis, kí a wo ìfẹ́ Ọlọ́run. ke awo bi olorun se bere nkan won yi Genesis ori kini ese ikerin di logbon olorun si wi pe je ke a da eniyan le aworan wa gege bi iri wa je ke a menu duro nbe ife olorun ni wi pe ki eniyan ki o ba le jo ohun ni iwa ni iro ni irin ni ise ni ohun gbogbo nitori be nigba ti olorun da adamu ati efa oni je ke a da eniyan li aworan wa gege bi iri wa olorun ko da eniyan lati ri bi angeli o da koja eyi ni o da ni aworan olorun fun ara re olorun ko da eniyan gege bi eranko eni ti ma nfa eni keji ya amo we pe awon eranko won ma nje ara won ni awon eranko opolopo iwa obun lo wa lowo won sugbon awa ni olorun da lati jo ohun o fe je baba fun wa ni o ni eje ke a da eniyan le aworan wa gege bi iri wa wese iketa din logbon be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da ati ako ati abo le o da won o je mo awon elomiran won ma nro we pe awon okunrin nikan soso ni o ye ki o ni iwa mimo won ma nro we pe igbala ti okunrin o yato si igbala ti obinrin won ma nro we pe iwa mimo ti okunrin ti o le ni o yato si iwa mimo ti obinrin won ma so we pe ah olorun o da wa dogba gba to da awon okunrin egungun mesan lo fun won gba to da awon obinrin egungun meje lo fun mbolo tirika ta lo so be fun o ori nihin to so wi pe ni ese iketa din logbon o ni be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da won o ati ako ati abo le o da won e je wi pe iwa mimo ti adamo okunrin akoko iwa mimo yi kan na le adamo obinrin akoko iwa ti o je wi pe o wo olorun ti o farajo olorun ti o je ki a je alabapin aworan ati iwa olorun eyi kan na ni ada fun okunrin ati obinrin ni akoko we fesu ori kerin ese ikerin le logun efeso ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti ada nipa ati olorun fi ese daadara o eyi ti ada nipa ati olorun li ododo ati li iwa mimo otito eni an so nipa we pe ada wa ni ada adamu ati efa ni aworan olorun ni iwa mimo ati li ododo eni ife olorun lati ibere eyi si ni ife olorun titi di sinsin yi olorun nfe sibe we pe ke a ni iwa mimo ati ka fun wa ninu peteru kini ninu Matthew ori karun ati ka fun wa ninu Rome ori kejo je ke a tun wo ninu Efeso ori karun ese iketa din logbon ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo lai ni abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko eyi ni ife olorun we pe ki abale je alai ni abawon eni ti ko si ese kan soso ni igbese aye re ati pe ki o ma se alebu kan ki a le je alai laboko ki a le wa ni mimo bawo ni olorun se ma nse yi amo we pe ko si ohun ti o soro fun olorun lati se ati pe bi a ba fe ri oju olorun ni kehin iwa mimo yi o ni lati wa ninu wa bi a ba wo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo olorun le awa ise nisisin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nígbà tí a bá fi hàn a ó dàbí rẹ̀. Nítorí àwa ó rí àní bí òun ti rí. Ní ẹsẹ̀ kẹta olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Nítorí bẹ́ẹ̀ kìí ṣe fún Ádámù àti Éfà nìkan ni a dá pẹ̀lú àwòrán Ọlọ́run. Nísinsìnyí Ọlọ́run tún fẹ́ tún wa dá. A ti sọ àwòrán Ọlọ́run àti sọ nù. Ní àkókò ìṣubú ènìyàn ni ènìyàn di ẹlẹ́ṣẹ̀. Òun ni a ṣe sọ fún nínú Bẹ́ẹ̀lì wípé gbogbo ènìyàn ni ó sàtìṣẹ̀ tí ó sì kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n kò tẹ Ọlọ́run lọ́rùn wípé kí a wà ní ipò ẹ̀ṣẹ̀, ipò ẹ̀gbin, ipò àbùkù, ipò ilé rí síbẹ̀. Ó ń fẹ́ tún wa dá, ó ń fẹ́ tún wa mọ, ó ń fẹ́ tún wa ṣe, ó ń fẹ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ wá tí kì yóò fi sí àbùkù èérí kankan ní ìgbésí ayé wa, tí kì yóò fi sí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo ní ìgbésí ayé wa, kí ó bá lè ṣeéṣe fún wa láti ní àwòrán Ọlọ́run, láti ní ìwà Ọlọ́run. Yẹ kí a tún padà sí Pétérù kìíní, Pétérù kejì, ṣe gáfárà fún mi, Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹrin. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Yẹ kí a dúró níbẹ̀ kí a ṣe àlàyé díẹ̀ sí i. Kí a ba lè di alábàápín nínú ìwà Ọlọ́run, jẹ́ kí n bí ọ ní ìbéèrè kan, kí o sì jẹ́ kí ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ìmọ̀ ìwé mímọ́ kí o máa dáhùn láti inú ọkàn rẹ. Ǹjẹ́ bí a bá di alábàápín ìwà Ọlọ́run, ǹjẹ́ yóò ṣeé ṣe fún àgbèrè láti tún wà ní ìgbésí ayé wa? Kí a tọ́ka sí ẹnìkan wípé obìnrin kan kì í dúró nínú ilé rẹ̀, oṣooṣù ló ń pààrọ̀ obìnrin, ọ̀dọ̀ọdún ló ń ṣe ìgbéyàwó mìíràn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí bí a bá rí ẹnìkan tí a bá rí wípé ìkà nírú ẹni bẹ́ẹ̀, tàbí ó jẹ́ olójú kòkòrò, tàbí àrán kan ló jọba ní ìgbésí ayé rẹ̀, ló dé ní ìgbèkùn. Ǹjẹ́ a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ alábàápín ìwà Ọlọ́run? Rárá. Tàbí a rí ẹni tí ó kún fún ìlara, ẹni tí máa jowú, ẹni tí kì í fẹ́ kí tẹnì kejì kí ó dára, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti rí wípé ẹnì kejì ní lọ́wọ́ inú a máa bí. Irú ẹni bẹ́ẹ̀ a máa fẹ́ kí ti iṣẹ́ ẹlòmíràn, ilé ẹlòmíràn kí ó dàrú. A máa fẹ́ kí òun kí ó ní nǹkan ju àwọn ẹlòmíràn lọ. Owú, ìjà, ìlara, ìgbéraga kò kúrò ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Rárá. Tàbí sọ fún mi, ẹni tí ó jẹ́ wípé bí ó bá ti lóyún ló lọ ń ṣẹ́yún, apànìyàn, ẹni tí ó ń gba ẹ̀mí àwọn ọmọ aláìṣẹ̀, tàbí ẹni tí ó jẹ́ wípé ìjà, ìtànjẹ, ìwà búburú, a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bá ti ẹnì kejì jẹ́, ṣé a lè sọ wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run? Wọ́n ti di alábàápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Tàbí ẹni tí ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn, akórira Ọlọ́run, àbí àwọn aláfojúdi tí a ka Bíbélì fún, a fẹ́ ka gbogbo Bíbélì fún, síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ò kúrò lọ́wọ́ ẹ̀. Ṣé a lè sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di alábàápín ìwà Ọlọ́run? Agbéraga ń kọ́, ahalẹ̀ ń kọ́, aláròṣe ohun gbogbo ń kọ́, àṣà ẹ̀gbọràn sí òbí nínú Olúwa ń kọ́. Àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn lórí rẹ, mo jẹ́ bí òbí lórí rẹ. A wàásù ọjọ́ ajé ni, ọjọ́ bọ̀ ni, ọjọ́ àìkú ni, a wàásù títí. Síbẹ̀síbẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, síbẹ̀síbẹ̀ ẹni tí ń jà kò kọ ìjà sílẹ̀, ẹni tí ń bínú kò kọ ìbínú sílẹ̀. Ṣé irú ẹni bẹ́ẹ̀ tí ń ṣà ẹ̀gbọràn sí ìwàásù òbí rẹ̀ nínú Olúwa, ṣé a lè sọ wípé ó ti di alábàápín ìwà àti àwòrán Ọlọ́run? Ọ̀dàlẹ̀ ń kọ́, aláìníyè nínú, aláìnífẹ̀ẹ́, onikupa ni eniyan alagidi alailanu nitori be o ye ki o ye wa o ti olorun be lowo wa o nfe ki a ni aworan olorun o nfe ki a ni ewa bi ti olorun ki a ba le ri wi pe ati di eni bi ti inu olorun bawo ni nkan won ba o lo se le sese o le sese bi a ba fara wa fun agbara olorun nitori wi pe olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun ju snow lo olorun ko le ikuna agbara re ko le ikuna eni a fi so fun a pe nipa agbara olorun ni o fi fun wa ni awon iliri won yi ti o tobi awon iliri ti o se yebiye nipa yi ti a le fi di alabapin iwa ati aworan olorun ye ki a wo orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikokanla olorun ti soro lekan lerin keji ni mo gbo eye pe ti olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada tooto bi o ba nfe ki olorun ki o wa si igbese aye re ki o si ri wi pe gbogbo ese patapata ni awenu le amukuro o se so fun olorun o mo wi pe agbara wa ninu olorun ko si ohun ti olorun o le se bi o ba nfe ki olorun ki o we okan re mo ki olorun ki o tun oda ki olorun ki o tun ose ki olorun ki o fo funfun ju snow lo o le se nkan won yi bi o ba wa si odo olorun bi o ba so fun wi pe o nfe ki o we omo se ori wi pe a ma nko lorin wi pe Christi Jesu lagbara agbara lati dariji agbara tin so ni daaye agbara ti fi iye fun elese wi pe Jesu Christi lagbara a nfe ki olukuluku ki o mo wi pe ko si bi ese bi o se le po to bi o se le jile to bi o se le ga to ni igbese aye eni kokan wi pe Jesu Christi o lagbara lati so ni dotun o lagbara lati wo ese kuro ninu okan lati so ni di pipe o lagbara lati pa wa mo ninu iwenu mo yi ninu pipe yi ninu isodotun ninu iwa mimo yi titi de opin wi pe Jesu Christi lagbara kosi ohun ti olorun ohun ti olorun ko le se bi o ti le je wi pe ese tin joba ese ti wa ni igbese aye re Jesu Christi lagbara lati pa ipa ati agbara eserun kuro ni igbese aye re kini ki o ye ki o se ohun ti o ye ki o se ni wi pe ki o wa si odo Jesu Christi ki o so fun yi pe o ngbe ngbe o ki o so fun yi pe o fe wa lati le ni iyipada ti o se san iyipada ti o daju iyipada ti ba ni kale iyipada ti o wa ninu okan iyipada ti o wa ninu ero iyipada ti o wa ninu ese iyipada ti o wa ni gbogbo igbogbo igbese aye re o le se nitori pe olorun wa ki kuna ko si ohun ti olorun ko le se bi o ba wa o daju wi pe Jesu Christi pelu agbara re pelu agbara isodomo pelu agbara ewenumo yo we omo yo se je ki gbogbo ese patapata ki o kuro ni igbese aye re wo Jeremiah ori keji le logbon Jeremiah ori keji le logbon ese iketa di logun Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohunkohun ti o soro fun o ko si ohunkohun ti o soro fun o Olorun le je ki a gbe igbese aye ailese oran ti ina ko ni Olorun je ki o ba Olorun rin ki o ti o fidi wi pe ko si ese kankan ni igbese aye re owo igbese aye Joseph bi o tile je wi pe ata si oko eru omokunrin yi ni ari wi pe o ni emi o sese nkan buburu yi ti emi o si da ese si Oluwa Olorun mi o gbe igbese aye ailese oran ti Samuel ti Olorun fun ni agbara ti Olorun fun ni ori ofe lati gbe igbese aye ailese oran ti Jeremiah ninu majemu lailai ti Olorun fun ni ori ofe lati kekere lati gbe igbese aye ododo igbese aye alaafia oran ti Daniel ti a fe wa esun si lese ti a so wi pe iba ase nipa ti ijoba iba ase nipa ewa ti ara re wipe a ko le ri esun kankan ka si lese afi nipa esin nipa ti olorun re bi o ti le je pe aso sinu iho kinun a ri pe o mu iduro re wipe ohun ko ni fi ohun ko ohun ba ara ohun je oran si Shedraki Meshaki ati Abednego olorun ti o fun awon ini agbara ni ipa ni ore ofe lati gbe igbese aye ailese olorun le se fun o oran ti Jesu Kristi apere wa oran ti Jesu Kristi eni ti o wa lati ko ese ara aye lo ti o si so fun a wi pe ki a je pipe ki a je mimo gege bi baba wa tin be le orun bi o ti je pipe bi o ti je mimo wo luko ori kini luko ori kini ese iketa dini ogoji nitori ko si ohun ti olorun ko le se o le gba olowo ise nitori ko si ohun ti olorun ko le se o le we omo ki o fun jusno lo nitori ko si ohun ti olorun ko le se o le mu eda adamu ti o wa ninu re eda ise ti o wa ninu re o le yo kuro nitori ko si ohun ti olorun ko le se o le so de alabapin iwa olorun aworan olorun nitori ko si ohun ti olorun ko le se o le mu awon ese ti o wa ninu okan re ti o wa ninu eda re ti o wa ninu ero okan re o le mu awon ese won ikuro o le mu ki o gbe igbese aye ailese ni ojo meje ti o wa ninu ose ni ose merin ti o wa ninu osu ni osu mejila ti o wa ninu odun kookan o le mu ki o gbe igbese aye ailese nitori kini nitori ko si ohun ti olorun ko le se o le mu awon nkan ti o tin joba lori re gege bi ese gege bi ailera gege bi ohun ti o ro wi pe oni le bo lowo re o le mu okuro o le so won di alailagbara o le je ki o je olubori alagbara lori ese nitori ko si ohun ti olorun ko le se wo ese ikerin leni adorin ati ese ikarun dini ogorin luku ri kini ese ikerin leni adorin pe ohun o fi fun wa lati gba wa lowo awon ota wa ki awa ki o le ma sin laifoya ni mimo iwa ati le ododo ni waju re le ojo aye wa gbogbo wipe o sese fun olorun ninu agbara re se agbara ti o da orun ati aye se ko le yi opada ni agbara ti o mo eniyan lati inu erupa ile ile se ko le yi opada ni agbara ti o mu ki okun pupa ki o peya se ko le yi opada ni agbara ti Jesu Kristi ti o fi jidide kuro ninu oku se ko le yi opada ni o le se bi o ba gbadura o le se bi o ba fi tokan rodo olorun ki o si kepe olorun o nso fun wa o ni ki awa ki o ma sin le aipoya o ni ni mimo iwa ki o ma si ore binu kankan lenu re ki o ma si ija lowo re ki o ma si erokero ninu re ki o ma si arankan ki o ma si inu nibi ki o ma si ohunkohun ti o le se ti a o so wi pe eje ese tabi ton je ese o le mu ki o wa ni iwa mimo ati le ododo ni waju re le ojo aye wa gbogbo ki se ni osu kan ki se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ki a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ki a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje Jesu Kristi ki kuna o se se fun olorun lati pawamo wo Juda ese ikerin lelogun nje ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pawamo lai kose o le pawamo lai subu o le pamo lai pada sinu aye o le pamo lai pada sinu ese o le pamo lai ni ese ninu ero ese ninu aninu ara ese nibikibi o le pamo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini ipa tire kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je tire ye ki a wo jeremiah ori ketalelogbon ese iketa kepe mi Emi o si da Olorun. Emi o si fi ohun nla ati alagbara han o ti iwo ko mo. Ohun ti o se nlanu ni pe nigba ti Olorun po wa pe ki a kepe ohun. Ki ohun ki o ba le fi ohun nla han wa, ohun kekeke le a ma nbere. O mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni. O mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si ohun rere lati wa pelu Olorun titi ayeraye. O mo we pe ohun kekere ni loju o wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la lakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe Olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun. Bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni aba ma bi won le ni lai lo nka. Bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun. Bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru eyi ti o lo sorun iwosan o gbe ni lo sorun. Awon nkan aye won yi o gbe ni lo sorun awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju Olowa. Nkan ti o se ti o se ti tobi niwaju Olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si ohun rere. Eyi ni a n pe ni iwa mimo se o mo lai si iwa mimo ko si eni ti o ri Olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wipe ohun o da wa lohun ati wipe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa eyi ti a ko mo tele tele nipa be o ye ki a gbadura si Olorun o ye ki a so fun Olorun wipe a n fe nkan yi a n fe nkan yi a n fe iwa mimo a n fe aworan Olorun ni igbese aye wa ninu Jeremiah ori kọkandinlọgbọn ẹsẹ ketala eyin o si safẹri mi e o si ri mi nitori e o fi gbogbo ọkan yin wa mi. Ohun ti ki je ki awọn elomiran ki o ni iwa mimo isodotun ohun ti ki je ki awọn elomiran ki won ki o le bori ese ese ti inu ese ti ode ara nkan ti ki je ki awọn elomiran ki won ki o le je asegun ki won ki o le wa ni eni mimo alaileri alailaboko alailegbin kan soso nkan ti ki je ki awọn elomiran ki won ki o le dabi Jesu Kristi ni oro ni iwa ni iro ni ise ni ohun gbogbo ohun ni wipe won ki fi tokan tokan gbadura. Bi o ba je pe won wa owo ni won fi tokan tokan wa bi won ba wa iwosan ni won fi tokan tokan wa bi won ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba Olorun soro sugbon Olorun so fun a wi pe o ni eyin o safẹri mi e je pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo ọkan yin wa mi. O ti Olorun be lo wa ni pe nisinsin ki a lo si ori ekun wa mi o ni ki a joko mi o ni ki a dide ki a lo si ori ekun wa ki a so fun Olorun pelu ikerora ki a so fun Olorun pelu igbagbo ki a so fun Olorun pelu ọkan ti safẹri Olorun ki a so fun Olorun wi pe Olorun iwa mimo ti a nso nipa re yi iwa mimo ti an daruko re yi iwa mimo ti an tenumo mo fe ki aworan Olorun iwa Olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu Olorun lo sori ekun re so fun Olorun o mo bi Jesu Kristi se gbadura ni oke Getsemani o mo bi o se fi ikerora gbadura o mo bi o se fi omi je gbadura o mo bi iwa ya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun Olorun be o mo bi Jakobu bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe iwo bukun mi o le so fun Olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe eyi ni ohun ini ti mo nfe eyi ni ohun ti o wun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki irin mi ki o je mimo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun Olorun iwo lo duro se o le kunle o le gbadura o le kepe Olorun o safẹri Olorun o ni eyin o safẹri mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun Olorun
1: gbadura si olorun jesu ko fo lori igi agbelebu o fe ki o fo lowo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni iso di mimo bi o ba ti ni igbala bere fun igbala pe fun idari je ese so fun olorun we pe ki o fun ole ore ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni iso di mimo o fe ni iso di mimo o fe ni iso di mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesaye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi o ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju we pe ni o se fun o.

0: Ìwé wòlíì Ezekiẹ́lì, orí ìkẹẹ̀dọ́gbọ̀n. Ọ̀rọ̀ Olúwa tún tọ̀ mí wá wípé ọmọ ènìyàn lójúkọ àwọn ará Ammoni sì sọ tẹ́lẹ̀ sí wọn, sì wí fún àwọn ará Ammoni pé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Ọlọ́run. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ìwọ wípé àhá sí ibi mímọ́ mi nígbà tí ó di àìlọ́wọ̀, àti sí ilẹ̀ Ísírẹ́lì nígbà tí ó di ahoro, àti sí ilẹ̀ Júdà nígbà tí wọ́n lọ ní ìgbèkùn. Kíyèsí, nítorí náà, èmi ó fi ọ lé àwọn ènìyàn ìlà oòrùn lọ́wọ́ fún ìní, wọ́n sì gbé ààfin wọn kalẹ̀ nínú rẹ, wọ́n sì ṣe ibùgbé wọn nínú rẹ, wọ́n jẹ èso rẹ, wọ́n sì mu wàrà rẹ. Èmi ó sì sọ Rábà di ibùjẹ fún ìbákasí ẹ, àti àwọn ọmọ Ammoni di ibùsùn fún agbo ẹran. Ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni Olúwa. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ìwọ ti pa àtẹ́wọ́, tí o sì ti fi ẹsẹ̀ kilẹ̀, tí o sì yọ ní ọkàn pẹ̀lú gbogbo arankan rẹ sí ilẹ̀ Ísírẹ́lì. Kíyèsí, nítorí náà, èmi ó na ọwọ́ mi lé ọ, èmi ó sì fi ọ fún àwọn kèfèrí fún ìkógun, èmi ó sì tẹ ọ kúrò láàrin àwọn ènìyàn, èmi ó sì jẹ́ kí o ṣègbé kúrò nínú ilẹ̀ gbogbo, èmi ó pa ọrun, ìwọ ó sì mọ̀ pé èmi ni Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí pé Moabu àti Seiri wípé kíyèsí, ilé Júdà dàbí gbogbo àwọn kèfèrí. Nítorí náà, kíyèsí, èmi ó ṣí ìhà Moabu kúrò láti àwọn ìlú gbogbo, kúrò nínú àwọn ìlú rẹ̀ tí ó wà ní agbègbè rẹ̀, ògo ilẹ̀ náà, Bet Jeshimoti, Baalimeoni àti Kiriataimu, fún àwọn ọmọ ìlà oòrùn pẹ̀lú àwọn ará Ammoni, èmi ó sì fi wọ́n fúnni ní ìní, kí a má bàa rántí àwọn ará Ammoni láàrin orílẹ̀-èdè mọ́. Èmi ó sì mú ìdájọ́ ṣe sí Moabu lára, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí pé Edomu ti fòwà sí ilé Júdà nípa gbígba ẹ̀san, ó sì ti ṣẹ̀ gidigidi, ó sì gbẹ̀san ara rẹ̀ lára wọn. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, èmi pẹ̀lú yóò nawọ́ mi sí Edomu, èmi ó sì ké ènìyàn àti ẹranko kúrò nínú rẹ̀, èmi ó sì sọ ọ́ di ahoro láti Temani, àti àwọn ti Dedani yóò ti pa ìdà ṣubú, èmi ó sì gbé ẹ̀san mi lé orí Edomu láti ọwọ́ Ísírẹ́lì ènìyàn mi, wọ́n sì ṣe ní Edomu gẹ́gẹ́ bí ìbínú mi àti gẹ́gẹ́ bí ìrunú mi, wọ́n sì mọ ẹ̀san mi, ni Olúwa Ọlọ́run wí. Báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí àwọn ará Filistia ti lo ìlú ẹ̀san, tí wọ́n sì ti fi ọkàn tí ó kún fún àran kàngbẹ̀san láti parun nítorí ìríra àtijọ́. Nítorí náà, báyìí ni Olúwa Ọlọ́run wí, kíyèsí, èmi ó na ọwọ́ mi lé àwọn ará Filistia, èmi ó sì kẹ́ àwọn ará Kiriti kúrò, èmi ó sì run àwọn ìyókù ti etí òkun, èmi ó sì san ẹ̀san ńlá lára wọn nípa ìbáwí gbígbóná, wọ́n sì mọ̀ pé èmi ni Olúwa nígbà tí èmi ó gbé ẹ̀san mi lé wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé a tún péjọ lónìí níwájú yín. Ẹ ti ṣe wá ní ẹni ìbùkún, ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ìbùkún dá wa lọ́lá. Oore ọ̀fẹ́ yín, àánú yín, agbára yín, ìtànṣán ìmọ́lẹ̀ ìhìnrere, gbogbo nǹkan wọ̀nyí ni ó ti farahàn ní ìgbésí ayé wa. Nítorí àánú yín lórí wa, àti nítorí ìfẹ́ yín fún ọkàn wa tí ẹ kò fẹ́ kí a ṣègbé, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà, ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìyè. Adúpẹ́ Bàbá, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Adúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún tí ẹ ti dà wá lé wa lórí. Adúpẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ ṣe ní ìgbésí ayé wa, kí a tó ní ìpàdé ti àgọ́ àjọ, àti láti ìgbà náà ni ìbùkún yín ni ó ti ń ṣàn lórí wa. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Adúpẹ́ wípé ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà. Adúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire láti lè gbàdúrà àgbáyọrí sí ìgbàlà. Adúpẹ́ fún ìyípadà ọkàn. Adúpẹ́ fún ìdánilójú ọ̀run rere. Adúpẹ́ wípé bí a bá fi ayé yìí sílẹ̀ nígbòóṣe, wípé a ó rí yín, a ó sì wà pẹ̀lú yín. Adúpẹ́ fún àwọn ohun tí ẹ ti ń jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Adúpẹ́ fún ìpéjọpọ̀ wa lónìí. Adúpẹ́ pé ẹ ti bá wa bẹ̀rẹ̀. Adúpẹ́ fún àwọn ohun tí a ń gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí,
3: gẹgẹ bi awon ise iyanu ti en se adupe egba ope ati yin wa loni a nbebe wi pe e o la wa loju e o ko wa yo si le ye wa dara dara bi o ti pa awon ibukun won yi mo ni igbese aye wa adupe wi pe e ti gbo adura wa a nfe ifarahan yin ju be lo laarin wa ni oruko Jesu Kristi Oluwa wa. A dupe lọwọ Ọlọrun fun awọn eri ti a n gbọ. A dupe fun awọn ise iyanu ti iyipada ọkan. Ise iyanu ti idaniloju igbala Ọlọrun ni igbesi aye wa. Ise iyanu isodi mimọ. Ise iyanu ife agbara emi mimọ funi. Ise iyanu iwosan ati idande ati itunisile kuro ninu tubu esu. A dupe fun ipese Ọlọrun. Fún àwọn ẹ̀rí tí a ń gbọ́, àwọn ẹ̀rí tí ó ń tó wa létí láti ẹkùn kọ̀ọ̀kan àti láti ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ṣe ìpàgọ́ ní oṣù kejìlá ọdún tí ó kọjá. A ní ọkàn ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run fún àwọn nǹkan tí ó ń ṣe àti àwọn nǹkan tí a gbàgbọ́ wípé yóò máa tẹ̀síwájú láti ṣe ní ìgbésí ayé wa. Lónìí, ohun tí ó dára fún wa láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni bí a ó ṣe pa àwọn ìbùkún wọ̀nyí mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, ní ìdílé wa àti nínú ìjọ. Ó yẹ kí a lè wo inú ìwé mímọ́, kí a lè rí ọ̀nà kí a ó fi pa ìbùkún Ọlọ́run mọ́. Èyí ni a fi ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkòrí yìí, ẹni ìbùkún. Ẹni ìbùkún, èyí jẹ́ ọkùnrin tàbí obìnrin, ọmọdé tàbí àgbà, lọkùnrin lóbìnrin. Bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run àti bí àwọn ìbùkún wọ̀nyí tí ó fi lè bá wa kálẹ́, èyí jẹ́ pé kí ó lè jẹ́ àjẹmọ́nú fún wa, kí ó lè jẹ́ ìbùkún tí a ní lónìí, tí ó sì wà títí pẹ̀lú wa, títí a fi rí Jésù lójúkojú. Ohun tó ṣe ni láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń ní ìbùkún Ọlọ́run. Ó ṣeéṣe bí a bá ní ìpàgọ́ yálà ní àsìkò Kérésìmesì tàbí ní àkókò ìgbà mìíràn tí a ní ìpàgọ́. Ṣùgbọ́n bí wọ́n ti ní àwọn ìbùkún wọ̀nyí, bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n nù nígbà tí àgọ́ bá parí. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ ẹ̀dùn wa, ohun tí ó sì kàn wá gbọ̀ngbọ̀n ni wípé ó yẹ kí a lè sọ fún ara wa nínú ìwé mímọ́ bí a ṣe lè ní ìbùkún Ọlọ́run, tí ìbùkún Ọlọ́run yìí yóò sì máa tẹ̀lé wa ní ọjọ́ wa gbogbo. Nínú Bíbélì ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìwúrí nípa bí ìbùkún Ọlọ́run ṣe pọ̀ ní ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹ̀lì àti ní ìgbésí ayé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì àti ní ìgbésí ayé àwọn tí ó gba Ọlọ́run gbọ́, àwọn tí wọ́n gba Jésù Kristì gbọ́ tí a sì gbá ọkàn wọn là nínú Májẹ̀mú titun. Gbogbo àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí àwọn ènìyàn rẹ̀ bí wòlíì nínú Májẹ̀mú láéláé, bí àwọn àpọ́stélì nínú Májẹ̀mú titun àti Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo pàápàá, gbogbo wọn ni wọ́n sọ fún wa bí a ṣe lè ní ìbùkún ní ìgbésí ayé wa àti bí a ṣe lè pa àwọn ìbùkún wọ̀nyí mọ́. Jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run nínú Deuteronomy orí 30 láti ẹsẹ̀ 19. Èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tì yín lé òní pé èmi fi iyè àti ikú, ìbùkún àti ègún síwájú rẹ. Nítorí náà yan iyè kí ìwọ kí ó lè yè, ìwọ àti irú ọmọ rẹ. Kí a dúró níhìn-ín, kí a wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì, kí a sì mọ̀ wípé Ọlọ́run wa ò yí padà. Bákan náà ni lánàá, lónìí àti títí láé. Ìfẹ́ inú rẹ̀ wípé kí àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó ní ìbùkún, ki ibukun yi ki o wa pelu won titi won fi pe aye sile ti won fi wa si odo olorun ife inu re yi kan na o wa titi di oni fun awon omo olorun fun awon ti o ti ba alaja nipa iwenumo eje Jesu Christi nipa kiko ese sile nipa wiwa idariji lodo olorun nipa nini alaafia pelu olorun nipa ise Jesu Christi lori igi agbelebo awon ti won ti ba olorun laja ti won ti di omo olorun ti won je eni igbala o je ife olorun bakan na loni we pe ki ani iye ki ani ibukun ki ani alaafia ki alaafia yi ki o si wa pelu wa titi a o fi fi aye sile ninu ese kokan dilogun yi ni olorun ti nso fun won o si nso fun awa na we pe emi pe orun ati ile jeri ti yin le oni pe emi fi iye ati iku ibukun ati egun si waju re nitori na yan iye ki iwo ki o le ye iwo ati iru omo re se gbogbo ani amo gege bi eni to dagba die eni to toju bo eni to ti wa ni aye yi fun igba die wo pe bi a ba fe soro ti ari wo pe oro yi je otito a ma n pe awon eleri si oro yi a ma so wi pe mo pe lagbaja ati temedu jeri oro yi awon oro ti a ba fe fidi re mule bi oro won yi bi o ba se nipon to bi o ba se je otito to bi o ba se se pataki to ni awon eni ti a pe jeri ni won ma se pataki bakan na nihi ni olorun fe soro oro ti ko fe ki eni keni ki o ro wi pe ki se otito oro ti yo duro titi orun ati aye yo fi koje lo eyi ni olorun fi pe awon eleri ti o tobi awon eleri ti ko si fun igba die o so fun israeli oni egbo oni mo pe orun ati ile jeri ti yin le oni pe e je ki o ye wa wi pe ohun ti olorun so o se pataki to be ti o fi nfi orun ati ile jeri gege bi eleda eleda orun ohun aye o pe gbogbo orun ati gbogbo aye o fi won se eleri otito ti o fi idi re mule nihi je ki o ye oni gba na we pe ohun ti olorun so fun nihi o je ohun ti o se pataki o so fun awon wonyi o si so fun wa wi pe ohun fi iye ati ibukun se waju wa o si so fun wa ohun ti o ye ki ayan o je ki o ye wa wi pe gba ti ohun da eniyan o da wa gege bi eni ti o le yan ohun ti o dara eni ti o le yan ona ti a fe rin ona ti a fe to awon elomiran ni aileko ihinrere ti won je ni aini oye ohun ti a n pe ni ihinrere Jesu Christi tabi aileko oro olorun ni kikun won a ma so wi pe olorun ti se ayanmo awon ti o ni gbala tabi awon ti yo segbe awon miran ma so wi pe olorun ti yan awon ti o je wi pe ori buruku ni yo wa titi lai ni igbese aye won won ma so wi pe olorun ti yan ibi iku aisan aini o ti yan ma awon kan wi pe o sese kiru awon be ki won ki o gbadura ki won ki o gba awe ohun ko to wu ki won ki o se tabi ki won ki o le se wi pe ko si yi pada ayan mo ti o wa ni igbese aye won nihi ni olorun ti ja iru awon be ni koro ni o ti da won lebi ni o ti pe won ni okoro ati eleko eke o ni ohun pe orun lati jeri wi pe ko si ayan mo ibi fenikeni wi pe ohun ti fun won ni iye ati alaafia ati iku o ni ohun pe gbogbo ile ki se ni orile ede Nigeria nikan o ni ohun pe gbogbo ile gbogbo agbaye ohun pe won jeri wi pe ohun ki yan ibi fun enikeni wi pe bi ibi aifan aini ba wa fun enikeni o je wi pe iru eni be ko mo ona itusile ko mo ona igbala ko mo ona bi a o ti yan iye ati ire oni nitori be ki aye so pe olorun ni o fun wa ni ibi ni o yan ibi fun wa ni igbese aye wa
2: oni nitori na eni ti o le dayan ni eni kokan wa yan iye ki iwo ki o le iye iwo ati iru omo re o tun wa tesiwaju ninu ese ogun oni ki iwo ki o le ma fe oluwa olorun re ati ki iwo ki o le ma gba ohun re gbo ati ki iwo ki o le ma faramo nitori pe ohun ni iye re nihin ni an so fun wa nipa eni igbala nihin ni an so fun wa ona igbala o je ki o ye wa oni bi aba fe ni alaafia oni owo wa lo wa bi aba fe ni iye owo wa lo wa bi aba fe ni igbe aye alaafia ati ojo gigun oni owo wa lo wa oni nitori be oni ki iwo ki o fe oluwa olorun re asi mo wi pe ko se se fun eda lati fe oluwa olorun bi ki ba se wi pe akoko mo ife olorun ni igbese aye wa nitori olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni wi pe enikeni ti o ba gba gbo ki yo ko sugbon yiye ni yo ye wi pe iru eni be ki yo se gbe nitori be bi o ba mo ife olorun o je mo nigba ti olorun ba nda wa lebi ese wa ife olorun ni nitori pe awon elomiran ni olorun fi sile fun iye rira ti lati ma se ohun ti ko to kine ti o fun sile fun iye rira nitori pe nigba ti o kilo nigba ti o nawo anu si won nigba ti o npe won si abe abo nigba ti o npe won si igbala won ko nani sugbon awa ni olorun se lori ire to ta wa lolobo awa ni olorun se lori ire ti o so fun awi pe ona ese ko dara awa ni olorun se lori ire ti o je wi pe o da wa lebi ese wa bi olorun tin da wa lebi ese wa be ni okan wa ngbogbe be ni an sa to olorun lo be ni an so fun olorun wi pe a ko fe segbe ife olorun ni bi ki ba se pe ife olorun bawo la se mo bi ati gbadura bawo la se mo bi ati toro idariji bawo la se mo bi ati so fun olorun wi pe ki o sanu fun wa bawo ni a se gba ebo Jesu Kristi lori igi agbelebo bawo la se gba gbo ife olorun ni bi a si ti gba gbo bi a ti je ki ife olorun yi ki o fese mule ni igbese aye wa o wa nso fun a wi pe gba ti ohun ti koko fe wa gba ti ohun ti dari wa nitori ife re gba ti o ti gba okan wa la nitori ife re oni nisisin ki a wa ki o fe oluwa olorun wa ikeji oni ki e le gba ohun re gbo awon elomiran oye oye won bi a ba nso nipa ki a gba ohun re gbo o ma ro we pe igbagbo nikan ni a nso nipa re lati oni lo je ki o ye o wi pe igbagbo ati igboran won je ibeji ti o jade lati inu iya kan na bi a ba ti ri taye ni a o ma ri kende bi a ba ti ri igbagbo ni a o ma ri igboran o ye ki o ye wa wi pe igba ti o nso wi pe ki iwo ki o le gba ohun olorun re gbo o nso fun a wi pe bi a ba gba olorun gbo an lati gboran si lenu bi a ba gba olorun gbo an lati rin gege bi ilana ti o fi sile fun wa nitori be je ki o ye o latori lo wi pe igbagbo ati igboran won ki fira won sile awon ti o ba ni a igbagbo awon ni a ma ri ko ma nse igboran si olorun awon ti o ba gboran si olorun awon wonyi ni o gba olorun gbo won gba oro olorun gbo won gba ileri olorun gbo won gba idaje olorun gbo won gba gbogbo ti olorun so ninu iwe mimo won gba gbo awon inu ma gboran si olorun lenu o wa nso ni iketa wi pe ki iwo ki o le faramo wi pe ki a faramo olorun ki a joko ti olorun se eyi ni so yi o nitori pe mimo le olorun aimo ko le faramo olorun eni pipe le olorun aipe ko le faramo olorun eni ti o funfun gbo lai si okunkun ni olorun okunkun ko le faramo olorun nitori be bi a ba nso nipa wi pe ki iwo ki o faramo o nso fun a wi pe bi a ba fe faramo olorun ohun kan lo ma pin ni niya ohun kan lo ma ya ni nipa si olorun ohun ni ese a ko gbodo gba ese aimo alebu ni igbese aye wa bi okunkun bi o ti ba tin wo igbese aye enikeni iru eni be ko le faramo olorun nitori be o ye ki a lakaka o ye ki a gbadura o ye ki a se ohun gbogbo ti olorun be lowo wa ki a ri wo pe ise okunkun irubo ti a ko fese mule ninu oro olorun irubo ti o pa ebo jesu christi ti o pati sapa kan ti o tun wa irubo miran iru eni to ba nse be o nto ise okunkun leyin iru eni be ko le faramo olorun bi a ba si fe ki ibokun ki o wa ni igbesi aye wa bi a ba fe yan iye ni toto ti a si fe yan ibokun ni toto o so pe ki a fe oluwa olorun wa ki a gba ohun re gbo ki a si gboran si ati pe ki a faramo oni nitori pe oni iye re ati gigun ojo re mo ro pe o ye oni sisin yi pe bi a ba nfe emi gigun bi a ba nfe alaafia bi a ba nfe ibukun o ye ki a faramo olorun ki iwo ki o le ma gbe inu ile na ti oluwa ti bura fun awon baba re fun abrahamu ati fun isaki ati fun jacobu lati fun lati fi fun won ye ki a wo deuteronomy yi kan na lati ori keji de logbon Deuteronomy lati ori keji din logbon ese ikini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re lati ma kiyesi ati se ase re gbogbo ti mo pa fun ole oni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo gbogbo ibukun won yi yo se se sori re yo se ba o bi iwo ba feti si ohun oluwa olorun re ibukun ni fun oni ilu ibukun ni fun ole oko ye ki a duro nibe o nso fun wa wi pe olorun je olubukun o si ma nfe lati bukun awon omo ti re o wa nso fun wa wi pe o wa lowo wa bi a o ba gboran bi a o ba feti si awon amuye awon ti olorun be lowo wa wi pe bi a ba se won pe o daju pe ibukun yo je ti wa awon elomiran won ki feti si oro olorun won ki parabale wo ni ese kini oni yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran won ma nkanju popo bi aban wasu won ma nkanju

0: àánú lọ́lọ́run ṣùgbọ́n ó jẹ́ ẹni mímọ́. Aláàánú lọ́lọ́run ṣùgbọ́n ó ní àṣẹ, ó ní òfin, ó sì ní ọ̀rọ̀ tí ó ń fẹ́ kí á tẹ̀lé. Bí o bá sọ fún ẹlòmíràn wípé arábìnrin, ariwo pé ẹ ti ń wá fún ìgbà díẹ̀, a sì rí wípé ó dàbí ẹni wípé ẹ ń jẹ́rìí pé ẹ ti di ẹnìgbà. A ní bẹ́ẹ̀ ni, a ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà tí mo ti dénú ìjọ yìí wípé Ọlọ́run ò fi mí sílẹ̀. Bí mo ti ń kúnlẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún mi, bí mo ti ń bèèrè bẹ́ẹ̀ lọ́lọ́run dá mi lóhùn, àti wípé àwọn nǹkan mìíràn ti wà tó ṣe ìlérí fún mi tó yẹ pé mo gbàgbọ́ pé yóò mú wọn ṣe. Bá a sọ pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ẹ máa tẹ̀síwájú o, ṣùgbọ́n èwo lẹ tún kó kọ́ra yìí? Tètí tọrùn tọwọ́ ti gbogbo ẹ̀, ẹ fẹ́ fi òrùka sí èrò sí ẹsẹ̀ pàápàá. Èwo lẹ tún kó kọ́ra? Èyí chain lọ́rùn, èyí ti bí létí, èyí ti bí nímú ní gbogbo ẹ̀. A ní mi ò wá fún yẹn, èyí tí mo wá fún ni ìbùkún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni arábìnrin, ìbùkún Ọlọ́run wà, ṣùgbọ́n ìbùkún Ọlọ́run wà fún àwọn tí wọ́n pa gbogbo àṣẹ rẹ̀ mọ́. Bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run, ó yẹ kí a fetí sílẹ̀, ó yẹ kí a farabalẹ̀, kí a máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, mi ò fẹ́ jẹ́ ọmọ langidi, ọmọ aláìgbọràn, ọmọ tí ó ń kọ etí ikún sí ọ̀rọ̀ tí bàbá rẹ̀ máa ń sọ, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo àṣẹ Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí o tilẹ̀ ní ìṣòro, pé bó bá sọ fún Ọlọ́run wípé kí ó fún ọ lóore ọ̀fẹ́, Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́. Àwọn nǹkan tó ṣòro fún ọ lónìí, àwọn kan tó rò pé àtúnṣe yìí ṣòro, ìwọṣọ bí onígbàgbọ́ kó ṣòro, pé kí a má kóbìnrin jọ, ọkọ kan, aya kan kó ṣòro, Ọlọ́run á fún ọ lóore ọ̀fẹ́. Ṣé o mọ̀ wípé ìkan náà ni wá? Ẹran ara tó gbé wọ̀ ni àwa náà gbé wọ̀. Àwọn ìṣòro tó ní ni àwọn onígbàgbọ́ mìíràn náà ní pẹ̀lú, ṣùgbọ́n Ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́. Ọlọ́run tó fún àwọn yòókù lóore ọ̀fẹ́, ó dájú pé bó bá sọ fún Ọlọ́run, bó bá béèrè ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run, yóò fún ọ lóore ọ̀fẹ́ láti pa gbogbo àṣẹ rẹ̀ mọ́. Orí ọ̀pọ̀lọpọ̀ wa ni Ọlọ́run ti yí padà. Àwọn tí ó jẹ́ wọléwọ̀de tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tí ó jẹ́ wípé bí wọn ò rí obìnrin láti ṣe pálapàla, láti ṣe ìwà ìfẹ́kùfẹ́, wọn ò lè sinmi. Àwọn tí ó jẹ́ wípé bí wọn ò mu ọtí àmúyíra tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn ò lè sinmi lọ́jọ́ kan. Àwọn tí ó jẹ́ wípé bí wọn ò jalè, bí wọn ò já ilé onílé láti bo tiwọn lẹ́yìn, bí wọn ò yí ìwé níbi iṣẹ́, wọn ò lè sinmi. Àwọn tí ó jẹ́ wípé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọn a máa ti ojú ilé dé ilé, wọn a máa di ẹni tó ń tọrọ àwọn obìnrin, wọn máa tọ lọ́wọ́ ọkùnrin, wọn máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì, wọn máa wá mọ́tò, wọn máa wá owó. Ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ Ọlọ́run wá sí ìgbésí ayé wọn, ìyípadà máa dé. Ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà, tó yí ìwọṣọ wọn padà, tó yí ìṣe wọn padà. Ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́, ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀, bí o bá sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ ìyípadà, ó ń fẹ́ ìgbàlà tòótọ́, yóò gba ọkàn rẹ là, yóò yí ọ padà, yóò mú àtúnṣe wá sí ìgbésí ayé rẹ. Jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó farabalẹ̀, a ó gbọ́ òfin Ọlọ́run, a ó ṣe ìfẹ́ Ọlọ́run. Ó sì ń sọ fún wa, ó jẹ́ mọ̀, Ọlọ́run ní èrò gíga nípa wa. Bí mo bá ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí fún ọ, mo fẹ́ kí o fọkàn balẹ̀ wípé bó ṣe ti ìbùkún ni, ìbùkún wà lọ́dọ̀ Ọlọ́run. Bó ṣe ti òjò ìbùkún ni, Ọlọ́run ṣetán láti rọ òjò ìbùkún sí ìgbésí ayé wa. Kìkì wípé ó fẹ́ kí a jẹ́ elétí ọmọ. Ẹni tí ń gbọ́ràn ohun tí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní yìí, ó ní ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wípé Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wòkè níhìn-ín, àwọn ẹlòmíràn tí òye òye, wọ́n máa ń tanra wọn jẹ, wọ́n sì máa ń fẹ́ láti tàn wá jẹ. Bí ẹnikẹ́ni bá fẹ́ tàn ọ jẹ, ìwọ má ṣe gbà. Wọ́n máa ń sọ pé ó lọ darapọ̀ mọ́ àwọn oníbíbélì, àwọn alátúnbí, àwọn tó jẹ́ pé dàtúnbí, àdúrà ṣáá ní gbogbo ìgbà, bíbélì ní gbogbo ìgbà. Wá di aláìní, iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ, gbogbo nǹkan apanu lọ́wọ́ ẹ. Má dá wọn lóhùn. Ọlọ́run sọ fún wa pé bí a bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn, ó ní èmi ò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ọlọ́run máa ń jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ bí rárá. Ọ̀run àti ayé lè kọjá lọ, kí kínní nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìlérí Ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ. Ìwọ jẹ́ ẹni tí ń gbọ́ràn, ìwọ jẹ́ ẹni tí ń farabalẹ̀, ìwọ jẹ́ ẹni tí ń fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun ò gbé ọga ju gbogbo orile ede aye lo o ye ki agba ri olorun je awon mo israeli ni soro gba ti won wa ni ile egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won san wo fun won won je awon ti won ko lenu oro ni bi kibi o je mo nigba ti olorun ran onise ti o ranse si won ti o ran iranse re si won ti o so wi pe wo jade ni oko eru egypt o soro lati gbagbo awon won yi ti won je eru awon ti won ti wa ni eru fun bi irin wo odun fun opolopo odun ti won ni ohun kan o ni owo gbe won ga ju gbogbo orile ede aye lo o je mo wi pe olorun mu ileri re se ki lati ri beni olorun be si ni se ise iyanu beni olorun se be si ni da awon omo egypt lejo titi awon won yi ti won fi jade gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni olorun be si ni bokun won ni awon omo egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni olorun fun ara re lo tun se ileri fun wi pe esa agboran esa agboran ninu odun yi mo nfe ran leti wi pe nkan ti olorun so fun wa bi a ba nfe ibukun olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba nfe pa olokanda ranti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya fo ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun onigbagbo lati se wi pe ise abo lowo e ranti wi pe sa agboran si oro olorun bi awon itin lo ni ki la ma ri ni wi pe ounje ti won o je ri ounje angeli ni olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabo bo won bi won tin lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni olorun fun ni isegun bi won tin wo ile kenani nigba to ya ari bi olorun ti fun ni isegun ari pe loni israeli tan so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon omo israeli ti an so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun olorun bi ba ti po to ni igbese aye won o wa n so fun awa ti igbeyin aye deba o n so fun awa ti a je onigbagbo nisinsiyi o ni mo fe gbe oga mo fe bukun igbese aye re mo fe dabira ni igbese aye re mo fe fun ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu o ni sugbon peti sile farabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun won yi yo si se sori re bi yo si ba o bi iwo ba feti si ohun oluwa olorun re so fun mi bawo lo se le sese ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ti o sare tete ki o bale wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le sese eyi ni olorun so fun wa wi pe bi awa o ba feti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na duro nihi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani aso ni pare wi pe yo je eni ibukun se eni ti o wa si lesin ni gba gbogbo ti o njoko je bi omo olorun ti o da bi angeli ninu lesin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni an so wi pe ibukun yo wa fun rara o oni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro li ona awon elese ati ti ko joko ni ibojoko awon elegan awon wonyi ni an pe ni eni ibukun je ki a fara bale ki a wo ohun ti oro yi nso o so fun a wi pe ibukun o jina si wa sugbon bi ibukun yi yo ba wa si igbesi aye wa si okan wa si ara wa si awon omo wa ati si idile wa wi pe oni ohun ti a ni lati se oni awon ohun amuye ti olorun bere lowo wa oni ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ohun ti a ma ri ni wo pe bi o ba di asale awon eniyan ti won gbe oju ile kan na won gbe ijoko sita awon obirin won ma jo soro awon okunrin won ma soro eti a ma ri ni pe bi okunrin bi oko ba lo si bi ise awon obirin ti o ku ni ile o sese nile idana o si sese bi ise ba bi ise o ba si lowo won won joko won be si ni soro won ma fun ara won ni imoran won ma so ti oko ti o ti lo si bi ise won ma so ti iya oko ati baba oko awon ti won sin ba soro yi won je awon elese won ma so fun wi pe iwo lo ngbagba ko gba fokunrin yi ojo kan to ba ti boju fun ojo kan to ba ti so fun pe enikeni o le se bo se se pelu e wi pe to ba ti se be ojo kan ni iberu to ni fun oko e ojo kan lo ma kase kuro nle won so pe eh ani mo se se niyan oko mi tele tele o gbona ju nkan mi lo gba ti mo ti boju fun ti mo ti so fun pe to ba tun se be wi pe emi papa ma di okunrin mo e lowo nisin o mo won ara e o wa ni eh abi be ni iwo to so pe o je onigbagbo o fe tele imo awon eniyan buburu awa ti a je okunrin se o mo ni ojo isinmi bi abati awon anglican awon methodist ati awon sele onikaluku tan wa ti ile isin won de bi iwo na bi o ba ti ile isin de won a gbe aga ijoko won a gbe jade won a gbe ayo won a gbe sile ibi ti a tin tayo bi eni meji ba n tayo awon meta merin ti ayo ti kan awon ajoko sibe won ma ibi ti won tin so na ma ti ma emu atun wa ati emu mimu iyen wa loto oro siso oro ti ko dara imoran ti ko dara idi ayo ni awon imoran yi na tin jade o sese elomiran idi ludo lo ma joko si lojo osimi fun wakati merin marun ko mo wi pe an ka bibeli ko mo wi pe an gbadura ko mo wi pe an jade lo lati le lo se ise ijere okan idi ludo idi ayo lo ma joko si ibe ni onikaluku lo ma ti ma so tinu re jade ni won ti ma fun ara won ni imoran ti ko dara oni bi o ba fe ibukun ninu odun titun yi oni ibukun ni fun okunrin na ti ko rin pe ti ko rin ninu imo awon eniyan buburu awon elomiran o sese ki o je aisan die ni o de se ago ara won ni alabagbe enikan lo ma lo gbe igbo kan jade ani o ni ero ani o ni nkan oni bon ba ti fi pa e lori o n fi pa e lara pe o pari niyan o sun bi omo tuntun ni iwo ti o je onigbagbo o tun se ngba igororo tabi igori lowo enikeni o so fun won wipe oruko jesu o ti to fun o bi a ba n fe ibukun o ni a ko gbodo rin ninu imo awon eniyan buburu o sese ki o je pe wahala lo ni nibi ise o sese ki o je wipe boya o ni ejo ni ile ni kotu ni awon elomiran so pe bi mo ba mu e lo sodo woli lagbaja ki ba ti ni ko kuku ni sogun omi na lo ma gbadura si bo ba si ti mu omi na lo n po omi na we eni to ba n ri o a ma rerin si o ni awon to ba ni nkan kan nu si o bo ba ti po omi adura we o ti pari niyan o mo wi pe won fe gba agbara eje jesu kristi lowo re nigba ti won ba ti gbe omi igo abi omi garawa fun o oni tori be ka sora o odun tuntun la wa yi o wi pe ki a mo wi pe a ko gbodo rin ninu imo awon eniyan buburu o ni eni ti ko duro li ona awon elese a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀
1: ehun ti mo so ni wo pe a ki ba won wewe ki won ma so fun wi pe e baba se bayi ba ona ba se bayi o ni eni ti ko joko si ibo joko awon elegan ibo joko awon omuti ibo joko awon elegan ni ibo joko awon ti won je bo kaakiri awon ton ma fi oro olorun se agalamasa ton ma so ye pe awon ko ri si oro olorun ibo joko elegan ni o ni awa ti aje omo olorun awa ti aje ni ton tele Jesu Kristi o ni a ko gbodo joko ni ibo joko awon elegan o ni sugbon didun inu re wa li ofin oluwa didun inu re wa li ofin oluwa didun inu wa gege bi oni igbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le ejo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti aje oni gbagbo didun inu wa ko ni si ninu iru nkan be oni sugbon didun inu re wali ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun o ni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun o ni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade li akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin se ti pa odo o ma so eso jade li akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti a fefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo segbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wala bi a ba tunba fun olorun bi a ba teriba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wepe ni le ni lode ni ni igboro ni ikoko ni bikibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ese sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a dide duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa labi oba ti ni igbala bi a ba ti ni igbala ki ani ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni isodi mo ki ani agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo se wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je ti re titi o fe je ti re titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, Bàbá Jésù Kristì àti Bàbá tiwa pàápàá, a dúpẹ́ wípé ẹ mú wa wá sí àkókò yìí nísinsìnyí, kí a bá lè mọ ohun tí ẹ lànà sílẹ̀ fún wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó yé wa, kí ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti dìde, láti gbọ́ràn ní kíákíá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Aísáyà, orí kẹta lé ní ogójì. Ìwé wòlíì Aísáyà, orí kẹta lé ní ogójì. Láti ẹsẹ̀ ìkẹwàá, ẹ̀yin li ẹlẹ́rìí mi, lé Olúwa wí, àti ìránṣẹ́ mi. Tí mo ti yàn kí ẹ̀yin kí ó lè mọ̀ àti kí ẹ sì gbà mí gbọ́ kí ó sì yé yín pé èmi ni a kò mọ Ọlọ́run kan ṣáájú mi bẹ́ẹ̀ ni ọ̀kan kì yóò sì hù lẹ́yìn mi. Lónìí ọ̀rọ̀ tí a ń yẹ̀wò láti inú ìwé mímọ́ ló dúró lórí àkòrí yìí ẹ̀yin ni ẹlẹ́rìí mi. Ẹ̀yin li ẹlẹ́rìí mi. Ní ibi tí a kà yìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run yan àwọn kan nínú májẹ̀mú láéláé gẹ́gẹ́ bí ẹlẹ́rìí láti ṣe ẹlẹ́rìí òun wípé òun jẹ́ Ọlọ́run alágbára àti wípé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn òun àti wípé kò sí olùgbàlà mìíràn wẹ́sẹ̀ kọkànlá. Ó ní èmi àní èmi ni Olúwa àti lẹ́yìn mi kò sí olùgbàlà kan. Ẹsẹ̀ ìkejìlá èmi ti sọ mo ti gbàlà mo sì ti fi hàn nígbà tí kò sí àjèjì Ọlọ́run kan láàrin yín. Ẹ̀yin ní ṣe ẹlẹ́rìí mi lè Olúwa wí pé èmi li Ọlọ́run. Bí Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ní ayé ìgbani ní ìran kan sí ìran mìíràn láti jẹ́ ẹlẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ ni ó gbé àwa onígbàgbọ́ dìde lọ́jọ́ òní láti jẹ́ ẹlẹ́rìí tàbí láti jẹ́ ẹnu fún Jésù Kristì. Nínú májẹ̀mú titun ni a ti kà á wípé gbogbo àwa onígbàgbọ́ àwa tí a ti bá Ọlọ́run lájà nípa ètùtù ẹ̀jẹ̀ Jésù Kristì àwa tí a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àwa tí ẹ̀mí Ọlọ́run tí ó ti ń ké ábà bábá láti inú wa àwa tí a ti ní àlàáfíà tí a ti mú ìdálẹ́bi kúrò àwa tí a ti di ẹ̀dá titun. Nítorí ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì àwa ni a ti sọ di ẹlẹ́rìí wípé kí a lọ sí ọ̀dọ̀ àwọn tí ó wà láyìíká wa láti gbẹnu sọ fún Ọlọ́run wípé Jésù Kristì òun ni olùgbàlà ara ayé. Nínú ìhìnrere ti Lúkù orí kẹrìnlélógún ní ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Níhìn-ín kì í ṣe wípé àwọn àpọ́sẹ́lì nìkan ni Jésù ń bá sọ̀rọ̀ kì í sì ṣe wípé àwọn ọkùnrin nìkan ni Jésù ń bá sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ti rí wípé Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa. Àti ní ọjọ́ kẹta ó jíǹde kúrò nínú òkú ó sì farahàn wọ́n wọ́n sì rí ayọ̀ sì kúnú ọkàn wọn nítorí wípé agbára Ọlọ́run ó jí Jésù Kristì dìde àti wípé a jí dìde fún ìgbàlà wa a jí dìde fún ìdáláre wa a jí dìde fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa a jí dìde kí ó ba lè jẹ́ ẹni tí ó so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. Ó ní nísinsìnyí tí ẹ ti rí mi nísinsìnyí tí ẹ ti tọ́ ẹ̀bùn ọ̀run wò
nísinsìn tẹ ti rí àṣepé ìgbàlà tí Jésù Kristi ṣe lórí igi àgbélébó, ó ní ẹ̀yin ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí bí o bá jẹ́ ti Ọlọ́run, bí a bá ti gba ọkàn rẹ là, bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Jésù Kristi ó sọ ọ́ di alóore, ó sọ ọ́ di ajíhìn rere, ó sọ ọ́ di ẹlẹ́rìí tí yóò máa jẹ́rìí níbi gbogbo ní àyíká rẹ, wípé Jésù Kristi ni olùgbàlà. Wo ìṣe àwọn apóstélì, orí kìíní, ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé, àti títí dé òpin ilẹ̀ ayé, níbi gbogbo tí ọmọ Ọlọ́run bá lọ, níbi gbogbo tí a bá ti bá ọmọ Ọlọ́run pàdé, ni ọmọ Ọlọ́run ní láti máa jẹ́rìí wípé Jésù Kristi ní olùgbàlà. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti mọ Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, tí o ti gba iyì àìnípẹ̀kún nípasẹ̀ rẹ̀, tí a ti kọ orúkọ rẹ sí ìwé iyì Lọ́run, tí ẹ̀mí Ọlọ́run ń bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run, o ti di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristi, àti wípé nísinsìnyí bí o bá kú, o fi ọ̀run rere ṣeré jẹ. Irú ẹni bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a ní ẹ̀rí yìí wípé Jésù ń gbàlà, àti wípé Jésù Kristi ó máa ń pèsè wa sílẹ̀ fún ọ̀run rere, ó yẹ kí a mọ̀ wípé a ti di ẹlẹ́rìí Jésù Kristi, wípé Jésù ni olùgbàlà. Yẹ kí a wo ẹ̀kọ́ yìí ní fínífíní, kí a yẹ ipa mẹ́ta wò nínú ẹ̀kọ́ yìí. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Báwo ni a ṣe lè dá ẹlẹ́rìí òtítọ́ mọ̀ yàtọ̀ sí ẹlẹ́rìí èké? Ìkejì, ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkẹta, agbára àti èrèdí ìwàásù àwọn ẹlẹ́rìí òtítọ́. Ìkíní, ẹlẹ́rìí òtítọ́ àti ẹlẹ́rìí èké. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́rìí èké? Bí a bá rí ẹlẹ́rìí kan, yálà ní ilé ẹjọ́ tàbí ní agboolé, bí ẹnìkan bá wá níbi tí a ti ń ṣe ìdájọ́, ṣé o mọ̀ wípé bí a bá fẹ́ ṣe ìdájọ́, a ń fẹ́ mọ kí ni òtítọ́ tí a lè mọ̀ nípa ẹni tí a ń fẹ́ dá lẹ́jọ́ yìí, bóyá ènìyàn rere ni tàbí ènìyàn búburú ni? Bí ẹlẹ́rìí kan bá jáde wá, bí ó bá sì sọ nǹkan, ṣùgbọ́n tí a wá ṣe àyẹ̀wò tàbí àwárí rẹ̀ wípé nǹkan tí ó ń sọ ojú rẹ̀ kò tó, wípé kò mọ lájorí, kò mọ ìdí, kò sì mọ ohunkóhun nípa nǹkan tó ń sọ nípa rẹ̀, a ó sọ wípé irú ènìyàn báyìí ẹlẹ́rìí èké ni. Nínú orin Dáfídì orí 5:35, ẹsẹ̀ ìkọkànlá. Orin Dáfídì orí 5:35, ẹsẹ̀ ìkọkànlá. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké dìde, wọ́n bi mí lé ohun tí èmi kò mọ̀. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi òtítọ́ sílẹ̀, wọ́n a jókòó sí di irọ́. Àwọn ẹlẹ́rìí èké, wọ́n a fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n a yà sí ọ̀nà mìíràn tí kò ní gbé ni débi tí a ń lọ. Àwọn ẹlẹ́rìí èké, wọn kò ní sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ tí a gbé kalẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwọn tí wọn ò tí ì bá Jésù Kristi pàdé, wọn ò mọ ìtàn àgbélébùú, wọn ò mọ ìwàásù ìhìnrere, wọn ò ní ìdánilójú ikú Jésù àti ìsìnkú Jésù àti àjínde Jésù fún ìgbàlà wa. Wọn ò ní ìdánilójú wípé Jésù Kristi nìkan ṣoṣo òun ni olùgbàlà. Irú àwọn bẹ́ẹ̀, bí wọ́n bá tilẹ̀ ń wàásù, ohunkóhun tí wọ́n bá ń sọ, a kà wọ́n sí ẹlẹ́rìí èké. Wo ìwé òwe
ninu iwe owe ori ikejila ese iketadinlogun eni ti o so otito o fi ododo han jade sugbon eleri eke etan eleri eke ma nfi etan han jade o sese ki ari awon to je wi pe won wa bi won se le di atunbi won wa bi won se le ni iye ani pekun enikan gbe ara re kale gege bi eleri a so wi pe a ti fi ami oyin ohun lati ma waasu lati ma waasu fun awon ti won wa ona otito o sese ki iru eni be ki o ma so fun wi pe bi won ba fe ni alaafia bi won ba fe mo olorun bi won ba fe ki inu olorun ki o dun si won bi won ba nfe idariji ese o sese ki o so fun wi pe ki won ki o lo peran ki won ki o lo se sahara tabi ki won ki o be si ni fun alagbe lowo tabi ki won ki o lo ma jewo fun afa kan alufa kan ni ojojo satide iru awon be ele tan ni won won je awon eleri eke won o mo ise irapada ti a se lori igi agbelebo nipase Jesu Christi awon elomiran won so wi pe bi abari eni ti o fe ni igbala bi abari eni ti o fe bo lowo ese wi pe ko ma tiraka ninu agbara ti ara re lati doju ija ko ese lati doju ija ko esu won o so nipa ore ofe atoke wa won o so nipa alaafia atodo olorun wa won o so nipa idariji ti a ni lofe lati odo olorun won o so nipa iyebiye etutu ti Jesu Christi ti o fa ara re se fun wa won o so nipa eje Jesu Christi ki wenimo lau lau fun fuju slow lo iru awon eniyan be won je awon eleri eke igba miran a ma nri boya ninu oko ero tabi ni to si wa awon elomiran won gbe agogo sita won ma lago won ma ni won waasu wo pe awon jeri Jesu sugbon eri ti won je yi igba miran a dabe ni pe won sepe fa awon eyan igba miran a dabe ni pe won fi awon eyan gegun eyi ki se wo pe won jeri awon won yi ki se awon ajeri otito fun Jesu awon elomiran won ma pera won ni ajeri paapa won ma lo kaakiri won ma so pe baba se ti baba se tohun wo pe a o ri igbala epe baba se be a o le ba Jesu joba nikehin sugbon won mo nipa atunbi won mo nipa iye ani pekun won mo nipa bi a se le jewo iso wa ti ako sile ki a di atunbi ki a di eni ki a ti yi pada won mo bi a se le wa sinu Jesu ki a di eda titun ki awon atijo ki o koja lo ati ki ohun gbogbo ki o di otun awon won yi won je awon eleri eke awon wo ni a le pe ni awon eleri olooto je ki a wo iwe owe ori kerinla ese ikeedogbon iwe owe ori kerinla ese ikeedogbon olooto eleri gba okan sile ki a konkon so wi pe olooto eleri gba okan la nitori pe gba ti eniyan ba ti wa ninu ese ti o je wi pe idajo olorun ro dede lori re a si ti sami sile fun wi pe eni yi bo ba ku ninu ese wi pe yo lo si orun apadi idajo ayeraye iya ayeraye o n bo lori iru eni be eleri olooto lo ma n gba iru okan be la kuro ninu idajo olorun eleri olooto ni o ma n fi ona imole ona ihinrere ona idariji ona idande ona igbala ni o ma n fi han eni ni o ma n so wi pe eese ti e fe ku ninu ese yin sebi Jesu Kristi ti ku fun wa sebi Jesu Kristi ni alarina wa sebi Jesu Kristi ni eni to n gba eri wa je niwaju olorun ohun ni alagbawi wa ti o je wi pe bi a ba jewo ese wa bi a ba ko sile nitori ti Jesu Kristi a o dariji wa a o gba wala a o fun wa ni igbe aye otun irin otun a o yi okan wa pada eyi je wi pe a o di omo olorun iru eni be ti o n so fun wa bi a se le ni igbala iru eni be nipase eni ti Jesu Kristi ti o le gba okan elese kookan la iru eni be ni a n pe ni eleri olooto tun wo ese ileekan si ninu iwe owe yi ori kerinla ese ikeedogbon
ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀, ó gba ọkàn là ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀sàn sọ sọ̀rọ̀ èké. Àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òní èké tàbí ẹlẹ́rìí èké, ó ṣeéṣe ó lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan ọdún méjì, ó jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí, ó lè gbọ́ lẹ́nu wọn bí Jésù Kristì tí ó ti ń sọ ayé wa di rere, tí ó ń yí ayé wa padà, tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa, tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa, tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀, tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́, òní máa ń sọ òtítọ́ fún wa, ni ó máa ń sọ wípé Jésù Kristì lé ọ̀nà, ó ní iyì, àti wípé òun nìkan ṣoṣo lẹ́ a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kìí ṣe nípasẹ̀ rẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwa pàápàá bí a bá di ọmọ Ọlọ́run, ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú Olúwa. Kí a máa sọ̀rọ̀ Jésù Kristì, kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa, ní àdúgbò wa, ìtàn àgbélébò, àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà. Nínú Yohánù, ìwé ìhìnrere ti Yohánù, ẹsẹ̀ orí ìkẹẹ̀dógún, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ò ràn án sí yín láti ọ̀dọ̀ Bàbá wá, àní ẹ̀mí òtítọ́ ni tí ń ti ọ̀dọ̀ Bàbá wá, òun náà ni yóò jẹ́rìí mi, ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi. Nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá, níhìn-ín ni Jésù Kristì ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́, ó jẹ́ kí a dá wọn mọ̀. Ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé àwọn wọ̀nyí wọ́n ti kọ ètò sílẹ̀, wọ́n ti wá sọ́dọ̀ Jésù Kristì. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè Jésù wípé wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́, kí a sì di ẹrù wo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí, tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Jésù. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀, tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Olùgbàlà. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ènìyàn ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristì. Ọ̀rọ̀ Jésù ń gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi, nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ́lì orí kejìlélógún, ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ìṣe àwọn àpọ́sẹ́lì orí kejìlélógún, ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ni ohun tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́. Bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí, ó jẹ́ wípé ó ti rí nǹkan kan, ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí. Bí ènìyàn bá lọ sílé ẹjọ́, bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sí nǹkan tí a ń sọ, tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n ní ṣe wà ńbẹ̀. Èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀? Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí wípé mo ní ẹjọ́ nílé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀, wá ṣe ẹlẹ́rìí mi. Àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ̀ ò rí nǹkan, etí ẹ̀ ò gbọ́ nǹkan, kí o sí bẹ́ẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni èmi ṣe ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ̀ àti ẹ̀pọ̀? Rárá. O lè ṣe ẹlẹ́rìí nígbà náà.
gba to o ti iba Jesu Kristi pade alaafia to ni o ti ninu e ore ofe ti Jesu Kristi mu wa o gba ninu e idariji ti Jesu Kristi fun ni lofe o ba pade ati ayorun ti Jesu Kristi ma fun ni nigba ti a ba di eni igbala o ti itowo o ba Jesu je o ba Jesu mu o ba Jesu gbe o lalaafia pelu Jesu oruko re o ti wo inu iwe iye nibi ti oruko awon omo Olorun nibi ti o wa orun o mo ti ate ti omo leyin Jesu Kristi Jesu Kristi ko mo gege bi omo leyin ohun iwo paapa oje alejo oje ajiji ti Olorun ewo lo fe je ri eni ti a ba so pe oje eleri oje wi pe oju re ti ri nkan ah oni mo ti so ebon run wo mo ti ri idariji iye Olorun gbe inu mi igbese aye mi ti yi pada ojo ologo kan ti mo ba Jesu Kristi pade gbogbo oro Olorun ni bi mo tin gbo oro Olorun be ni an da mi lebi ese mi be ni emi Olorun lo ran mi leti pe owo soji nko eni to nbu tele tele nko iwo to je pe eleke ebu ni o wi pe ko si bo je oba bo je ejoye o bu ni iwo to je pe ija nko o le nko aran kan nko iwo to je wi pe ibinu oku oni gbese aye e tele tele ah bi mo ti gbo oro Olorun be ni mo lo sori ikun mi mo si be si ni gbadura adura yi ni mo gba ti emi Olorun fi ba emi ni jere wi pe mo ti di omo Olorun kia ni ayo igbala so ninu okan mi kia ni erin bu jade lenu mi kia ni awon ikorira ti mo ti lokan tele tele gbogbo opora awon ti mo ti ba ja tele tele mo ti lo ba won laja wi pe ah e ma binu o ise etuni o nisisi mo ti di omo Olorun o emi to je pe mi o ni ayo lati aro sule ri ni ayo Olorun lo gbe inu mi bi mo nlo mo nkorin ni bi mo ka bibeli be ni mo ni ayo ju be lo mo ti ba Jesu pade iru awon be ti won ba Jesu pade ti oju won ti ri nkan nipa etutu ti Jesu Kristi se lori igi agbelebo ti eti won ti gbo nkan nipa ayo atorun wa to dabi eni pe orin orun o nso jade lati inu okan won awon ni a nso wi pe won je eleri nitori be bi o ba ri wi pe a so pe a fe lo se ejere okan a fe jeri ohun ti Jesu Kristi ti se a fe lo so fun awon eniyan wi pe Jesu Kristi gbala Jesu n dani nidi Jesu n tuni sile kuro ninu idi ese Jesu n pese eni fun orun rere awon ti won ti ba Jesu Kristi pade awon nikan soso ni awon ti o le je enu won Olorun awon wonyi nikan soso ni o le je eleri otito bi aba so pe a je eleri otito kini iwaasu ati ogbon awon eleri olooto kini iwaasu ati ogbon awon eleri otito eni o mu wa wa si apa keji ninu iwaasu ti oni lakoko ki akoko wo iwaasu awa ti a so wi pe a je eleri ati ba Jesu pade a si lo nso fun awon elomiran wi pe awon paapa won le ni igbala won le ni idande a le pese won sile fun orun kini iwaasu wa je ki a lo si iwe ihinrere ti Luku ori ikerinlelogun Luku ori ikerinleniogun lati ese ikerin din laadota ese aadota din merin o si we fun won pe be le ati kowe re ki Kristi ki o jiya ati ki o si jinde ni ijo keta kuro ninu oku ati ki a waasu ironu pewada ati idariji ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aba nso wi pe eleri bi aba nso wi pe eni ti waasu ihinrere e je wi pe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini adota o ni o si we fun won pe bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé kí Kristi kí ó jìyà kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú jẹ́ kí a dúró níbẹ̀ náà sórí ohun tí a ń pè ní ìhìnrere ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú bíbélì
ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìn rere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú bíbélì. Bí a bá sọ ìtàn inú bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí wàásù ìhìn rere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, yẹ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀, agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàátì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìn rere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa, àti wípé ó lè yí wa padà. Ṣóró ń ta pè ní ìhìn rere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wàhálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù, kí a bá lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìn rere. À ń sọ nípa ikú àti àjínde Jésù Kristì, kí a bá lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn, wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìn rere kí a bá lè ní ìgbàlà. Ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìn rere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò, dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, Ọlọ́run di aláàánú, kò ní tawánù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún wa, wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Èyí jẹ́ wípé à ń wàásù ìhìn rere. Òní ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta, ó ní àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Kì í ṣe ní orúkọ ìjọ o, kì í ṣe ní orúkọ àlùfáà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe. Ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristì lọ. Àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù. Bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù, orúkọ Jésù gbọ́dọ̀ kúrò lẹ́nu wa. Ẹlòmíràn, olùṣọ́àgùntàn, ó gbọ́ nǹkan tí Paul apostle sọ, ó ní ṣé èmi ni a kàn máa gbélébò fún yín, tàbí Apollo ni a kàn máa gbélébò fún yín. Ó ní Jésù Kristì ni a wàásù rẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni láre, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí ń fún ní orí ọ̀fẹ́ láti òkè wá kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ wípé a jẹ́ ajíhìn rere, a jẹ́ ẹlẹ́rìí Jésù, a jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti fún wa ní olùgbàlà, èyí jẹ́ wípé kíyèsí dáadáa, a ń wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ lé orúkọ rẹ̀. Àwọn ẹlòmíràn nínú àwọn ìjọ káàkiri, wọn a máa lọ bá àwọn àlùfáà wọn, àwọn bàbá àṣàlẹ̀ nínú ìjọ wọn láti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Wọn a sọ wípé àwọn ti lọ ní ọjọ́ Sátidé láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún lágbájá tàbí làkásògbè, ṣùgbọ́n a wá kì í jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún ènìyàn. Ṣùgbọ́n o, jẹ́ kí ó yé o, bí o bá ṣẹ̀mí, ó ṣeéṣe
ki wa soro mi pe arakunrin e ma binu o ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo ja fara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o se mi gege bi oluso agutan o se mi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko Jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ Jesu Kristi ni a ti le ni igbala gba ti o ba wa su be gba ti o ba so fun awon eniyan be wi pe nipasẹ Jesu Kristi ni a ti le dari ese won di won e je wi pe o je eleri olooto sugbon bi a ba wa su be emi olorun lati inu iwaasu wa a mu iwaasu yi a je ki o fun elese ni idalebi okan eni to n kaakiri ti o n se agbere ti o n se pasaga eni to n kaakiri gege bi eni ti n ja gege bi eni ti n jale gege bi eni ti n ja ile onile bo ti e leyin eni ti n kaakiri to je pe oporo ni omuti ni o n je bo kaakiri gba ti a ba soro olorun oro olorun yi a fun iru eni be ni idalebi okan a fun iru eni be ni idalebi fun awon ese ti o ti n da yo si ronu pada yo si bere idariji nipa oruko Jesu Kristi ati nitori etutu ti Jesu Kristi ti o se fun wa sugbon iru ogbon wo ni eleri otito ni o ye ki o lo bi a ba n so nipa ogbon eyi n so bi a se n gbe oro kale se o mo wi pe elomiran ko mo bi a se gbe oro kale o seese boya o ti di atunbi o seese o ti bo lowo ese o seese o di omo olorun sugbon bi o ba fe waasu fun awon elomiran ko mo bi a ti gbe oro kale o seese ki o kan ri iya re ki o ri wo pe iya n toju o n tomu o n letiro o n da ikana si o seese ki o ri wo pe iya o ko gbo awon oso aye yi o ko kora ko si mo bi a ti waasu oro olorun a n so pe mama gbogbo nkan te se ise esu patapata gba orun apade ojina si yin iwaasu ko yen eni to n di adajo yen ki se eni to fe dani lare yen ki se eni ti o fe ki mama ki o ri oju oluwa o fe mu mama binu ni gba to ba n so be o se se elomiran boya baba lojoko kale lo gbe oti tira o be si ni mu oti o si ni omo lokawe o ni ọmọ bá sọ pé ìwé kíkà ọ̀tí ẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ ń mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa Jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeé ṣe bóyá ṣe là ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tán máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ́n tó sọ pé o ti mọ Jésù o ní ìtara ṣùgbọ́n ìtara

Kristi náà ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run. Pẹ̀lú ọgbọ́n Ọlọ́run a lè sọ ẹ̀rí wa. A lè sọ wípé a jẹ́ ọ̀mùsí tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ọ̀mùsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n àti bá Jésù pàdé, Jésù ti yí wa padà. Kí a sì sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi, ó lè ṣe tiẹ̀ náà. Ó lè yí ọ padà, ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun, di ènìyàn rere, ó lè fi ìyẹ́ Ọlọ́run sí ìgbésí ayé rẹ. A lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa, ẹ̀rí ìgbàlà, tàbí a lè ṣí Bíbélì. Kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní Gbàgádà, a lè fún àwọn ènìyàn. Àtàbí àwọn ìwé, tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí, a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run, pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀. Kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn, kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹta, kí ni agbára tí ń ti ìwàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ti lẹ́yìn? Kí sì ni èrèdí tí a fi ń wàásù? Agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn. Jẹ́ kí a wo Yohánù orí 17, ẹsẹ̀ 21. Kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ Bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan. Bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé, bí o bá ti dìdúró tí o ń sọ̀rọ̀, gbà tí o bá dìde dúró tí o ń tako àlùfáà, tí o ń tako olùṣọ́àgùntàn, tí o ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú ilé yìí. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín, ẹ̀yin tí ẹ wà ní ìdàpọ̀ ojú ilé, pé èyí tí olùṣọ́àgùntàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́, èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀, èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀, èyí tí mo gbà nìyí. Gbà tó bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́, kò sí ọkàn tí ó nígbàlà. Ó nígbà tí a bá jẹ́ ọ̀kan, ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé Bàbá ni ó rán mi. Nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará, ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ, tí ó jẹ́ wípé bí olùṣọ́àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn, bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn, bí àwọn tí a jọ jẹ́ ará nínú Olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè, bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀. Ẹ̀kọ́ kan, ìwọṣọ kan, ìrìn kan, tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn. Gbà tí àwọn ènìyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa, tí wọ́n bá rí pé a jọ ní ìdàpọ̀, a sì ní ìrẹ́pọ̀, ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́, yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn. Èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Jẹ́ kí a wo Iṣẹ́ Àwọn Apọ́stólì orí 1 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin yóò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, tí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde, tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn, ẹ̀mí Ọlọ́run, iná Ọlọ́run ti ń jorun, ó ti wà ní ìgbésí ayé wa. Bí a bá ń sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run yóò máa ti nǹkan wọ̀nyí lẹ́yìn, yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ. Nínú ìwé Iṣẹ́ Àwọn Apọ́stólì orí 4, Iṣẹ́ Àwọn Apọ́stólì orí 4 ẹsẹ̀ 21, nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọ sí mi tìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá fẹ́ kí ìwàásù òun kí ó ní agbára, agbára tí yí ọkàn padà,
agbara tun si tun igbesi aye eni se agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Christi agbara ti je ki a le seri ba ki a de wole lese agbelebo Jesu Christi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti o sun lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iteju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se ifisan ki a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wuye wuye won iteju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti gbadura o mi titi bi o ba je pe adura adake je ni adura ki a ma le so sita adura ki a ma tire le mo ki awon ti o nlo nitosi ki won ma mo wi pe a gbadura ile ibi ti won wa ko le mi titi sugbon won gbadura ibi ti won pe jo si o mi titi yeyi ni adura ti a ngba ti a lagun adura ti a ngba ti a soro soke adura ti a ngba ti a mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun imo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun o so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli ti n jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi wa sun ohun ti a fi wa sun ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Christi gbo ki se ki won ki o le ma wa si ile isin ni kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Johanu ori ogun Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti akoko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwasu wa ni we pe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun olorun ki se we pe ki a ma so we pe lagbaja eyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni we pe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye ainipekun loni ni Jesu Kristi ni o n pe o gege bi eni kookan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wi pe a le ni igbala se iwo fun ara re ti o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ije duro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbesi aye re ki igboya ki o sokale si igbesi aye re ki ogbon bi ati gbe iwasu irere kale ki o sokale si igbesi aye re ki itara fun ise Olorun ki o sokale si igbesi aye re dide ki o gbadura soke so fun Olorun wi pe o fe je eleri olooto eleri ki gba okan la eleri ki so fun awon eniyan wi pe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wi pe Jesu Kristi ni eni naa ti a fi fun wa ki o ba le gba wa la kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wi pe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwa ati fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa kafeti nipa opolopo ogbon Olorun wipe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura titi agbara Olorun ogbon Olorun iye Olorun ore ofe Olorun itara Olorun ina ti funi ni itara
ki gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadura ti ki awon nkan woni yo ti sele ni igbesi aye re to fi je eleri ojo oko ti Jesus.